0: ogun ni fun baba ogun ni fun omo ogun ni fun olorun emi bi mo o bi o ti wa ti ko se o nbe nisisin yi be ni o si ma ri ni igba gbogbo aye aini pekun ami ah oluwa mo ti mo la segun oluwa mo ti mo ti pe o ko sagbara okunkun ti o bori re o ah eyi ni mo fi n wole ta fi n ki gbogbo aye eniyan wa patapata ni bi kibi te ba ti n lori ofe ati gbo wa tabi wo wa lori eto asale idaji kan pelu oluwa ni owuro yi ajinla wa wa o ago kan lokoja aseju mewa yi lodo ti wa Nigeria ago mele lo wa lodo ti yin eyin o se ma wa ni bi aye ti lebo lotun losi bi kawon kan wa ni ago kan abi ago mejila ti won se koja bayi ni awon kan si wa ni bi ago bi melo eh so pe bi ago bi bi mejo ale si mesan làwọn kan máa wà báyìí akókò kákòókò tó lè bọ́ sí lọ́dọ̀ tí yín àwa kí yín o lórúkọ olúwa ó ní èmi ń sọ wípé olúwa ìyìn ó dúró dé ọ jẹ́ ní sioni àti pé sí ọ là ó mú ìlérí ìfẹ́ níṣẹ́ o ìwọ ti ń gbọ́ àdúrà sí ọ̀dọ̀ rẹ ni gbogbo ènìyàn mọ̀ ń bọ̀ ọ̀ràn àìtẹ́dẹ́dẹ́ lò ní jẹ́ ó borí wa bí ó ṣe ti rí kọjá wa ni ìwọ ni yóò wẹ̀ wá nù kúrò nínú gbogbo ẹ̀ alábòkó fún ni ẹni tí ìwọ yàn tí ìwọ sì mú láti máa súnmọ́ ọ̀dọ̀ rẹ ìjẹ́lá alábòkó ni fún ẹni tọ́lọ́run yàn tó dẹ̀ mú láti máa súnmọ́ ọ̀dọ̀ rẹ̀ yàyàyàyàyàyàyàyà ó ní wọ́n máa gbé inú àgbà láàrẹ wọn ni oore inú rẹ ilé rẹ yóò sì tẹ́ wa lọ́rùn àní ti tẹ́ḿpìlì mímọ́ rẹ ògo ni fún baba ògo ni fún ọmọ ògo ni fún olúwa ọlọ́run ẹ̀mí mímọ́ bí ó ti wà á ti kọ́ ṣe ó ń bẹ nísinsìnyí bẹ́ẹ̀ ni yóò sì máa rí ní ìgbà gbogbo ayé àìnípẹ̀kun àmì arúgbó ọjọ́ adàgbàmọ́ tẹ̀pá adàgbàmọ́ lo gíláàsì adàgbàmọ́ pààrọ̀ òye ìwọ náà ni kìnìún ẹ̀yà júdà ìwọ ni gbòǹgbò ìdílé jésì ìwọ ni ọlọ́run tó ń bẹ tó wà tí ó sì tún máa bẹ títí ayé àìnípẹ̀kun ọlọ́run ìyanu ayérayé nú àwọn ọ̀run ọba ńlá tó ń ṣe ohun ńlá ọba tó pàdé ara gádàrà tí ara rẹ̀ sì yá kánmọ́ kánmọ́ ẹni tí ayé ti patì òun náà ló ń jẹ́ kí ó di ẹni tí ayé ń gbọ́ tiẹ̀ ọba tó ń mú tálíkà látorí àkìtàn tó sì ń wá mu jókòó pẹ̀lú àwọn ọmọ aládé àrí ìró àlá ẹ̀gàn ọ̀ràn tẹ̀tẹ̀ paríparí ọlá porogodo ọba ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀ ọba tó fẹ̀ kọjá fífẹ́ ọba tó jìn kọjá jíjìn ọba tó ga kọjá gíga gbẹngbẹlẹkú tí dání bí ó wù ú ọ̀ràn mọ níṣẹ́ fàyà tí adúró tini lọ́jọ́ ogún lé ọkọ̀ àwọn opó baba àwọn aláìní baba ọmọ àwọn aláìní ọmọ aya àwọn aláìláya ẹni mímọ ìsítírẹ́lì baba ayérayé gba ọpẹ wa lórí gbogbo ọkàn tá a jọ yin lọ́run lówùúrọ̀ yìí gba ẹ̀yẹ wa lórí àwa náà ní stúdíò yìí ọlọ́run gba ọpẹ wa lórí gbogbo àwọn ìgbìmọ̀ aláṣẹ pátá ọlọ́run gba ọpẹ wa lórí gbogbo ọkàn tó tún ti ṣètò ti àṣálẹ̀ ìdajì kan pẹ̀lú olúwa ìfún ẹni mímọ́ ìsírẹ́lì gba ẹ̀yẹ wa ní iṣẹ́ ìránṣẹ́ k technical ojú olúwa ọlọ́run gba ọpẹ wa lórí david ìjálá adésù ọlọ́run gba ọpẹ wa lórí dixie ìtùnú ọlọ́run gba ọpẹ wa lórí àtúndí ọmọ ọláwúwo ọlọ́run gba ọpẹ wa lórí kébù gbígbá ọpẹ lórí gbẹ̀ngà ọláìwọlá gba ọpẹ o lórí bàbá wa adébáyọ àkàndé ọba adébáyọ àkàndé ọlọ́run gba ọpẹ wa ẹni mímọ ìsírẹ́lì àgbẹ̀yìngà lówùúrọ̀ yìí lórúkọ jésù kristi olúwa lọ ṣáájú wa wà pẹ̀lú wa kẹ́yìn wa a ó dẹ̀ máa yìn ọ́ ilé tí wọ́n ti ń gbọ́ wa tàbí wò wá ibi òní wọbẹ̀ àánú ọlọ́run máa wọnú ilé yẹn ògo ọlọ́run á wọnú ilé yẹn ayọ̀ ọlọ́run máa wọnú ilé yẹn ìdùnnú máa wọnú ilé yẹn ojú rere ati igbega lati oke wa yo wonu ile yen mo so bi olorun tin be ti emi e wa bibeli je ko ye mi wi pe angele oluwa yi awon to beru re ka o si gba won mo so gbogbo n to le da bi eru ninu lete e wa yen angele oluwa oya ko take place
1: amen
0: ko ko pa eru mole
1: amen
0: eru ti gberu mi ko gbe eru mi
1: amen
0: lori awon omo ko gbe eru mi lori aya lori oko ko gbe eru mi lori eto isuna ko gbe eru mi okan enikokan ko bale oju olorun oju oluwa to mole kiri agbaye ti o sibi ti o si ko mole si gbugbu wa lara a o de gbe olorun ga ogun ni fo olorun loke orun
1: hallelujah
0: ni oruko jesu kristi oluwa wa amen amen amen oluwa mo ti mo ni asegun disin o ya ba n gbe soke ah ah olorun emi mo o

0: ọ̀rọ̀ kankan tó ń gbọ́ wa tàbí wò wá lóòrọ̀ yìí olúwa yóò gba èyàn
1: amen
0: láti ní studio yìí lọ sí gbogbo ibi kíbi tí afẹ́fẹ́ ètò yìí ń fẹ́ dé olúwa yóò gba ògùn
1: amen
0: olúwa yóò gba ọlá
1: amen
0: yóò gba agbára
1: amen
0: yóò sì gba ìṣẹ́gun
1: amen
0: nítorí wípé nínú ọlá ńlá rẹ̀ òun náà ló mú kí òkun gbẹ níwájú àwọn ọmọ Israeli tí wọ́n sì kọjá lọ láàrin ìyàngbẹ ilẹ̀ jẹ́ tó bá rí bẹ́ẹ̀ mo sọ pé gbogbo okun ìdíwọ́ okun ìdènà níwájú ẹnìkan tó ń gbọ́ wa yóò gbẹ lónìí káti ẹ̀ sọpọ́ ti gbẹ ni torí pé o ti ẹ̀ lórí ọ̀fẹ́ àti darapọ̀ mọ́ ètò yìí okun náà ti gbẹ mo kí lady evangelist dr kehinde oyebode ìyá wa nu god bless you ajibola adeniji god bless you ẹ ṣí a program yìí o torí pé àìgbọdọ̀ má wò àìgbọdọ̀ má gbọ́ ni o ẹ ṣí a program náà ẹ ṣí a rẹ̀ láti ṣí a ẹ̀ fún gbogbo ènìyàn pátá kábàká gbogbo ẹ̀yìn tẹ́ wà ńbẹ̀ pátá a lè jọ tún mọ́ ríra wa lágbára lọ́wọ́ ọlọ́run láàárọ̀ yìí ìnídàájí yìí tàbí ní táìmù kí táìmù tó lè bọ́ sí lọ́dọ̀ yín akí ẹ̀yìn náà ńbẹ̀ ògo ọlọ́run yóò dẹ̀ farahàn lórúkọ jésù olórí àkàndé tá à ń wá ni akwaajin kò ní rẹ̀yìn láṣẹ olódùmarè àmì ò kò ní rẹ̀yìn náà màmá wa lágbára lọ́wọ́ ọlọ́run kò ní rẹ̀yìn náà torí pé gbogbo ẹnikẹ́ni tó bá ti ń bomirin láàbomirin padà ìmáfi oje peter ó ní ẹ̀ka alẹ́ ẹ̀kú ètò sà ẹ̀ṣẹ́ o àwọn à ń bẹ̀ pẹ̀lú wa olúwa tubi ajibade god bless you ni good morning sir good morning to you too adupe bẹ́ẹ̀ ni oladele sunday muiwa ó ní ẹ̀kú ètò lovely program more wisdom and more anointing to you in jesus name amen from gbaremu ọlọ́ba ńbàdàn oní ti ayọ̀dẹ́lẹ́ ni good morning sir well done god bless you ìdòwú mọ́sákú ìdòwú mọ́sákú àmì àmì làwọn ti ẹ̀ ṣe sádùú àǹtí àdúpẹ́ ọláyídé aláìdé alàgbé ó ní ẹkú àárọ̀ ẹkú àtàárọ̀ ẹkú iṣẹ́ olúwa samuel ìbítóyè ọmọ ìyá bàbá tún ti wà ńbẹ abiola ayo ezekiel god bless you abiola ayo ezekiel god bless you ajibola adeniji god bless you ẹ ṣe a program yìí aṣálẹ̀ ìdájí kan pẹ̀lú olúwa lélẹ́yìí kò sẹ́ni tó ń darapọ̀ mọ́ ètò yìí tí wọn kì í rí ọwọ́ ọlọ́run kò sẹ́ni tó ń darapọ̀ mọ́ ètò yìí tí wọn kì í rí ayọ̀ ọlọ́run bó o ti ń darapọ̀ tó ń lórí ọ̀fẹ́ àti wò wá bí ọlọ́run ti ń bẹ tí ẹ̀mí ẹ̀ wà nítorí pé ẹ̀sùn ẹ̀ máa sún síwájú nítorí pé ẹ jí bíbélì sọ pé jí ọkàn tó ń sùn lójú oorun bí ẹ ti jí yìí ẹ jí sáyọ ẹ jí sí ìdùnnú ẹ jí sí àánú àti ojú rere dísì ìtùnú jẹ́ ká lọ sí abala àkọ́kọ́ tí í ṣe orin ìgbaanì torí kò lè sú èmi ń tèmi láti kọ orin ìgbaanì ó dẹ̀ mọ́ pé ẹ̀yin tẹ́ ń wò wá tàbí tẹ́ ń gbọ́ wa náà kò lè sú ẹ̀yin náà orin ìgbaanì dùn ó dára púpọ̀ jù ọ̀yà. Jeremiah sì kìlọ̀ ní Jeremiah orí kẹfà ẹsẹ̀ ìkẹrìndínlógún wípé ẹ dúró ní ojú ọ̀nà náà kí ẹ sì wò ó kí ẹ sì béèrè ọ̀nà ìgbaanì èwo ni ọ̀nà dídára kí ẹ̀yin kí ó sì máa rìn níbẹ̀ ẹ̀yin ó sì rí ìsinmi fún ọkàn yín àkókò tó láti gbọ́ orin ìgbaanì ká sì tún ṣe àgbéyẹ̀wò ibi tí a ti ń bọ̀ ibi tí a bá dé àti ibi tí a lè yọrí rẹ̀ sí. Kò máa súwà láti máa kọrin.

0: 0725 ni ojú òpó tí ẹ máa pè sí tàbí +234814249 1006 oní ojú òpó kí lẹ rí sọ nípa orin yìí ṣé irú àwọn orin yìí ṣé ọyẹ fóde òní àbí ọyẹ ṣé gbà tí wọn kọ orin yìí látọdún mọdún sẹyìn ṣé nǹkan tí ẹsùn wa le tó báyìí hello
1: hello
0: hello maa o
1: ọkọ àjò ẹkú ṣe olúwa o
0: olúwa kú iṣẹ
1: orin tẹ ẹ fún wa gbọ yìí orin ẹ kìlọ wà fún nípàdé kú wa ni
0: ok
1: wà fún kálukú mú tiẹ ń bẹ
0: ó ní kálukú mú tiẹ ń bẹ
1: tó bá ti gbé ní kálukú mú ẹ tó múra bí múra ìta búrẹ́dì gbọ̀ndà búrẹ́dì owó ni orin yẹn ti fún fún gbé ní kálukú mú ó sọ ní orin yẹn gbó ní àwọn tó fi ṣèkòtò tó fi wá sí ọ̀rọ̀ ọlọ́run.
0: irun ojú bíi ta bẹ̀bẹ̀.
1: ọ̀nà ojú wá dé máa sọ fáwọn àwọn ojúṣe ìrere pẹ̀lú ìbára wọn ní ìbárí ayé ìṣọ̀tà ọ̀run ni.
0: ìbárí ayé ìṣọ̀tà ọlọ́run ni.
1: ọ̀gbìn ibi sí ìbúra kan ó sọ bẹ́ẹ̀ fún wa. ọmọdé ayé mọ níwọ̀n ìbúra wa gbọ́dọ̀ búra wa bí sọmọ ọlọ́run ti sọ pé ìgbàgbọ́ òwe ni tó lè yẹ òwe ló jẹ fún wa fún gbogbo wa káyọ ìgbésáyé wa wò ó ní ìrọtíwọn ní ìkan everything immort is bad fún ìgbé ayé wa tó jẹ tọgbọrun ni òní tó ti yé mi sí ní ẹsẹ.
0: ẹ ṣí ma god bless you lady evangelist ilesunmi god bless you ṣe ẹ máa bá wa bọ lórúkọ abatọmọ tí ẹ mi mọ àwọn ọmọ wa ọlọrun yìí wọn lọkàn padà àwọn tó sì jẹ pé wọn ti wà ní ipò sister brady ẹ mọ pé facebook ní ìsinyìí tiẹ ń tú àṣírí ọpọlọpọ nǹkan technology ṣe tó ń ṣe ni hello hello ma.
2: yes sir ikú ṣe olúwa
0: o. olúwa kú iṣẹ rẹ.
2: bàbá òṣàgbára dọtún.
0: àmì o.
2: ìfà tí náà mi dùn láti gbé mi bá sọ̀rọ̀ láti yọ ọdún.
0: ògo ni fọlọ́run lókè ọ̀run.
2: hallelujah hallelujah. lórí ọrọ àkọkọ lórí ọrọ orin tẹ ẹ sọ yẹn in fact ó ní ìmísí o tẹyìn bá dẹ jíyàn kan tí òye yorùbá yé ló mọ pé ọrọ ni wọn sọ sí.
0: ẹni òye yorùbá bá yí ọmọ àpọrọ ní sọ ọ bẹẹ.
2: bẹẹni ẹni náà ti ìwọ ni bread ìwọ ni tí ṣùgbọn ni tó bá mọ yorùbá yóò mọ nǹkan tó sọ síbẹ tó bá wá fi ẹmí bá orin yẹn rìn yóò sì mọ pé ó ń kìlọ
0: ìwà ìwọ ìwà orúkọ yín bọlẹ
2: ti tọrọ jáde mi mọ bí mo ṣe rí nọmba yìí orúkọ tí mo fẹ bá yìí
0: sọ. tí mo bá ti fẹ́ parí ètò yìí máa sọ nọmba wa síta nọmba tẹ máa pè wá sí mi ìmọ ẹni tó ń bá wa sọrọ láti ibo àbí ẹ sì fẹ́
2: fún. evangelist ọbanolúwa ló ń sọrọ láti ìbàdàn.
0: evangelist ọbanolúwa láti ìbàdàn ṣe god bless you ẹ máa bá wa bọ tá a bá fẹ́ parí ètò ẹ máa sọ nọmba tí ẹ máa pè mí sí yàtọ̀ sí ìta ńlú yìí. wọn ló ń kìlọ̀ wà ó mọ̀ ń kìlọ̀ wà mà ní ojú òpó wa ẹ ti mọ̀ 0912370865 hello.
3: hello ẹ kú dédé wòye sà.
0: god bless you ma.
3: ẹ kú iṣẹ́ olúwa o.
0: yes ma.
3: kristi adé ni mo.
0: amen.
3: ẹ ṣégbèrè ńlá lórúkọ jésù.
0: amen.
3: mo dúpẹ́ ọ̀rọ̀ olúwa ni o.
0: bẹẹni ìyá wa mo dúpẹ́ ọ̀rọ̀ olúwa god bless you.
3: orin yẹn ó kọ́ wa ní ọ̀rọ̀ ọlọ́run ní tòótọ́ bí mo ti máa máa hùwà láti fi wu ọlọ́run.
0: bá a ṣe wu ọlọ́run ní kókó
3: ṣe fi bẹ́ẹ̀dì ò wọṣọ. ó wọṣọ ṣùgbọ́n aṣọ tó wọ̀ kò ní ìtumọ̀.
0: bírèdì wọṣọ aṣọ tó wọ̀ ní ìtumọ̀ bó bá ti níwájú ẹni tí ọ̀jẹ̀ kọ́ yákùn bẹ́ẹ̀ ni.
3: àmì ìtumọ̀ egungun ló wà orúkọ jésù adára fún wa.
0: àmì
3: ẹgbẹ́ ojú tá a ti wà ní hóhù nípa tara nípa tẹ̀mí ọlọ́run ààbò
0: àmì ooo àmì ooo
3: agbára tí a ti máa bọ́ lọ́rùn rìn títí délé ìlúgò ọlọ́run á fi fún wa.
0: àmì máa
3: gbogbo ẹ̀ṣọ́ ìsìn náà àtọkùnrin àtobìnrin ló bá wí àwọn ẹlòmíín ọbìnrin míì tí wọ́n náà ń borí gan wọ́n á borí nǹkan fi borí òde ìdodo ṣùgbọ́n wọn wọ kòkòtò tó há gádígádí tó ogbó tá a kún kán bò náà ó wà ní níta
0: náà
3: nínú ìdò wa sọ pé wọ́n borí. ọlọ́run ràn wá lọ́wọ́.
0: àmì
3: àmì àmì ṣẹ̀ sí olúwa.
0: Amen. God bless you. Ya fi dupe Oluwa. God bless you, ma. Amen. Hey, alagba wale arutu. God bless you there. Yo mi ma loma. God bless you there. Loruko abato mo ti e. Mo ejo e share program yi. Eh, orin ta mu wa orin igba ni ta mu wa ohun na ni Sister Buredi ati Brother Buredi. Plus 2 3 4 8 1 4 2 4 9 1 0 0 6 de ro ban soro ban sileku fun mo Dixie Tunu sileku yen. Hello.
4: Hello sir.
0: Hello sir.
4: Orin atijo ni orin to si ba igba mu ni
0: orin atijo ni o itun ba gba mu
4: ni ko n kilo wa Samuel bi to ye omo
0: yeah ni alagba Samuel bi to ye. God bless you sir.
4: E ku eto
0: Oluwa lo ku ko se nkan re
4: an ba yin lo
0: Oluwa so ma ba wa bo eja ese ese alagba Samuel bi to ye ese ba nti tegbe piju na. Hello.
5: E ma ku eto baba.
0: God bless you ma.
5: Olorun ni fi sile o.
0: Ami ateyin na asani.
5: Adese na se nla de.
0: Ami.
5: Abomirin.
0: Ami.
5: Olorun wa polongo ise na se kakiri gbogbo agba nlaye.
0: Ami o Jesu.
5: Be lo ma ri loruko Jesu.
0: Ami.
5: Oruko temi ni gani Olorun da lata be kuta.
0: Se tin gberadi fun abala eri to kan.
5: Mo ti gberadi mo ti gberadi.
0: Mhm.
5: E je ka soro lori ite mu wa ina.
0: Oda.
5: Baba wa kon o se program kan aso isubeleke
0: be ni to ba opale yen blessed memory
5: olorun a je ka gboran
0: amen amen
5: emi a gboran emi tinu mi ni ma se o pelu to nda wa la to nda opolopo lam se be la ki ngbo wa su ni a ngbo nu radio be la ngbo nita
0: won gbo wa su radio won gbo nta won gbo television
5: Amulo. Nigba ta ki se farao.
0: To tell
5: you. Farao lo ma lai poran. Mose o lo ba farao. Emi farao, o lo Olorun so pe ko fi awon omo ohun sile.
0: Yo lo. E won lo.
5: Ti won lo.
0: Ko
5: dahun. Orisirisi nkan lo Olorun fi won.
0: Nigba
5: to ko file. Tori pon lo. Oni ko mu wole. Pastor mi kon so o ni omo o na omo omo omo isu. Oni baba omo ina oni baba to bibeli mo lorun o la gbe wonu ina
0: a gbe bibeli
5: olorun ni so wa lomo satani
0: o ami o
5: e ma pe to bo mo wa ko
0: baba se e ma ba wa bo adupe adupe. Hello.
6: E ma ku to ambale asisi lati
0: alagba ambale asisi e ma ku ba wa
6: ri
0: e se eyin na ti gbo sister ready be ni
6: Oye, el pete se bi eni kan lo fi wi, o ti ko tun me olora.
0: Ah. Eyin gbo dada.
6: O tun me olora.
0: Me olora si. Iho.
6: Nda e ko gbo nkan be se yan fi wo Olorun. O ti wa ti pe si se pe bo yan kan. E ma pe nkan ye Olorun mo je ka buku oba ni.
0: Ami. Ami.
6: Ile Olorun to je pe àwọn tó ń dìde àdúrà gan kò síbi tí ò sí wọn tó dìde àdúrà gan wọn ò nílò bá àwọn ọmọ àjọ sọ̀rọ̀ nígbà pé tó gan wọ̀ ìtì ẹ̀ náà lórí.
0: Wọ́n ẹ̀sà á máa fà á lẹ̀ wọ́n máa fà á lẹ̀ máa ní ṣé wọ̀ ọ̀mọ̀ kó o tó
6: kọ̀ kó lè lè. Ibi tí a dẹ̀ ti kásá ṣé rí ibi tá a wà tí a ti kásá rẹ̀ bá a ṣe lò ń bẹ́ kó ṣe lò.
0: Ìlú tẹ̀ wà yẹn náà ti kásá rẹ̀.
6: Ẹgbẹ́ àṣẹ rí lásìkò winter.
0: Nígbà tí
6: ẹ bá rí obìnrin níbí
0: báyìí.
6: Ṣé ẹ bá rí obìnrin níbí báyìí ẹ ṣe bí ilé ogun ni tàbẹ́lẹ́à.
0: Wọ́n múra tán ni torí òtútù ọpọ̀.
6: Torí o ò bí ẹgbẹ́ òtútù ò ní jẹ́ wọ́n gbádùn. Bí ẹ bá kò ó kò wọ tẹ́mà kò ó tó wẹ gbogbo ẹ̀ mọ́fúlà gbogbo wọn wọ̀.
0: Gbogbo ẹ̀ mọ́rùn.
6: Tí ẹ bá wá lásìkò sọ́mà. Bẹ́ẹ̀ni ọmọ ń bọ̀rọ̀ alẹ̀ mo ọ̀dọ̀ fi ṣe bí n tiwọn owó tó lọ ọdún kò sẹ́gi òkun ó fi kírímù rárá
0: torí orí òmù bí alábàájẹ́
6: láti jẹ́ ní àwọn tá a jẹ́ dúdú ṣe ẹ́ láwọn tá a jẹ́ dúdú ọlọ́run fún wa ní ṣe nǹkan ṣe ń pè ní ọ̀nìlẹ́yà òyìnbó máa ń tẹ́ ẹ̀jẹ̀
0: ọ̀nìlẹ́yà
6: ẹ̀ làwọn ìgbìmọ̀ wá kábẹ́lọ́mọ́ tó ń bọ̀rọ̀ alẹ̀.
0: ara ti won
5: fe le ti wa
0: ara da gba nkan
5: awa ile agba awo wa sabulo kiri aro ko ya tin sa ko ni amo ko ri be o yo ki awon won wa ton da won lopo bi o se mura awon to wa so di

0: adupe se ti wa nbe alagbaga ni yu
1: wa pelu ni baba
0: oluwa seun
1: ni folon loke orin
0: baba te fe gbe di won yi te tin gbo bo lati bi ose meta seyin e ri won loju won lapa won le sise won ji awako Olorun si ran won lowo titi to fi di wi pe koda won ti se bi a se mo se won fe nikan lo ye niyan bi mo nigba leyin e won pada wa di pe won fe yawo ni suloka ti won mu lo si church to je pe awon na mu de church be ti o fi di pe obirin dagbadagba to fi wa di osha ninu ijo to tun fe do lori osha gan ninu ijo obirin bi mo gba to bi mo fun baba yi won fe po omo o to akoko ti won o se ko mo obirin ni pe ohun o le po lo le ibi ti n gbe o ni le mi rent po won le gbo mo pada abe lati le iwosan tori be baba yi sare ile ti won ko nibi ti won ko de won sai lo se awon bi kan daada nbe won si ko yawo ato mo wonu ile toto won gbegbe aye won lo sugbon lojiji nkan dede yidande ki lo mu yidande ninu ijo to fi di pe won lobirin yi bere si yale o bere si yale eni ti yan lale na inu ijo lo wa titi to fi di ri pe won se kan baba iloju baba ilo rin ajo njo kan awon funra na wa moto lo si ilu bodele wa moto lo na nje
1: ajilete
0: lona adiroko ni wa moto funra na wa moto debe sugbon lati be oju di nkan ti o riran mo o sugbon sibe sibe won gbianju ati wako idele na gbogbo awon to ri won tan mo boju se ri mo pe ki le se wako dele ogore fun olorun loke oro ati ibade bi to ye pe won ti orisirisi igbese gan ti gbe koda awon ti jo odasi ni bere ji o odasi sugbon gbo ya odi nkan ti won dasi titi to fi de bi ti oro de won je so pe atomo ti obirin bi fun won akobi won ku won ti e tun wa nwa ile won wa we lati ko we ile kan de lo ta baba yin kan lo ndagbe won ni yawo kankan lodo omo kankan osi lodo won lakoko yi gbogbo idile alayo bo gbadura ibi oni wo be o
2: amen
0: satani oni wo nu idile alayo o oro loro se sari ko gbon o emi amo bi pe jo ti eyan ba ti fi ti eko gbon nkan ti sele ni o in to sele si won ni won wi yi o won de ma segun e nipa ejodo agutan ati nipa oro eri enu won baba alagba olorun e ba daruko yin lekun re fa won to ngbo wa nle
1: oruko mi gani olonta lata gbekuta
0: it is well sir ema ke olorun wa pelu yin olorun wa pelu yin olorun le fi yin sile ko le fi yin sile be niyan ba lo olorun o lo gege bi orin mi kan ni ninu ipe otito it is well sir it is well sir olorun be ni ati yin alagbaga ni iwo olorun de lata gbekuta e se bi okunrin tori te ba ti yin lohun e mo po so fun yin eyin sa mo yin lohun ni o te ba ti yin lohun inu satani o mo baje ni sugbon to ba ti ri inu kari so inu ti o mo dun ani mo get ye ko ni ri wa get loruko jesu yes sir won ti oro ti dogo olopa baba ji o ti dasi se o ti wa pinu ati pada le bayi abi ko fe pada si ni na
1: e se oro ti dodo lopa lose ti lo lohun e me ri ni mo lo si bara police station ni friday won pe olohun wa ni oko ondo odo ti be ti titi mo wa ni mo di 220 o pada pe ni ile ni pe ti de
0: 220 eh mi wa la taro
1: mo ni mi ye wa ko se ni kokan to ma mu mi wa o ìgbà oníkà pàdé wọn ní aago mẹ́wàá lọ́jọ́ sátọ́dẹ̀ lọ́ndì 12 mo bá ní ìrẹ́ni tó máa mú mi lọ kò sá tirakatiraka mo rọ́kadà nígbà tí mo dé títì mo ní kẹ́nìkan fi mi sí mọ́tò ìpara police station ọlọ́run ṣe dáìbà tó gbé mi ó dẹ̀ sọ̀kalẹ̀ ó mú mi dẹ́nu náà police station yẹn mo sá tirakatiraka wá ìwọlé mo débẹ̀ nígbà tí mo débẹ̀ ní ọ́fíìsì yẹn ọ̀tọ̀ lọ́fíìsì ọkọ̀ mú mi lọ mo ní màmá tó pè mí dáadáa àbáwá nọ́mbà àrí nọ́mbà ìgbàta ní nọmbà yẹn bá tẹ wọn pé ẹlẹ́lẹ́jọ kan ń bì kó bá mú mi lọ sọ fífi yẹn kan ọtí dì lójú kò lórí iṣẹ́ ó pẹ́ o lóbìnrin kan bá wọlé ó bá ní ká ẹ kú jòkó sá o mo bẹ́ẹ̀ káàbọ̀ máa o oní màmá samuel mi ìfẹ́ kankan ó pẹ́ o
0: ọwọ́ ajẹ́ ìyàwó yìí yẹn
1: bẹ́ẹ̀ ni sà ni samuel náà bá dé ìgbà tó dé ẹ bá kiri ẹ kú jòkó sá o mo bẹ́ẹ̀ káàbọ̀ oní samuel mi ni ìyí kankan ó pẹ́ màmá wa ẹ dé. Ọba ni kí ni mo fẹ́ pẹ̀lú gbogbo tí mo sọ kalẹ̀ mo ní nìkíní wọn ni wọn wá wele àti ẹnìkíní àti ẹnìkejì ṣé tán bá rí wele ṣé wọn fẹ́ lẹ́mi jáde nínú ilé tí mo kọ́ ni láì gba
0: ọmọ lọ́wọ́ ẹ
1: mo ní yẹn kékeré mo ní ìtọ́wá burú níbẹ̀ ní pé ẹni tó lòun ní ọmọ ní lákèsì tá à ń gbé bí bẹ́ẹ̀dì tí mo fi sọmọ lóko ó wà lọ́dọ̀ ẹ ẹni yẹn ó wà níbẹ̀ síkíọ́rìtì inú ìjọ tó ń dọ̀bálẹ̀ wà bá ni tó ń dọ̀bálẹ̀ kìíní tó ń gbé wá ní ilé tí wọ́n mọ̀ ní gbogbo àdúgbò ó wà níbẹ̀ ń kọ́kọ́ gbọ́dọ̀ ṣe mí o mo fẹ́ fìdánì kọ lọ́rùn ni ọba sọ fún samuel wọn ni samuel ó tọ́mọ ọdún mélòó olóhùn tó 28 years tó ti fẹ́ yàwó olóhùn sì fẹ́ yàwó ó gbọ́ sí ọ̀rọ̀ àbí ògbọ́ sọ̀rọ̀ ìwọ tó yẹ kó o jà kó o bá yẹ jà burúkú yẹn ń yàlè ó ṣe gbá lópinrin lẹ́ni ìyẹn ìyàwó mi ló bá ní òun lò nira ẹ wọn ní kìrìsìtẹ́nì ẹlẹ́gbin.
0: Níwájú ọlọ́pàá olóhùn ló nira wọn bá yàlè kan fóun lẹ wọn bá pè ní kìrìsìtẹ́nì ẹlẹ́gbin.
1: Ìtọ́ wa burúkú jù nbẹ̀ tó yà mí lẹ́nu nbẹ̀ tí mi tó tẹ̀ jọ mí lójú ni pé díò wa gbọ́ngàn ìyàwó ẹ̀ nínú ilé díò o máa jókòó báyìí o máa bá obìnrin yẹn ṣe irun ẹ̀ o ló máa dirun ìyàwó díò ọba sọ̀rọ̀ yẹn ọba bẹ̀rẹ̀ sí bẹ̀ mí ó tún ń jọ nítorí ọlọ́run wọn ní kí samuel kò dọ̀bálẹ̀ kó dì mí lẹ́sẹ̀ mi ó bá dó di gidi ọmọ wa tiẹ̀ mọ́ lé ń bí mi ó bá jẹ̀ wá dọ̀bálẹ̀ ọba ní kí n ṣàdúrà fún gbàtọ́ ní kí n ṣàdúrà fún wọn wá wọ̀ ní obìnrin ẹ pé ṣé ohun tó ń ṣe ṣé ó dá ìwọ ṣà nínú ìjọ nǹkan kan ìgbà tó wí kó dá o gbogbo tó ń sọ gbogbo àtàmọ́ ológun ló ń jà mí ológun ló ń jà èmi.
0: Ó sọ pé ìlógún ń jà.
1: Mo ní ògún ń jà mí mo ra mọ́tò kìíní ó bá nídìí ni mo ta ní ìkàn lápá mo ra kejì mo ta owó ẹ̀wà nǹkan pẹ́ẹ́pì owó ẹ̀ ni mo fi ṣe òkú ìyá
0: rẹ̀. Ìyàwó yín lógun ló ń jà yìí. Ẹ wá sọ fún pé ogun ń jà yìí ẹ ra mọ́tò kẹ́lé.
1: Mo ṣe foundation ní oṣù kọkànlá nínú òbí january mo bẹ̀rẹ̀ ilé yẹn mo dẹ̀ kọ ilé yẹn lóṣù kẹwàá. Mo lókun náà lò tún ní ìjà mi yìí o nígbà tó kú òun náà ó níye tí mo ti ná o ogun náà ni ogun tó ń dà wọ́n ló ní kó máa ṣe àgbèrè káàkiri. Bọ́ọ̀ṣe lọ nìyàn bá lọ kó wèé wá wọn ni kó wá sọ́ọ́ bọ̀ wù ó yà kọ́ déètì òní.
0: Bẹ́ẹ̀ nǹkan kan ò gbọ́dọ̀
1: ṣe o. Déètì òní Saturday ngbọ́kọ̀ ò gbọ́dọ̀ ṣe gbà níyàn ọlọ́run dá o àti ọkọ tó fẹ́ àti ọmọ òun ngbọ́kọ̀ ò gbọ́dọ̀ ṣe o yà kọ síbẹ̀ ṣí nǹkan kan bá ṣe bàbá yìí kí nìkan ṣe ó ní ká fọwọ́ òfin mú un.
0: Bẹ́ẹ̀ni ó ní ká fọwọ́ òfin mú
1: un. Bẹ́ẹ̀ni ó ní ká fọwọ́ òfin mú un. Ó ní sáyẹ̀nsì jọ Sátọ̀dé nìyẹn. Bí ọlọ́run ọ̀gá ògbó bó ṣe gba gbogbo ògbó nìyẹn.
0: Adúpẹ́.
1: Ṣé wọ́n dẹ̀ ní kó lé ọmọ yẹn kó lọ fi ní sí mọ́tò? Èmi ni wọ́n dẹ̀ ń pè mí níbi tí mo wà sí ọmọ kan wá bá mi ní kò mọ́ ẹnu àjẹ́ kan mo wá bá mi ọlọ́run ti tẹ́lẹ̀ gbèdé ń bẹ́ẹ̀.
0: Ẹ wà nínú ibi tó yẹ tú ẹ̀ sí báyìí ni pé nǹkan kan gbọ́dọ̀ ṣe yín ó ti ṣèwé ọmọ náà ṣèwé
1: nǹkan kan
0: gbọ́dọ̀ ṣe yín ó wá ní pé kó wá balẹ̀ ẹ̀ ní kó mọ̀ wulẹ̀ wá pé torí pé ẹ̀dínkù orí ipò tẹ́ ẹ wà ẹ sì rò pé ẹ̀ nílò ẹnìkan nù lé lọ́dọ̀ yín bẹ̀.
1: Mo nílò èèyàn ìyá mi nílò irú ọ̀wọ́ ẹgbẹ́ èèyàn ti
0: ọlọ́pàá ẹ̀dẹ̀ sọ fún
1: samẹ́lì tó tọ́ níwájú wọn wọn lè mọ ọ ní sọ oníbàbà méjì ni ìwọ tó yẹ kó o jà bẹni tó máa kú wọn wá fi tẹnìkan ṣe sáàpù láyé tòrò wọn lọmọ yẹn ní ọmọ 25 years ni ṣọọbù màmá ó máa bọkùnrin kan àlè ìyá ẹ ni wọn léwájú gbọkàn lọmọkùnrin wa tètè bàbá òní jẹ last warning tó ń fún yín
0: pẹlú oúnjẹ tẹjẹ
1: ẹ má wọnú ṣọọbù mọ wọn ní ọkùnrin yẹn wá lọ ó wá díjọ kejì yẹn wá tètè kí ló ń bẹ láàmú kí ló ń ṣe gbọkàn ọ ní ọmọ yẹn ò sọrọ ìgbò wá díjọ kẹta ọkùnrin yẹn bá wá bẹ wọn ṣe pé ọmọ yẹn níbi tó gbé wà nìyẹn ọmọ yẹn bá gbé ìkùdó bá bẹ ìkùdó wọlé ó lọ yọ paná ọlọpọpọ fún bàbá yẹn ní pẹtẹpẹtẹ paná ńlá ní ẹyìn ọrùn dáa màmá yẹn wá sọ̀rọ̀ kan tó gbà mí nínú jẹ́ ó lóun ò lè kúnlẹ̀ ó ní kò sì gbájú pásítọ̀ tàbí wòlíì kan tó máa sáré kúnlẹ̀ ó ní ṣe bí nǹkan máa ṣe náà rè o ba mi ninu je
0: o da alagbaga ni o alagbaga ni o e se ati gbo eri yin mo mo pe olorun wa ni ha yin lagbara lowo olorun ibi ti o yanju esin yen mo mo wi pe olorun si tun le yanju ejo be lo olorun le yanju ejo omo yin yen e fun wa ni number re so ti ye
1: yin
0: yin omo yin okunrin yen so ndagba gbogbo awon omo yen ti ya yen bi
1: no
0: ayi ti ya yen bi
1: o ndagba gbogbo won ni ti mo ni
0: te ti o ko bi
1: ti ade oyo ade oyo yen yen la da gbogbo won ti mo lo bere ti baba bi fun
0: bo lo wa wa nti e
1: o na wa ni abekuta nbi ni abule oloni lege latoro
0: hospital oda in to ma sele ni wi pe te ba ti ta ba ti to ba do lati le ba mo eh ti le ba mo tabi ta ba pari eto leyin iseju mewa ta ba ti pari eto mo tun ma nfe ka yan pe mi sugbon eyan ma pe mi sasiko yen tori opolopo ipilo ma ma wole eh saje ka soro te ba je ka soro mo fe number won mo fe number to mo kini ati won kunrin yen na to je ohun akobi lokunrin ati ile to ti o ko bi tele tele eh ku to ji wi pe wa fe yawo ni suloka lagbara lowo olorun olodumare oju oni tiyin o
2: ta
0: ni mi mo boya re nikan tabi meji to fe so nkankan si oro baba yi tabi boya ni imoran kan tabi ekeji tabi boya e fe je iranlowo fun won lona kan tabi ekeji won so pe ka ba won toro owo sugbon eyin na ri pe kan to bere oro won busekun eni ti o lojumo en to ti loju tora moto kin tora moto keji tora moto keta ti ya wa nso lago olopa pogun lo nja ti gbo e firi bayi won lagun nja won awon kole ogun nja won eku wobe ogun nja won awon lo siku iya re awon nawo nara nbe ogun nja won to ba ye pogun ba nja won a je pe wo logun to nja won gba na ba nse oju opo dixi itunu awon eyan ti wa nbe ba nse oju opo ka won na gbo ki won gbo ki won eyin na ma gbo wa e kan ma gbo wa ke gbo ta won yan fe ba yin so eh e si wa nbe to ba ni pe ka to ba se se ka tun pe yin pada e je ka gbo tin ti awon yan fe ba yin so hello oluwa ku sere sa
3: ile ologo na a o jo debe se be
0: ami loruko jesu
3: a o de ne ku so na bi efun
0: ami
3: lagbe lu wa o ni baje o
0: ami o ami o
3: on the chief election mi dojo ye ti o bere oye lowo ba ka tabi joye kan iso lalawe lo nsoro lori ti eka
0: be ni
3: ngba ti awon eyan ko loju opo toro de npo so one kaluku na de ni yo so pinle ore sa a ti pe bi aimaye igba to wole
0: won gba to wole bayi olorun ti seun
3: nipa ki eyi fe ri leka orin ti e play yen gaga emegbe omo wi pe ki n se orin ti sin o
0: orin sin
3: ori me egbo ri afi ni Saturday abi
0: àwọn èèyàn náà ní pé káwọn fẹ́ padà tún gbọ́ dáadáa pé kò kí ẹ̀.
3: wá ni wípé ọmọ ìgbé ò lè ṣàì mọ́ hùwà ọmọ ìgbé.
0: ọmọ ìgbé ò lè ṣe kó mọ́ hùwà ìgbé.
3: àwa a máa sọ̀rọ̀ dáadáa.
0: ẹ ṣe.
3: torí tí tó bá tọrọ ohun. wọ́n ló yẹ kó gbọ́.
0: bẹ́ẹ̀ni.
3: wọ́n ní èèyàn ní ẹ pè wọ́n. ṣùgbọ́n nígbà tí wọ́n kó wọn wò àbí tí wọ́n ṣẹ́ wọn wò wọ́n kó bí ilá.
0: wọ́n kó bí ilá.
3: Orí èèyàn lẹ́sìn àwọn ẹlòmíì.
0: Ó
3: sì jẹ̀bi sí àríjì èèyàn ni wọ́n. Àwọn onímọ̀ náà sì kì í. Bẹ́ẹ̀ ni. Ṣùgbọ́n amọ̀kẹ́lẹ́ kan wípé gbogbo kálukú ni Ọlọ́run yóò sọ ní ẹ̀sán ọ̀wá rẹ̀.
0: Ẹ ṣe sà. Ẹ jẹ́
3: fi. Ẹ̀sán wá sọ orí kan wípé ọ̀rẹ́ mi níbo ló ń lọ lẹ́yìn ayé
0: ìjẹ́
3: tó bá mọ̀ bẹ̀ẹ̀ tó kó wí fún mi tó ráyé ń lọ àlùfẹ́kùfẹ́ ayé ọjọ́ orí ènìyàn ń lọ díẹ̀ díẹ̀ o ìlú kan tó wà tó dá ayé lọ o
0: kò wí wí ní ìbẹ̀rẹ̀ ló lọ lọ́rùn.
3: sáré ilé ìdè mọ̀jọ́bọ̀ ọdún.
0: alàgbà lákínládé ìbò ní ọkùnrin
3: rẹ. ìyẹn tí ló bá mú ma.
0: ẹja lọ síbi ilé yìí ẹja lọ síbi ilé
3: yìí bíbélì tèmi sọ fún mi wípé ìwọ yóò rí ìpọ̀jù.
0: Nínú ayé
3: ìwọ ti dúpá.
0: nínú ayé John 16:33.
3: ẹ mọ lè wà ní kọ̀ǹdíṣọ̀ tí wọ́n wà.
0: bẹ́ẹ̀ni.
3: èèyàn ò lè ṣera rẹ̀. bí ó bá ṣe wò ó. àti bí ọlọ́run bá ṣe fẹ́.
0: ẹni ọlọ́run dá.
3: àwo ní abájẹ́. àwọn wà á ní mọ́
0: ó ti
3: dá akọ́dánù ìdájọ́ ń bọ̀ ó lè pẹ́ ó lè yá mo sọ̀rọ̀ ní jẹjọ náà wípé ọmọ ọkọ ó wà ní ọmọ àlè ọmọ àlè sì ń bẹ nínú ọmọ ọkọ wọ́n fẹ́ kówe ni wọ́n fẹ́ lọ tà
0: bẹ́ẹ̀ ni wọ́n fẹ́ lọ tàwé ni wọ́n fẹ́ lọ ta lé ni tí wọ́n ń wáwèé káàkiri
3: ọmọ yẹn náà ń gbà tó ní òní lọ́kàn kó mo ṣe ń tó dà ìyá náà òní lọ́kàn bí kó mo ṣe ń tó dà
0: ibi tó yé mọ ni o ibi tó yé yìí ọmọ mọ ni ṣé mọ pé lọ́pọ̀lọpọ̀ ọgbà ìyá máa ní influence lórí ọmọ jù ìyá máa ní influence lórí ọmọ gan
3: àmọ́ náà ni wọ́n ba tọmọ jẹ́ ọmọ
0: wa ọlọ́mọ jẹ wọ́n yàyàkúyà ni
3: bẹ́ẹ̀ni àmọ́ ni wọ́n ba tọmọ jẹ́
0: ọlọ́run ó gba ògo ẹ ṣe
3: sá tó nídìí èmi alàgbà tí ọkọ̀ rẹ balẹ̀ ọlọ́run kò ní fi ẹni díẹ̀ sílẹ̀
0: bẹ́ẹ̀ni
3: nígbà tí ìrànlọ́wọ́ ẹ̀dá
0: bá pin ìtọ́lá yóò dìde
3: ìgbà yẹn ní tọlọ́run
0: yóò ṣe
3: kí ni yóò bẹ̀rẹ̀ kò dẹ̀ ṣe ohun tó sọ̀rọ̀ ṣe fún ọlọ́run
0: ẹ ṣe sá congratulations
3: yìí ṣọ̀la ló ń sọ̀rọ̀
0: ẹ ṣe god bless you
3: ẹni tọ́lọ̀ ń dá sí òní kápá lórí rẹ̀ kò
0: ṣe sá
3: tí wọ́n mọ̀ wá sí bọ̀tán ẹ pé tó
0: god bless you sir bá ń sílẹ̀kùn fẹ́ lómi ẹjá kan ẹjá ṣe kéékèèké ẹjá ṣe kéékèèké lórí bàbá ìgangan ní kẹjẹ ká sọ̀rọ̀ lórí ti bàbá ilé àmì bàbá ganiyu lọ́lọ́ndá yìí ẹ̀hún ni ẹjá sọ hello
2: hello
0: hello sir
2: ẹkú àjẹ
0: olúwa ṣeun o
2: ẹkú sí olúwa
0: ọlọ́run ló kún ṣiṣẹ́ rẹ
2: ọlọ́run wá pẹ̀lú
0: àmì àtẹ̀yìn náà
2: ìtọ́ ìṣẹ̀yí náà ẹ̀ ń kọ ìtàn náà ni orúkọ jésù ẹ̀ rí iṣẹ́ rere jẹ́
0: àmì o
2: orúkọ mi ni pásítọ̀ gafari
0: pásítọ̀
2: gafari
0: gafari
2: bàbá àdìgún bàbá òkúta
0: ọ̀rọ̀ ọ̀fẹ́
2: sẹ́rí o tí wàá sọ ni pé fún bàbá bẹ́ẹ̀ ni bàbá
0: gani
2: ọ ní ti mọ̀ pé tí wọ́n ní sùúrù
0: kan ní sùúrù
2: ọlọ́run á ṣe tiẹ̀ ènìyàn ti ṣe tiẹ̀
0: ènìyàn ti ṣe bí ènìyàn ọlọ́run náà wàá ṣe bí ọlọ́run
2: èmi tí mo bá sọ̀rọ̀ ẹ̀mọ́ ẹ̀mọ́ mi dáadáa àti ìrora rí
0: mi bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. Ẹjẹ́ kí n wá bí yín léèrè ọ̀rọ̀ kan torí yóò lè dùn lẹ́nu ti yín ju àwọn míì tí ọba tí irú nǹkan bẹ́ẹ̀ ọba ṣẹlẹ̀ sí rí ẹ̀yin náà wà nínú ipò tí arákùnrin wà ẹ dákun tí àwọn ọmọbìnrin tí obìnrin yẹn bá lóun fẹ́ padà sílé ẹ dákun ṣé ó yẹ kí wọ́n gbà padà lé ṣé ọkàn wọn lè balẹ̀ tán bá gbà padà sílé.
2: ọkàn rẹ̀ lè balẹ̀ tó pé ọlọ́run jẹ́ pé kò sí nǹkan kò sẹ́sẹ̀ ta lè ṣera wa tó wú ojú láti ra lè dárí ẹsẹ̀ jìra wa.
0: bẹ́ẹ̀ni
2: ṣùgbọ́n tí ó ṣe pàtàkì jù bẹ́ẹ̀ tí mo ti pé ní sùúrù ni pé tí ọlọ́run bá dá sọ̀rọ̀ kán gbàdúrà ọlọ́run bá ṣe kán rí àánú gbà ṣe rí pípadà sílé obìnrin yẹn tó bá padà sílé yóò wà áwọ̀ ju
0: ti tẹ́lẹ̀ lọ tọ́lọ́run bá fọwọ́ tọ ọkàn ẹ̀ tí ọkàn rẹ̀ tó ti ní ìrònú púpàdé ọkàn tòótọ́ ọ̀gbẹ́gbẹ́ gbogbo mọ́ ẹ̀sìn sọ pé ó ń sọ̀rọ̀ yìí àwa ọ̀gbọ́ tiẹ̀ ń tán ló sọ ni kò tí ì sí sẹ́ńsọ̀ fúrúgbó kankan nínú ọkàn obìnrin yìí.
2: bẹ́ẹ̀ni torí pé bẹ́ẹ̀ni ṣe wà ṣe sá irú tó ṣẹlẹ̀ sí yẹn ó ṣẹlẹ̀ sí mi náà
0: rí
2: báyìí nínú ìrìnàjò ayé mi ṣùgbọ́n nígbà tó rí bẹ́ẹ̀ mo ń tẹ̀mí ṣe ni pé mo gba àtìyọmọ o àtìyàwó o àtẹ̀bí o mo pa wọ́n tì wọ́n lọ jókòó sí orókè kan
0: nígbàdàn ẹ lọ takú tí ẹ lọ takú tọlọ́run lọ́rùn
2: mo lọ takú tọlọ́run lọ́rùn sórí tèmi ó strong gan ní bàbá ìṣe kéré
0: ọba yà
2: wọn ìgbà tí wọn lọ máa ṣe sá tọmọ ń dá mi lóhùn èmi ọmọ pé ìyàwó mi lè ṣe sá fún mi sá sá
0: ìyàwó yín padà wá ṣe sá fún yín
2: bẹẹni sá
0: alàgbàgà ni ọlọrun dá ṣe ń gbọ o ṣe ń gbọ o ìmọràn ni wọn ń gbà yín yìí o.
2: so ṣé ẹ bá bá rẹ ṣe ṣẹ̀dẹ̀ lé
0: bọ̀kànjẹ́
2: bọ̀kànjẹ́ akọ̀wò rẹ̀ bàbá kan ló wọ́n kọ̀ nǹkan wọ́n ní ẹgbẹ́gun bá gbóni lọ́wọ́ tó bá gbóni lẹ́sẹ̀ wọ́n ní àáfìdí kalẹ̀ ni wọ́n wà lọ mú láti ilẹ̀
0: èyàn tó mú ẹgbẹ́gun bá gbóni lọ́wọ́ tó gbóni lẹ́sẹ̀ ẹ ṣe
2: ìmọ̀ràn tí màá gba bàbá gà ní ọlọ́dà ni pé kó má wùwà rẹ̀ pé ó ti tán kó má wùwà rẹ̀ pé ó ti tán kó wá gbó pé
0: kan wọ́nà láti lọ takú ti ọlọ́run lọ́rùn
2: kò ní bàjẹ́ fún yín
0: kọlọ́run ọ wá dáhùn kó dìde tó bá dìde ọ̀nà tó bá wọ ọlọ́run ló lè gbà dìde ó lè gbanú ọmọ yẹn dìde ó lè gbanú ìyá dìde ó sì lè gbanú ẹni tọ́wọ́n tiẹ̀ lérò gan dìde.
2: Bẹ́ẹ̀ni ẹni tí ò lérò tiẹ̀ lọ́run lò fún èmi.
0: Ẹni tẹ́ ẹ̀ lérò lọ́run lò fún yín.
2: Bẹ́ẹ̀ni so láti 2016 sí 2021
0: orí
2: apáta ni mo wà.
0: 2016 to 2021 ẹ lo bí ọdún bíi mẹ́fà sí márùn-ún bẹ lórí òkè yẹn ẹ lágbègbè tẹ takú tọlọrun lọrùn ọlọrun wá dé
2: kò sẹ tó lọrùn mọ mi lọrùn kọlé
0: ẹ ṣe gan ni sà ẹ ṣe.
2: sọmi ṣe sà nígbà tọlọrun dáhùn bàbá gbogbo tí mo lé láàrin 44 years mo fi ṣiṣẹ mẹkáníìkì iṣẹ mi láàrin 4 years bàbá ọlọrun mi bá
0: adúpẹ́ ẹ ṣe gan ni.
2: nísìn àwọn ìyá ẹ àti ìyá ìyàwó mi gbogbo wọn náà wá ń bẹ̀bẹ̀. mo dẹ̀ accept wọn.
0: Nígbà tí wọ́n bá tọ́lọ́run bá ti dá sọ́rọ̀ èèyàn kí ló àtúnkù wọ́n ní ẹni ọlọ́run bá bá dá lẹ́jọ́ tó bá lòun ọgbà tí ń fapá jánu ibo ló túnkù tí ọ̀kẹ́ jọ lọ.
2: Ṣé mo ṣe ń bá ẹ sọ̀rọ̀ sà? Mi ò ní church. Mi ò lápòtí ọrẹ.
0: Mi
2: ò lápòtí mẹ́wàá.
0: Ọlọ́run sì ń bọ̀ yín.
2: Ajínrere ni mí.
0: Adúpẹ́ ẹ ṣe sà.
2: Mo dẹ̀ ń sanwó rédíò. Mo ṣe gbogbo ẹ̀.
0: Ẹ ṣe.
2: Láàrin ọdún mẹ́ta ẹ̀ àárín ọdún kan 2003 mọ́tò mi jiná bọ̀ mi.
0: Ẹ ṣeun.
2: Ilé tí mo rẹ́ǹt tí mo dé sí ní 2021 mo rẹ́ǹt yàrá kan òjìlémọ́kànlá. 2024
0: lọ́tọ̀ ẹ̀ tà lẹ́yìn 2025 ọlọ́run wa ralé ẹ̀ fún mi. Ilé tẹ̀ dé sí wọ́n wá fẹ́ tà ẹ̀yìn ọlọ́run wa ralé náà ẹ̀ wò ẹja fọ̀rọ̀ yín dìgbà míì torí àkókò wa ṣe gan ni
2: alàgbà gàfà. Nígbà tí ṣẹlẹ̀ ṣẹlẹ̀ sí mi mo rí bíi bàdéjẹ́. Mo wo bí challenges pé
0: mi bí ìpè ló jà láti lè rìn papọ̀ mọ́ ọlọ́run.
2: Wọ́n á mọ́ra gidi.
0: ṣe ó dáa bí ìbéèrè tèmi ò bí yín wà ń bẹ́ẹ̀ ṣùgbọ́n mi ò fẹ́ bí yín báyìí torí àkókò wa àkókò tí n kò wa ń pampá mọ́ra nítorí tọ́lọ́run bá jẹ́ kájọ lórí ọ̀fẹ́ bó ṣe porí òpó báyìí náà láti sọ̀rọ̀ tẹ́ láyè sọ̀rọ̀ èrè tí yín náà
2: àábọ̀ wá sí.
0: Kò sí wa ẹyin náà mọ̀ pé ètò ojú olúwa èyí ṣètò tí ètò ojú olúwa jẹ́ ètò gbogbo ètò lọ́wà ṣùgbọ́n ètò ojú olúwa dájú láti fi mú àwọn èèyàn bọ̀ sípò ládẹ̀ ti jẹ́ kì í ṣe pé láti jẹ́ kán fẹ́ràn wa kì í ṣe pé láti jẹ́ káwọn èèyàn mọ̀ pé à ń ṣètò kì í ṣe pé iṣẹ́ ìránṣẹ́ lélẹ́ yìí bí ọkàn ẹ̀yin náà wo orú ọ̀rọ̀ tẹ́ ẹ sọ ìnísìn mo mọ̀ pé alàgbàgà ní yìí àti rí nǹkan dìmú mbẹ God bless you sir alóore ọ̀fẹ́ láti sọ̀rọ̀ alóore ọ̀fẹ́ àti sọ̀rọ̀ ẹ ṣe sà alàgbàgàfà kò sí wàhálà ẹ̀yẹ ṣàṣọ náírà tá a bá ti pè mí tá a bá ti ṣe tán tí n bá ti mọ nọ́mbà yìí kò sí wàhálà
2: ẹ ṣe
0: God bless you sir Dixon Jemwe ẹnìkan sì péré sókí kásáré dá sí mo rò pé alàgbàgà ní ìyẹn náà ń gbọ́ wa o ẹ̀ ń gbọ́ wa ẹ̀ló o.
4: lẹ́ẹ̀kan sí ẹ̀jọ́ àwọn pásítọ̀ àwọn wòlíì tí wọ́n mọ̀mọ́ fi iṣẹ́ ẹgú tako àwọn òjíṣẹ́ ọlọ́run dáadáa o irú pásítọ̀ wọn náà tó dàbí ẹni wípé ó mọ nǹkan tó ń ṣẹlẹ̀ yóò lọ jí in tó ṣe lọ́rùn o.
0: kò sọgbọ́n kó ní kálukú
4: lórí ọ̀rọ̀ yẹn dàjẹ́ bí mi nínú lórí mi.
0: ẹ má bínú wa e ma binu e ma binu agba ti o lo me e ma npo e ma wule
3: olohun o se dajo to ba ye ko ka
0: eh e se gan ni sa se ri gbugbe en te lori ofe ati gbo wa nibi kibi te ba tin lori ofe ati gbo tabi wo eto yi eh kini kan le mi mo ma so ma loju oluwa ma ni camera ni ma ni gbugbo ise to ni kaluku gbele aye se pata ni camera olohun ya le ijo kan o de wa ta saji ta se atupale se oni kaluku fun eh ya nto ni kaluku ba ri se owo re iwo to mo so pe to ba dese titi won so koja ina se na tan dalagbo le yin tabi na ti awon ore re da ina ti o ni bere ti o lopin ti o ni bu ti o loro imi ati yin o ni debe egbo corinth keji ori karun ese ikewa so wipe gbogbo wa o le salai ma farahan ni waju ite idajo christi lati ji ohun to ni kaluku se ninu ara o ni iba se buburu tabi rere to ba ri be a je wipe kile mi ati yin kila akuku ma se rere fun ka ku ma pa ri abo rere je ju pe ka ma se bi eh olorin kan lokorin kan gba kan o ti pe gan o leni me se ka ma o o leni se rere a rire gba eh awon alaye 70 lo le ranti orin yen impropita lokorin yen eni mi se ka ma eni se rere olomo ariri gba loruko aba tomo ti emi mo nigbati idajo wo de emi ati yin kila o gba gege bi idajo e je ka ku ninu iwa ibi ka mu se re se a fe lo si abala wakati adura gbe en te n pe wa ise ise adupe lowo olorun e ma binu to ba di apa ta ba pari wakati adura a tun lori ofe lati jo soro lori phone ko to di pe a dagbere ku lori eto fun ti oni next oh yeah, catch you, promise. God bless you. Adeola, Adesanya, God bless you. Adeboje, Yusuf, Oladimeji, God bless you. Joe James, God bless you. Yomi, Maloma, God bless you. Ese a program yi, awon kan nilo e. Awon kan nilo lati gbo. Awon yan la nkan koja, nkan be labi aso ni kaluku fi bo mole. Loruko aba tomo ti e mo alagbaga ni yo. Mo mo pe eyin na ti gbo oro gani olorun da e ti gbo re ti gbo imoran awon eniyan olorun yo de ran yin lowo eyin e sha lo taku ti jesu eyin lo taku tolorun lorun tolorun ba de gbogbo awon te nle awon ni omo le yin tori pe nkan kan ni mo ni be niyan ba lo olorun mi o lo be niyan ba lo olorun mi o lo ngore le koni aya le koni be niyan ba lo olorun mi o lo film ipe otito ni be ba lori ofe eyin na lo wo e mo wi pe ko so n to le de loke tabi nile to le ku agbara olorun loju iye meji tabi eru ko le duro ta ba ti gbekele God bless you
5: amen
0: abala wakati adura didun wakati adura didun Jesu ni wa soro ni Luke chapter 18 verse 1 wipe o ye ki a ma gbadura nigba gbogbo ki a ma si sare apostle Paul na tun soro ni Thessalonica kini ori karun ese keje pe e ma gbadura ni aisimi pari pari re oro Olorun ni Johanu kini ori karun ese kenla wipe eyi ni igboya ti awa ni niwaju re bi awa ba bere nkun gẹgẹ bi ife re

0: gbà wá lọ́wọ́ wọn orúkọ jésù gbà mí olúwa má má jẹ́ kí òṣìkà yìí ó dá mi lóró má jẹ́ wọ́n pọn mi lójú ogun onílara bá mi ṣẹ́wọlẹ̀ orúkọ jésù bá mi ṣẹ́gun onílara ṣẹ́gun onílara fún àwọn ọmọ mi ṣẹ́gun onílara fún aya mi olúwa ṣẹ́gun onílara fún ayé mi ṣẹ́gun onílara fún iṣẹ́ ìránṣẹ́ mi olúwa ṣẹ́gun onílara fún gbogbo ọkàn tó ń gbàdúrà yìí olúwa ṣẹ́gun onílara ní orúkọ jésù kristi olúwa ni agbàdúrà
1: àmì
0: ẹgbọ́ mi bí ènìyàn ò bá rí ogun yẹn ṣẹ́ kò lè déjọba ọlọ́run o péèyàn ò bá rógun onílara ṣẹ́ kání jósẹ́fù ò bá rí iṣẹ́ lọ́dọ̀ pọ́tífárì ògo sọnù nìyẹn o ìlérí àti májẹ̀mú ọlọ́run kì í ṣẹ fún ẹni tí ò bá rí ogun yẹn ṣẹ́ lórúkọ jésù ni mo sọ sínú ayé gbogbo ọkàn tájọ gbàdúrà lówùúrọ yìí gbogbo ogun onílara àwọn ènìyàn búburú tó lè yí ọpọ tán lè yí àwọn ọmọ rẹ po tán yí aya rẹ po tàbí àwa náà tàbí yí iṣẹ rẹ po lórúkọ jésù olúwa fàánú gbà wá agbára tó borí ogun onílara olúwa gbé wọ wá àánú tó borí ogun onílara olúwa ṣe fún wa ìrànlọwọ tó borí ogun onílara olúwa dìde ẹ fún wa ojú rere tó borí ogun onílara olúwa dìde ẹ fún wa láti gbogbo àwọn onílara tó yí wa po olúwa mú wa jọba lórí wọn ẹmí mímọ ò mú wa jọba lórí wọn a ó dẹ máa yìn ọ ó dẹ ti rí bẹẹ ẹjẹ jésù ṣèdìdí ẹ ògo ni fọlọrun lókè ọrun ní orúkọ jésù kristi olúwa wa àmì àmì àmì lórúkọ jésù yes adúpẹ mo fẹ́ ní gbàgbọ́ pé iná rí àdúrà yìí gbà ó ṣe pàtàkì fún èmi àti láti máa gbàdúrà yẹn wákàtí àdúrà dídùn la wà yìí dísì ìtùnú bá ń sílẹ̀kùn fáwọn èèyàn wọ́n ti ń kanlẹ̀kùn lọ́túnlọ́sì bá ń sílẹ̀kùn fáwọn èèyàn +234814249106 òun lẹ̀rọ ìbánisọ̀rọ̀ kínní èkejì ní 091-2370-8675 hello
2: hello sir
0: olúwa ṣeun sa olúwa ló ń ṣiṣẹ́ rẹ̀ sóní lára ń bẹ bàbá.
2: ẹ wo ẹ rí ọ̀rọ̀ ńlá òun ni ọ̀rọ̀ tí ẹni ká fi gbàdúrà.
0: ọ̀rọ̀ ńlá ni.
2: ẹ rí èmi gangan bẹ́ẹ̀ni fíìmù gangan ni ọ̀rọ̀ yìí ṣe mọ́ lára.
0: bẹ́ẹ̀ni pẹ́yìn lọ̀rọ̀ yìí ṣe mọ́ lára. Oyún tí náà ti rí lọ́wọ́ àwọn ńlára.
2: Wá odúpẹ́ lọ́wọ́ ọlọ́run ilé mi. Ṣé ọlọ́run ó ń ṣẹ́gun fún mi ní gbogbo ọ̀nà.
0: Tẹ bá wo gbogbo àwọn tẹ́yìn náà rí tán wà ní ipò ìlara ṣé gbogbo wọn lórí oore ọ̀fẹ́ àti làjá bẹ́ẹ̀ ń ṣe làjá yìí.
2: Ẹ wo ẹ sẹ́
0: ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀ àsìkò dẹ̀ sí fún wa ẹ jẹ́ ká sáré sí pétipéti kákan gbẹ̀yàn bíi méjì lẹ́yìn ètò alelóore ọ̀fẹ́ láti máa sọ̀rọ̀ lórúkọ jésù ọlọ́run yóò wà pẹ̀lú wa hello hello ìyá hello ilé ìmọ̀ tó ń bọ̀ sí ilé tí màá ní hello
3: hello
0: hello sir
3: ẹ kú tẹ̀síwájú
0: olúwa máa ṣe wo
3: yóò dára fún yín.
0: Àmì àtẹ̀yìn náà.
3: Ogun onílara.
0: Ogun onílara.
3: Tọ́mọ̀ lágbára mà ní.
0: Ọlágbára pọ̀.
3: Wọ́n ìmọ̀ tètè èdè èèyàn ò débi téèyàn ń lọ.
0: Láyé wọ́n máa ń dí wọ́n máa ń fẹ́
3: dé ìlọ́wọ́. Nítorí ipa ti kọ́ pé ohun gbogbo tẹ̀lé ba lábẹ́ àṣìṣe ọlọ́run
0: ni. Olódùmarè.
3: Ilé yẹn mọ̀ fi bọ̀.
0: Bẹ́ẹ̀ ni.
3: Kábíyèsí ọlọ́run aláṣẹ tó ga jù
0: lọ. Ṣé pé mo bá bí ẹ̀ ní orí wí.
3: Kábíyèsí rẹ̀ ọlọ́run.
0: Ògo ni fọlọ́run lókè ọ̀run.
3: Adúpẹ́ lọ́wọ́ ọlọ́run.
0: Torí bẹ́ẹ̀ borí wọn lẹ ṣe ń rẹ́rìn lónìí o. Àwọn tí ọba borí wọn inú kárí sọ́nà máa wà o.
3: Bẹ́ẹ̀ni.
0: Ṣùgbọ́n gbogbo ọkàn
3: tó lè wà. Mo ṣe dùnmí lẹ́ẹ̀kan gbà tí bàbá Gbàníyò ọlọ́run dá tí wọ́n ń sọ ẹ fún. Mo tẹ́ àti pèsè tí mi ìráyè wọlé
0: ni.
3: Mo fẹ́ rọra kọ òwe kọ sáńzà orin kan fún wọn. Má ṣe ara rẹ lè ṣe ikú kọ́ ló kan. Àyànfẹ́ dúró. Má pa ara rẹ má so. Má ṣe bẹ́ẹ̀ lúdo. Ìrírí yìí kì í ṣe òpin ikú kọ́ ló kan. Ìrètí sì ń bẹ. Ayọ̀ ń bẹ níwájú rẹ̀ o má so òdodo kan. Ọ̀run tó sún yìí yóò rọjò. Ilẹ̀ tó sún yìí á tún padà mọ́. Bẹ́kún pẹ́ dalẹ̀ kan lówùúrọ̀ ayọ̀ ń bọ̀ wá. Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. olúwa ti ń bẹ tẹ́mi rẹ̀ ń bẹ láàyè ogun onílàra ò ní borí ẹ̀yẹ kọ̀ọ̀kan wa o
0: àmì lórúkọ jésù
3: àìmọye ẹ̀rí ti yín gan-an tá a ti gbọ́ léè tó sì dìwà mú tó gbé wa ró
0: ogun ni fọlọ́ lórúkọ
3: lórúkọ ńlá jésù kristi alẹ́ ẹ̀ ní dẹrù ìpinnu
0: àmì lórúkọ jésù
3: àti ìdílé yín àtijọ́ ọlọ́run kankan ò ní ya ma yín lọ́wọ́
0: àmì lórúkọ jésù ẹ̀ ní
3: sáré asá bàbá mi
0: àmì o
3: yóò dára fún yín
0: débúrà ní látọ̀ yọ ẹ ṣe ẹ jẹ́ kí n yá àfi débúrà látọ̀ yọ ẹ ṣe ẹ jẹ́ kí n wẹ nìkan sí ẹ jẹ́ n wẹ nìkan sí dixie bá ń ṣílẹ̀kùn fún ẹni tó wà ń bẹ̀ yẹn ẹ jẹ́ wẹ nìkan sí ká tó wọ̀n lọlé tàbá ti dìde lórí ètò yìí ìṣẹ́jú mẹ́wàá lẹ́yìn tí n bá dìde lórí ètò lẹ́ẹ̀ máa pè wọlé sórí òpó tèmi tí màá dárúkọ ẹ ní o. ẹ jẹ́ a ṣe kánmọ́kánmọ́ torí o ká tó lé wa kó lórí
1: ètò. Wọ́n ń ṣe lára wa débi ẹ
0: kílò fún wa. Àwọn orílẹ̀-èdè àgbáyé wọ́n ń ṣe lára Nàìjíríà.
1: Ẹ máa gbọ́ nínú gbogbo àwọn aspects tí ẹ̀mí darí yín sí. Kò ṣe tí ò bá ìlà gbó wa mu.
0: Ṣé ìyá ẹ̀.
1: Ẹ mẹ́nu bọ́ba.
0: Bẹ́ẹ̀ni.
1: Ẹ mẹ́nu bájóyè.
0: Bájóyè bẹ́ẹ̀ni.
1: Ẹ.
0: Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. Ṣùgbọ́n
1: thank God. Láwọn ọtí iṣẹ́ tá a wà.
0: Mọ̀
1: díẹ̀ bẹ́ẹ̀ni pé bọ́yá. Ọlọ́run tún lè ní kí ni ó lè pe ọlọ́run lára wa.
0: Kábíyèsí Olódùmarè.
1: Ẹ́. Kálukú ló máa máa dèrè sí ọwọ́ rẹ̀.
0: Bẹ́ẹ̀ni o.
1: Bẹ́ẹ̀ni torí pé bíbélì sọ wípé tó bá kù díẹ̀ kí ọmọ olóore kó
0: yé kó tó.
1: Bọ̀dàmọ́lẹ́ yóò ti fẹ́rẹ̀
0: ṣe ìṣẹ́
1: ìmọ́lẹ̀ fún ọmọ Ọlọ́run. Ẹ jẹ́ kí kálukú máa ṣe lọ, kálukú yóò yí iṣẹ́ rẹ̀.
0: Bẹ́ẹ̀ni o, ẹ ṣe God bless you sir.
1: Ibi tẹ́ mẹ́nu bá tí ò ká wa ni.
0: Ògo ni fọlọ́run lókè ọ̀run. Ògo ni fọlọ́run lókè ọ̀run. Gbogbo ẹ̀yin èèyàn tẹ́ ń gbọ́ wa. Gbọ́n bá ń jẹ owó rẹ̀ tán ṣe lára rẹ̀. Má rora ẹ̀ pin. Sórí ole bọ́ sí wọn lọ́wọ́. Ole bọ́ sínú ìjẹkùn wọn tí wọ́n gan bá fi ra ẹ̀ sílẹ̀. Ìbọ́nà gbogbo bá dẹ̀ ti dí ọ̀nà Ọlọ́run máa ń là fún ènìyàn ni fẹ́ni tó bá jẹ Ọlọ́run mú. Dí òpó Kristi mú yóò dẹ̀ dára fún ọ. Gbogbo bí náà ti ń ṣe lára yẹn yẹn ìwọ má sá sùn mọ́ rẹ̀wẹ̀sì. Bó o bá ti sùn tó o rẹ̀wẹ̀sì. Bó ti wù kán ṣe lára rẹ tó ìlérí àti májẹ̀mọ́ Ọlọ́run máa ṣe láyé ẹ lórúkọ abatọmọ tiẹ̀ mọ́ gbogbo ọkàn tó ń gbọ́ wa. Àtèmi náà àti ẹ̀yin gbogbo ìdílé ta ti ń gbọ́ ètò yìí ọ̀rọ̀ tí mo sọ jáde náà ni wípé ìlérí Ọlọ́run kò ṣe láyé wa. Ọba tó mú lè rí sẹ́nu ayé David. Ọba tó mú lè rí sẹ́nu ayé Joseph. Ọba tó mú lè rí sẹ́ nínú ayé onísun ẹ̀jẹ̀. Ọba tó mú lè rí sẹ́ nínú ayé ara Gadara. Lórúkọ Jésù ìlérí máa ṣe fún wa. Gbẹ́lọ́run ti ń bẹ tí ẹ̀mí ẹ wà. Tí Lásàrò òkú ọjọ́ mẹ́rin bá lè dìde padà. Bí oní bí ọlárun ẹ̀gbá bá lè kúrò lẹ́yìn ọdún méjìdínlógójì. Tó lè kúrò ní ipò tó wà. Tó dẹ̀ tún wá dẹni ìtẹ̀síwájú. Ìlérí á ṣe fún wa. Ogun onílara ò ní borí wa. Ẹ̀jẹ̀ Jésù ṣèdìdí àdúrà yìí. Nàìjíríà gbogbo ogun onílara tó lò ní tẹ̀síwájú. Olúwa borí rẹ o. Lórúkọ Jésù Kristi ti Nazareti. Nàìjíríà ó tẹ̀síwájú o. Ìdílé kọ̀ọ̀kan ó tẹ̀síwájú o. Jésù ni ọ̀nà òtítọ́ àti iyì láti borí ogun onílara. Kò sẹ́ni tó lè wá tọ́dọ̀ bàbá bí kò ṣe nípa rẹ̀. John chapter 14 verse 6 nìyẹn. Títí ọjọ́ mẹ́jọ sá lórí ọ̀fẹ́ láti pàdé lórí ètò yìí padà bí Jésù ọba ti dé ojú òpó tèmi tẹ́ máa pè sí o ní 08057929941 títí ọjọ́ mẹ́jọ náà ẹ̀jẹ̀ rántí ohun gbogbo tá a bá ń ṣe ojú olúwa ó ń wò mí ó dẹ̀ ń wò yín God bless you.
4: Lágelo FM, jàgàbá gbogbo rétíò

0: alárìmọdé yìí àbọ̀lọ́rí ọmọ sàlámì lágẹ̀lú ẹ̀fẹ̀ 96.7 fẹ́lẹ̀lẹ̀ láwà tá a ti ń pàṣẹ bí ọba.
1: Ọlọ́run ó máa kú wọ́n láẹ̀ tó ní ká máa jẹ́.

0: God. I'm not going to be able to do it. Bọ́lúwá ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ ń bẹ ọ̀ ní káwọ́ ní fẹsẹ̀ jẹlẹ̀ lórí àwọn ọmọ rẹ̀. Màmá ṣó mọ̀ wípé àná lábẹ̀rẹ̀ àwẹ̀ tá à ń ṣiṣẹ́ lórí pẹpẹ fún pẹpẹ. À ń ṣe àwọn kan nínú òkùnkùn wọ́n ti tẹ́ pẹpẹ wọn lẹ̀ wípé kò sí báṣẹ lè yẹ́ wípé ayé agbọmọ lọ́wọ́ wọn lọ́dún yìí gbogbo pẹpẹ bójú ọmọ yẹn la fẹ́ fàdúrà bàjẹ́ lónìí. Àdúrà tó máa tẹnu mọ́ nìyẹn títí 12 yóò fi lù wípé gbogbo pẹpẹ bójú ọmọ tó ti ṣe ẹlẹ́dẹ̀ mí iná ọlọ́run kọ́ lọ sọ níbẹ̀ tí gbogbo wọn bá ti bírẹ́kì ní 12 ọ̀sán lẹ́ẹ̀ máa darí bọ̀ níbi ìsọjí ní kíákíá nítorí iṣẹ́ pọ̀ tá a máa ṣe lónìí. Omi Jericho tí wọ́n fi òkúta Bethlehem sí òní yìí náà bá pín gbogbo rẹ̀ lọ́fẹ̀ẹ́ gbogbo pẹpẹ bójú ọmọ lu àpàjẹ inú lẹyìn gbogbo ẹlẹ́pariwo oúnjẹ ọmọ wù mí
1: ni
0: wọ́n gbé provisioned ní pálípálí lọ́dítà láti kó máa wọlé wẹ́rẹ́wẹ́rẹ́
1: kọ́mọ
0: ó dọ̀rẹ́ ni dalẹ́ pẹ̀lú ọrọ̀ ńlá
1: kọ́mọ
0: bá kẹ́ni lójú méjèèjì dọ́jú alẹ́
1: kọ́mọ
0: gbé ìyàdùn lára ẹni
1: kọ́mọ
0: gbé nílò ìlú òyìnbó lọ gbádùn kẹ́yìn àlọ́tọ́jú ọmọ nílò òyìnbó
1: kọ́mọ
0: bá bẹ̀rẹ̀ pé kí lẹ fẹ́ kí lẹ fẹ́ mọ́ mi dádì lórúkọ Jésù ó máa jẹ́ pé o kò ní kúrò lẹ́dùn rẹ̀ ẹni òkè lọ́mọ rẹ̀ ó yẹ kò ní wálẹ̀ Genesis 47:11 ilẹ̀ rẹ̀ di ilẹ̀ ọlọ́ràá látòní lọ epo lóru yìí oníyanjú òní bá tiẹ̀ jẹ́ ire òní fún àwọn ọmọ rẹ̀ ru o òní jà sí kó tó dára fún ọtọmọtọmọ mo kọ̀ntúrò òkùnkùn òní kọ̀ntúrò ọmọ rẹ̀ o ọ̀run àtẹ̀sí pẹ́ndí fáìlì ọmọ rẹ̀ níwájú olóore ọmọ rẹ̀ òní ṣiṣẹ́ ìṣẹ́ o ọlọ́run máa fún ẹ lọ́rọ̀sọ lórí àwọn ọ̀tá rẹ̀ o ọ̀tá òní yọ ẹyẹ ṣẹ́gun lórí ìwà àtọmọ rẹ̀ o àkútà ayé òní mu ọ ọmọ rẹ̀ òní sọnù ọ̀run yọrí ọmọ rẹ̀ sókè lágbóolé ọmọ rẹ̀ alàlùyọ ọmọ rẹ̀ arọ́nà lọ ojú òní ti ọmọ rẹ̀ o ó jà nínú Jacob lọ́dọ̀ Isaac ló jẹ́ kó gba blessing ọmọ rẹ̀ náà máa gba ìsúre o ajíjẹ bí ní òní ọ̀run lórí kí sọ fún ẹ pé òní pálaṣọ tọmọtọmọ ọba mi adẹ́nìkan ṣèlú kò ní dá ọdọ́ bùkátà rẹ o òní fìṣòro ọmọ rẹ kọ́rọ̀ sọ ládùúgbò o àjọ ìrọ̀rùn tó fojú ayé rẹ dá wàá fayọ̀ kọ lórí ọmọ ogun tó jẹ dádì àti mọ́mí jésù o kò ní jẹ àwọn ìdílé yìí o bó ṣe ń tiraka tó ńlá kàkà lórí ọmọ ò ní sọmọ nù adìyẹ òkùnkùn kò ní sàbá lórí ọmọ rẹ o àwọn arógo gbogbo lọ́wọ́ ẹni wọn ní fògo ọmọ rẹ sára o ayé òní fi wàhálà ọmọ báfárì rẹ jẹ ogun òní fọjọ́ orí ọmọ rẹ ṣòfò ọmọ rẹ òní bárayé fọwọ́ tì ọba mi yọ̀tọ̀mí lálẹ́dẹ̀ ọ̀run ní kó lọ ṣe yìn nílé ọmọ rẹ ọba adásọ̀rọ̀ tá ò fi tolétí yóò gbèjà ọmọ rẹ o àwọn ayé rọrùn lẹ́ẹ̀kan ṣe yóò ṣí ìwé ìrántí kan wọn àtọmọ rẹ o òfómúlẹ́rọ̀ òdi ọ̀run kò ní jẹ́ kó ṣubú tọmọtọmọ ọmọ òní dàgbà ná fún ẹnikẹ́ni wa o àwọn ọmọ rẹ di ojúlówó ọmọ lónìí o ìdùbúlẹ̀ ló ṣe òwú ọmọ òní jẹ́ wọn mọ ní ìdùbúlẹ̀ o Isaiah chapter 8:21 ìmùlẹ̀ lórí ọmọ rẹ olúwa baṣẹ́ náà jẹ́ ohun méjì tọ́lọ́run dá tí ọ̀pẹ mẹ́ta obìnrin àtọkùnrin yóò dìde ìrànlọ́wọ́ fún ọ̀tọmọtọmọ àṣejẹ ojú oorun kò ní dínà mọ́mọ́ rẹ o ayé òní rògo ọmọ rẹ máṣọ ayé òní fọmọ pálẹ́kù o alárùkọ ọmọ rẹ yóò rọjọ́ ọmọ ara rẹ o oúnjẹ ọmọ tó wù ọ́ kò ní korò lẹ́nu rẹ o ìyá olú ọmọ o oníṣẹ́ ayọ̀ yóò jẹ́ fún yín o a máa tara ọmọ nísìmí ó yí biribiri ó yá iré yí kàn yín lẹ́ni o olúwa gbogbo ìgbàlà gbogbo bísínẹ́sì tó ti sọ yẹ jí o ẹ̀yin ògo tó ti rìn lọ ó yẹ padà a ṣí ìwé ìbùkún kẹ́hìndínlẹ́ yín lẹ́ni o àkùkọ ní kéde ọjọ́ agogo ìgbàlà ló kéde jésù mo pariwo lẹ́ni ẹ̀yin ènìyàn ẹ lọ ṣe rere o báyìí lolúwa jehova wí àṣìlẹ̀kọ ayọ̀ fún ìwà àtọmọ rẹ lónìí o torí pé jésù ń bẹ lẹ́yìn rẹ ẹsẹ̀ rẹ ò ní yẹ tọmọtọmọ o ògo ọmọ rẹ máa dúró gbẹngbẹyìn ọ̀nà tọmọ rẹ ń gbà yẹn kò ní dàrúbà lójú o ọ̀rọ̀ ọmọ rẹ máa padà lójútu o ọba lára gba yìí dá yóò fayé ọmọ rẹ dára rere ọmọ rẹ ò ní lu èwọ ògo mo lálà mo ríra kedere ọ̀rọ̀ rẹ dayọ̀ lójú abínú ẹni ọjọ́ gbòǹgbò igi bá bàjẹ́ nílẹ̀ ní igi bàjẹ́ ayé ọmọ wa kò ní bàjẹ́ lójú wa o Exodus 40:40 olúwa yóò jà fún ọ tọmọtọmọ o wàá fi ìrọ̀rùn jẹ wọn mọ̀ ọmọ wa ò ní rí nání kànga o ọmọ wa máa ṣe étúṣe aláṣẹ gbangba kò ní jẹ́ kí àṣírí ọmọ rẹ tú o alátìlẹyìn ayé gbogbo yóò tì ìwà àtọmọ rẹ lẹ́yìn o ìwà àtọmọ rẹ ò ní jìyà dalẹ̀ wàá gbégbá ọpẹ wàá yan ọlọ́run lógo inú burúkú ò ní bí ọmọ rẹ o iṣẹ́ ọmọ rẹ máa wo olóore ẹni máa fa ọmọ rẹ sókè ọrùn kọ̀ ní ẹ̀tì ẹ̀ Akẹ́lẹ́ chapter 3 verse 4 aṣọ èrí ẹbọ kúrò lórí ìwà àtọmọ rẹ Genesis 37 ó yẹ gbẹ́ṣẹ́ ogó yípadà lẹ́ni o ayọ̀ àfojúrí láàárọ̀ yóò dalẹ̀ o ayọ̀ tó fetí gbẹ́ lówùúrọ̀ lórí ọmọ rẹ lórúkọ Jésù yóò dalẹ̀ o ogó àbáwáyé ìwà àtọmọ rẹ yóò di mímọ̀ fáráyé ẹni yẹ kó gbà lọ́wọ́ rẹ ò ní tọrọ délé rẹ ogó ni bẹ́ẹ̀ jẹ̀rẹ̀ mú o eré làbọ̀ máa yóò jẹ́ wọn ní ìfògo ọmọ rẹ tayọ ọlọ́pàá o David jèrè Solomon wá jèrè ọmọ Jacob jèrè Joseph wá jèrè ọmọ o Joseph jèrè Ephraim gbogbo ọlá jèrè ọmọ wa o odi Jericho wo láìlú ọkọ̀ àti àdá ọ̀tá rẹ máa ṣubú yakata o ẹlẹ́dà gbogbo àgbáyé yóò fọ́ra rẹ tẹ ọlọ́run o àsìkò ọmọ rẹ máa dé òórùn màti yọ àti wọ̀ òórùn ọmọ rẹ ò ní wọ̀ lójijì o ayé ò ní dá ọmọ rẹ ní gbèsè Agé chapter 2 verse 8 olówó pé tèmi ni fàdákà á fi fàdákà kẹ́ ọ tọmọtọmọ ó ní ṣàṣẹ dànù lórí ọmọ wàá gọrọ ọmọ ayé ò ní gbọ́ ibi sọ ọmọ rẹ o ọmọ rẹ ò ní jọ ń jẹ́ ìgbẹ̀kùn lóbìnrin tí lẹ́tí ò ní rọ́gùn ọ̀rẹ́ kò rí kó su o ọmọ rẹ yóò di orísun ìrànlọ́wọ́ gbogbo to dey go and collect your overdue inheritance in the name of Jesus
1: Amen.
0: You will never beg in the name of Jesus
1: Amen.
0: Your children will make it in Jesus name ẹ ò yẹ ní tọrọ jẹ o ọmọ yín máa fi ìwé jẹ ń wo àwọn ọmọ tó kọ́ṣẹ́ yìí ẹlọ́dọ̀ lọ́wọ́ ẹlọ́dọ̀ lọ́rọ̀ ọmọ ẹ̀kọ́ṣẹ́ ó máa ṣàṣeyọrí o gbogbo ẹ̀yin kọ̀ǹtrátọ̀ ọ̀run kọ̀ náà ti yín o gbogbo ẹ̀yin tó ń ṣiṣẹ́ lọ́fíìsì ọlọ́run promote yín o gbogbo ẹni tó ń ṣiṣẹ́ fọlọ́run ní àgbáyé olùrànlọ́wọ́ yóò dìde sí wa o ẹ̀dùnlé òyìnbó yẹn ó ti sílẹ̀ fún ọ ẹ̀yin tí mẹ́rin ló òyìnbó yẹn lórúkọ Jésù mo gbà ládùúgbà ìwé ìgbélé olúwa kó yọ̀ǹda rẹ̀ fún ọ wàá ṣe bí ọba níbẹ̀ ọ̀rọ̀ rẹ dayọ̀ ọkàn rẹ balẹ̀ ojú òní tì ọ́ o ẹ̀yin olóyún ẹ lọ bímọ láyọ̀ ẹ̀yin oníbìsí yẹn oh my god ẹ máa lóyún ayọ̀ ayé máa kí wọn náà kú oríire o Jésù olúwa wa ẹjí ní àjágbó ẹ̀rí torí à ń lọ ìsọjí.
2: Ẹni tí mi ò lérò ó ṣàánú fún ọmọ mi ọmọ mi pàdé ẹ nítorí pé ó ti ṣe admission ó ní gbogbo owó tó máa lò ní school yẹn owó school yẹn 500,000 ó ti san owó
3: 500,000
4: ó ti san
2: bẹ́ẹ̀ni sà
3: Jésù
2: lẹ́yìn yẹn jíjẹ múmu ó ní kí n má wọ̀ọ́rì mi ìmọ̀ọ́rí mi ò rí rí kò kí n pè mí mo wá ní kọ́mọ mi mú nọ́mbà yẹn wá tí má ti pè é a ní kí n má wọ̀ọ́rì.
4: Olóore má wọ̀ọ́rì.
3: Olóore má wọ̀ọ́rì o.
4: Olóore kò tọ́pẹ́. Olóore yẹn ayọ̀ sí ọ̀wẹ́rẹ́.
3: Amen.
4: Olóore ave million ṣé ó easy ni láti ran ọmọ lọ sí fásitì. Ẹni tó máa ran yín lọ́wọ́ tá a ran ọmọ yín lọ́wọ́ ó yá ẹ lọ pàdé ẹ̀ báyìí.
3: Amen.
0: Ìbá mi gbé ẹ̀rí kejì sí i.
5: A ti ń ṣe nkankan láti bí 7 years láti ń bá ilé yẹn po.
4: Ilé.
5: Bẹ́ẹ̀ni Ọlọ́run ṣá gbogbo ògo next week a fẹ́ kó lọ báyìí.
4: Ẹ fẹ́ kó lọ. Èèyàn mélòó ló ń kó lọ ilé ẹ̀.
0: Màmá ò ní ọjọ́ kejì sọ́jí yẹn mẹ́jọ kọ sílé o. Gbogbo agbègbè agége ń mì lọ́wọ́ nítorí Jésù dìídì bẹ́ẹ̀ ìlú yẹn wò. Gbogbo àwọn tó wá láti ọ̀nà jínjìn. Náà lè jẹ́rìí sóhun tí mò ń sọ yìí. Ẹ̀rí ti ń lọ lẹ́sẹsẹ. Ẹ̀rí ọ̀dẹ̀ tí ìdúró. Ìwọ náà rí wípé orí tẹ múnú sọjí ọ̀hún. Tí gbogbo ènìyàn bá ti ń bọ̀ lẹ́ni wáìtì la máa wọ̀ wá. Wọ́n wá gbé kájíìpù wáìtì yẹn lé lórí. Bá a ṣe máa dé sórí títí dọjọ́ Friday nìyẹn. Tó bá ti ń bọ̀ mú ike tó máa tún gbomi Jerusalemu wá. Bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn tó bá ń wọ ọmọ kan mú èso wá. Èdè yìí máa lágbára o. Wíwípọ̀ mú èèyàn mẹ́ta mẹ́rin wá tó bá ti ń bọ̀. Tó bá ti dé ilé pákó ní ìlú Agége. Ìwọ kan bèrè àmọ́ playground. Buhari rẹ gbà. Màmá bàbá kò sí ọgbọ́n tá a fẹ́ dá sí ọrẹ títì ní àfi ká a dá. Ọrẹ yìí ni mo pè ní ọrẹ èmi ò ní mọ bó jì ọmọ. Kò sí iye tó lè fi ránṣẹ́ olórúkọ Jésù àtẹ̀mí àti ìwọ á ní mọ bó jì ọmọ. Evangelist wo jẹ́ máa wá lọ.
6: Hello, hello, prophet 09060 57 11 10 fún ìtẹ̀síwájú ètò yìí ẹ lè fi ọrẹ sínú account details yìí 30 34 34 77 14 lẹ́ẹ̀kan sí 30 34 34 77 14 Fakeye Emmanuel ló máa gbé jáde first bank.
0: Abiyamo a ò ní mọ́ bọ́ jẹ mọ́.
7: Ọ̀làdúnlé FM 96.7

0: prayer group lo ni WhatsApp yi ma sare kiri mo ju yara e office e tabi lenu ise re ni wa ti ma gbadun pelu ogologo awon omo Olorun lori WhatsApp group Olorun kokon te ba fe darapo mo wa e send message so ni WhatsApp number yi 09025202724 wa si alaba pe ba se gbadun ati testimony si tele loruko Jesu
1: ni ana ni mo ti bere ti mo de ntenu mo pe gbogbo eni to ba fe dide yo nilo lati ni ibasepo pelu Olorun oke ekiyesi opo ti o ri aye lati le dide ki se pe won o le dide sugbon bi won ti se ti Olorun oke ni won tun se ti Olorun isale ekiyesi bo mo se mo be ninu bibeli won gbe apoti eri lo le dragoni eje ti e kokko bere nbe yen na kin fin ti won pe ni Olorun oke ayin na igba ti won gbe apoti eri wole dragoni bi won si ti gbe wo be dragoni nbe ni idide duro o duro sosan bi pe ohun lo nbe loke igba ti won fi peyida dragoni apa re mejeji o ti won sile won wa pada lo be won ni ato daada ni tori Olorun ti won won ma nto ni won wa tun owo re se gba ti won fi peyida e kiyesi ese re mejeji o ti won le won tu pada lo pe ani a se daada ni gba ti o fi de le keta ati ori re ati owo ati ese won ba kuku won le kan na dragoni ba subu nti apoti eri yen so fun won ti won o kiyesi ni pe mi o le duro loke ki dragoni na tu du loke tori Olorun isale ni Olorun dragoni ki so Olorun eje tun fun yin lapere mi Elijah lo pe awon woli Baali lejo o wa ni to ba ti je wi pe Olorun yin ni Olorun looto eje pade lori oke mistake tan se lojo na ni pe ko ye kan tele Elijah lo si oke tori Olorun Eberu Olorun oke ni ekiyesi bi won ti wa lori oke awon ni won kokko pidan Elijah ni e pidan na e lo gbogbo te ba le lo awon to je oso ninu won won se bi oso be ni awon to da bi aje ninu won won se bi aje ekiyesi sa bibeli so pe won fi oko ya ara won ni owo eje de nbe jade won fi eje won fi pidan sugbon sibe Olorun won o dahun nitori pe won be ni oke ekiyesi sa eyin kan gbo mi gbogbo eni to lo ma faye o gbogbo eni to lo ma fi bo nti to o bo ba sami laaro yi yo ri Olorun mo ni o ma ri Olorun Olorun oke yo yo si oni a ti Olorun yo dahun ni Elijah ba nfi won se yeye pe boyo ti le pa lo oni because oni tori pe Olorun wa Olorun Baali Olorun ale pa ni it is a pursuer o ma pursue ni pe e pe o boyo ti le pa lo na re le ti di o e pe o won pe ko dahun Elijah tun fi won sawada oni a ko dahun boyo ti so se mo pe Olorun Baali Olorun Olorun ni boyo ti sun ni e pe won pe ko dahun o pi roro be ni o da won lohun igba ti o dahun ti le fe mo su Elijah ni aya gashi yin e je se temi bayi o e ko gbogbo pepe radarada yin e ko egbe kan Elijah ni o ye te pepe fun mi pelu okuta meji la pere won mo pe meji la so nipa oku oko Israeli ni meji la Olorun Eberu lo ndogbon pe yen be ni sa ko ni ri meji la ko ma dahun Jesu gan lo meji la be ni sa e wo bi o wa ko okuta yen le bo ti ko le o dagile gba to dagile tan o wa da o ni kan bo gbe maalu si o ti gbe maalu si o wa bere si da omi si o da mi si nigba kokko Olorun baba o domi si nigba keji Olorun omo o domi si nigba keta Olorun emi mimo gbogbo ile wa kun omi ti kunle won wo bayi pe sele ti yawe ire ni àwa gan tá a pe ọlọ́run wa láìsí omi ń bẹ̀ iná òjò ẹ̀bọ wọn mọ tí Elijah fẹ́ ṣe ìbéèlì sọ pé Elijah gbójú wòkè ọlọ́run òkè fẹ́ ṣiṣẹ́ nìyẹn ó gbójú wòkè èmi ò mọ bí tí David ti rí o bóyá lọ́wọ́ Elijah ló ti kọ́ àìmí ò mọ̀ ṣùgbọ́n David pariwo pé èmi ò gbé ojú mi sórí òkè wọn ni níbo ni ìrànlọ́wọ́ mi wà ti wá ẹ̀sà gbogbo ẹni tó bá gbójú sókè wọn kì í jogún òfo gbogbo ẹni tó bá wòkè ìrànlọ́wọ́ a máa dìde fún wọn ní kùtùkùtù òwúrọ̀ ẹ̀yin kan gbọ́ mi láàárọ̀ ọlọ́run òkè ni mo bẹ̀ bó o bá ṣàmì yóò dìde fún ọ. ìrànlọ́wọ́ ò sí lamẹ́ríkà torí amẹ́ríkà kọ́ ni òkè ìrànlọ́wọ́ ò sí ní london torí london kọ́ ni òkè àwọn tó ń bẹ níbẹ̀ àwọn náà gbójú wòkè ni wo bí ọ̀dọ̀ ọlọ́run nìkan ni ìrànlọ́wọ́ gbé wá ẹni tó ń san fúnni ju èrò ẹni lọ ẹni tó ń fúnni ju agbára ènìyàn lọ ẹni tó lè múni kúrò nípò erùpẹ̀ tá a dẹ̀ múni lọ sáàfin wo bí sà láàárọ̀ yìí a jọ gbójú wa sókè a sì jọ béèrè èmi ò mọ tó le gan tí o rí gbà èmi ò mọ tó ń béèrè óò tí o rí tẹ́lẹ̀ bí ọlọ́run òkè bá ṣì ń bẹ tó bá ṣì ń dáhùn àdúrà ẹ pé orúkọ jésù ẹ pé ẹ̀mẹ́ mẹ́mọ́ ọlọ́run òkè fi ara rẹ lórí iṣẹ́ mi fi ara rẹ hàn lórí àwọn ọmọ mi fi ara rẹ hàn lórí ayé òye àdúrà láyà nágàbà rúbẹ lẹgẹdọ yàtà ní àgàsà ọlọ́run òkè fi ara rẹ hàn láyà nágàbà rúbẹ lẹgẹdọ yẹnà ọlọ́run òkè fi ara rẹ hàn fi ara rẹ hàn fi ara rẹ hàn fi ara rẹ hàn fi ara rẹ hàn fi ara rẹ hàn ọlọ́run òkè máyà má nábàrú gẹdẹyẹgẹdẹ lé agbábọ ẹnẹgbàbàrú balẹ agbàdẹyẹgẹdẹ lọ ọlọ́run òkè ọlọ́run òkè ọlọ́run òkè ọlọ́run òkè ọlọ́run òkè ọlọ́run òkè ọlọ́run òkè ọlọ́run òkè ọlọ́run òkè ọlọ́run òkè fara rẹ fara rẹ fara rẹ fara rẹ fara rẹ fara rẹ fara rẹ fara rẹ. Fara rẹ àmì mẹ́ta Jésù Olúwa wá ẹ̀sà obi mo mọ ọlọ́run kan tí máa ń san fúnni ju agbára ènìyàn lọ mo mọ ọlọ́run kan tí máa ń san fúnni ju ìlàkàkà ènìyàn èmi ò mẹ tí yóò ṣàmì láàárọ̀ yìí gbogbo ìgbìyànjú tó ti ṣe nínú ayé ṣùgbọ́n tó já sí òfo gbogbo ìsáré rẹ nínú ayé ṣùgbọ́n tó já sí asán mo bẹ ọlọ́run òkè mo bẹ ọlọ́run àwọn ébẹ̀rù láàárọ̀ yóò dìde sí ọ mo bẹ ọlọ́run kankan o láàárọ̀ yóò dìde sí ọ mo bẹ ọlọ́run tèmi tó bẹ́ẹ̀ jẹ Jésù láàárọ̀ yóò dìde sí ọ àwọn tó sọnù àwọn tó sọnù àwọn tí wọ́n gbà lọ́wọ́ ẹ ìyá ẹnúba yẹ kí dalí àbáyànà lónìí àánú dábàdà wọ́n mú paul àti silas inú túbú ẹ̀sà wọ́n ṣe bíi pé àwọn lè mú ẹni tó ní ọlọ́run òkè ẹ wo bí bíbélì sọ pé ní òru ọ̀gànjọ́ wọ́n wá yin ọlọ́run bó ti ń kọrin ni wọ́n ń gbàdúrà bíbélì sọ pé àwọn aráalé túbú wọ́n dẹ̀ ń tẹ́tí sí wọn bó ti ń wò wọ́n lójijì ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀ ìpìlẹ̀ ilé túbú ó bẹ̀rẹ̀ sí í mì àwọn ìpìlẹ̀ gan mọ ọlọ́run òkè bẹ́ẹ̀ ni sà wọ́n bẹ̀rẹ̀ sí í wárìrì àwọn ẹnu ọ̀nà àwọn yẹn ń wọ́n dànù àwọn kọ́kọ́rọ́ àbáláyé àwọn yẹn ń yọ tìdítìdí ẹ kíyèsí sà ohun tí wọ́n fi dè wọ́n lẹ́sẹ̀ ṣẹ́kẹ́ṣẹkẹ́ onírè ìyẹn ń já fúnra ara rẹ̀ ẹ wo bí ohun tí oníbodè inú lọ́hùn ohun tó rí nìyẹn tó fi sáré wá pé ẹ pa mí torí tẹ́ ẹ bá pa mí tẹ́ ẹ bá kú òǹbí wọ́n sọ mí sẹ́wọ̀n wọ́n ní no o ò nílò láti kú o ti rí ọlọ́run òkè mi ò mẹ́ni tí wọ́n dè mọ́lẹ̀ mi ò mẹ́ni tí wọ́n dá dúró mo gbé ìhámọ́ra ọlọ́wọ̀ láàárọ̀ yìí mo sọ pé wàá rí ọlọ́run mo ní wàá rí olúwa ìbéèlì sọ pé wọ́n wò ó ìmọ́lẹ̀ sì mọ́ wọn ojú kò sì tí wọn àmọ́ bí ẹ̀yin kan wà ń bí n tó nílò nìyẹn àfi tó bá rí olúwa bẹ́ẹ̀ ni sà wọ́n tiẹ̀ ti sọ pé ta lọ́lọ́run rẹ wọ́n tiẹ̀ ti ń bèrè pé okú ti pẹ́ tó o ti ń pariwo ẹ sà èmi sọ ọ́ bí wòlíì bí olúwa bá rántí àánà ìwọ tó ń gbọ́ mi yìí olúwa yóò rántí rẹ olúwa yóò rántí rẹ olúwa yóò rántí rẹ olúwa yóò rántí rẹ olúwa yóò rántí rẹ ní àárọ̀ yìí mi ò ní fẹ́ kó o fi ṣeré àdúà ẹyọ kan ṣoṣo ohun tí olúwa fún mi nìyẹn màá dẹ̀ ní ká lọ gbàdúà sí omi wa ògbẹ́yìn bẹ́ẹ̀ wà nílùú ìbàdàn láàárọ̀ yìí mo kí yín kú oríire o torí mo máa wà ní ìwó road ní chọ́ọ̀chì wa ní ìwó road ní àárọ̀ yìí ó dẹ̀ máa kún fún agbára màá sì sọ nípa rẹ̀ pàápàá jùlọ ẹ̀yin tó jẹ́ pé ẹ ní orí ọ̀fẹ́ láti bá wa wọnú ayẹyẹ ìrìn àjò májẹ̀mú ẹ̀yin yẹn tẹ bá lórí ọ̀fẹ́ ẹ wú ọbẹ̀ o ẹ wọnú ìpàdé ní àárọ̀ yìí o toró máa kún fún agbára ẹni tó rán mi ó rán mi sí ọ láàárọ̀ yìí ò ní sọjú báyẹn lọ ná a fẹ́ gbàdúrà ẹyọ kan kí n tó ní kẹ lọ gbé omi yín wá ẹ porúkọ jésù ẹ pi ẹ̀mẹ́ mẹ́mọ́ níbi tí wọ́n ti ń fayé mi ṣẹ̀ sí níbi tí wọ́n ti ń fayé mi rá.

járe. Olúwa, ìwọ ni Ọlọ́run òkè, fi ara rẹ hàn kí ojú kó ti ọ̀tá mi. Níbi tí wọ́n ti ń fi ayé mi ṣẹ̀sìn, níbi tí wọ́n ti ń fi ọ̀rọ̀ mi ráre, Olúwa fara rẹ hàn, fara rẹ hàn, fara rẹ hàn, fara rẹ hàn. O ya adua, maya mana barua baya. Níbi tí wọ́n ti ń fayé mi ráre, níbi tí wọ́n ti ń fọ̀rọ̀ mi ṣẹ̀sí, Olúwa fara rẹ hàn, fara rẹ hàn. Ìwọ ni Ọlọ́run òkè, ìwọ ni Ọlọ́run òkè. Níbi tí ọ̀tá ti péjọ láti fi mi ṣẹ̀sí, Olúwa fara rẹ hàn. Ìwọ ni Ọlọ́run òkè. Níbi tí wọ́n ti ń rojọ́ mi níbi, fara rẹ hàn. Yamanabaru ẹgbẹ̀gbẹ́ yẹ́gẹ̀dúà, fara rẹ hàn. Jẹ́rìí agbára rẹ, fìbò òtítọ́, fìbò òtítọ́. Ìwọ ni Ọlọ́run òkè, fara rẹ hàn. Àmì mẹ́ta Jésù, Olúwa wà. Màá sọ fún ọ pé láàárọ̀ yìí, Olúwa ṣetán láti dáhùn. Bẹ́ẹ̀ ni sà, pàápàá jùlọ ẹ̀yin tó jẹ́ wípé ẹ ní àwọn nǹkan kan tí ẹ fẹ́ kí Olúwa kó yanjú. Mayana Baru Beliagada, ẹ̀yin tó jẹ́ pé ẹ ní àwọn nǹkan kan tẹ́ ẹ fẹ́ kí Ọlọ́run kó yanjú, ẹ̀yin ní Olúwa rán mi sí o. Mi ò mọ ìpele tó wà tí wọ́n ti ń sọ pé tán. Bóò ló ṣe wá fẹ́ ṣe báyìí? Ó tán àbẹ́ẹ̀rí aráalé ẹ, ọ̀nà wo ló wá fẹ́ gbé gbà báyìí? Ó tán àbẹ́ẹ̀rí ènìyàn yín, bóò ló ti wá fẹ́ ṣe rẹ báyìí? Mo dúó nínú Olúwa, mo sọ tẹ́lẹ̀, Ọlọ́run ìrànlọ́wọ́ ìwọ́dà. Bí wọ́n bá jẹ́ kó ṣàmé, wàá rí Ọlọ́run ìrànlọ́wọ́ ní gúúsù, ní àríwá, ní ìlà oòrùn àti ní ìwọ̀ oòrùn. Bó o bá ṣàmé, wàá rí Ọlọ́run ìrànlọ́wọ́. Àmì ni kó o ṣe sà. Màyànẹ́nu Bàríàgà Dẹ́yà Màrú Ẹ̀bẹ̀lì Àṣà Yemeru Abada Yẹkú Àbáyẹ Nàníà Yemenu Bàríkà Dẹ́yà Màrú Bẹ́lí Àgàdẹ́lìà. Mo sọ ọ́ tàṣẹ tàṣẹ, ẹ̀yin tí ẹ ń pòǹgbẹ fún ìrànlọ́wọ́ níwájú yín láàárọ̀ yìí, Ọlọ́run ìrànlọ́wọ́ kó dìde, Ọlọ́run ìrànlọ́wọ́ kó dìde. Mo sọ ọ́ tàṣẹ tàṣẹ, gúúsù ni, àríwá ni, ìlà oòrùn àti ìwọ̀ oòrùn. Mo sọ tẹ́lẹ̀, ìrànlọ́wọ́ á dìde fún ọ, ìrànlọ́wọ́ á dìde fún ọ, ìrànlọ́wọ́ á dìde fún ọ, ìrànlọ́wọ́ á dìde, ìrànlọ́wọ́ á dìde. Jẹ́ ń sọ fún ọ báyìí, lọ gẹ̀ẹ́tì omi yẹn. Ẹ̀yin tẹ́ bá ti ní tẹ́lẹ̀, omi tá a gbàdúà sí lánàá, òun náà la fẹ́ gbàdúà sí. Ẹ̀yin tí ẹ bá tì ní rárá, o lè sáré lọ pọ́n níbi kànga. Bẹ́ẹ̀ ni, o lè bú níbi táàpù, kò síbi tó o ti lè bú. Bó jẹ́ omi tí wọ́n pọ́n lẹ̀ gan ló bù, ó yàtọ̀ láàárọ̀. Kò síbi tí omi gbé wà báyìí téèyàn bá bù, tí tòòrò nínú ẹ̀ lèèyàn máa bù. So ó ní jíjí pọnmi fi yàtọ̀. Bẹ́ẹ̀ ni sà, so mo láyọ̀ láti sọ fún ọ pé n tó lọ bù yẹn tó nítumọ̀ ni. A máa gbàdúà sí ni gẹ́gẹ́ bí Olúwa ti rán mi. Ẹ gbé omi yẹn dání, ẹ̀yin ọmọ Ọlọ́run. Àdúà kan tí Olúwa ní ká gbà lélẹ̀, ẹ porúkọ Jésù, ẹ pe ẹ̀mí mímọ́, rángẹ́lì ìtura sí ayé mi, ángẹ́lì ìtura bí ayé mi wò, ángẹ́lì ìtura bí ayé mi wò, rángẹ́lì ìtura sí omi yìí, rángẹ́lì ìtura sí ayé mi, rángẹ́lì ìtura fi bí ayé mi wò. Ní gbogbo ọ̀nà tí mo ti rí ìnira, rángẹ́lì ìtura sí ayé mi. Ó yá àdúrà, màyá má ná bá rúbàlì àgàbáyà náà, rángẹ́lì ìtura sí ayé mi. Ẹ̀yẹ nẹ́bẹ́ rúbàlì àgàdáyà màrò, rángẹ́lì ìtura rẹ̀ sí ayé mi. Ẹ̀mí mímọ́, rángẹ́lì ìtura. Màyá ná bá rúbàlì àgàdáyà nàmínìà Ìmáyà Bárúbẹ́lí Àgàbáyà Nàlú Àgàbá Yẹnẹ́ Bẹ́rí Àbá Yẹnẹ́ Zẹ́lẹ́.

sọ́nà òwúrọ̀ lọ Israeli ìwọ ni ìrètí ní ti Olúwa nítorí pé lọ́dọ̀ Olúwa ni àánú wà àti lọ́dọ̀ rẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ ìdáǹdè wà òwú sì dá wa níbẹ̀ kúrò nínú ẹ̀ṣẹ̀ wa gbogbo àmì àmì àmì lórúkọ Jésù mo sọ tẹ́lẹ̀ sí ayé gbogbo ẹni tó ṣàmí omi ọwọ́ yín kó gba ìtura omi ọwọ́ yín kó gba ìtura àní omi ọwọ́ yín kó gba ìtura omi ọwọ́ yín kó gba ìtura omi ọwọ́ yín kó gba ìtura gbogbo ibi tí ara ti gbé ni ọ́ mo sọ tẹ́lẹ̀ sí omi lórúkọ Jésù àṣẹ ìtura kó wọlé gbogbo ibi tí wọ́n ti ń ni ọ́ lára bóyá iṣẹ́ rẹ ló nílò ìtura bóyá ọmọ rẹ ló nílò ìtura ẹnikẹ́ni tó bá lò nínú omi mo sọ tẹ́lẹ̀ àṣẹ ìtura kó dàpọ̀ o àṣẹ ìtura kó dàpọ̀ àṣẹ ìtura kó dàpọ̀ ní iwájú rẹ lẹ́yìn rẹ ní ọ̀tún àti ní òsì àṣẹ ìtura kó dàpọ̀ àṣẹ ìtura kó dàpọ̀ àṣẹ ìtura kó dàpọ̀ àṣẹ ìtura kó dàpọ̀ àṣẹ ìtura kó dàpọ̀ àṣẹ ìtura kó dàpọ̀ àṣẹ ìtura kó dàpọ̀ ẹgbẹ́ òun olúwa lẹ́nu mi gbogbo ẹni tó gbé omi dání mo sọ tẹ́lẹ̀ sí ayé yín ọwọ́ ìtura yóò wọ ọbẹ̀ lọ ó dẹ̀ ti rí bẹ́ẹ̀ kò yí padà Jésù olúwa wa jẹ́ sọ fún ọ láàárọ̀ yìí ẹ̀yin tẹ́ bá wà ní Ìbàdàn ẹ gbé omi yẹn pàdé mi ní ìwòrò ní àárọ̀ aago mẹ́fà ní àárọ̀ kùtùkùtù ni ìpàdé yìí ó bẹ̀rẹ̀ mi ò dẹ̀ ní pẹ́ kù níbẹ̀ nígbà tí ó bá fi da aago mẹ́sàn-án àti parí nìyẹn mo gbà ọ níyànjú pé tètè dé láàárọ̀ kó wá wo tí bàbá mi yóò ṣe ẹ̀yin kan wà ń bí tó jẹ́ wípé láàárọ̀ yìí tí ẹ̀yin náà bá rí omi yẹn ohun tí ó ṣe òní agbára mi ò ní sọ ju báyẹn lọ ẹ kíyèsí gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run ìpàdé ọlọ́run kankan ní ìwòrò òdù láàárọ̀ yìí ó mà máa ní agbára gbogbo ibikíbi tẹ́ bá ti ń gbọ́ mi tẹ́ bá ní orí ọ̀fẹ́ tẹ́ bá ti dé orí bíríjì ìwòrò ní Ìbàdàn ẹ kọjú bí ìgbà tí ẹ ń lọ ọjọ́ ẹ kọjá ilé ìporo Swale ẹ kọjá ìsíwájú díẹ̀ ẹ rí ilé ìpo kejì Poplar filling station ẹgbẹ́ ilé ìpo yẹn ni kẹ́ ti yà ẹ yà sínú street church ẹ béèrè lọ́wọ́ ẹnikẹ́ni pé mò ń lọ sí red block church ọlọ́run kankan ẹ kíyèsí láàárọ̀ yìí ó máa ní agba má gbàdúrà pẹ̀lú ẹ̀yin kan lẹ́yìn ìgbà tá a bá parí tán màá ṣe kánsẹ́lì pẹ̀lú ẹ̀yin kan sò tó bá ní orí ọ̀fẹ́ ìwọ náà tètè wà ń bẹ̀ tètè dé wọ́n á ti pín talí ká tó parí kó má jẹ́ pé ìgbà tó bá dé wọ́n á ní wọ́n ti pín talí tí wọ́n fi lè rí wòlíì tán àdúrà rẹ yóò gbà ọ́ àdúrà rẹ yóò gbà ọ́ ní àárọ̀ la bí ògo ti ń jẹ́ ti Ọlọ́run mo máa wà ní Abẹ́kúta ó dẹ̀ máa ní agbára gan màá sọ fún ọ pé tó bá ń gbé ní ìlú Abẹ́kúta ó máa kún fún agbára ní aago mẹ́fà ogunlọ́gọ̀ àwọn ènìyàn ni ó wà ń bẹ̀ ní ọ̀la sọ gbogbo ẹ̀yin tẹ́ bá wà ní Abẹ́kúta ẹ gbáradì fún ìpàdé Ọlọ́run kankan ní ọ̀la omi tẹ́ ẹ gbé dání tá a fi ń gbàdúrà òun náà lẹ máa gbé wá sí Abẹ́kúta ní ọ̀la ó máa fi gbàdúrà pẹ̀lú yín kò dẹ̀ ju bẹ́ẹ̀ lọ ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa gbogbo ẹni tó gbọ́ mi láàárọ̀ yìí mo sọ tẹ́lẹ̀ ayé yín yóò gba ìtura ayé yín yóò gba ìtura mo ní ayé yín yóò gba ìtura ayé yín yóò gba ìtura èmi wí tàṣẹ tàṣẹ bí Olúwa ti ń bẹ tí ẹ̀mí ẹ̀ ń bẹ láàyè ayé yín yóò gba ìtura mo ti ń tẹnu mọ́ ilé bí ọjọ́ bíi mélòó mo sọ fún yín pé ìpàdé tí a fẹ́ bẹ̀rẹ̀ lórí WhatsApp on the 28th of September la máa bẹ̀rẹ̀ padà àti ṣe nígbà tá a wà lórí òkè fún odidi ogójì ọjọ́ lé méje àti ṣe aago mọ́kànlá alẹ́ sí aago kan la fi ń gbàdúrà náà tí ẹ̀yin tẹ́ bá máa darapọ̀ on the 28th la máa bẹ̀rẹ̀ padà ó dẹ̀ máa kún fún agbára aago mọ́kànlá sí aago kan àwọn ènìyàn ń jẹ́rìí sí agbára Ọlọ́run ẹ gbọ́ ẹ̀rí tí àwọn ènìyàn fún wa nínú ìpàdé so ẹ̀yin tẹ́ bá lórí ọ̀fẹ́ ìwọ náà darapọ̀ kó wo tí Olúwa yóò ṣe ẹnìkan máa bèrè pé bó o máa ṣe join program yẹn nọ́mbà tí mo fẹ́ pè báyìí nọ́mbà yẹn ló máa send message sí pé ẹ háàdì mi sínú group inú group yẹn ni a ti ń ṣe ìpàdé yẹn ní alaalẹ́ láago mọ́kànlá sí aago kan so gbogbo ẹ̀yin tẹ́ bá ní android phone ìwọ náà send message lórí whatsapp sí nọ́mbà tí mo fẹ́
pe ori ofe keji to tu wa nbe o ni pe ti o ba tete ji laaro boya won ti gbe ipade lori radio o wa miss e to ba wa no group ye o le lo sinu nbe lati lo mu ipade ni a ita se lori radio yi awon kan si ma gbo bayi ninu group bo ti ri ni e laaro bo tin fi sibe ni e sori ofe la ni so iwo na lo join ko wo ti baba mi yo se number yi le ma send message si pe fe join group gbogbo yin dede fe pe be bere fun ijuwe birthday church wa ni ibadan laaro yi number yi na ni te ma pe 090 25 20 27 24 090 25 20 27 24 Thank you. God bless you.

àwọn òrí ẹni kún wọn lọ́wọ́ nínú àdúrà kí prayer life wọn lè máa lọ dédé ìdí abájọ leléyìí ti pàdé òjò àdúrà 300 days èyí tí ọlọ́run gbé kalẹ̀ fún wòlíì tèmi tọ́pẹ́ ẹ̀jẹ̀ jésù ṣe bẹ̀rẹ̀ ó ní ọ̀fẹ́ lélẹ̀ láti jọ máa gbàdúrà papọ̀ tó fi jarakẹ́ darapọ̀ mọ́ ọlọ́run kankan prayer group lórí whatsapp yìí mo sáré kiri mọ́ inú yàrá ẹ ọ́fíìsì ẹ tàbí lẹ́nu iṣẹ́ rẹ ìwà ti máa gbàdúrà pẹ̀lú ogunlógún àwọn ọmọ ọlọ́run lórí whatsapp group ọlọ́run kankan tẹ́ ẹ bá fẹ́ darapọ̀ mọ́ wa ẹ send message yìí sórí whatsapp number yìí 09025205

0: ilé funfun balawu ni felele ni ilu ibadan ibe la kale si 96.7 fm e ma gbo wa
1: Oluwa gbọ pẹwa o. Eri awon woli. Alagba wi gbogbo eda. Ipa tin be leyin mi. Agbara to gbe mi ro. O ma kaka eja go reka ene kan de gbo mi. Ije aye to da omo to mo ye. Iji yen emi ni mo po ko si. Ka ta bi la e ka boda. Iji gbe se yen Oluwa ni so be. Ya ka tun ma eni yi gbe se na fin ba oja. Iji yen loruko Jesu. Emi mo po ko si.
2: Amen.
1: Obirin ti aisan wa ni baye ri ya ka ta ba ika to ni na ka sa dalia. Bi owo si ba ya yen won mi gbe du apun o. Oh, for buruku to wonu agba re oya jade jade jade jade in the name of Jesus oba to so fi ro mi to ni ko da ko e go a bi ya mo ija hey ta je fi na omo ju ele ra le ra oluwa de ni gbadu afun o omo otuku me lowo mi ba ini mo so ni oruko olorun omo bu
2: Jesu
1: ẹni tó fẹ́ tó ayé ń dùn yìí ìjì mọ ní ìjì kó máa kù díẹ̀ kó gbọ́ sí di ìjì máa lè kó máa bà ìjì máa fà kó máa tóra ìjì máa dùn kó máa gbọ́ yẹn báyìí ni mo sọ lórúkọ jésù òkú jésù
2: òkú jésù
1: òkú jésù òkú jésù òkú jésù òkú jésù ọmọ àtọ ìdọ́lé lọ́sí wọ́n fọ́ ọ̀kẹ́ balẹ̀ o ẹni yí wọ́n lé kí n sọ fún ọ gbogbo tó ń dánwọ́ lè kò sẹ́lẹ̀ tó wọ̀ ìwé bí wọ́n bọ́ sórí àṣà ìjìnì
2: ìjì
1: ìjìnì òkú jésù ìdánimọ̀ ìjìnì
2: ìjìnì
1: ìjìnì ìjìnì ìjìnì
2: ìjìnì
1: ìjìnì ọwọ́ afẹ́fẹ́ tó ń ṣiṣẹ́ òdì
2: ọwọ́ afẹ́fẹ́
1: ọlọ́run tí afẹ́fẹ́ káfẹ́fẹ́ lè máa fẹ́ sí wa kára má bàa ní ènìyàn àmọ́ níbi tó bá ti di ìjì ó máa bẹ̀rẹ̀ iṣẹ́ òdì ni ìdì kì í ṣiṣẹ́ rere kan bí òṣì
2: òdì
1: báyìí ni mo sọ gbogbo ẹni tí ìdí sọwọ́ òdì sí
2: mà
1: yá àìkàgbóríà lórí ìṣẹ́gudé bí ìdí bá bẹ̀rẹ̀ tó ṣe ọwọ́ òdì nọmba wá tìrẹ tó bá gbà ní ilé kọjá a ṣe orí ilé dànù òlẹ̀ bá wọ́n pọ̀lọpọ̀ ilé tọwọ́ ìdí bá wọnú òdì nígbà tí ọba máa dá báyìí ẹ kẹ́rìí pé ọ̀pọ̀lọpọ̀ ilé náà ti ṣí pàmì ẹ̀ ẹ̀wọ̀n ti ṣírù pẹ̀dànù ìjì ló ṣọwọ́ òdì ni ẹ wá gbọ́ sà ìjì tó ń ṣọwọ́ òdì rẹ ẹ̀mí mọ́pá lẹ́nu yẹ kó àṣírí kan
2: fún
1: àti ìjì tó ń wé pàmì wé ìjì tó ṣí olórí ilé dànù ẹ̀rì bá lé lémi ìjì ti jà ó ti gbó kúrò lórí
2: ilé
1: ìjì máa ń jà tó máa ń gbé okùnrin kò lé àwa arílé tó dáa lọ́mọ tó dáa ìjì obìnrin ló máa jà obìnrin náà wá gbé sọ́dọ̀
2: a
1: lọ máa fọn tí ò yẹ kó
2: jẹ
1: a lọ máa jẹun tí ò yẹ kó jẹ máa kiri àwọ̀ ìwá sọ́dọ̀ mi sometimes nígbà tó bẹ̀rẹ̀ ẹ̀ tó dáàbí ẹni tí ó tó ń lógbó ọkọ lọ́wọ́ rbt ló bẹ̀rẹ̀ ètò ń ṣe ìpè ní ọdún tó ń ṣe lórí okùnrin rẹ̀ mo wá wò títí mo ní gbàgbọ́ ìtura èyí máa sọ pé tọ́ba dọ́dọ̀ òwò ni ìwọ kọ́ ló máa sọ tó ń ṣe ẹ̀mí mọ́ báyìí tó máa máa tó àṣírí ogun tí ó bèrè ẹ ṣe wọnú program mo ní madam mo ní ìkan ti jà nílé ní o ti gbọ́kọ̀ yín dìrì nigbà agbẹ̀dùà nígbà tá agbẹ̀dùà mo rí wípé ìjì ló gbókùnrin yẹn
2: mo
1: ní mo ń sọ fún ilé ẹ̀sẹ̀ ó fi ń ṣèpè lókùnrin lórí ibi tó bá rẹ̀ kò wú ìjì ló ń jà jáde ọmọ àdúrà lòun ó ti bá obìnrin tẹ́lẹ̀ ó ti máa ń ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ òkè jẹ́ ó máa ń dédé ẹ̀dí ẹ̀mí eléyìí ló tẹ̀ wá bọ́ báyìí ó wá fi lélẹ̀ pàápàá kò fá ọmọ lówó mọ́ kò fún lówó mọ́ kò ṣe kankan ìjì ni nígbà tá a bẹ̀rẹ̀ ìgbésẹ̀ àdúrà nígbà tí ọlọ́run máa dájọ́ ọkùnrin wa
2: lẹ́tà
1: ẹkú kíkọ òru ó lò ń lò mọ bí ìrìnàjò yẹn ṣe ní ọwọ́ àṣẹ àti agbára láti tù sílẹ̀ ní ìṣìyẹn fi dákẹ́ ha ẹni tó wá di ọ̀rọ̀ gan ẹni parí iṣẹ́ àti ẹni tó parí iṣẹ́ wọ́n jìjọ ká bàmọ́ mọ́ gbòdú à tani ìjì ti gbọ́kọ̀ ẹ̀ lọ tani ìjì ti gbéyàwó ẹ̀ lọ tani ìjì ti gbọmọ lọ́wọ́ ẹ̀ òkú mi ló ti mú màá yẹn mo sọ ẹ̀mí mọ́ dìde mọ́mọ́ yẹ ọmọ náà lò fún
2: ọmọ náà
1: lò fún àwọn mọ́tàndé nígbà díẹ̀ ṣé wá lè tó dùn mí dùn ni pé eléyìí tó rí ṣe tí ogun wọn dààmú lé lórí wípé ara máa ran àwọn tó kù lọ́wọ́
2: òun
1: náà lọ́wọ́ sí obìnrin ló kẹ̀gbẹ́ lọ kò tí ẹ̀fẹ́ gbọ́ ti yà mọ́ káwọn àbúrò bá lọ bá báyìí kò tí ẹ̀fẹ́ gbọ́ ti wọn ètò bí ìbínú ló fi lé wọn kò sí ayé òun sílẹ̀ wọ́n ti sọ fún fún àwọn ẹbí ìṣòro mo sọ àwọn kan náà ń bá ìròyìn ẹ pàdé ìjì yẹn kọ ìdánimọ̀ fífẹ́ bẹ́ẹ̀ ìjì nígbà mìíràn sà kò ní gbé olórí ilé lọ ohun tó lè dùn òun dùn ló máa ń gbé lọ
2: ohun tó lè dùn òun
1: bẹ́ẹ̀ ni àkàgbé lọ àbàjẹ́ kẹ́rí ìjì mí wà sà kò ní gbé ilé àwọ̀ ilé lérí ohun tó dára
2: àbàjẹ́
1: àbọ̀gbọ̀ ẹ̀jẹ̀ ìjì tó lòun ó bògbò jẹ́ tó lòun ó bá yọ ọmọ olóòdò tó lòun ó bá tẹ́ jẹ́ tó lòun ó bọ̀dọ̀ wá jẹ́ ẹ̀mí mọ́kálẹ́
2: rẹ̀
1: ìdánimọ̀ fi
2: rẹ̀
1: sẹ́rí ìjì máa ń da ọkọ̀ nù
2: òun
1: náà fi rìfáàsì nínú bíbélì àwọn ọmọ ẹ̀yìn jésù kristi olùbáyà won ni Jesu gori oke lo
2: gori oke lo
1: ni Jesu to pada de awon meji ama yin to wole sinu oko won de tin pe si waju ni gba ti won ma da ni meji ni iji ba sowo ju si oko
2: oko
1: ti pe goju ni mummy iji gba o o lo mu ra si mummy ama pe ise kun ni
2: si
1: omo te yen bi ya le lori
2: ise kun
1: ah to da ko ti yen ka jere
2: kabiyesi
1: ni wa bi jiga lo lo mo se omo yin la je daddy o wa la pe se lori omo
2: wa la ko
1: ti e ri kankan
2: ah
1: mo ma bi ji se ise mo fun ma ga yi
2: awa
1: ti ti la se wa la se wa la se wa la akoko ti e ko jere ise yen idamu ni o tun ba n
2: pe ni
1: kabiyesi iji ma n da yan ti do bi pe gbogbo nkan to do won ni ko ni sa si lori kankan
2: kabiyesi
1: nigba to ba ti ji de se ja family ilu oyinbo na fi lo omo
2: won
1: to ta je ni documentation kabiyesi sugbon nigba to ya oh my god ti aye lowo si owo omo yen o won lo de John Kennedy ni America bayi won le gba pada si
2: nigeria
1: kabiyesi right sense kete won ri esu kan won lo ju eni kan won lo so asiko le eni kan sugbon ti ga printi ki se teni yen won lo ju eni won lo la gbe gbe ni won gba pada lati gba yen igbe si otun igbe si osi won papo o na fe omo yen o pada de o ru gbe se de o ru aisan de o ru idamu de gbe ba foju ko o wa de ni gbe gbe ofo ga ya ka bo ya ka I get to tell you, if you are looking for the enemy, ha, me do. You know, I'm going to go to the other side. You know, you know, you know, you know, you know, you know, you know, you know, you know, you know, you know, you got to make go check it. I saw go
2: and I saw.
1: Ah, it's GTN.
2: Hey,
1: I say I pass on. You buy shit all along. Mommy, you like to go to a. Daddy, I go to a. You want funny show?
2: Hey,
1: you want to do anything?
2: Hey.
1: Anything in Zaire, anything in Zaire, anything in Zaire, anything in Zaire,
2: wow,
1: you are the couple of Zaire, wow,
2: wow,
1: how big Zaire,
2: wow,
1: oh my god, 2006, we are learning, we are like, I need to be for majesty or water,
2: hey,
1: if you come out here and look back, o kan ti sile iya lati iya jeta awon to ba wa ni bado mo ti duwe be fun won gbe obirin kan wa iyawo pastor ni iyawo pastor da blood ni then touch the blood
2: da blood
1: o gbe o ti kutan gbogbo ẹ ti yí sókè gbogbo ẹ ṣe ti tútù dé báyà nígbà tí wọn rùdé onímọ̀ ṣe gbúwẹ̀ kẹyìn ẹ̀yẹ̀ lémo bí tí mo sọ nígbà tó ru obìnrin ẹdẹ alẹ́ pátápátá ni
2: alẹ́ pátápátá
1: mímí ẹ ò sí mọ́ ó bá everybody
2: lójú ẹ̀mí ti lọ lára
1: ẹ̀mí àwọn wòlíì nígbà tá gbọdú àtọ olúwa ni lọ mú òróró báyìí ó ní kí n fún ẹni tí ò lè ọkọ ẹ àtàwọn tó wà ń bẹ ni wọn fọ sí ẹnu ẹ là mo lọ ṣe gbúwèé ibi tó ti ṣẹlẹ abá fọ sí ẹnu àfi tí wọn ti ọwọ bọ ní àwọn kúlè wọlé sí àfi rẹ orí láìsí nígbà tó máa tún ṣẹgbẹrẹ ìwé lẹsẹ obìnrin yẹn bì jáde ó ṣe ó bì jáde àgọ ara bẹrẹ sí ṣọlá ó dìde
2: ó dìde
1: my god àwọn èèyàn bá bẹ̀rẹ̀ sí dé wọ́n tó sọ pé ẹlẹ́lu ẹlẹ́lu aláfíà nìbàdàn ń bí ni àwọn èèyàn bá bẹ̀rẹ̀ sí wá wàhálà wá dé sórí òróró òróró 1 liter péré ni lójú ká ẹgbẹ́ mi kan sí ẹgbẹ́ mi kan sí mo bá gbé òróró pamọ́ mo bá bùjú ẹ̀ pamọ́ mo bú sínú ìgbógó yà ibi mo ti ń tọ́jú mi ò rí àwọn ẹrù tá a páàkì nígbà yẹn tá a kàn jọ́ọ̀tù síbì kan nígbà tá a ti kó dé olúwo mo wá wá kankan ni mo kọ òróró yìí nílẹ̀ jésù òróró yìí le òróró tí a fi àgbóyé ọdún gbàgbó àti ní mo máa ń lò lẹ́ẹ̀kọ́ ẹ̀mí yẹn wá sọ pé kọ òróró yìí sínú àwọn òróró kò fáwọn èèyàn mo bá kọ òróró yẹn o mo bá fún èèyàn pàtàkì pàtàkì àwọn èèyàn mo rọ àwọn ètò wa ní dọ́tà ń gbèrú lọ ní bábẹ̀rẹ̀ sí sọ pé nbó ni mo ti kan mo wá ṣe àlàyé ọdún tó ti wà lọ́wọ́ mi kó tó di mo pé mo lò ní ẹlẹ́lu aláṣà ní 2006 àwọn èèyàn tó ń gbọ́ máa ṣe yé ẹ̀mí mo wá nídìí ni ó yà fún àwọn èèyàn kan
2: náà
1: mo tún fún wọn lò ẹ̀rí tún jáde ibẹ̀ ni ẹ̀mí mi ti ní ti jà sí òru mo wá ti fẹ́ rí pé òróró yìí o mo fẹ́ ta 20,000 lọ́wọ́ ni rárá o fún àwọn ènìyàn díẹ̀ ká àwọn káwọ́ àwọn ṣe aláìní àwọn káwọ́ àwọn àlékún àjẹ ṣọ́ọ̀kù débi tí wàhálà àwọn káwọ́ àwọn rí orí ọ̀fẹ́ gbàdé mi tẹ́lẹ̀ yọ 20,000 olúwa ni mo iṣẹ́ òun lélẹ̀ àwọn 100 àkọ́kọ́ tó bá kọ́kọ́ dé òórò tí mo mix yẹn ti fún ọ ní orúkọ òun náà yé my god àwọn tó wá sí tank gbèmí wọ́n dẹ̀ rí àwọn èèyàn ńlá ńlá ńlá tó wá
2: wọ́n
1: fún mi lọ rẹ̀ olúwa ti ṣe bóun ló wà nídìí
2: ẹ̀
1: kéèmí náà ṣe ọ̀rọ̀ 100
2: dèbí
1: òun ló fi jẹ́ wípé lóòótọ́ mi ò yí padà ìran wò ní kì í fún ni lóòrú ọ̀fẹ́ ṣùgbọ́n torí olúwa ti kọ́ bẹ́ẹ̀ àwọn 40 láti fún ní ọjọ́ 9 tá a ṣe kọjá ele to ku 20 la ma ku fa won 20 akoko to ba de
3: o to ku ma ra ni
1: e di de ka ni
3: o ro yin bi to ti ba de
1: eh
3: oluwa so je ki mo ri pe
1: iji ku o jiji lo fe ja le
3: iku o jiji
1: oh my god
3: o fe pon ko fe pa ya
1: bi
3: mo so
1: iji to nja
3: to fe pon mo me lowo
1: iji to nja
3: to fe pa ya me lowo
1: iji to nja
3: to fe pon ko me lowo
1: iji to nja
3: to fe pon ofra wa
1: iji to nja
3: to fe pa ise wa
1: iji to nja
3: to fe le wa
1: iji to nja
3: to fe suwa kini
1: je
3: loni ebi mo po mi pa
1: I
3: shall call in the name of Jesus. You want to come here?
1: You
3: want to go to Baba? I am a follow me to Baba. I am from the beginning. I
1: want
3: to go to Baba. At my name, you want specially? Oh, feed the bolinji. You go to Baba one day. To Baba no. Then you want to be? Oh, to Baba.
1: Yes,
3: I want to Baba no.
1: Yes,
3: I want to Baba. You let me like any kid. I want to
1: see.
3: You are the legend.
1: Yes,
3: oh my God.
1: Can
3: you pay your bills? So I need to see Baba the blood. I see Olorun
1: ji.
3: Oh my God. Let him die. I want to talk about that. I want to see him. You want to see
4: him? I'm going to talk to you. Ati biti eti wa sumo bibai. Sumo bibai. Oru koni ati biti eti wa bi. Ati nkono wa ta mata si shifu ni. Esa lo sote.
5: Emi ni. Nisi kuni safa. Mo wala si ofa garage.
4: Ni
5: o si to koja mo wa si bi.
4: Ni lo si to koja.
5: Ni
4: nuko ga mta si ni.
5: O si to so koja ya. Mo si eko mami. Because ni ni. I big so. That is it. Ni da to se ta. So da si mo de a don wa wa ni ka ki no ra o mi ati ororo. And she say it's for me most bad lucky. So I say ni what ni mo complain. For me say I say ni. I have to see jam on the car. So why that you have to do? Then because in Timari, that doctor, baby, that doctor, that father,
4: you tell Danny, Danny, you want your long at it. That you know, forget it. Then you open it. Yes, I do believe it.
5: Ìdájí mo wà lo omi yẹn tí wọ́n ní kí n ká ṣàṣe pray at ní sán mo lo fún ọjọ́ méjì ọjọ́ kejì tí mo bá rìn láti ilé ẹ̀dọ̀ mi sí bóra tí mo máa ń bọ̀ máa wọ̀ máa gbọ̀n ọ̀kadà délé mi.
4: Lẹ́nu bíi sí bẹ́yìn.
5: Bẹ́ẹ̀ni.
4: Ẹ̀sùn gbọ̀kadà.
5: Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni. Màá máa fi ìfẹ́ǹsì yẹn. So ìdájí mo wà lo omi yẹn tán ọjọ́ tí mo parí omi yẹn mo jáde mo fẹ́ lọ sí bank mo lù dé bóra. Mo ń padà bọ̀ mo ń padà wá léde àwọn àbúrò mi kan wá mi wá láti wá sí mi mo wá ní kí n fi wọ́n kàn sí lọ́wọ́ kọ̀ mo láti rìn padà rí padà ní ọjọ́ ẹ̀mẹ́rin ní ọjọ́
4: ẹ̀mẹ́rin
5: kí ni o tó bẹ́ẹ̀.
4: Bẹ́ẹ̀ kò bẹ́ẹ̀ tẹ́lẹ̀
5: níwájú
4: ọlọ́run àti
5: ènìyàn o. Bẹ́ẹ̀ ni màá máa fi ìfẹ́ǹsì ẹ̀yìn nígbà mo ti sọ fún màmá tá a jọ wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ́ wa pé yìí mo rí ìyanu ọlọ́run ní oṣù káwá.
4: Lórí fẹ́ kan tó ní àkórí àtàmátà àti àjọ àtẹ̀gbẹ́.
5: Bẹ́ẹ̀ni níjọ nínú prógíráàmù tí mo gbọ́ mo pé mọ́mì gan pé nǹkan báyìí tí mo rí ni lẹ́yìn ìgbà tí mo lo omi tí wọ́n fún wa ta ṣe prayer ni mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run orí mo rí gbígbàdúrà lọ́wọ́ ni ọlọ́run òní lọ́wọ́ ọlọ́run àtàwọn
4: ọ̀tá
5: ọlọ́run òní ba iṣẹ́ ẹni jẹ́
4: oṣù
5: ẹ̀ẹ́ni fọmọ ṣe sáà ẹ̀ẹ́ni fọyà ṣe sáà ọlọ́run ó túbọ̀ máa gbé yín lọ́wọ́
4: ṣe kò
5: iṣẹ́ tọ́lọ́run ti parí lọ́lọ́run ó máa
4: ń
6: gbé fún ìyẹnì
4: lórí ní ìpàdé débí kí lè ṣàkíyèsí.
6: Ẹ̀sùn lọ́wọ́ ọgbà tí mo fi débí láàárọ̀ yìí ìtura dé sí mi ní àgọ́ ara. Torí nǹkan kan tí mo ṣàkíyèsí lọ́gbà tí mo débí báyìí láàárọ̀ yìí tó bá ti tó bí aago mẹ́jọ àárọ̀ tí mi báyìí ti jẹun gbúgbára mi
4: ló
6: máa ń gbọ̀n ẹ̀sìn ní àtàárọ̀ tí mo ti kẹsẹ̀ bọ́ bí lẹ́yìn omi ìràpadà tá à ń ṣ
4: after one.
6: Mo wà òkè. Agbára agbára.
4: Òṣèlú bá jẹun tẹ́lẹ̀ ti ta gbọ́mẹ́gbẹ̀ láàárọ̀. Mo rọrùn.
6: Wọ́n máa gbọ̀n.
4: Fẹ́ máa gbọ̀n.
6: Ara mi ò ní lélẹ̀.
4: Sọ̀rọ̀ bá mi kàn sí aago mẹ́jọ, mẹ́sàn-án, mẹ́wàá, mọ́kànlá, méjìlá, aago kan. Ó ti kọjá wákàtí mẹ́fà ti tẹ̀lé. Ara yín ò dẹ̀ ti gbọ̀n. Ẹ̀dẹ̀ wọ̀ òkè
6: báyìí. Agbára mi ní ìtura.
4: Nígbà àkọ́kọ́ tẹ débí lémi
6: bẹ́ẹ̀ni.
4: Torí mi ò gba ẹ̀rí ètò.
6: Torí ní ọjọ́ àná kò rí bẹ́ẹ̀ dájú. Ní ọjọ́ àná mo pe mọ́mì. Mo ní ṣé ìsín wà ní èmi Friday. Mọ́mì ń dá mi lóhùn pé ìsín wà. Wọ́n ní bọ́lá tí ń bọ̀ mo ní láti rú wà.
7: mo ni igbagbo sodo olorun wi pe kin to wo ibade yi ni ana ara ni ota mi deji wi pe omo ti mo wa ba gemo yi pe ara ni mi be na won gba ti mo fese bo bi yi ni aro yi mo ri pe itura di agbo ara yi olorun ori oke ko wa tun bo ba mi se
8: mo so won kan bere pe bawo ni ori soro le ah ijile ninu ijile e sewo ijile ninu ijile ẹṣẹ́wò ìjìnlẹ̀ ọlọ́run ló jẹ́bẹ̀
7: ètìtì
8: ni
7: ẹ̀rí
8: àwọn òwòlù agbára ọlọ́run wà gbàdùn
9: ọlọ́run.
8: Kí ló
9: gbà sí orúkọ mi ni Tolúsọ Ẹnìkan Òṣèlú.
8: Tolúsọ Ẹnìkan Òṣèlú láti gbé mi.
9: Láti ilé ìfẹ́ mi nínú tó wà nínú àwòkọ̀ kò ní ọjọ́ náà mo gbọ́ ọ̀rin nínú rédíò ibẹ̀ ni mo ti ń gbọ́. Mo máa ń gbọ́ pọ̀ ṣùgbọ́n mo máa ń wò pé ń bo mi kí n yà sí ṣùgbọ́n tọ́nà ọlọ́run rẹ wá náà ń bọ̀ ní ìfẹ́.
8: Ó sọ máa ń bọ̀ mí
9: ìwọ́n
8: òkú rẹ̀ máa yà sí.
9: Ní ìfẹ́ wọ́n ní jẹ́ kí n wá sí ibẹ̀ ní ìfẹ́ wa mọ̀ dọ̀rọ̀ náà ṣùgbọ́n mo sá bèrè mo wá síbẹ̀ ní sọ́nù. Ọjọ́ ọlọ́run sì mo wá ṣùgbọ́n ọjọ́ yẹn ẹ̀ wá ọjọ́ yẹn ẹ̀ wá ọjọ́ kejì ẹ wá wá ẹni ojúdọ́kẹ ìdọ́kẹta tẹ̀tẹ́ lè bá wa sọ̀rọ̀ mo tún padà wá ìdọ́kẹta ṣùgbọ́n ọjọ́ yẹn tí mo délé mo ní ọmọ mi ní wọ́n ta omi òye báyìí ni ó lẹ má dàá lòun lè ní wọn. Mo ní mo ṣe
8: máa ń ṣe oyè ìdílé oyè àmú rọ́bà oyè lùtì.
9: Mo lọ dáa mo ní mo ti gbọ́ mo sọ̀rọ̀ mo ní jákèjì tí mo wá wá yẹn mo wá mo wá ra omi yẹn mo ní mo ti ra omi wá o mo níbẹ̀ náà mo ti ra ìgbà wo bá ń wò mí nílẹ̀ ilẹ̀ mọ̀ mo ò di dọ́kẹ́ta mo fi wá wá torí ìgbà yẹn mo ò fi ń lè sùn mo máa ń dìde ni mo máa fẹ́ yíra mo máa dìde ni mo máa fẹ́ ṣe nǹkan máa gbogbo ara ríro ni gbogbo ara mi yóò gbádùn rárá rárá nígbà tí mo wá rí ní ẹ wá fún mi ní omi mẹ́ta àti òróró ẹ wá dà pọ̀ fún mi ẹni kìlọ̀ múlẹ̀ kan náà mo wá délé ọmọ mi ní à ṣẹ̀bọ́n ní tẹ̀múlẹ̀ kan náà mo máa níbo mo ṣe fẹ́ mu gbogbo ẹ̀ lẹ́ẹ̀kan náà báyìí pé mo máa mo ní ọjà bí mo ṣe kó gbogbo ènìyàn mo bá mú màtò tó gbọ́dọ̀ tó fún dágbé mọ́ mi mo bá mú mo mọ̀ tó máa yá ló wá rí pé gbogbo ara mi mà tó ti wálẹ̀ mo wá ń sọ fún mi mo máa ti ń yíra mo ní gbogbo tí wọ́n mọ̀ lórí yẹn máa ti lọ ẹsẹ̀ ní bọ́ pàápàá mi ò lè ṣe báyìí ṣe láti dìde báyìí irọ́ ni kò sí mi ò lè bẹ̀rẹ̀ rárá rárá mo mọ̀ tí amọ́ náà mà ti dìde
8: ní mo
9: máa
8: ń lórí omi
9: mẹ́ta àtòróró lónìí mo ti ń yíra mo ní bẹ́ẹ̀ ni kó má tó wá ya kan tó wá ní ẹ̀ńbọ̀ ńbẹ yẹn ìjọ́nà lọ́dà kú yẹn wá èmi àti ẹ̀wá ó lù máa tẹ̀lé mi lọ ṣùgbọ́n gẹ́rẹ́ tó dé ibẹ̀ ń jọ ti ẹwá wá bóyá ṣe débẹ̀ yẹn báyìí lọ́sọ̀rọ̀ lẹ bá sọ̀rọ̀ ẹni máa rí lẹ́yìn
8: ọmọdé
9: èyí
8: tó bá lọ́dọ̀ wò ní ìwọ̀ kọ́lé ẹ̀kọ́ sọ
9: tó lọ́wọ́. Màá tó náà wá gbọ́ bẹ́ẹ̀ ṣe bá sọ̀rọ̀ lọ́dọ̀ ìgbọ̀ngàn pàápàá ń kọ́ṣẹ́ kọ́kọ́ sọ fún yẹn.

0: kọ́kọ́ jẹ́ kí inú ẹ̀ dùn ó ní mọ́ ní mi ó ní ó lẹ́gbọ́n kan sí dáàdì yẹn sọ mo ní kọjá máa dìtọ́ náà ni kò tẹ̀lé mo ní nìkan ni máa ṣe iṣẹ́ ó bá ní ìpín fún tóbi tọ́sí àti ìbẹ̀rẹ̀ rìn àjò yẹn nìyẹn pẹ̀lú èmi àti ẹ̀ bó ṣe ń wá sí ibẹ̀ nìyẹn ọlọ́run dẹ̀ ṣiṣẹ́ ọlọ́run jẹ́ra rẹ̀ nínú ayé ẹ̀ ní pé kí ni wọn ọ̀tọ́ kó ní ọkọ ṣùgbọ́n ọlọ́run ṣiṣẹ́ pé jáde dúró tì í wọ́n ní lọ́ọ́ ṣe nǹkan báyìí ọmọ ẹ̀ dẹ̀ ṣe ṣùgbọ́n ọlọ́run wá jẹ́ra rà nínú ayé ẹ̀ gbogbo nǹkan tó kò lè rí ṣe kò lè dúró lé ọkọ kò lè jókòó lé ọkọ ṣùgbọ́n ọlọ́run jẹ́ra rẹ̀ ó tún wá bímọ ní ibi ibẹ̀ náà dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé kò dí òkú ní òun wá tì mo ti rò ó tún bí ọmọ ọmọ ọlọ́run mo tún gbé jó yẹn onímọ̀ tó wá sí ilé ní ètò wá ṣe nǹkan yìí mo wá ní a gbọ́dọ̀ jẹ́ ọ̀dọ̀ àwọn dájú o mo ń torí pé àti ìlọ dúpẹ́ ní ọ̀dọ̀ àwọn dájú tó mo gbọ́dọ̀ gbé ọmọ ẹ wá láti wá fi dúpẹ́ lọ́dọ̀ àwọn dájú a lè mọ orí olúwa.
1: Tó bá ṣẹlẹ̀ ní àwọn tó bá tètè dé wọ́n á láǹfààní àti inú bí wòlíì èmi dẹ̀ máa ń sọ wípé tó bá dọ́dọ̀ ìwòlíì ni wọ́n kọ́ ló ń sọ tó bá yẹn ẹ̀mí mọ́nú ọmọ tó àṣírí oko rẹ̀ oh my god wàá rí pé ohun tó ń pè lógun yẹn kò tẹ̀ kankan ẹ̀wá gbọ́ eléyìí àárọ̀ ìmúra o gbogbo tó bá wẹ lójú o fẹ́ wà nísì lọ múra ẹyìn tí jì ń já òun soge nínú ìjì òun mọ̀ pé ìjì fẹ́ pa ọ́rẹ́ ni
2: ojú
1: ìjì yẹn lónìí ẹ̀ mọ́ bàwí ìjì là ń kọ́ akọ̀wé lomi ẹgbẹ́ ẹ̀tí mi mẹ́ta òun fẹsẹ̀ gbà títí ìjì là ń mọ́ bí ẹgbẹ́ ẹ̀tí mi mẹ́rin ogun nàìjíríà nàìjíríà ló parí ìjì gánà ẹgbẹ́ ẹ̀tí máa kọ́lé kọ́mọ́ àwọn mọ́tò kí ni mọ́mọ́ mi tó ń bá ní àjò náà lórúkọ jẹ́sọ̀ bí òní jà ìjì burúkú ni gbogbo àkọ́bí mo fẹ́ rí gbogbo ìyá àkọ́bí mo fẹ́ rí gbogbo àwọn tó jẹ́ ìjì ọmọ ìbejì mo fẹ́ rí gbogbo àwọn tó ń dájú mo fẹ́ rí oh my god máa ń ní ìtàn èèyàn ṣùgbọ́n àwọn fọ́ọ̀tì àkọ́kọ́ yẹn mo máa fún látọ̀ṣọ́
2: rẹ̀
1: ibo ló ń bọ̀ ibùdó agbára àánú
2: àtàmátàbí
1: ibùdó agbára àánú ni àárọ̀ ìmúra o lọ múra alíṣibà ní tírítírí bus stop tó bá jẹ́ náà ìyànà àbájá ló ti ń bọ̀ bó bá ti kọjá bíríjì yẹn tó ń lọ sọ́nà ifọ̀ lọ́wọ́ ọ̀tún ẹ̀ gẹ́gẹ́gẹ́gẹ́ wàá ti ríbi ilé epo matrix ọwọ́ ọ̀tún ẹ̀ ní ilé epo matrix ilé kan lọ́la ilé epo matrix àti his glory hall yẹn gẹ́gẹ́ inú bẹ̀rẹ̀ láti máa pàdé láàárọ̀ ìní máa fi ọwọ́ gbàbí tó ń bẹ̀ máa fọ́ gbàbí tó ń bẹ̀ báyìí a máa kọ orúkọ jésù ní ẹ̀mẹ́ta ẹ̀mí mímọ́ lẹ́ẹ̀kan ẹ̀jẹ̀ jésù lẹ́ẹ̀kan a lọ lọ́wọ́ àtàwọn mọ́tà sí onísàn máa sàn pàmílà máa là. Máa nìbọn tó bá ti ní gbàgbọ́ lórúkọ Jésù. Ó lọ bẹ́ẹ̀ wò sọ̀. Báyìí tó sẹ́rẹ̀. Àṣẹ tó lọ. Jésù ló wà wá. Ni wọ́n gan náà lẹ̀ rí tàn báyìí. Mo fẹ́ bẹ̀rẹ̀ rí tiẹ̀ báyìí. Àmọ́ kí n tó máa fọ ẹni nọ́mbà tó fi máa sọ ẹni. Èmi yóò gbogbo ènìyàn. Ọ̀pọ̀ onímọ̀jàmú sọ pé òun fẹ́ sílẹ̀kùn ayálu oore fún àwọn ènìyàn méje kan lénìí. Ayálu oore tí wọn bá pàdé rí ni. Ayálu oore tí ò ṣẹlẹ̀ rí ni. Ayálu ìyanu tó gbọjá òye ènìyàn lọ múra lénìí. Gbogbo èèyàn olúwa sọ pé àwọn méje yẹn àwọn tó ti ń sọrí àtàwọn tó tún fẹ́ sọrí èmi ni. Olúwa ní ẹni méje àkọ́kọ́ tó bá kọ́kọ́ fi ọ̀rẹ́ ìrúbọ ránṣẹ́ lénìí. Ìwé ìgbàlú orí karùn-ún oníwà tí angẹ́lì bá dìgbà sí romi ó ní ẹni tó bá kọ́kọ́ bọ́ sínú rẹ̀. Àrùn karùn-ún tó wù kó máa jẹ́ yóò dẹ̀kúrò mẹ́ wọ́n ní tábàkà méje wá tún méje kà ẹgbọ́sà ẹni méje àkọ́kọ́ tó bá kọ́kọ́ fi ọ̀rẹ́ ìrúbọ ránṣẹ́. Olúwa yóò fẹ́ ṣe ìta àjálù ìjánu òjijì kan àjálù oore ńlá kan ìyanu tí ò ṣe é fẹnu ròyì fẹ́ kan tó ní agbára fún àwọn méje àkọ́kọ́ yẹn ni gbogbo èèyàn ló bá rúbọ lénìí ṣùgbọ́n àwọn méje àkọ́kọ́ yẹn májẹ̀mú kan ti di olórí ọ̀rọ̀ wọn. Oh my god ẹgbọ́ ilẹ̀kùn oore ṣírò ìgbà ní mo fi ṣe gbogbo èèyàn o tí ì fi ọ̀rẹ́ májẹ̀mú èdìdí rẹ ránṣẹ́ gbọ́ o lè ṣe láàárọ̀ yìí o fẹ́ sàdámẹ́wàá o fẹ́ sanra rẹ. Oh my god o jọ fẹ́ sẹ́ ẹ̀jẹ̀.

0: EBA, Bonne Akasi,
1: láti gba òróró yẹn àwọn 20 tó bá kọ́kọ́ dé ni my god pàtàkì bẹ̀ ni pé mo tún máa náà ti gbogbo àwọn èèyàn ọwọ́ mi ni màá gbélé ẹ lórí tí màá dẹ̀ sọ tẹ́lẹ̀ sí ayé oníkálukú nìkọ̀ọ̀kan wo bí àánú bá farahàn fún ọ tó lè wá fúnra rẹ tó lè wá tọmọtọmọ tayátaya á jẹ́ wípé ìwọ igan lẹ̀rí kan nìyẹn àti pé o ti dé turning point yẹn níbi tí àtúnṣe ti máa bẹ̀rẹ̀ ọjọ́ Friday yìí olúwo ló ń bọ̀ olúwo nìkan ni program wà nìbàdàn olúwo tó wà lọ́nà tó gètè ẹgbẹ́dá gbogbo ìwọ tó fẹ́ wá láti èkó ìwọ tó fẹ́ wá láti odo state ìwọ tó fẹ́ wá láti èkìtì state Friday lẹ́yìn máa ní agbára ó pẹ́ jù bí ọwọ́ aago bẹ́ẹ̀ jọ ni kò ti dé my god a bẹ̀rẹ̀ program laago mẹ́sàn-án títí aago méjì a ó ti máa mú lọ síbi ìsinmi fún ti ọjọ́ Friday yìí a dẹ̀ ní agbára jù ọjọ́ Sunday àkànṣe anointing service náà wà ní olúwo àti gbogbo ẹ̀ka wa ẹ̀yin tẹ́ ẹ wà ní sango ọ̀tà àtẹ̀yìn tẹ́ ẹ wà ní abẹ́kúta àtẹ̀yìn tẹ́ ẹ wà ní sàgámù mo sọ fún pé mo ní ọ̀sẹ̀ tó ń bọ̀ mo ń bọ̀ ọjọ́ Monday màá wà ní Alishiba area ní 33 bus stop ìyẹn ní sango ni o sango ọ̀tà ọkọ̀ tó bá ti lè gbé ẹ láti ìyànà ọ̀pájà ní ìdẹ̀mọ́bi tó bá ti gbé ẹ bóyá àti agége ni tàbí abúlé ẹ̀gbá ṣàṣọ wípé ọkọ̀ tó bá ń lọ sí ifọ̀ ló fẹ́ wọ̀ ọkọ̀ tó bá ń lọ sí ifọ̀ yẹn á ti gbé ẹ kọjá orí bridge máa wo ọwọ́ ọ̀tún ẹ kó o tó dé ilé epo matrix yẹn wà á ti dúró torí pé ilé kan ló la ilé epo matrix àti his glory hall ibi tó ń bọ̀ gẹ́ ni his glory hall yẹn láti máa pàdé ó máa ní agbára pẹ̀lú àdúrà mo ti ṣe àdéhùn gbogbo èèyàn pé mo kó àkànṣe àbẹ́là kan wá fún gbogbo ènìyàn pẹ̀lú ohun tó pè ní ìmọ̀ ọ̀pẹ ẹnìkan níbo ni ìmọ̀ ọ̀pẹ ṣe jẹ́ lọ́ka ìwé ìfihàn oríkeje fúnra rẹ o ìwé ìfihàn oríkeje tó bá wá ráyè lọ́ka ẹsẹ̀ ìkẹsẹ̀ kò ká lọ sísàlẹ̀ wà á mọ̀ pé ìdìdí àti àṣírí kan wà ń bẹ máa sọ fún ọ nígbà tí bá dé ìyẹn lọ́sẹ̀ tó ń bọ̀ Alishiba ní 33 bus stop ibẹ̀ gangan ló ń bọ̀ wọ́kọ̀ ifọ̀ láti ìyànà pàjà ní kó jẹ́ sí 33 bus stop ó máa ní agbára jù ẹ̀yin tí a bá dẹ̀ ń bọ̀ láti ifọ̀ ọkọ̀ tó bá ti gbé yín ẹni kó jẹ́ yín síbi IBTC Stanbic Bank tó bá ti sọ wájú ẹ̀ kàn síwájú sí ilé kẹta opposite ilé kẹta yẹn wà á ti rí glory hall níbẹ̀ ó máa ní agbára ní ọjọ́ Monday aago mẹ́jọ làwọn èèyàn ti máa bẹ̀rẹ̀ àdúrà tó fi máa di aago méjìlá gbogbo àwọn tó bá wá mo ti promise ní ọjọ́ Monday tó kọjá pé máa ṣe kásẹ̀lì fún gbogbo àwọn èèyàn àwọn 20 àkọ́kọ́ tó bá sì wá ni màá fún ní òróró yẹn mo ti ṣe àdéhùn yẹn a dẹ̀ ti jókòó ìpàdé agogo òní yẹ kò dẹ̀ ní tàsé lábẹ́ ọba tó la yàtọ̀ ìyẹn lọ́jọ́ Monday ọjọ́ Tuesday the same thing nílé abẹ́kúta ní Lishabi Hall tó wà ní ẹgbẹ́ ilé ẹja Yesuma ìyẹn ní láfẹ́ wá ní abẹ́kúta bákan náà ni aago mẹ́jọ làwọn yẹn ti máa di aago mẹ́sàn-án tẹ̀lé àdúrà tí wọ́n bẹ̀rẹ̀ á dẹ̀ pa títí aago méjìlá mo ti sọ fún àwọn náà pé ká má jẹ oúnjẹ elépo wa ká má tiẹ̀ jẹ wá tá a fi máa parí iṣẹ́ yẹn ìdè gbọ́dọ̀ já àwọn èèyàn gbọ́dọ̀ dòmìnira ni by fire by force ẹ wá gbọ́ tó bá di ọjọ́ Wednesday ó máa wá ní agbára ní oníjòkó community hall under Sabo bridge ìjòkó community hall tó wà ní under Sabo bridge ìyẹn ní sàgámù ni o gbogbo àwọn tó wá láti Ìkòròdú àwọn èèyàn wá láti mọ̀wé Ìbàfò kódà àwọn èèyàn gan wá láti Ìkẹjà oh my god wọ́n wá síbẹ̀ mo dẹ̀ ti sọ fún ọ pé mo ń mú ìdá ti won na bo ele ton pe ni mo pe yen mo de mu akase kanru bo mo de ni ko ni kaluku ma je wa tori ide godo ja ni o ti dandan amo ni ola friday yi o oluwo lona to gete gbeda la nbo o oluwo lona to gete gbeda ni badan ha iwo na godo bo that's why the first 20 to ba wa awon na ma ni afani si ororo yen ni ojo friday to si ola then abela yen na akase abela ni oh oun la fi ma gbegbe se oni kaluku ade gba imo pe yen a godo dominira ogo godo bori wa mura oluwo to wa lona to gete gbeda to ba ti wo ko lati iwo road tasi to ba ti wo ni kan je si oluwo junction lati oluwo junction tan je si gangan goke soke legbe pharmacy yen oni ko kada ma gbe ebo lati amata si iwo road si oluwo junction si atamata si amo wo to ba nbo lati ona ikire nbo lati ona gbogodo omu eh nbo lati ona egbeda oluwo junction ni ko ti bole bo ba ti bole wo na si bi pharmacy yen goke soke ko ni atamata si lo lo o ma ni agbara ju ogun gbodo se ide gbodo ja in the name of Jesus. Mo ma no itie bi mo se so ma gbe owo le lori ma si tan owo le lori ah agogo anu ati ayo ro gbodo kun akun o sile ni toto o ri pe ire ati anu ma tele eleyin yen bi olorun se bete mi nbe ah o wa fe ba mi soro number yi ni ko pe si abo fe ki juwe ona fun e 070 3523 1417 bo le kan si 070 3523 1417 o fe ki ju yona fun number to ape si ni 070 3523 1417 won to fe gba ka number yen le kan si o lele yi o UBA ni o UBA 10 24 77 yen ni 77 5080 boda da UBA 10 24 77 5080 UBA 10 24 77 5080 Christ atile la tamata si ruba nibe ogun o le bori re o wa jogun iya ni pe ku Jesu loluwa
2: Ladiluwa FM 96.7 La Gelu FM, Jagaba Gogo.

0: FM 96.7. Ejago.
1: Ẹ kú ojúmọ́ o. Ìròyìn afẹ́mọ́júnú dé ṣe tí ìgbọ̀nyí láti ìkànnì ti lágẹ̀lú 96.7 FM òkè gàjọkè. Tata kan mọ́lẹ̀ sí ilé funfun bala ládùúgbò fẹ́lẹ̀lẹ́ lẹ́bàdàn. Adékúnlé Yusuf ló ní ròyìn ṣáájú ẹgbẹ́ kókó tó wà nínú ìròyìn náà. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà ni ti jẹ́ kó di mọ̀ pé ètò àyẹ̀wò ètò ìlera ara ẹni òun náà ni kọ́kọ́rọ́ ètò ààbò sí ètò ìlera orílẹ̀-èdè Nàìjíríà. Àjọ INEC náà náà ti ṣe ìgbélárugẹ fún ìkópa àwọn àkàndá níbi ètò ìdìbò tí ó wáyé bọ́bádé ọdún 2027. Kò dín ní àwọn èèyàn ilé ìtàn tó mọ́kànlé ní ogun ló ti dágbére fáyé pódìgbò ṣe níbi ilé tó dàwó iye òní gásà látara ogun ilé ètò wáyé ń bẹ̀. Madagascar tó ń ti guinea bissau náà ń ṣetán láti kéde ikọ̀ tí ó mọ sojú orílẹ̀-èdè méjèèjì lásìkò tí wọ́n bá ń wákò pẹ̀lú ikọ̀ super eagles orílẹ̀-èdè wa Nàìjíríà. Ní báyìí gbọ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà ò náà ti sísọ lójú àkànṣe iṣẹ́ eléyìí tó jẹ́ ọ̀rọ̀ iná mọ̀nàmọ́ná eléyìí tó ń lo ìtànsán òòrùn ti sólà oní mẹ́gáwáàtì mẹ́ta ní fásitì iléèwé gíga Yakubu Gowon tó wà nílẹ̀ wa ìlú Abuja. Ètò àkànṣe iṣẹ́ ọ̀hún eléyìí tó sísọ lójú rẹ̀ ò náà láti ṣe ìgbópọn fún iná mọ̀nàmọ́ná nílé ẹ̀kọ́ náà pàápàá jùlọ láwọn ibi tán ti ń kọ́ni àwọn ibi tán ti ń ṣiṣẹ́ ìwádìí àtàwọn ibi tán ti ń gbé àṣeyọrí jáde. Gẹ́gẹ́ bó ti jẹ́ kó dìímọ̀ wípé iṣẹ́ àkànṣe ọ̀hún òun náà ni abala ojú kejì àkànṣe iṣẹ́ eléyìí tó ní ṣe pẹ̀lú iná mọ̀nàmọ́ná eléyìí tán sísọ lójú rẹ̀ ní ọjọ́rùú Wednesday látọ̀dọ̀ ẹni tí ń ṣe alákòóso fún ọ̀rọ̀ agbára lórílẹ̀-èdè yìí Iyun Joseph Tegbe ní ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àjọ àpinnaka lẹ́sẹ̀kùkú àti àjọ kan eléyìí tí báńkì àgbáyé ń gbówó tù lúlẹ̀ fún àkànṣe iṣẹ́ náà. Gẹ́gẹ́ bó ti ṣe ṣàlàyé ọ̀rọ̀ wípé ó ṣe pàtàkì láti rí dájú wípé irúfẹ́ àkànṣe iṣẹ́ bẹ́ẹ̀ náà ló sọlẹ̀ ní iléèwé gíga ọ̀hún lójú náà ti rí pé ètò ẹ̀kọ́ níléèwé náà já geere pàápàá jùlọ lásìkò àwọn ìgbà tí wọ́n bá ń ṣiṣẹ́ ìwádìí tó ń ti àti mú kí àwọn ìjìkẹ́kọ̀ọ́ kó rọrùn ní ilé ẹ̀kọ́ náà. Nígbà tí Tégbé mọ ṣàlàyé ọ̀rọ̀ òun náà ló jẹ́ kó di mímọ̀ pé ṣe nínú òun dùn wípé òun ṣe irúfẹ́ àkànṣe iṣẹ́ bẹ́ẹ̀ sílé ẹ̀kọ́ eléyìí tó ń ti jáde tó sì ń ṣàlàyé rẹ̀ pé iṣẹ́ pàtàkì iṣẹ́ àkànṣe ọ̀hún òun náà ni láti rí dájú pé wọ́n gbọ́wọ́ sẹ́ẹ̀kan tó ní ṣe pẹ̀lú àmúṣagbára lórílẹ̀-èdè wa Nàìjíríà. Bákan náà ni alákòóso ọ̀hún fi àǹfààní ọ̀hún láti sọ̀rọ̀ lórí ìbéèrè eléyìí tí ẹni tí ń ṣe akẹ́kọ̀ọ́ àkọ́kọ́ níléèwé ọ̀hún béèrè nípa mímú kí iná mọ̀nàmọ́ná ọ̀hún kó kárí ilé kó kárí oko pàápàá jùlọ ní tìbótòrò iléèwé gíga náà. Níbẹ̀ ló ti jẹ́ kó di mímọ̀ pé ká lọ fọkàn balẹ̀ iná mọ̀nàmọ́ná ọ̀hún òun náà ni àrọ́wọ́jà rẹ̀ yóò digbí gbogbo ní tìbótòrò ilé ẹ̀kọ́ náà. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà náà ti ṣàpèjúwe ṣíṣe ètò ìyẹ̀wò ara ẹni òun gẹ́gẹ́ bí ọ̀kan gbòógì àti kọ́kọ́rọ́ sí ètò ààbò ètò ìlera ara ẹni lórílẹ̀-èdè yìí. Gẹ́gẹ́ bó ti ń jẹ́ kó di mímọ̀ pé ó ṣe pàtàkì láti máa ṣe ètò àyẹ̀wò ètò ìlera ara ẹni yóò lóòrèkóòrè. Ẹni tí ń ṣe alákòóso fún ìpínlẹ̀ lórí ọ̀tọ̀ ètò ìlera lórílẹ̀-èdè yìí Dókítà Isaac Salakọ òun náà ló jẹ́ kí lèkó di mímọ̀ ní ọjọ́rùú Wednesday ní ilé wa ìlú Abuja níbi kíkéde ìpàdé àpérò àgbáyé fún àwọn tó ń ṣiṣẹ́ nípa ìmọ̀ ìjìnlẹ̀ science iyì tó jẹ́ ẹlẹ́ẹ̀kejì-dín-ní-ọgbọ̀n rú ẹ̀ pàápàá jùlọ fún àwọn ọ̀gá àgbà lẹ́ka tí wọ́n ti ń ṣe ètò ìyẹ̀wò ètò ìlera ara ẹni. Ṣàlàkọ́ ẹni tó ṣojú ọ̀gá àgbà lẹ́ka tó mójútó àwọn àbùdó ṣètò àyẹ̀wò ara ẹni lẹ́kọ̀ọ́ ọ̀hún iyì Dókítà Emeka Elom òun náà ló ṣàlàyé ọ̀rọ̀ ipa pàtàkì eléyìí tí àwọn àbùdó tí wọ́n ti wọ́n ṣe ètò àyẹ̀wò ètò ìlera ara ẹni tó ń kó lẹ́ka ètò ìlera lórílẹ̀-èdè yìí. Bákan náà ló wá ṣàlàyé ọ̀rọ̀ bí ó ṣe pàtàkì fún orílẹ̀-èdè Nàìjíríà láti rí dájú pé à ń pèsè àwọn nǹkan ìlábẹ́lé àti láti rí mú ètò ìyẹ̀wò ara ẹni lọ́kùnkúndùn pàápàá jùlọ lẹ́ka tó ní ṣe pẹ̀lú ètò àyẹ̀wò ètò iṣẹ́ àtúnṣe àti àwọn nǹkan mìíràn eléyìí tó tún mú kí ètò ààbò kó túbọ̀ fẹsẹ̀ múlẹ̀ sí pàápàá jùlọ lẹ́ka ètò ìlera lórílẹ̀-èdè yìí. Àjọ olómìnira tó ń ṣe kòkárí ètò ìdìbò lórílẹ̀-èdè wa Nàìjíríà INEC náà ti bẹ̀rẹ̀ ọgbọ́n àtinúdá tó ń ti ìgbésí àkẹ́ láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àjọ kan eléyìí tó mójútó àwọn àkàndá lórílẹ̀-èdè wa nàìjíríà láti rí pé gbogbo àwọn èèyàn eléyìí tán bá jẹ́ àkàndá tán tó bòódì ó náà na kópa níbi ètò ìdìbò tí ó wáyé tó bá di ọdún 2027 gẹ́gẹ́ bó ti jẹ́ kó di mímọ̀ pé ètò ìlanilọ́yẹ̀ ìkọ́ni bá ti dìbò àti láti rí dájú pé gbogbo àwọn àkàndá tán tó bòódì ó náà ló kópa ó náà ló ti ń lọ lọ́wọ́ ní orílẹ̀-èdè wa nàìjíríà nínú ọ̀rọ̀ rẹ̀ èrè tó gbé sórí ìkànnì x ní ọjọ́rùú wednesday ẹni tí sojú alága àjọ inec ọ̀jọ̀gbọ́n joa samupitan san eléyìí tó jẹ́ alága lọ́wọ́lọ́wọ́ báyìí náà ni ọ̀jọ̀gbọ́n roda gooms tó sojú ẹ̀ níbi tó ti ń ṣàlàyé ọ̀rọ̀ wípé àwọn ti ń gbáradì láti rí i dájú pé ètò ìdìbò gbogbogbò tí ó wáyé bó bá di ọdún 2027 òun náà ló kẹsẹ̀ járí tó sì ń fìdí ẹ̀ múlẹ̀ wípé kíkópa àwọn àkàndá òun náà ni kò tako òfin kankan lórílẹ̀-èdè yìí bàbá wo abala òfin eléyìí tó jẹ́ ẹlẹ́ẹ̀kẹrìnléníàádọ́ta fún òfin ètò ìdìbò ọdún 2026 òun náà ló fàyè gba àwọn àkàndá láti kópa ńbẹ̀ bákan náà tó sì tún ṣàlàyé pé àwọn òfin míì eléyìí tó ní ṣe pẹ̀lú ètò ìdìbò òun náà ló fàyè gba kí àwọn àkàndá kan kópa nínú ètò ìdìbò láì dẹyẹ sí wọn ọgbà bẹ́ẹ̀ ló ti wá fìdí rẹ̀ múlẹ̀ wípé ìlanilọ́yẹ̀ tó péye òun náà ni ó máa wáyé fún àwọn àkàndá láti rí pé gbogbo wọn náà ná kópa níbi ètò ìdìbò gbogbogbò tó wáyé ọgbà bó bá ti di ọdún 2027. ní báyìí láti ilẹ̀ òkèrè àwọn àdọ́là lábẹ́lé tó ń ti àwọn elétò ìlera òun náà ti jẹ́ kó di mímọ̀ pé kò dín ní àwọn èèyàn tán lọ bíi mọ́kànléníogún ní iye tán ti dágbére fáyé pódìgbò ṣe níbi ìkọlù eléyìí tó wáyé tó sì mú kí ilé kan kó dà wó gẹ́gẹ́ bó ti ṣàlàyé ọ̀rọ̀ pé kò dín ní àwọn ọmọ kéékèèké eléyìí tán lọ bíi mẹ́jọ tó ń ti àwọn míì tán tó bíi 12 tán ti di àwátì níbi ilé kan tó dà wó láṣálẹ̀ mọ́júmọ́ ìyọ̀ ní gaza gẹ́gẹ́ bí ẹni tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣojú ẹ̀ ti ṣàlàyé ọ̀rọ̀ pé ilé náà alájà mẹ́fà tó wà ní agbègbè tal hawan eléyìí tó wà ní ìlú gaza ló dà wó lójijì látara bó ti jẹ́ wípé ilé ọ̀hún náà ni abala kan ti bàjẹ́ tẹ́lẹ̀ lẹ́yìn bí ìkọlù eléyìí tí orílẹ̀-èdè israel tán kọlù ní ọdún kan sẹ́yìn eléyìí tó sì mú kí àwọn mọ̀lẹ́bí eléyìí tí wọn kò ní lé lórí mọ́ kálọ̀rì mọ́ gbé inú ilé àlàpà náà tó jẹ́ alájà mẹ́fà gẹ́gẹ́ bó ti wá ṣàlàyé ọ̀rọ̀ látọ̀dọ̀ àjọ ìṣọ̀kan àgbáyé tó ń ti àjọ àdọ́là tó orílẹ̀-èdè egypt eléyìí tán fọwọ́sowọ́pọ̀ láti mọ dọ́là àwọn èèyàn torí kó yọ àti àwọn tíṣẹ̀lẹ̀ ọ̀hún ṣe àkóbá fún níbẹ̀ náà ti fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn nǹkan irinṣẹ́ eléyìí táwọn máa ń lò òun náà ni àdínkù ti ń dé bá wọn báyìí eléyìí tó sì fi ojú hàn wípé gbogbo àwọn àdọ́là tó jẹ́ ti hamas òun náà ló jẹ́ pé ọwọ́ wọn náà na fi ń dọ́là àwọn èèyàn láì ní irinṣẹ́ kankan ní pàtó eléyìí tán lè mọ lò gẹ́gẹ́ bí irinṣẹ́ àdọ́là mọ́. ní báyìí lẹ́ka ti eré ìdárayá orílẹ̀-èdè madagascar ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè ọ̀hún bahia náà ti jẹ́ kó di mímọ̀ wípé àwọn ṣetán láti kéde ikọ̀ tí ó mọ sojú orílẹ̀-èdè ọ̀hún níbi ìyege fún ife ẹ̀yẹ ilẹ̀ adúláwọ̀ eléyìí tá a mọ̀ sí african cup of nations qualifier ti ọdún 2027 níbi tí wọ́n ti mọ kojú ikọ̀ ti super eagles orílẹ̀-èdè wa nàìjíríà gẹ́gẹ́ bí mendy madagascara ti fìdí ẹ̀ múlẹ̀ iyùn olórí ikọ̀ ọ̀hún iyùn corent martins ló sì ní ìrètí wà pé yóò kéde àwọn mẹ́ta tuntun míì ìtajà agbábọ́ọ̀lù tí ó mọ darapọ̀ mọ́ ikọ̀ rẹ̀ bákan náà ni ó sì mú àwọn agbábọ́ọ̀lù márùn ọ̀tọ̀ọ̀tọ̀ láti inú líìgì agbọ̀jẹ̀lẹ̀ ti orílẹ̀-èdè madagascar táwọn náà mọ darapọ̀ mọ́ ikọ̀ ọ̀hún ìbàríà òun náà ni ó tẹkọ̀ létí wá sí ìlú iyo iyùn ní orílẹ̀-èdè wa ti nàìjíríà tí wọ́n sì mọ kópa níbi ìfẹsẹ̀wọnsẹ̀ tí ó mọ wáyé níbi tí wọ́n ti mọ kojú ikọ̀ ti super eagles orílẹ̀-èdè yìí ọgbà bó bá ti ń di ọjọ́bọ̀ thursday ọjọ́ 25 oṣù kẹsàn-án ọdún tí a wà nù rẹ̀ yìí bákan náà ẹ̀wẹ̀ náà ni ikọ̀ ti orílẹ̀-èdè guinea bissau náà làwọn náà ó kéde ikọ̀ tiwọn náà tí ó mọ sojú orílẹ̀-èdè ọ̀hún níbi ìfẹsẹ̀wọnsẹ̀ tí ó wáyé iyùn bó bá ti di ọjọ́bọ̀ thursday iyùn ọjọ́ méjì ṣe ìfẹsẹ̀wọnsẹ̀ ẹlẹ́ẹ̀kejì rú ẹ̀ gẹ́gẹ́ bó ti wá ṣàlàyé ọ̀rọ̀ wípé ikọ̀ ọ̀hún òun náà làwọn náà máa wà kó pẹ̀lú ikọ̀ ti ẹgbẹ́ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè wa nàìjíríà super eagles ọgbà bó bá ti di ọjọ́ ìṣẹ́gun tuesday iyùn ọjọ́ 29 oṣù kẹsàn-án ọdún tí a wà nù rẹ̀ yìí gẹ́gẹ́ bí ẹni tí ń ṣe lórí akọ́nimọ̀gbọ́n fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè wa nàìjíríà iyùn ẹ̀jẹ̀ náà ni kò tí ì kéde ikọ̀ eléyìí tí ó mọ kópa níbi ìfẹsẹ̀wọnsẹ̀ méjì ọ̀tọ̀ọ̀tọ̀ tí ikọ̀ ọ̀hún ní níwájú wọn. Èyí ló pín ìròyìn àfẹ́mọ́jú wa fún tí ó rà mọ́kútó dípò ìmọ̀lẹ̀ jẹ́ mọ́ àwọn kókó amẹ́nu bàbá fún yín lẹ́ẹ̀kan sí i. Nínú ìròyìn àfẹ́mọ́júmọ́ tí ó rà mọ́ ti jẹ́ kódúmọ̀ pé ìjọba àpapọ̀ ti ṣàlàyé ẹ̀ wípé ètò ìyẹ̀wò ara ẹni lóòrèkóòrè òun náà ní kọ́kọ́rọ́ kan gbòógì fún ètò ààbò ètò ìlera ẹni lórílẹ̀-èdè yìí. Bákan náà mo fìdí ẹ̀ múlẹ̀ pé àjọ olómìnira tún ṣe kòkòrò ètò ìdìbò lórílẹ̀-èdè INEC òun náà ti gbélárugẹ fún ìkópa àwọn àkàndá níbi ètò ìdìbò gbogbo tí ó wáyé bó bá di ọdún 2027. Láti ilẹ̀ òkèrè mo ti ń gbé sí létí pé kò dín ní àwọn èèyàn tán lọ bíi 21 tó ti dágbére fáyé ìpòdìgbò ṣe níbi ilé kan eléyìí tó dàwó ní Gaza látara ìkọlù ogun. Lẹ́ka ti eré ìdárayá mo ti ń ṣàlàyé fún ipò orílẹ̀-èdè Madagascar tó ń ti Guinea-Bissau olóòrùn ṣetán láti kéde ikọ̀ tí ó mọ̀ sójú wọn tí wọ́n sì mọ̀ kojú ikọ̀ ti Super Eagles orílẹ̀-èdè wa Nàìjíríà níbi ìfẹsẹ̀wọnsẹ̀ tí ń bọ̀ lọ́nà. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn wọ̀nyí ẹlẹ́ kan sí wa lórí ìtàkùn àgbáyé wa www.lagilufm.com. Bákan náà lè darapọ̀ mọ́ wa lórí ìkànnì X wa lagilufm 967 lórí ìkànnì àbánidọ́rẹ̀ ti Facebook lagilufm 96.7. Túnde Ọ̀làwọ́ olóòtú ròyìn tẹ́gbọ́ta pẹ̀lú ìpolówó ìbùkún olúwa Ọ̀làgúnjù Adékúnlé Yusuf ló ti múra ìwá sí ti gbọ́yìn ẹ kojú mọ́lẹ̀ kan sí o ẹ ṣeun tẹ̀yìn wá láàyò ní ìkànnì ti Lagilufm.

0: ẹ tún láǹfààní àti gbọ́mi láàárọ̀ yìí ẹ yẹ jẹ́ ká tún nìṣó níbẹ̀ ò ló ní pápápá o ẹ jẹ́ alájú wa o ẹ mọ̀ pé big man presenter mi máa ń tẹnu wọn mi máa ń palantia mi máa ń polongo mo ní ìlàjú yín ṣáré tí mo bá sọ fún yín pé omi jóná ẹ bèrè èrò ẹ lọ́wọ́ mi ni bẹ́ẹ̀ ni mo bá sọ fún yín pé omi rè tó ń jóná yìí o ẹ bèrè èrò ẹ lọ́wọ́ mi ni ìṣẹ́jú péréte tá a fi ń jára wa tán yìí kémi àti yín má bàa láǹfààní àti jì súnmọ́ òfin ni o ẹ já lajú wa láàárọ̀ yìí o ẹ máa rò pé kí ló tún ṣẹlẹ̀ kí mo tún gbé wá ẹ̀yin tẹ́ ẹ láǹfààní àti ní ọmọ obìnrin lọ́dọ̀ bóyá ẹ̀yin ò dẹ̀ ní bóyá àwọn ọmọ tí yín lọ́mọ obìnrin tó já àwọn ọmọ yín ẹ já farabalẹ̀ ká farabalẹ̀ gbọ́mi láàárọ̀ yìí dáadáa o àbí tí mo sọ ò tí ì yín ẹ já farabalẹ̀ ká gbọ́mi o ṣé rí ọ̀pọ̀lọpọ̀ ni o mọ̀ wípé ọmọ obìnrin ló gbẹlẹgẹ́ jù láti tọ́ tá a gbọ́dọ̀ la ojú wa méjèèjì báyìí sílẹ̀ tá a gbọ́dọ̀ la ojú wa bẹ̀rẹ̀ láti ọmọ ọdún bẹ́yà mẹ́fà mẹ́rin márùn-ún méje mẹ́jọ a gbọ́dọ̀ la ojú wa o mọ̀ ń bọ̀ ẹ jẹ́ ká ṣe báyìí ná ẹ ló ẹ káàárọ̀ lápá bí o ṣàlàfíà lè wa o.
1: ẹ káàárọ̀ sá o.
0: Yóò bá mi dá fún yín tí ó pọ̀ mà ẹ jẹ́ kí a fi orúkọ tọ̀dọ̀ yín sílẹ̀ àtàdúgbò tí ẹ wà ẹ̀ ẹ̀ ń bá mi sọ̀rọ̀ kan ẹni nǹkan kan ṣẹlẹ̀ ládùúgbò kan ní challenge ìbàdàn bí ọjọ́ mélòó kan sẹ́yìn.
1: níjẹta
0: ṣé jẹta oníjẹta yìí ni.
1: ìjẹta ni o.
0: ọyẹ ẹja mi tán mà kí ló ṣẹlẹ̀ gangan.
1: àwa ti ẹ̀ wà nínú márúwá. la wá rí pé kí ló ń ṣẹlẹ̀ níbi bẹ̀yẹn ta rí pé rò pọ̀ mọ́bi tí ọlọ́kadà kan wà tó ti sọ àwọn bíi fámìlì kan ìgbà tá máa rí aláìran rí pé
0: ọlọ́kadà kan gbé èrò ó gbé fámìlì kan lórí ọ̀kadà.
1: ó gbé fámìlì kan ó gbé ìyá ọmọkùnrin àti ọmọbìnrin bíi ọmọ ọdún mẹ́fà. ọmọ ọdún mẹ́fà yẹn wọ́n gbé síwájú ọlọ́kadà.
0: ok ìyá àti ọmọkùnrin àwọn wà lẹ́yìn ọlọ́kadà lórí sí
1: tìlẹ́yìn. wọ́n wà lẹ́yìn torí ìyẹn ju ti ọmọbìnrin lọ.
0: ọmọbìnrin ìyẹn kéré wọ́n wá gbé ọlọ́kadà wá gbé síwájú lórí táǹkì.
1: ó wà bẹ́ẹ̀ ni.
0: kí wá ló ṣẹlẹ̀ gangan.
1: tó o bá tọmọ wá sọ ní eléwó ibi junction bíi glo yẹn.
0: ok.
1: kí wọ́n bọ́lẹ̀ ní ìyá wá rí pé ara mọ òun tutù.
0: ǹbọ̀ o bí wọ́n ṣe sọ̀kalẹ̀ níbi tí wọ́n lọ ní agbègbè eléwùrà ní challenge nbí.
1: bẹ́ẹ̀ ni.
0: lẹ́wọ̀n á discover pé ọmọbìnrin tí ọlọ́kadà gbé síwájú ẹ̀ lórí táǹkì.
1: aṣọ ẹ ti tutù lẹ́yìn.
0: aṣọ ọmọ ti tutù uniform school.
1: bẹ́ẹ̀ ni uniform
0: school. kí ló mú tutù ṣé ọlọ́kadà da omi sórí táǹkì ni.
1: ọlọ́kadà ṣé ọlọ́kadà ara ẹ ti lé mọ́ ọmọ ó ti wet ó ti dàtọ̀ sára ọmọ.
0: kábíyèsí lódùmarè mo bá ma ẹ jẹ́ òye mi o ọlọ́kadà tó gbé ọmọbìnrin sórí táǹkì níwájú ọ̀dọ́ ẹ̀.
1: bẹ́ẹ̀ ni
0: ọmọbìnrin ọmọdún bíi mélòó rẹ pé yìí.
1: bíi mẹ́fà ọmọ yẹn lè ju bíi 6 years old lọ.
0: kábíyèsí lódùmarè so lọ́wọ́ pé ó kàn gbé sórí táǹkì níwájú.
1: bẹ́ẹ̀ ni
0: bàbá àti àbí ìyá rẹ̀ àti ọmọkùnrin àwọn wà lẹ́yìn.
1: ìyá àti ọmọkùnrin tó jẹ́ ẹ̀gbọ́n ẹ̀.
0: ọwọ́ á gbé sórí táǹkì níwájú.
1: bẹ́ẹ̀ ni
0: ara rẹ̀ dẹ̀ ti dìde tó ti ń ọmọkùnrin ti dìde tó ti ń dà sí ọmọ ńlá kábíyèsí.
1: ìfà ó ti dàtọ̀ sọ́mọ lára.
0: kábíyèsí lódùmarè gbogbo ara ọmọ ti wet lẹ́yìn school uniform ẹ ti wet.
1: ó ti wet o.
0: kí wá ló ṣẹlẹ̀ mà mò ń gbádùn yín mà.
1: àwọn ọlọ́kadà tó kù tí gbogbo wọn wá rí pé kí ló ṣẹlẹ̀ pé wọ́n wá rí pé ara ọlọ́kadà gan gbogbo ṣòkòtò ẹ̀ gan ti tutù.
0: kábíyèsí lódùmarè.
1: kò wá lè sọ̀rọ̀ àwọn ọlọ́kadà àwọn tó ń já tíkẹ́ẹ̀tì ìyẹn ti ẹ̀ fún ní 40 kan ó ṣàn ra owó ẹ̀bẹ̀ ni kò lè sọ ọ̀rọ̀ ẹyẹ kan báyìí. ó ṣàn ra owó ẹ̀bẹ̀ ni pé kán ṣàjọ ẹjọ kò lè sọ nǹkan kan jù yẹn lọ. in fact.
0: ojú yín ló dẹ̀ ṣe ẹwà ń bẹ̀ gangan ìyá wa.
1: àwa ń lọ ibiṣẹ́ láàárọ̀ ni.
0: kábíyèsí lódùmarè.
1: à ń lọ ibiṣẹ́ láàárọ̀ láàwọ̀ pé àti ló ń ṣẹlẹ̀ bí.
0: ẹ wá jẹ́ ká wò pé bóyá irú ọlọ́kadà yẹn ó wá bóyá ọkàn bóyá kò gbé ìyá ẹ̀ tó jáwọn ọmọléèwé méjì mẹ́ta kó wá rí bí ojúgbó kan tàbí kó dàbí ibi tí bí ojúgbó tàbí ibi tó dá díẹ̀ ta ló lè mọ nǹkan tó lè ṣẹlẹ̀ sọmọ yẹn látọ̀dọ̀ ọlọ́kadà yìí.
1: irú ẹni tó lè ṣe bẹ́ẹ̀ yẹn.
0: ẹ dá ẹ ṣe adúpẹ́ ìyá wa. temi ba so fun yin wi pe laju yin laju e laju e seri opolopo awon abiamo awon alagbato yin gba mi se kin so pe talent attitude bi a se loyinbu ai ja nkan kunra aya ma ma so academy lo dabo abiamo mi a fowo nje sori tebu omo e ago merin abo marun lo ti kuro nle bawo gan la se setoju awon obinrin wa e buru sele yi e je ka gba pe ko wa lo je pe boya awon kekeke ni kan lo wa lori okada yen to wa je bi ojugbo abi bi to da ki la mo to lokada e ma foju won iri ni sukan gbo mo si waju lori tank kabi se lo dumare elaju yin o eyin abiamo papa tolorun jinki wa pelu awon obinrin omodun marun mefa koda lati bi omodun meje bi omodun meta merin awon agba ju kan ben gboro emi o mo tawon omo kekeke obinrin fi se won o ebi o mo tawon omo kekeke obinrin gba lowo won o ba fi se ni o be fun ni bedi ni o awa to lo fun lo mo obinrin ko si kan to je pe omo kekere ni daddy baba walia esa e dakun omo yi yo duro tin yan ba omo yo e je ko me duro tin mo fe de oja were e fo mo sokunrin omo obin egbon re ladugbo egbon adugbo ni egbon re adugbo ni won jo se keke ni stop shebe o stop shebe o aja sojo opo le eyo kan tun so ti ma mu ware to lojo ti lo ojo ti lo ojo ti lo olorun a fun wa lakoko daada lori eto yi laju e oruko eto yi lagelu le tin gbo 96.7 fm oluwa re mi lekun ade sina big map presenter na lo si wa lori eto elo e kaaro o iya bi jelegun si
2: ina ko dimo
0: e le ma ya mi
2: o ti yana o owo lokada mo wa da kan lokada na ni eh omo po ija
0: yo oloka opo obi ni o ma po lokada pe so si lo gba omo mi so si lo gba so si lo gba won lo
2: ni ko ba je won roju omo bi anaje ni o
0: elege omo mi
2: o si o lo o lo pe yesu ke gbo radio
0: an
2: ko mu je me o o re ti yana
0: elo e ka ro la pa bi o ojo ti lo
3: ba
0: yes sir baba mi
3: Jackie
0: dear to Sheriff Fellow.
3: Simon Delay, Oman
0: Nia Bera Babami.
3: Alone,
0: a mule, Louis Caro. Just in Loba.
4: Big man.
0: Yes, sir. Yes, ma.
4: Oman, you know, Grace Arima.
0: Ah, yeah, be Grace Arima. Shall I tell you? Yeah.
4: Come on, show one.
0: Come
4: on, my love. I see, lo se.
0: Mm.
4: We go make sister me so.
0: Hello. Ekaro.
4: Laju
0: e ni o.
4: Ekaro.
0: Yes ma.
4: E wo gudu bele leleyi o. Olorun ko saanu o.
0: Ami o.
4: Ah, o lagbara o. Ka ya laju ni. E ri pe ba mo ko yen ba gbo mo yen debi ti o se yan kankan.
0: Mm.
4: Koda o lagbara. Abi to mo bi omo awon omo kekeke adugbo gan. Olorun ko saanu wa ni da mo omo lara ade sola ni lataye gu.
0: Ami o.
4: A ri ni gbonjo mejo.
0: Ami o. E ja laju wa big man presenter mu ke tantan o. A jiya lori awon omo yi a joro lori won a se yin lori ni se awon wa lori o elo
5: e ka ro
0: iya mi o
5: big man
0: yes ma
5: yes sir o ko ti mi ni se mi tope lati olubadan
0: ele ma
5: ẹwọ in fact èyàn gbúdọ̀ tún múra sọ̀rọ̀ ọmọbìnrin yẹn
0: báyìí
5: ẹwọ orun nǹkan báyìí
0: bẹ́ẹ̀ni
5: o lo se man dabe pe eyan aje leyan ni le baye eyan ti daje lori oro omo oro lomo birin de e ma so won lotun lo si in fact ma tutu won ma tun won so ni baye eyan gudo mura soro omo
0: birin e ba so won dada
5: eyan ti daje e wo mo eyan ti daje o ma ni so se be ti won na ti dagba mo ni won idago di gba to mo birin ba wole oko
0: e
5: hand over loko lowo baye je ko deyin
0: be ni se ti ni
5: ẹwo
0: oluwa re mi lekun adesina big man presenter ojo ti lo o jojo mejo niyan o lagbara olohun thanks so much and god bless you ajiri omo o

0: àti ní ayé àlàáfíà ìfẹ́ inú rere sí ènìyàn bàbá agbé ọ̀gá láàárọ̀ yìí o ẹni tó pẹ́yẹ fún ẹni tí ìyẹn yẹ ìwọ lọ pẹ́yẹ o ìwọ nìyẹn yẹ nínú ìdílé kọ̀ọ̀kan fún àánú rẹ ìrànlọ́wọ́ ojú rere tó já sí fún wa gba ọpẹ́ wa ọba ángẹ́lì àtìyàn ọba ángẹ́lì àtìyàn ọba ángẹ́lì àtìyàn àmọ̀ ìyàn ológo olùgbà ọpẹ́ wa ẹ bá ń ṣe hallelujah gbogbo ẹ̀yin alaye ẹ ṣe hallelujah ẹ̀yin tí ọ̀tá ò rí mú ẹ kí hallelujah ẹ̀yin tó gùnkùn ò rí mú ẹ kí hallelujah ẹ̀yin táyé ò pa lójijì ẹ kí hallelujah ẹ̀yin tí ọ̀tá ò gba ògo lórí ọ̀rọ̀ ayé ẹ kí hallelujah ẹ̀yin wọlọ́lọ́ ń dá àbòbò ẹ kí hallelujah ẹ̀yin tọ́nà tuntun máa là fún ẹ kí hallelujah ẹ̀yin tẹ́ ẹ máa bímọ tẹ́ ẹ máa jèrè wọn ẹ kí hallelujah ẹ̀yin tọ́dún yìí máa dùn fún ẹ kí hallelujah ẹ̀yin tọ́sẹ̀ yìí máa dáa fún ẹ kí hallelujah ẹ̀yin tẹ́ ẹ ní kónú pàkú tí ọ̀tá ẹ kí hallelujah ẹ̀yin tẹ́ ẹ jẹ̀rẹ̀ wàhálà lórí ọmọ ẹ kí hallelujah ẹ̀yin tẹ́ ẹ máa kọ́lé tẹ́ ẹ máa gbébẹ̀ ẹ kí hallelujah ẹ̀yin tẹ́ ẹ máa lówó tẹ́ ẹ máa rí jẹ ẹ kí hallelujah ẹ̀yin tílẹ̀kùn ìlú òyìnbó máa sí fún ẹ kí hallelujah ẹ̀yin tẹ́ ẹ bá sí ọ̀tá jẹ ẹ kí hallelujah ẹ̀yin tó gun ayé òní borí ẹ kí hallelujah ẹ̀yin tẹ́ ẹ ní jóná mọ́lẹ̀ ẹ kí hallelujah ẹ̀yin tí ọlọ́run jà fún ẹ kí hallelujah ẹ̀yin tọ́jọ́ yín máa dalẹ̀ ẹ kí hallelujah ẹ̀yin táyérayé máa wòsàn ẹ kí hallelujah ẹ̀yin tọ́lọ́run máa sànú fún ẹ kí hallelujah ẹ̀yin tí ò rí jẹrí mu ẹ kí hallelujah ẹ̀yin táìsàn ò ní dè mọ́lẹ̀ ẹ kí hallelujah ẹ̀yin tẹ́ ẹ máa gbẹ̀tọ́ yín ẹ kí hallelujah ẹ̀yin tẹ́ ẹ máa rí promotion gbà ẹ kí hallelujah ẹ̀yin tẹ́ ẹ máa wọ̀pọ̀ ọ̀la ẹ kí hallelujah ògo forúkọ olúwa ló yọ ògo forúkọ olúwa ló yọ ògo forúkọ olúwa ló yọ ẹ̀rọ ànúgbà ẹ̀rọ ànúgbà ẹ̀rọ ànúgbà mọ́mí ẹ̀rọ ànúgbà dádì ẹ̀rọ ànúgbà gbogbo èèyàn ẹ̀rọ ànúgbà ògo forúkọ olúwa ògo forúkọ olúwa ògo forúkọ olúwa ògo forúkọ olúwa láyé tẹ wá ẹ ò ní rí bànújẹ láyé tẹ wá ẹ ò ní rí bí wàhálà ò ní báyé ìwọ ògo tó jẹ ayérayé paná rẹ báyìí ẹ sọ wípé ohun tí ẹlẹ́dàmì kì í jẹ
1: ohun tí ẹlẹ́dàmì kì í jẹ
0: táyé fún mi jẹ
1: táyé fún mi jẹ
0: ẹ̀jẹ̀ jésù pàwóró rẹ ẹ sọ pé ohun tí ẹlẹ́dàmì kì í jẹ tí ayé fún mi jẹ ẹ̀jẹ̀ jésù pàwóró rẹ àfọ́jẹ́ òkùnkùn tá a fún mi jẹ lójú àlá ẹ̀jẹ̀ jésù pàwóró rẹ ohun tí ẹlẹ́dàmì kì í jẹ tí òkùnkùn fún mi jẹ tẹ́nìyàn fún mi jẹ ẹ̀jẹ̀ jésù pàwóró rẹ ohun tẹ́lẹ̀dàmì kì í jẹ tí mò ń fúnra mi jẹ ẹ̀jẹ̀ jésù gbà lọ́wọ́ mi látòní lọ mo dòmìnira bẹ́ẹ̀ ló máa rí jésù olúwa wa gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run pátá ní àárọ̀ yìí mo fi ọlọ́run bẹ yín ẹgbẹ́ ìgòrórò kan ẹ pàdé mi lórí facebook mo máa wà lórí facebook ní agogo mẹ́ta àbọ̀ lóru ẹ gbọ́ dáadáa o ní ọ̀gànjọ́ òru agogo mẹ́ta àbọ̀ lórí no more war prayer mountain ní ọ̀gànjọ́ òru agogo mẹ́ta àbọ̀ sí agogo márùn-ún àbọ̀ ní ìdájí mo pè ní òru àwọn áńgẹ́lì bẹ́ẹ̀ náà ni lórí tiktok ẹ máa pàdé mi lórí tiktok lórí youtube àti lórí instagram ní bàbá àdúrà AK47 prayer mountain ẹjọ́ sà àdúrà yẹn ẹ gbé òróró kan lọ́wọ́ lẹ́yìn tí n bá súre fún yín tán ẹ ó fi òróró yẹn àná ìtì ara yín àti àwọn ọmọ yín ẹni tó fẹ́ jáde lọ fún iṣẹ́ ẹni tí ọ̀nà dí mọ́ tàbí ẹni tí ń wá eré kan ó fẹ́ lọ gba ẹ̀tọ́ kan lọ́wọ́ àwọn èèyàn kan àbò fẹ́ promotion pàdé mi òróró yẹn ni kò fi àná ìtì ara rẹ ó dẹ̀ mọ̀ pé nípa ìgbàgbọ́ àánú tẹ̀lé ọ̀rọ̀ mi lẹ́yìn yóò dára fún yín. Matthew mo ń sọ lánàá wípé ìwọ ògo abèrè lánàá àwọn èèyàn ń pè mí pé ṣé lóòótọ́ lọ́lọ́run léèwọ̀ ọlọ́run léèwọ̀ kò sẹ́ni tó wà láyé kò sí nǹkan kan tó wà láyé tí ò léèwọ̀ Matthew òkúta kò gbọ́dọ̀ fi orí sọ irin yóò ṣe kí ni o yo fo eyin ko gboro fo ori sokuta o no se gini o no fo e sa bo mi se se guru to se gbara yin Matthew ile ni o famu o si ni bayi ba tun wo nkan sa se ri bi na se lagbara to o ngan ko gboro koribo mi kaluku lo ni iwo ti so wa mi bayi o wa mi bayi kile iwo olohun ko gboro foju re a enikeni gbogbo nkan olohun le se for God all things are excuse are yoro de pa. God can never show himself physically. Ko wa so pe aworan Olorun ko wa do ere. Moses se gbogbo gbọn. Ngba ya Bible so pe Moses o ma ri oju koju imu ko cloud la san ni Moses ri. Cloud yen ma so kale. O ma ri cloud sugbon oju ko se kini o ko foju yen. Akoye si re lori ina njo loju e ni ko le ri. Ewo ti Jesu oni pe ko gboro teriba ko ta ni fo satani abo teriba gba now Olorun ni ori ngba ti satani to wa fe gbera re ga ju Olorun lo Olorun so pe o fe je magile o fe koja ye won de le ku Olorun so kaluku lo ni kini o oni do and don't Adam ati Eva ta so lana n ta won gboro se eso yen won gboro je immediately tan je gbogbo n ta fun won won withdraw re be na le yan omo

0: dojú kọ kì í sàwọn wọn ti sọlù wọn ni kí sọlù kọ lọ sí rúbọ òun náà lọ sí kíni òun náà lọ sí ìgbà samuel ni wáyé tó sí rúbọ ó láwọn èèyàn yàn tì mí wọn ni lọ sí ta ló jìyà sáwọn èèyàn ni àbí sọlù sọlù ló jìyà ẹ mo gbàdúrà ò ní jìyà oníyà matthew èèwọ̀ aláboyún wà aláboyún kò tí ì yẹ bẹ́ẹ̀ sì tó bá ti lóyún máa sọ fún pé má mọ̀ mi gbóná o àwọn nǹkan kan wà tó gbọdọ̀ sí kíni o tó gbọdọ̀ jẹ mọ́ o àwọn oògùn kan wà tó lè sí kíni o bí bẹ́ẹ̀ kọ́ ọmọ tó gbé sínú yẹn o lè ṣe ní jàmbá o àbí bẹ́ẹ̀ kọ́ ni bó mọ́tò tá a gùn lé nígbà yẹn matthew ṣé mọ́tò lè jẹyọ ẹ sà tẹ́ bá ti buyọ̀ sínú ẹ́ńjìn rẹ̀ kí lọ́ọ́ ṣẹlẹ̀ yẹn ó ti tán nìyẹn wo owó tí máa mú wa yẹn kàmí tí lọ́nà bíbélì o owó tí máa mú wa bó owó bá lérò tẹ́ bá mú èrí etí tẹ́ bá fi sí matthew kí ni ó ṣe ó máa disappear ó máa gbẹ mọ́bẹ̀ ni èèwọ̀ rẹ̀ lẹ́sìn kí ni lẹ́fun wú àkàdùn tí máa múyàn ọwọ́ mi mẹ́rẹ̀ wá àkàdùn máa mú tẹ́lẹ̀ oyún bá jẹ́ tẹ́nìkan sọ fún mi kílẹ́bù ìtẹ̀jì ni pásítọ̀ máa ń gbé o nídìí ẹ ìwọ lọ kí ìka yẹn lọ kí bọ ìgbọ̀nsẹ̀ láàárọ̀ kùtùkùtù matthew gbogbo ká tí mo kì í bọ gbọ̀nsẹ̀ gbogbo rẹ̀ àkànà ọ̀sẹ̀ kí ni o kò mú mọ́ kí ni reason mo ti máa èèwọ̀ ẹ̀ mo dẹ̀ fún jẹ́ mo gbàdúrà èèwọ̀ ogun táyé fún ọ jẹ́ lórúkọ jésù ayérayé pàná rẹ̀ báyìí matthew àwọn nǹkan kan wà bí a natural matrai rẹ̀ kíní kan bẹ̀ ok bàtà lọ sí program orúkọ àrí èso kan kí lórúkọ rẹ̀ wéré pé mo wá já mo wá ní kẹ́ ẹ wá gbà kẹ́ ẹ bá ń tọ́jú rẹ̀ gbogbo yín wà ń sá máa ń bẹ̀rẹ̀ pé kí lẹ̀ ń sá sí ẹ wá ní wéré pé ẹbí pé ìpọ̀ fọ̀ sí kàjẹ́ kékeré ìyọkàn lẹ́yìn ọrùn kí ni ó ṣe wéré 20 minutes ní sà wéré pé tọ́ba kàn lẹ́yìn ọrùn wéré ṣẹ́jú mélòó ni 20 minutes wàá jíjú ẹ̀rì jàǹtẹ̀ ó ti jẹ́ èèwọ̀ ó ti fi nǹkan tí ọ̀yẹ́ kó fi kanra ó ti ṣe kí ni mo pé matthew ò ní jẹ́ èèwọ̀ ògbó ìgbọ̀nsẹ̀ ń gbà mí mo á kàn mo dé tọ́lẹ́tì lọ́jọ́ yẹn gbà yẹn wà nínú face me and slap you mo á ní ta ló wà ní tọ́lẹ́tì ta ló wà ní bedroom ẹ jáde wọ́n bá sọ pé àwọn bí sì ni o àwọn máa tó jáde o nígbà mo rí i pé kíní yẹn ti mú mi mo bá ní bọ́ ní ogbó kí n bẹ̀rẹ̀ matthew bí mo ṣe bẹ̀rẹ̀ lọ́ọ̀lẹ̀ báyìí àṣé kíní kan ń bẹ wọ́n ń pè ní ìpín mo ti bọ́ pátá ìpín bí mo ṣe gbèdì lọ́ọ̀lẹ̀ báyìí matthew tó bá jẹ́ pé ìdílójó ìbámọ́ dùn mí ṣùgbọ́n n tọ́jọ́ ọ̀pá mọ́ọ̀sẹ̀ n ní kíní yẹn ṣe kíní o òun lè họ́ ìlẹ̀ ga mo kẹ́ ó wọnú ọpọlọ mi ọ̀sẹ̀ kan ìgbẹ̀sẹ̀ wa kíni rísì mo lọ kọlu èèwọ̀ mo gbàdúrà ò ní kọlu èèwọ̀ èèwọ̀ ogo ò ní jẹ́ èèwọ̀ ogo ò ní jẹ́ kò sí iye sáàmù tó fẹ́ ka fún yèrè pé yóò ju ọ matthew já gbàgbé kò tí ì yẹ bẹ́ẹ̀ sì kò sí iye matthew mọ̀ ní mọ́sẹ̀ kí ni mo pè matthew èèwọ̀ èèyàn ni kólọ́ọ̀sì èèwọ̀ èèyàn ni kí ni o kólọ́ọ̀sì ìwọ lọ́ọ́ wà wọ́n máa tán tọ̀ wò ayé wọn ti tán lójú ẹsẹ̀ tó o bá ti mú báyìí yóò la orí ẹ̀ mọ́lẹ̀ wàá máa ta atọ́ lẹ́nu wàá máa ṣe sí i nígbà tó o bá já kọ́tà o bò ní mú o bò létí ẹnu rí o wù matthew bára ẹ bá tó ti balẹ̀ kíní yóò sọ pé wà á mú sí wàmùsí ó dùn àbí bẹ́ẹ̀ kọ́ why ó ti taste a war there are some things you don't tamper má lè experience it matthew má ṣe kí ni mo pè mo gbàdúrà èèwọ̀ ogo tó jẹ́ ayérayé poró rẹ̀ báyìí agbàdúrà fún ọmọbìnrin kan agbàdúrà fún oyún ọlọ́run bá dáhùn oyún bá dúró sí la oṣù kínní oṣù kejì oṣù kẹta náà bá travel oyún ti pé oṣù mélòó oṣù mẹ́ta wọ́n wà ń bọ̀ láti travel matthew lọ́ba ara wòyàn tí ń ta asálà lónìí àbára asálà lọ́ba bẹ̀rẹ̀ sí jẹ asálà lóyún oyún oṣù mẹ́ta àfi gẹ̀rẹ̀ rẹ̀ kò tún ti lóyún mẹ́dìsìn mo ní kí lọ jẹ ọlọ́wùsà tá à ń gbé kó súnmọ́ di awùsà kí lọ wá débẹ̀ kí lọ ṣe kí ni mo pé kí lọ wá débẹ̀ ò ní díẹ̀ nítorí pé condition tó wà wọn kì í ṣe kí ni o wọn yìí jẹ ń bẹ̀ mo gbàdúrà gbogbo èèwọ̀ tó fúnra rẹ jẹ ayérayé pa orú ẹ̀ láyé matthew bàbá kan sórí tí máa sọ ti bíbélì fún ọ máa tún sọ tinú ayé fún ọ kó lè yí ọ tí wọn mọ pé mo ti sọ ti adamu àti ifa mo ti sọ ti ọlọrun mo ti sọ ti jésù na mo sì ń bọ o mo sì ń rìn jìnnà máa sì rìn jìnnà matthew bàbá kan ń bẹ lábúlé wa sìgá ni máa mú mi fẹ́ dárúkọ rẹ ọ wá mu sìgá dé stage wọn wá sọ fún ni doctor pé kó má fọwọ́ kan sìgá mọ́ o ipe o ti ba heart ẹ̀jẹ̀ ipe ẹ̀dọ̀fóró rẹ ipe o ti bàjẹ́ pé tó bá tún mu sìgá ipe o lè ku o osu kini ma yin omo siga inu gugu wa ba nlo ko mo siga mo osu keji osu keta Matthew omo siga mo azenta wa ni so ri mo dijo kan mo ba wa baba yi ijo kini mo ori ijo keji mo ori ngbo dijo keta na ba lo ri nu go laarin ogede o ti doju bole o wa gbe siga senu o lo mo siga yen ninu gbo ibe lo ku si o si lo je ewo won fun je o won fun ra re o lo se kini mo pe o lo fun ya re je ewo ni gbo to mu ewo ni siga to mu o n pa ra re die die ni gbogbo ewo ogo to n fun ra re je loni eje jesu o ya kokoro e bayi o sami o ya kokoro e bayi e bi omo kan inu ile yi oruko re o je Samsoni iwe onidajo chapter 13 iya Samsoni o n sokun won ni kini balekun olohun oloyun o ohun oloyun angeli ni olohun ofiya omo je o iwo lo ofiya omo je ra re o ti to mu ni oju oloyun ba nka onidajo chapter 13 iwo kalati verse 1 ma gbo o
1: okunrin
0: kan
1: ara sora si wa
0: kabibeli
1: si idile dani oruko re a si ma je manuel obirin re yagan ko si bimo angeli olu afara obirin na
0: ipe
1: o si wi pe
0: Kasi
1: kiesi, wanyaga, wanko si bimo, wanko si bimo,
0: wanko
1: si bimo, wanko si bimo, jeni
0: tori na,
1: kie sara,
0: mo pe o,
1: mase moti wanyi,
0: mase kini o, ati minerals yo, niya kabibeli,
1: ati
0: oti lile,
1: ma
0: jeng amaka,
1: tori kiesi,
0: wanko si bimo, to bati moti, to mo wanyi, to mo gogoro, o se kini o, yo mo de gbara, o de mfoti paro nore, koma pogo hun lo npa fura hun mo gbadua ewo to nfura re je aporo e bayi ewo to buru ju laye oni ese won gbadua onu anu asi fun Matthew to ba di lola a mo tesi waju ewo ogo to je baba mi poro e bayi be lo ma je o se be e ja pade no program ni challenge loni loni mo ma wa ni challenge ni opposite Genesis ni no more war bus stop mo ma wa ni egbeda every first Friday ma wa ni egbeda ni water bus stop ni yana paja ba ti lo sona alagutan ni opposite police station water bus stop ibe ni mo wa ni first Friday mo n bo wa dororo le lori God bless you aye kan to wa yi o ni je
2: ko amen
0: lo ma ri
2: amen
0: no

0: opo gbo olorun gbo emi awon oli ni ko gbekele ko desimi le lo ka Genesis 15 lati bere ti dopin ko ton wa lo ka chapter 17 ko ton wa ka chapter 21 olorun ti da gbogbo ibere Abraham to ti fun ni ese adura re igbagbo ti enanda nti do to so pe ko le se nu aye re yen to ba gbo olorun gbo to gbe to olorun lo olorun ma yanjo e agbara ki o se kini o wa laye sibe sibe sa gbo olorun gbo bi so nu we Mark 5:21-24 agbagbo bila ninu orin wa kan ni temi loluwa agbagbo o ni iye meji anse to ba si iye meji o le run kun ba lowo olorun gba iye meji winu aye re o le ba jira adura aha
1: nigba ti jesus si ti inu kokoja si apa keji opo eniyan pejo ti o si wa leti okun si wo okan ninu awon olori sinagogun ti a pe ni
0: jairu
1: wa sodo re nigba ti o si ri o mole leba ese re o si
0: begi
1: wi pe ọmọbìnrin
0: mi kékeré wà lójú ikú mo sì bẹ ọ
1: bí wọn fi ọwọ rẹ lé kí a lè mú láradá ó sì yè.
0: Dáàrú wa bá Jésù pé ọmọ òun ó ti dé point of death wá bá mi wọ ọmọ mi sàn wá mú láradá kí wàá Jésù sọ ní first
1: 24
0: ó sì bá lọ
1: àpẹẹrẹ sì tọ lẹyìn
0: wọn sì há ní ààyè
1: obìnrin kan tí ó ní orísun ẹjẹ
0: tó ní ìsun ẹjẹ
1: ní ọdún méjìlá ẹni tí ojú rẹ ti rí ohun púpọ̀ lọ́dọ̀ àwọn oníṣègùn tí ó sì ti ná ohun gbogbo tí ó
0: ní tán ikó sì sàn
1: rárá ṣùgbọ́n kàkà bẹ́ẹ̀
0: ó ń pọ̀ sí obìnrin náà ní cancer of the womb ló ní iná pè ní orísun ẹ̀jẹ̀ ó wá fọkàn tí a sọ jésù ìgbàgbọ́ ló lò ó ẹ̀mí yẹn sọ fún yípe ọkùnrin lè mú ẹlárada ẹlòmíì pásọ ni mo wá kiri olí lè mo wá kiri ẹgbẹ wọlé mi ẹsẹ kíní kan ẹsẹ kíní kankan ó fún àìlọ bá jésù ni ó dẹ fọkàn tí a sọ jésù kò ní kí jésù pray fún ó dẹ lọgán àdẹmú lárada so tí wọn náà bá gbàgbọ ẹlòmíì àni àìsàn ló máa pa wọn àti lọmọ pin property tí wọn fẹ kú ni sógun ẹ láti kú lásìkò yìí ikú òrèdà lásìkò bọdọ sí ìbàlẹ ayé dé sọ fún ọlọrun pé wọn kì í okùn bí kò ṣe yíyé obìnrin yìí ó pinnu fúnra lára rẹ kó tó di pé fọkàn tí a sọ jésù kò rọrùn fún o torí èrò pọ àwọn àpọ́sílẹ̀ yìí jésù olúwaka tó bá gbà bí wọn fún ni ẹ bò tó bá gbà bí kò ráyè ó sàrà pálápá ló fàyàwó fẹsẹ̀ fà ó sẹ gbogbo ẹ ó fọkàn tó lọ́gán lójú ẹsẹ̀ ogun ayé rẹ̀ ti skin ni ogun ayé rẹ̀ sẹ́ tí wọn náà bá gbàgbọ́ ìwọ náà máa rí ìyànà ọlọ́run kí ló sọ nínú mark 440.
1: ó sì fún wọn pé èyí ṣe tí ẹ̀yin fi ń ṣe ojo bẹ́ẹ̀ ẹ kò tí ì ní ìgbàgbọ́ síbẹ̀ ẹ̀rù sì bà wọn gidigidi wọ́n sì wí fún ara wọn pé irú ènìyàn kí lé eléyìí
0: tí afẹ́fẹ́
1: àti òkun gbọ́ tirẹ̀.
0: ìṣòkí ló ń bá wọn náà lẹ́rù pé kí n sì mú ayé ẹ̀ lọ́ka ibírù yẹn láti chapter 1 títí the end ọ̀rọ̀ pọ̀ ń bẹ̀ o nígbàgbọ́ ọ̀pọ̀lọpọ̀ ìyàwó lé wọn ti di ẹrú àwọn wòlíì tí wọ́n kù wọn mọ́lẹ̀ lẹ́sí òkè ni wọ́n lọ ń bá yàwó lọ́mọ ìyàwó oníyàwó nígbà tí ò ní gbàgbọ́ ní ọlọ́run tó bá lọ sí orí ẹkùnrin tó bá képe ọlọ́run yóò gbọ́ lóbìnrin ti pásọ̀ ọmọ gbọ́ lè níkun ọmọ gbọ́ lè láyà àgbèrè ń bọ̀ díẹ̀díẹ̀ báwo ni ságbèrè sí tọba ń gbọ́ pásítọ̀ sínú ọkùnrin rẹ tó pásítọ̀ ọkùnrin tó ń gbé sáyà rẹ ṣé kí ságbèrè ló ń bọ̀ yẹn gbọ́ ọlọ́run gbọ́ ogun ayé lè bá a ṣẹ bá iyèméjì mi láyé rẹ kò lè bá dára fún orúkọ jésù bàbá ipò ẹsẹ gba ọpẹ rẹ gbogbo ẹmí iyèméjì tí kò jẹ káàdùn àkóbá yìí bá wa bá wí eléyìí tá a ti fi iyèméjì bàjẹ́ náà yọ bá wa tún un ṣe gbogbo ohun tó wà lórí àkẹta tó rò pé àìsàn yìí ló máa pẹ́ nígbàgbọ́ kó wọ.

0: 0229 66 01. Gbogbo programs láàárọ̀ ṣe padà kò yí padà. Gbogbo ọjọ́ Monday ẹ̀kọ́ ọlọ́run tó yí koroko ni aago mẹ́fà ìrọ̀lẹ́ sí méje àbọ̀ alẹ́. Gbogbo ọjọ́ Tuesday aago mẹ́sàn-án sí aago méjìlá ọ̀sán ni. Ní gbogbo ọjọ́ Wednesday ìrọ̀lẹ́ ni aago márùn-ún sí méje àbọ̀. Ní gbogbo ọjọ́ Thursday àwọn disciples lónìí yẹn wọ́n fi máa ń sèṣòro fáwọn àwọn ènìyàn tó nílò àdúrà ni. Ní gbogbo ọjọ́ First Friday and Last Friday a fi máa ń sèṣòro ni. Gbogbo ọjọ́ Sunday tá à ń pè lọ́jọ́ ológo láti aago mẹ́jọ sí dédé aago mẹ́sàn-án ìyẹn ni Sunday school class ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi láti aago mẹ́sàn-án títí dìgbà tí olúwa bá tó wá sílẹ̀ ìyẹn ni ìsìn olówó tó ṣe ọjọ́ olúwa. Omi yóò la kó yí padà kó di ẹ̀jẹ̀ Jésù kó ṣe ìyanu kó ṣe agbára mú kó yè ìwọ kì yóò kó kó kó ṣe yíyẹ Jésù olúwa wa.
1: Nígbàgbọ́ wípé ẹ ti di alábùkún fún nípa ọ̀rọ̀ náà nípasẹ̀ Prophetess Esther Oluwakemi Adebayo ti Christ Follower Evangelical Ministry aka New Glory along Ojo Ekun Road behind Baba Olora bus stop Odò Ọ̀nà Iléwé Ìbàdàn. Ẹ tún pàdé wa ní ọ̀sẹ̀ tó ń bọ̀ kí oore ọ̀fẹ́ rẹ̀ kó tó fún wa. Lorúkọ Jésù.

0: bo se je niyan latapa be yen o adeyemi omo oba omo tojo meta ese enugbe abi ka ma fi gbogbo enu soro ni enugbe ah yala na lenugbe resources na enu ti e tin ja rodorodo yi na gbe okay continue murasi okay Glorious Sports Promotion Osagbekale re ile mi igboro ran gegeke Adeyemi omo oba bi oke yo ba gbe yan gbogbo mi lo ni ma fi ti man you kewo o ma fi ti man you kewo momo ese eyan be o eh eh je ki man you wa lori owo won kiko je ke mo wa lori owo re ni o kokaye o mo dapo mara won o an yoku re ti an ti gba bayan en ti o gba bayan lo en ti o gba basa lo kaluku ti digbadagba re koda iroyin gan ti mo ngbo ti nti fi die mule won ni o ba da go meji la losan yi abi losan sosen ni abosan la won ni miki oni bada o pe ipade oniroyin sosen ni abola nti confirm e lan lo mo nto fe wi won lo ti ko ti mu bi meta kekale bayi o sa pe pade oniroyin o fe declare nkeke bi gba to lo selu ba fe declare ambition re fa won eyan to pe pade oniroyin won ni miki na ti pe pade oniroyin bayi bayi nti mo n gbo lowo nu efidi e mu le sa nto fe wi fun oye mi sugbon kin ba fe se da first note to send si mi lana kin send kin play ref aye gbo ko to di gbe fi gagbaga waye ifi gagbaga pari tan aguro mi ki o send the voice note ko ki emi ko ki awon eyan so ye ko ri be okay e ja loju oja ka lo pa akade baba ti a toju oja de awon esi eh awon esi fi gagbaga bo e di alo akana ni ko si ku ti o pagba ta ni ba po lori re nbe afawon agba to ba se langba nikan e ja loju oja kade e ko kale
1: Mommy, today's golden one is milky.
2: Mine too.
3: Mother of the year. Well done. But please, he's been managing the milk small now.
2: It's so meal.
4: This is golden one 3-in-1. It comes with milk already inside.
3: Milk already inside? Since when? Get golden one 3-in-1. It already has milk inside for your creamy, nutritious enjoyment. No need for milk. Just add water, stir, and enjoy. Golden one. Make every day golden.
5: Ọlọ́run nìkan ní ṣàánú ẹ̀dá ṣùgbọ́n Ọlọ́run máa ran olùrànlọ́wọ́ sí èèyàn láti jíṣẹ́ bá a ṣe ẹ̀mí ẹlẹ́dàá sí wa lákòókò yìí láti jíṣẹ́ ṣe ìrànlọ́wọ́ fún gbogbo ènìyàn eléyìí tí kì í sún tí kì í rẹ̀ nígbà kankan kí ayọ̀ àti ìbùkún lè dé bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ìyẹn nínú oṣù ẹgbà yìí ká a ṣe ẹ̀kẹ́ ti mọ̀ bí ẹni mọ̀wó tí tanná sínú àpò gbogbo ènìyàn ó tún máa gbé ẹ lọ sí ìpele tó ga jù ó tún yàwó ẹ jẹ́ kí n jayé sí ti independence day cashport àwọn olúborí 1966 ni yóò máa jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan gbogbo ọjọ́ friday ni double winning cashport níbẹ̀ ní káṣẹ̀ tí ń sọ ọ̀pọ̀ ènìyàn di millionaire tuntun èyí kì í ṣe àkọ́kọ́ ṣe irú ẹ̀ ǹjẹ́ ló mọ̀ wípé ìwọ gan lọ́kàn láti di millionaire wa september 30 ni special independence cashport nítorí náà má ṣe fi àkókò rẹ ṣòfò lórí splash fm *347*1004*1#. Lórí ìlàdínú FM *347*1004*2#. O sì tún lè ṣàbẹ̀wò sójú ọ̀pọ̀ wẹ́bsáìtì pẹ̀lú www.kashe.ng. Ẹni ọdún méjìdínlógún nìkan ló lè kópa láti ta Kashe. Ọ̀yọ́ State Union Board ló fún òǹtẹ̀lú Kashe. Kashe nínú oṣù Ẹ́ńbà yìí, àkókò rẹ̀ láti jáwé olúborí nìyí. Ṣo ti Kashe? Mo ti Kashe.
6: Kára lẹ̀ ká kọ́. kọ́lé ti wá dìrọ̀rùn gbà fún gbogbo ẹni tó fẹ́lẹ̀ fọkànbalẹ̀ láti mú kí àlà wọn wá sí ìmúṣẹ. Àǹfààní ẹ̀ ti wá ṣúyọ báyìí ní Dream Gardens phase one tó wà níjàì Mọ́níyà Ìbàdàn tó fi mọ́ Irede City Ìdó Ìbàdàn ẹ̀dínwó rẹpẹtẹ lórí àwọn ilẹ̀ wa 250 square meter 1.8 million naira lẹ́ máa rà láti gbé tán lẹ́ẹ̀kan tó bá dẹ̀ jẹ́ 500 square meter 3.5 million naira nìyẹn o. Ìyẹn ní Dream Gardens phase one ìjàyè Mọ́níyà àmọ́ ní Irede City 1.7 million naira ni plot kan báyìí ẹ̀sìn ra odidi acre kan ní 6 million naira. Gbogbo document ló ti wà ńlẹ̀ kẹ́rì kẹ́rà ni o. Àbẹ́ ẹ̀gbọ́ ẹ̀dínwó yìí ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí nílé-iṣẹ́ Footy Homes. Ẹ má fàkókò ṣòfò, ẹ tètè wá jàǹfààní ẹ̀. Visit us today at Footy Homes, top floor, base one plaza, Ìyànà Adéọyọ, Ring Road, Ìbàdàn, or call 091-1706-0593 at Dream Gardens phase one, Mọ́níyà Ìbàdàn and Irede City, Ìdó Ìbàdàn. Your dream will come true.
7: Ìyá alẹ́ kan bóun ni ṣájú wá lónìí.
8: Bọ̀dáṣọlá tí mo ti ṣílẹ̀kùn láàárọ̀ yìí èyí tí ìtàn kankan kí wá làwọn mo jẹ láàárọ̀ làbáyé.
7: Láì ṣe pé ṣọ́ọ̀bù rẹ bọ́kọ̀rọ̀ àìṣègbàmọ́ná rẹ ní o owó tó ní ìtumọ̀ lóòbá máa ń gbà lọ́sẹ̀ẹsẹ̀ báyìí ṣó gbọ́pọ̀lówó Better Life Bakery ni tí wọ́n fẹ́ ìbádòwò pọ̀ pẹ̀lú àwọn tó ní ṣọ́ọ̀bù ní gbangba. Ẹ ṣe èrò káàkiri àdúgbò yíká ìlú Ìbàdàn láti lo ṣọ́ọ̀bù wọn fún títa gbajúgbajà ìlú mọ̀ká búrẹ́dì tí gbogbo ayé ń bèrè fún kiri báyìí. Ìyẹn Better Life Ìbàdàn Big Bonus Bread búrẹ́dì 2000 naira tí wọ́n ń tà ní 1000 naira fáwọn alárajẹ. Ìyìntà búrẹ́dì rí ò ní ṣe o torí bí ẹni bu ṣúgà sáàrin ẹ̀rà ní búrẹ́dì Ìbàdàn Big Bonus Bread gbogbo ayé ló ń wa láti rà ibikíbi tó wù kó gbé sí kó ti mọ̀ tà láàrin àdúgbò. Bíbo wọn bo bẹ́ẹ̀ kẹ̀rẹ́ 40,000 lówó èrè ìbádòwòpọ̀ lọ́sẹ̀ẹsẹ̀ fólù ìbádòwòpọ̀ tó bá pérégedé pẹ̀lú ìlànà ń tẹ̀lé lẹ́yìn àjọṣọyépọ̀ tara ṣàṣà láti gba àṣẹ ìbádòwòpọ̀ fún lílo ṣọ́ọ̀bù rẹ láti ta Ìbàdàn Big Bonus Bread fáwọn alárajẹ ládùúgbò rẹ. Kẹ́lòmíì tó gbàṣẹ àdúgbò rẹ mọ́ lọ́wọ́ tó rẹ́nìkan àdúgbò kan ni o tó o bá ṣe tán àti gbàṣẹ nọ́mbà yìí ni ó pè 0902-542-7551 lẹ́ẹ̀kan sí 0902-542-7551.
9: Crash FM jẹ́ akẹ́kẹ̀ẹ́ mi. Níbẹ̀ làwọn ènìyàn ti ń fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbágidìgbà sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn ṣáàkiri àgbáláyé.
10: Ẹyin tẹ̀mí báwo ni o ṣe wà.
11: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Àwọn náà ṣe fúnra wa.
12: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
13: Babatunde Ajayi ló kọ́ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá wọn mi lọ́wọ́.
9: Tó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Nọ́mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jèǹkì fún ọ kúkú mọ́ nínú. Nìyẹn máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
13: 0807-112-4000 0807-112-4000.
9: Splash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.

0: pe ti yin melo gbogbo eyan bada ta gbogbo e ja ma nra wa leti pe gbogbo to luwa dada dada ni ṣugbọn nigba ta daye ona kata bi ona mi ta n gba lo ra wa o ma sokun fun arun lokan ojo kan sagwara ṣugbọn ninu gbogbo eya ara oju lo bara idi pataki re ti ajo charity foundation se n pe akiyesi gbogbo eniyan to ba ni ipenija oju lati tara sasa wa darapo mo eto ayewo oju to n lo lọwọlọwọ ni charity eye care foundation anfani lagba leyi erongba ti won fi gbe kale kun mu nira dani 1000 naira pere lowo kaadi ofe si layewo oju o reading glasses lofe fun gbogbo en ba nilo e anise ofe layewo fun gbogbo en to ba fe ma bi oro ku si nipa oro oju rorun gbogbo olukopa to ni ipenija oju lati sa gbe kale charity eye care foundation nigba to tun wa gbo bi to ti ra anugba lai si nira owo ke lo tun duro se ori ran gara ko mo dani ti won fa ni tete fona loju popo la fini o ma lo taara lo sayewo oju re ni number 94 opposite unity bank charity council building yana agbala bus stop nitosi olowo tin fowo sanu shopping complex iworo ode ibadan lojojuma ni o ago mesa aro sa ago merin role fun bere atalaye pe
1: 0701012255
0: oju lo bara oni dindo mo wa lagbari
2: ojo waju pe o pelu West Midlands Open University ohun to le je leyin wa la oni pekun eto igbaniwole n lo lowo lowo boyo sese pari ile iwe girama abi fe wole pelu direct entry to si ni NDE NCE HND tabi A levels aye wa fun oni WMOU yan ninu eko bi information systems computer science cyber security business administration finance public administration marketing economics human resource management accounting mass communication ati educational management bi igbese ni àfojúsùn rẹ lórí ẹ̀kọ́ àti iṣẹ́ pẹ̀lú West Midlands Open University. Owó wa ò fani lápòyà. Wá kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn olùkọ́ wa tán ti ní ìrírí ọdún mọ́dún gboyè mòye. Kàn sí wa ní White House, Adéwumi Street, Fẹ́lẹ́lẹ̀ Ìbàdàn tàbí number 1A, Ọba Akran Avenue, Ikeja nílùú Èkó, pé 0704-700-0167 tàbí kó o kàn sí www.westmidlands.edu.ng. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOUNigeria, West Midlands Open University. Kẹ́kọ̀ọ́ gboyè gíga kó o dẹni iyì táyé ń wárí fún láwùjọ.
3: Ìlera lọ́rọ̀.
4: Kàrà ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nìkan lẹ̀dá fi lè ṣe àṣeyọrí nípa àfojúsùn ẹ̀ láyé. Ńlọ́bà òkè fi ṣàgbékalẹ̀ alárápín ọláìmọ̀ oníṣan mẹ́sàn-án. Bó o bá kẹ́ fún àìlera bíi àìróorunsùn, ara títa, ṣángun-ṣángun, kéèyàn ó máa rìn kògẹ́kògẹ́, àìlè ìgbápá gbẹ́sẹ̀, kórí ó máa laago, kí nǹkan ó máa rìn kiri nínú ara ẹni, ìfúnpá gíga, ìsétọ̀, àtẹlẹsẹ̀ kíkan ni gogorogo. Kí bàtà ó jábọ́ lẹ́sẹ̀ ni kéèyàn mọ́ mọ̀ tàbí kéèyàn ó máa rù kó máa gbẹ. Àwọn onírúurú irinṣẹ́ ìgbàlódé tí wọ́n fi ń ṣàyẹ̀wò lọ́dọ̀ wọn tó tú àṣírí ibi táìsàn fi ṣèbùba alára ẹ̀dá ló mú alárápín ọláìmọ̀ oníṣan mẹ́sàn-án sára ọ̀tọ̀ láti jàjàbọ́ lọ́wọ́ kòkòrò inú ẹ̀jẹ̀, ọ̀rá inú ẹ̀jẹ̀, pajápajá, àyà lílù pìpì àbádì, jẹ̀díjẹ̀dí, ìdákọ́lẹ̀, kọmọkùnrin ó má lè tapáí, kára ó mọ gbọ̀n rìrì, ojú tí ń wò bàìbàì, aromọlẹ́gun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ kàn sí alárápín ọláìmọ̀ oníṣan mẹ́sàn-án ní number 1 Lodge Street beside Amazing Grace School, Òkè Àdó Ìbàdàn 0813-885-5308 Bó bá ń ṣe ọ́ bí òjòjò, alárápín ọláìmọ̀ oníṣan mẹ́sàn-án ni ó kàn sí.
5: Ọmọ Nàìjíríà, ọmọ Nàìjíríà, níbo là ń lọ?
6: Ìjọba àwara wa kìí sohun tó yẹ ká fọwọ́ dẹ̀ngbẹ̀rẹ̀ mú torí ò ní ó ṣàtọ́nà ètò ìdìbò tá a fi yan àwọn olórí tí ó tukọ̀ orílẹ̀-èdè. Tí wa lò ṣèlú. Gbogbo àwọn tá a bá yàn sípò aṣíwájú ló tọ́ kí ẹ máa jíṣẹ́ ríjú wọn ká lè bá a mọ ibi tí a bá ṣẹ́ ìlú dé. Ó ya ẹ darapọ̀ mọ́ṣínà Láyọ̀ Ògúnèdè Ọ̀fọ́mà Àlésọ́fà lórí ètò tí wa lò ṣèlú ní gbogbo ọjọ́ Àbámẹ́ta Sátidé láago mẹ́wàá òwúrọ̀ 10 AM lórí ìkànnì Lágelo FM 96.7 kájọ tú pẹrẹpẹrẹ ọ̀rọ̀ kalẹ̀ lórí ètò òṣèlú, ètò ọrọ̀ ajé, ètò ẹ̀kọ́, ètò ìlera, ètò ààbò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn akọ́ṣẹ́mọṣẹ́ àyànnà àtàwọn gbajúgbajà àlejò ni ó máa wà ń kalẹ̀ láti fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀. Gbogbo ọ̀rọ̀ tó rọ̀ mọ́ ìgbé ayé ọmọnìyàn lójú kan ló wà lórí ètò tí wa lò ṣèlú. Ojú òpó ìbára ẹni sọ̀rọ̀ máa ṣí sílẹ̀ gbaragada fáwọn aráalé láti fi èròngbà wọn hàn lórí ohun tá à ń gbé yẹ̀wò. Tí wa lò ṣèlú. Sátidé ọ̀sẹ̀ yìí ni o, láago mẹ́wàá òwúrọ̀ 10 AM ní Lágelo FM 96.7 òkè gajòkè. Ẹ ti máa gbọ́.
5: Olórí Nàìjíríà.
2: Bétò ìdìbò 2027 ṣe ń bọ̀ lọ́nà yìí. Ó ṣe kókó káwọn olùdíje àtàwọn ẹgbẹ́ òṣèlú máa tàtẹ̀ jáde ṣèkéde ìpolongo ìdìbò káàkiri ìlú. Glory Print ti ṣetán láti jẹ́ kó rọrùn pẹ̀lú ẹ̀dínwó nígbà tí ẹ bá ṣe printing sára aṣọ, fìlà, bánà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lọ́dọ̀ wa. 2027 is here. The campaigns have started and it's time to get your message out in style. For quality prints on t-shirts, face caps and other campaign materials, get in touch with Glory Print and enjoy big discounts pẹ̀lú àwọn ẹ̀rọ ìgbàlódé tá a fi ń ṣe printing. Àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ọ̀gá iṣẹ́ àti ìrírí ọdúnmọ́dún. Glory Print ni ẹ̀yàn fún printing tí yóò mú yín dáyàtọ̀ láàrin àwọn yòókù. Don't wait until campaign season gets hotter. Place your order now. Call 0915-3886-921 or 0701-1398-978 or visit Glory Print Shop H24B Heritage Shopping Mall opposite Merike Pharmacy, Dugba Ibadan. Glory Prints. Ẹ jàǹfààní ẹ̀dínwó lórí printing.

0: jagba jagba keyan tade ya ya si ona bomi baba je yi pe waju o se lo eyan le pada seyin tabi geyan se buru gba ibomi lo fun di eyi awon ri ko mayu gege bi oju ona ti oni je pe yo se sore fomo yi omo yi na si foju ara re ri lo to omo odun medogun ni jeje gebel sugbon o je agba o si nbe ba ra won omo odun medogun ti won wo iko agboje ajosu awon ati mayu ko ni tinsele yi ebodun medogun ni lami yama wa ti ko basa bi fun lanfani e wo yama ohun lojo toni doman ninu iko ti asna o na njade leko kan den se dada won tin ri sugbon mo ejeje gebre pelu ebo toni ele ti won pe ni English Lionel Messi tori alomo yi ma ballu gba bi ka si nkan won ni ege lo fe fi po balu won ko to ri pe won mu wanu manyu o denu manyu tan won o fun lanfani dogbo se fe gbo e bariba ninu royin ta n gbo o se se ko je pe nu Korea Madrid abi ko basa ni jeje gabriel na ni o ma pada lo won ni yo fi le gesi ile o fe gba olede spain lo ni bi ti ogo re ti won ti ba panel beat ogo re daada e bariba Fortrand won ti se yi ko to Fortrand o won ti yi ko to Fortrand o e mo ku alejo gbogbo Liverpool tori pe iko Chelsea n bo wa ba yin le bo won o se koju ara won Fortrand idije Carabao ki lo wa nbe bo won se ti won sira won
1: idije Fortrand idije Carabao Cup iko ebi agbabolu Bournemouth awon ti ko Aston Villa ni Bradford awon ti ko Peterborough Everton awon ti ko ebi agbabolu Newcastle Fleetown yo mo gba Arsenal lalejo Fulham awon ti ko Crystal Palace ni iko Liverpool awon ti ko Chelsea ni iko Brighton yo mo ko joan to ba bore la ni ko Man City awon ti ko Norwich ni Sunderland awon ti ko Brentford gba won fe gaga yen ojo keji din ni ogbon osu kewa ni o lanfani ati waye
0: ojo keji din logbon
1: leyin leyin tawon team ti o da ti awon ti janti won so
0: October 28
1: yes
0: ni o ma wa
1: team gidi oku me
0: ara ko si wala gbogbo da na ma yo fi gbajumo match meta to ku ni FA Champions League EPL won le kojumo yen o da be yen na o dinu iko Chelsea Todd Boehly o ti fi ko ile o lẹ́yìn ìgbà tó ti ta ìpín ìdókòwò rẹ̀ iléeṣẹ́ Clear Lake Capital ilé ti Bedard Egbaliz àti àwọn olùkú rẹ̀ tí wọ́n ń ṣe onídùúró fún àwọn náà wọ́n ra ìpín ìdókòwò Todd Boehly báyìí Todd Boehly ṣé tó túmọ̀ sí pé bó ṣe jẹ́ minority shareholders ó ti padà ta gbogbo ìpín ìdókòwò yẹn gẹ́gẹ́ báyìí fún Clear Lake Capital ilé tí àwọn Bedard Egbaliz tí wọ́n wà ńbẹ̀ lẹ́yìn tó túmọ̀ sí pé ìkọ̀ Chelsea ti di ti Clear Lake Capital báyìí pẹ̀lú ń dọ́wà ńlẹ̀ yìí torí pé àwọn gangan náà ni wọ́n ni largest share báyìí yẹn nínú ikọ̀ yìí ó yá láti bẹ̀ João Pedro kí ló ṣe João Pedro ọmọ tí ìdájú pé João Pedro gbà bọ́ọ̀lù ló pín ọ̀sẹ̀ kojú Brentford àbí lọ́ọ̀ lajare ọlámọ ní Friday ọlánì àwọn àti Brentford ẹni kíni tó ṣẹlẹ̀ kíni tó dé bẹ́ẹ̀ láàbí ni o nínú ikọ̀ tí ó léde Brazil tí wọ́n kọ orúkọ wọn fún àwọn ìfigagbága lọ́lọ́kan ọ̀jọ̀kan ẹlọ́rẹ́sọ̀rẹ́ tí wọ́n gbà á sàdédé lánàá wọ́n kéde pé wọ́n ti yọ orúkọ João Pedro kúrò ńbẹ̀ wọ́n dẹ̀ ti fi orúkọ agbábọ́ọ̀lù kan láti inú kan Fluminense Matheus Martinelli wọ́n ti fi rọ́pò rẹ̀ jẹ́ kí ni tó dé wọ́n ní àwọn gbá ìpè láti inú ikọ̀ Chelsea pé João Pedro ti ní ìfarapa João Pedro ó ti ní ìfarapa tọ̀ ìfarapa bò ó sì gbá bọ́ọ̀lù lópin ọ̀sẹ̀ mọ̀nàkàì wọ́n ní ẹ mọ̀ fọ́ ẹn tó jẹ́ olùkọ́ni rẹ̀ ìyẹn Xabi Alonso tó bá di láago kan àbọ̀ lọ́sàn yìí 1:30 p.m. nígbàtí bá ń ṣe ìpàdé àwọn oníròyìn yẹn press conference against match tó máa wáyé lọ́la gbogbo bí isu ṣe kú tí ọ̀bẹ ṣe bẹ́ nínú ikọ̀ Chelsea pàápàá jùlọ ìfarapa eléyìí ti João Pedro tó ní ẹ̀wọ̀n ní Xabi Alonso yóò mọ gbé wa débẹ̀ lọ́sàn o tó bá di aago kan àbọ̀ lọ́sàn yìí 1:30 p.m. torí wọ́n ń wo gbèsè.

0: fún gbogbo ẹni tó ń jàrún kan kọ́lọ́run ó kọ́lé ayọ̀ fún un ìdùnnú ti dé látọ̀dọ̀ Futi Homes and Properties ṣé tilẹ̀ rọrùn tí wọ́n ń tà àbí tilé tí wọ́n ń kọ́ pẹ̀lú rọrùn àwọn ló tó gbagbá sùn lọ́yẹ̀ fún gbogbo ẹni tó ń jàrún kàti kọ́lé bẹ́ẹ̀ ni tí ó sì fẹ́ ṣe wàhálà ìdùnnú ti dé látọ̀dọ̀ Futi Homes and Properties fún one bedroom apartment ẹ bá fẹ́ kọ́ two bedroom semi detached terrace duplex ìyẹn náà wà lóyún rọrùn three bedroom ń bẹ báwo lẹ ṣe fẹ́ sí tó fi dórí four bedroom semi detached terrace duplex ó wà ní Navida Parks and Garden òpópónà Másọ̀sẹ̀ Tollgate Nìbàdàn Futi Homes ló lè ṣe o lè yẹ̀wò lórí www.futigroup.ng tàbí kó o kàn sí wọn ní Bizwan Plaza ní Yànà Adé Ọ̀yọ́ tẹ bá fẹ́ rà lé ní Futi Homes and Properties ìlànà sáà díẹ̀díẹ̀ wà o pẹ̀lú àdéhùn àtọ̀rọ̀ àjọsọ. 091706-0593 tàbí 091650-39506 tó bá jẹ́ ti kára lẹ̀ tàbí ká bá ní kọ́lé ìgbàlódé Futi Homes ló lè ṣe.
1: Oh no, my pen has stopped.
2: Here, you can borrow my favorite pen, the Big Crystal Original.
1: Oh, your favorite pen?
2: Yes, last term, my pen died in an exam. I shook it, blew into it, and nothing happened. Then, the invigilator handed me a Big Crystal.
1: Wow, it flows smoothly.
2: And writes up to 3 kilometers. That's why I trust it.
3: This back-to-school season, choose Big Crystal Original, the 2025 number one ballpoint pen in the world. Get a pen you can rely on.
4: Ṣíṣe ìṣàkóso ìjọba ìpínlẹ̀ àbí orílẹ̀-èdè jẹ́ mọ́ ọ̀rọ̀ nípa ìtọ́sọ́nà àṣeyọrí ìdáàbòbò fún ọjọ́ iwájú àwọn ènìyàn ìpínlẹ̀ tàbí orílẹ̀-èdè bẹ́ẹ̀. Ìṣèjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ kì í ṣòro ẹnu, ó gbọgbọ́n, ó nílò ìmọ̀ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ìrírí àti ìmúrasílẹ̀.
5: Bẹ́ẹ̀ni, barista Sàràfàdín Abiodun Ali àti igbákejì rẹ̀ Ọ̀nàrẹ́bù Adéṣọ́jí Adédèjì ni wọ́n ní gbogbo àmúyẹ yìí. Káti bí ìsánákì èso òkun, ìrírí wọn bẹ̀rẹ̀ láti ìjọba ìbílẹ̀ dé ìjọba ìpínlẹ̀, láti iléeṣẹ́ ìjọba dé aṣòfin àgbà orílẹ̀-èdè. Ìrírí wọn yóò sọ̀rọ̀ bí wọ́n bá dé ipò gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́.
4: Barista Sàràfà Abiodun Ali, atófisí ogun rán, ọmọlúàbí ènìyàn, olóyè tó lóye ìṣèjọba, olóyè tó níran gidi, ìtẹ̀síwájú ìpínlẹ̀ Ọ̀yọ́ ló jẹ́ lógún. Ó ti ní ìmúrasílẹ̀ fún ìdàgbàsókè àti àlàáfíà àwọn èèyàn rẹ̀. Ọjọ́ ti pẹ́, yóò ṣiṣẹ́ rere fún ìpínlẹ̀ Ọ̀yọ́ tó dára jùlọ. Tó bá dépò gómìnà.
5: Ẹ jẹ́ ká dìbò wa fún Barista Sàràfà Adéṣọ́jí Abiodun Ali gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́. Ẹgbẹ́ onígbàálẹ̀ lẹgbẹ́ wa.
6: APC
7: BSA
6: aṣíwájú rere ìran tuntun ìrírí ìṣèjọba ìfẹ́ ìlú.
8: Ọ̀rẹ́, àfàìmọ̀kó má jáwọn àmì tí mò ń róye ẹ̀. Nínú àgọ́ ara mi yìí ni ó hàn mí léèmọ̀. Tara ó máa ta mí bíi pé mo fomi atapara. Ara ń já mi jẹ, nǹkan ó máa rìn tàbí gbùn mí jẹ káàkiri ara. Ara ó máa yún mi, bàbá ń bari ẹni ti pajápajá. Tó máa ń mú mi lọ́wọ́ àtẹsẹ̀. Ṣùgbọ́n irọ́ ló ń pa, mi ò ní bá wọn kúkú ọwọ́ wọ̀. Mo rí pé alágẹmọ yìí kún kékeré, ó ṣe wọ̀. Ọ̀rẹ́, ó jẹ́ gbẹnu ẹ̀ dákẹ́. Ṣọ́rọ̀ fọ̀ wá leléyìí àbí àárẹ̀ ara tó ń bá ọjà. Ṣọ́rọ̀ ògùn nípa BNC Capsule ni. Egbògi tó jẹ́ òun ni gbogbo èèyàn ń lò. Tó bá ń di pé ara ń ta ni, ara ń yún ni, ara ń já ni jẹ, nǹkan rìn tàbí buni jẹ káàkiri ara, tàbí pajápajá tó ń múni lọ́wọ́ àtẹsẹ̀. BNC Capsule ó wà káàkiri ibi tí wọ́n ti ń ta ojúlówó oògùn jákèjádò ìlú Ìbàdàn. BNC Capsule wà ní Danax Pharmacy Adamasinga, Tanimọ̀lá Pharmacy Òkè Àdó, Aslam Pharmacy Mọ́kọ́lá Roundabout, Boston Pharmacy Àpáta, Solution Pharmacy Agbeni. BNC Capsule wà nílùú Ìsẹ́yìn, Ọ̀yọ́, Ìkirè, Ìwó, Ẹ̀dẹ̀ àti nílùú Ògbómọ̀ṣọ́ tàbí nọmba 30 Adékọyà House, Àǹfààní Road Roundabout, Ring Road Ìbàdàn. Iléeṣẹ́ Tẹ̀mẹ́tayọ Trado Medical Nigeria Limited ló ń ṣe BNC Capsule jáde. Láti mọ gangan ibi tẹ́ ẹ ti lè rí BNC Capsule rà ládùúgbò yín, ẹ pé 08103369434.
9: Gajiriya mi, ó ní mọ̀ mi tò ní mọ́ ní mílíkì púpọ̀ nínú.
10: Àti tèmi náà.
11: Abiyamọ tó dára jùlọ, ó kárí. Àmọ́ ṣá, jẹ́ ká máa rọra yọ mílíkì wa lò.
12: Èmi máa kọ́ o, iṣẹ́ owó Golden Monthly ìwọ̀n ni. Bí mílíkì tó pọ̀ ṣe bá wá nìyẹn.
11: Mílíkì bá wá kẹ̀, láti gbà wo. Ẹ̀yin lè ra Golden Monthly ìwọ̀n tó ti ní mílíkì nínú tí yóò fún yín ládùn wàrà aṣara lóore. Ẹ ò nílò láti tún fi mílíkì sínú ẹ̀ mọ́. Kẹ kàn fún mi sí kẹ́ púpọ̀ lásán ni. Ẹ máa gbádùn ẹ̀. Golden Monthly, jẹ́ kí gbogbo ènìyàn ti wúrà.
13: ADC
14: Arise and Shine.
13: Ìpínlẹ̀ Ọ̀yọ́ oníkẹ̀ẹ́dẹ́ra ńlẹ̀. Ọ̀nà Àbáyọ ó ti wọlé dé. Ọ̀nà tí ó ṣe gbogbo wa láǹfààní. Ọ̀nà Àbáyọ ìyẹn ti solution.

0: ẹkùn ìdìbò ọyọ central.
1: ó gba àwọn ọdọ sílé iṣẹ ọba.
2: ó rọ àwọn àgbẹ lágbára.
1: ó tún pèsè ìrónilágbára fún oníṣẹ ọwọ àtúnisòwò.
2: ètò ìrónilágbára fún àwọn ọdọ.
1: nípa ẹkọṣẹ ọwọ lọlọkan òjọkan.
2: ó fún wọn lówó ó tún fún wọn nínú iṣẹ.
0: nípa ètò ìmáyédẹrùn ó kọ́ ilé ìwòsàn àgbàyanu. ó ń tún àwọn òpópónà ṣe lẹ́kùn ìdìbò ọyọ central. kódà ó tún kọ́ ọjà àgbàlódé. ọ̀pọ̀lọpọ̀ àwọn wáàdù tó wà lẹ́kùn ìdìbò ọyọ central ló gbé sólábọ̀ òsì. solar street light tó ṣe kò dín ní ẹgbẹ̀rún mẹ́wàá.
1: kò tán síbẹ̀ o sẹ́nitọ́ Dr. Yunus Abiodun Akintunde. mójútó ọ̀rọ̀ ẹ̀kọ́ bó ṣe ń kọ́lé ẹ̀kọ́ ló ń tún yàrá ìkẹ́kọ̀ọ́ ṣe. bẹ́ẹ̀ ló tún ń kọ́ àwọn àgbà yanu. ICT center sáwọn ilé ẹ̀kọ́ secondary.
0: àwọn àkànṣe iṣẹ́ rere yìí gbọ́dọ̀ máa tẹ̀síwájú lọ́yọ̀ central.
3: iwájú láàyè wa àwa ò ní padà sẹ́yìn mọ́.
1: sẹ́nitọ́ Dr. Yunus Abiodun Akintunde yẹ lẹ́ni tá a tó dìbò yàn gẹ́gẹ́ bí sẹ́nitọ́ tí ó sojú ẹkùn ọ̀yọ́ central lẹ́ẹ̀kan sí i. àmì ìgbálẹ̀ làní ẹgbẹ́ wa.
4: APC.

0: bá ìyanu rẹ̀ Jesus is coming back.
1: Èmi ni wọ́n jẹ́rẹ̀ ọkàn.
2: Bẹ́ẹ̀ bálágbàlagbà tó hewu tọrọ ẹrù tó kọ̀pá lọ́wọ́ kò tó wúrọ̀ sinmi iṣu ọmọ ni ò tí jiná fúru wọn jẹ lọ́jọ́ alẹ́ bẹ́ẹ̀ ìdùnnú sì ló ń di àgbà the kingdom of god gospel ministry international tá a gbé kalẹ̀ sí fatuma village up iwo ìbàdàn expressway ìbàdàn ló ṣàgbékalẹ̀ àdúrà lágbára fún gbogbo abiyama tó fẹ́ fìdùnnú jẹun ọmọ lọ́jọ́ alẹ́ tó ń fẹ́ kọ́ máa rí orógo lò láyé tá a pé àkórí rẹ̀ ní my children must manifest their glory àwọn ọmọ mi gbọ́dọ̀ rógo wọn lò àkànṣe Tuesdays mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n máa wáyé three special Tuesdays Tuesday September 22nd September 29th àti October 6th 26 22nd 29th September and 6th October 2026 ọ̀rọ̀ ọmọ òṣèré dágun lásì ọmọ tó bí fàdúrà àná lọ́wọ́ ìní mọ́kẹ́ tí dasiwaju do lókìkí dolú ọmọ lẹ́bí ẹ̀yin òbí o ẹgbẹ́ra ńlẹ̀ ní Tuesdays mẹ́tẹ̀ẹ̀ta ọkọ̀ fẹ́sì wà ní MRS filling station Tejako Academy Ọlọ́run Ẹ̀sán filling station Ìyànà Church Mbàdàn àti ní Tasca filling station Olodo Ìbàdàn aago mẹ́sàn-án àárọ̀ ni ó máa bẹ̀rẹ̀ lọ́jọ́ kọ̀ọ̀kan o máa lọ tààrà sí Fatima village off Iwo Ìbàdàn expressway Prophet Ezekiel Salawu lolúwa ń lò níbẹ̀ mẹ́sẹ̀tẹ́bẹ àwọn ọmọ rẹ̀ gbọ́dọ̀ rógolo olúwa mọ jẹ́ gbígbà tọrọ agbẹ́ lọ́wọ́ ọmọ ọlọ́mọ.
3: Àtòrìṣe orí wa ò ní dàrú o.
4: Gẹ́gẹ́ bó ṣe ṣe ládéhùn wípé gbogbo ọmọ ẹgbẹ́ ni ó gba ìrónilágbára lákòókò ìjọba rẹ̀ àsọ̀rọ̀ṣẹ́ kì í sọ̀rọ̀ dànù. Ààrẹ ẹgbẹ́ Àtòrìṣe tuntun nípínlẹ̀ Ọ̀yọ́ ta lólu ilé ẹgbẹ́ lálẹ́ ìwò ńbàdàn olóyè Jẹ̀nílì Àjàbí Sábìtù Jẹ̀lá ti mú ìlérí rẹ̀ ṣẹ. Ní báyìí ìjọba ìbílẹ̀ márùn ọ̀tọ̀ọ̀tọ̀ níjọba ìbílẹ̀ Lagelu Ọ̀nà Àrà inú kan LCDA Àjòwòsù LCDA tó fi mọ́ olóyè local government ni gbogbo ọmọ ẹgbẹ́ Àtòrìṣe ìpínlẹ̀ Ọ̀yọ́ ti gba ìrónilágbára ọ̀pọ̀ ló ti gba clipper sterilizing machine solar fan àti náà solar mirror tó fi mọ́ dustbin láti ran iṣẹ́ wọn lọ́wọ́ tẹ̀síwájú òótọ́ ni bẹ́ẹ̀ ni ó tún kù ní bọ́nrò gbogbo ìjọba ìbílẹ̀ yìí ká ìpínlẹ̀ Ọ̀yọ́ ni ìrónilágbára yóò dé pátápátá èrè díẹ̀ rèé tí ààrẹ ẹgbẹ́ Àtòrìṣe nípínlẹ̀ Ọ̀yọ́ ṣe wá rọ ìjọba láti ìpínlẹ̀ Ọ̀yọ́ tó fi dọ́dọ̀ ìjọba àpapọ̀ pátápátá láti kun alápá kó lè bà kárí ilé kárí oko olùkéde ààrẹ ẹgbẹ́ Àtòrìṣe ìpínlẹ̀ Ọ̀yọ́ olóyè Sábìtù Jẹ̀nílì Àjàdí Jẹ̀lá ló kọ gbogbo ìgbìmọ̀ aláṣẹ

0: sórí ètò òkodo rọrùn.
1: Ododo ọ̀rọ̀ kan dòde. Ododo ọ̀rọ̀ kan dòde kárí ẹ̀rọ mú lò ní pẹ̀lú dáàbà.
0: Nìkànnì Lagelu 96.7 FM, òkè gàdókè. Ẹ jẹ́ ká jọ gbọ́tọ̀sẹ̀ yìí.

kú dédé àkókò yìí ní gbogbo ibi tí afẹ́fẹ́ ìkànnì yìí fẹ́ dé tí ẹ̀yin ti ń lórí ọ̀fẹ́ àti máa gbọ́ mi ohun tí ó mú kí ìgbé ayé wa rọrùn wà ní mùkẹ́mùkẹ́ òun náà ni mo tún gbé wá fún yín fún tòní fún gbogbo ẹni tó nílò ọ̀nà mìíràn tí ó mú kí ètò ìṣúná rẹ̀ rú gọ́gọ́ sí i ẹ̀yin gan-an lètò yìí wà fún iléeṣẹ́ Fictionary Eagles Global ló yẹ ká darapọ̀ mọ́ iléeṣẹ́ yìí ti mú kí ọ̀pọ̀ ènìyàn kúrò lóko kòsíkòsí àti àìní tó ojoojúmọ́ eléyìí kìí ṣe sógúndogójì rárá o. Can somebody say success is possible? SIP fún gbogbo ẹni tó ṣetán láti kúrò nínú iṣẹ́ àtòsí mú kí ọrọ̀ ajé rẹ̀ ó gbèrú sí i ọ̀nà àbáyọ rèé ẹtẹ àtẹ̀jíṣẹ́ SIP sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 0802-089-9900 lẹ́ẹ̀kan sí 0802-089-9900 iléeṣẹ́ Fictionary Eagles Global wọ́n kọ yín ní ìlànà tí ẹ̀yin náà fi kúrò nínú àwọn tó ń ṣàròyé àìrówólò. Gbọ́ mi dáadáa o ǹjẹ́ lẹ mọ̀ pé àwọn kan wà tó jẹ́ wípé ọ̀nà ìrọ̀rùn làwọn fi ń pa owó sápò àsùnwọ̀n wọn lọ́nà tó legit yàtọ̀ sí wípé wọ́n kọ yín lọ́nà bí ẹ ṣe máa ṣe wọ́n á tún ṣe àtìlẹyìn fún yín láti jẹ́ kí ẹ lè dádúró láàyè ara yín SIP ní ẹ̀tẹ̀ sórí 0802-089-9900 ṣé yorùbá bọ̀ wọ́n ní ẹni bá mọ̀nà ló yẹ ká tẹ̀lé ká má ba wá sọnù ká tó sọnù níléeṣẹ́ Fictionary Eagles Global fi ń sin wà ní gbẹ́rẹ́ ìpàkọ́ káwa náà ba lè gbé nǹkan rese láyé tá a wà yìí má sùn lórí ẹ̀ tẹ àtẹ̀jíṣẹ́ SIP sórí 0802-089-9900 0802-089-9900 bẹ́ẹ̀ ṣe ń gbọ́ mi lórí ìkànnì yìí lọ́wọ́lọ́wọ́ àwọn ènìyàn 30 people àkọ́kọ́ tó bá tẹ àtẹ̀jíṣẹ́ SIP ni wọ́n á jẹ àǹfààní ìdánilẹ́kọ̀ọ́ yìí lọ́fẹ̀ẹ́ láì sanwó rárá má fi àkókò rẹ dọ́là ọ̀rẹ́ ilẹ̀kùn oríire ló ṣí sílẹ̀ yìí yàrá wọlé má gbọ́ lágbọ́ dànù gbìyànjú tẹ SIP sórí 0802-089-9900 bí àsìkò ẹni bá ti tó láti soríire àwọn nǹkan gbìyànjú tí ó jẹ́ kí oríire yóò tètè súnmọ́ tòsí ṣó náà ni ó mọ yọjú sí yàn ní gbogbo àkókò ọ̀hún ìdí nìyí tí mo fi ń pe lẹ́gbẹ́lẹ́gbẹ́ lọ́gbàlọ́gbà láti kópa níbi àǹfààní oríire eléyìí tí iléeṣẹ́ Fictionary Eagles Global gbé jáde yìí lẹ́gbẹ́lẹ́gbẹ́ lọ́gbàlọ́gbà gẹ́gẹ́ bí sọ lẹ́ẹ̀kan wípé àtẹ̀jíṣẹ́ SIP ní kẹ́ ẹ sọ fún gbogbo àwọn ọmọ ẹgbẹ́ yín àwọn ọmọlẹ́yìn yín láti wá jẹ àǹfààní oríire yìí torí pé ọ̀nà tí wọ́n á kọ́ yín láti fi máa rí owó yàtọ̀ sí iṣẹ́ tẹ̀ ń ṣe lọ́wọ́lọ́wọ́ kò dira wọn lọ́wọ́ rárá o ọ̀nà yìí gan-an ni yóò jẹ́ ọ̀nà àfikún láti jẹ́ kí owó túbọ̀ máa rogún sí àpò àsùnwọ̀n yín àtẹ̀jíṣẹ́ SIP sórí 0802-089-9900 gbogbo ẹ̀yin tẹ́ ẹ gbọ́ mi fún tòní ẹ má jẹ́ ó pẹ́ jù kó tó di pé ẹ̀yin náà mọ̀ fi àtẹ̀jíṣẹ́ yín sọwọ́ sójú òpó eléyìí tí mo ti pè jáde yìí gbọ́ mi dáadáa o àwọn ènìyàn 30 people àkọ́kọ́ tó bá tẹ àtẹ̀jíṣẹ́ SIP ni wọ́n á jẹ àǹfààní ìdánilẹ́kọ̀ọ́ yìí lọ́fẹ̀ẹ́ láì sanwó rárá kí n tó máa lọ fún tòní jẹ́ kí àwọn alábàágbé ojúlùmọ̀ àti ọ̀rẹ́ rẹ jẹ nínú àǹfààní tí Fictionary Eagles Global gbédé yìí kájùmọ̀ soríire Financial Empowerment Classes Success is Possible SIP tẹ̀ sórí 0802-089

lónìí. Ẹ̀yin sá ti tẹ̀ sí lágelú. Apáta màjà. Mo jí lò ó rọ̀ kùtù hàì.

0: àwọn ọlẹ yìí wọn kọ kí nkan ó bàjẹ o
1: àwọn kan
0: bẹ pe wọn
1: ẹrù àwọn kan
0: bẹ pe wọn wọn ti gbàgbọ pé báwọn ṣe rí bí ọmọ dín ilé ayé àwọn ni
1: kan ṣàyè dà wá má
0: ẹbọ ràn o
1: àwọn kan ṣọdún wa
0: ètùtù àgbà ọsẹ ràn
1: àwọn kan ojú
0: láàárọ yìí bí mo ń lọ àwọn ara wa sì ń fìyà.

0: ọ̀rọ̀ lórí epo òun ni mo gbé dé kàbàdì láàárọ̀ yìí tó tẹ̀ wájú ẹjọ́ ọmọbẹ̀yìn o ẹ bá ọlọ́kadà tí ń pèrò àbúni márúwá tí ń pèrò pẹ̀rù ẹ̀yọ kan ní ń pè ṣùgbọ́n ibi tó dúró sí ọ̀dà obstructions ló jẹ́ nísòro fún tí yóò fi gbèrò rẹ̀ tán kọ́kọ́ ọjọ́ lọ.
1: ọ̀rọ̀ ayé ṣòro
0: tó ọ̀bá jẹ́ ọ lọ epo tó rà ó ti jó ńlá díẹ̀ èrò tó sì fẹ́ gbé náà ni yóò fi ṣọ́ọ̀kì ayé ara rẹ̀ tó ọba ní kókó mẹ́rin yóò gbé ọ sí pèpè sẹ́ ẹ̀ ya wòrè ẹ gbá bomi ara ní nǹkan ọlọ́kadà tó ní márúwá pípé ẹ ń ṣe méjì tuntun ń bọ̀ sí kó tún bọ́ mọ̀ ń lọ ni tọrọ mọ iye epo tó rà ó sì mọ iye tí ó yẹ kó fi pa. nítorí ní bàbá Ọbásanjọ́ sọ̀rọ̀ mo fẹ́ mú wá sí ìwé ìrántí bàbá ní ọkọ ẹ ọkàn ṣoṣo lọ́yẹ fún fámìlì kan bó bá di kàrá ìgbéra ó ní méjì ká ẹ máa fi kágbọ́n máa lọ sùkúù ìwọ àti ìyàwó rẹ ká máa gbé lọ sùkúù ìwọ àti ìyàwó rẹ máa lò kan. nígbà yẹn epo ò tí ìwọ́n tó báyìí bàbá jẹ́ ààrẹ orílẹ̀-èdè ńgbà náà bàbá Ọbásanjọ́ bàbá Ayábọ̀dé bàbá ní èlólẹ́ra dúdú àtẹlẹ́rùfò bàbá ní ẹlòmíín mú méje mẹ́fà mẹ́rin pàdé àríyá yóò sì rà fún èèyàn bíi 20 tó ń bá gbọ́ pẹ́kẹ́ pépo wọn ẹ̀yà máa rà o nígbà náà ṣùgbọ́n nísìnyí gbogbo owó oṣù ni àwọn èèyàn máa fi ń repo báyìí tó bá yẹ tí fi ń repo ní ojúmọ́ tí fi ń repo lójúmọ́ tàbí lóṣù tó bá papọ̀ ó ti gbé owó oṣù tó ń gbà mí sọmọ rẹ̀ wá ní lọ́sùkú ni àbí kò ní sọmọlú àbí nígboro ṣé ìyàwó ò ní jẹ nílé ni ṣé kò ní sanwó náà ni ṣé kò ní tọ́jú obìnrin tó bá níláyé ṣé àtọ́jú bàbá àti ìyá ni tí wọn ò ní fi ní máa gbọ́ ọmọ sépè ṣé kò ní sojúṣe rẹ̀ fún àwọn ẹbí rẹ̀ àtàrà ni ṣé tẹ́ bá pè sóde àríyá kò ní wọṣọ gidi ni ṣé jaláwọ́ ta ni kọ́ máa wọ kò ní wọṣọ tọ́ dáa ni ṣé kọ́mọ̀ ní aago gidi lọ́wọ́ tí èèmọ̀ ń ta kókò ń wí ni ṣé kírun rè ó kún káṣọ́ fàyà kérujà wèrè rè ó pé láìyá wèrè ni ṣé kó líkì mọ́lé níjọ́ tẹ́ bá pe òde ńlá nínú ẹbí kọ́mọ̀ jáde ni ṣé kọ́mọ̀ fẹsẹ̀ rìn láti ìjágunjágbò wọlé iṣẹ́ lójoojúmọ́ ni nígbà wo lè dá òní dóní kan ra epo ìwọ̀n pọ̀ gbogbo àwọn aláṣẹ tó bá wà ní gbọ̀njẹ epo aláṣẹ tó lè sọ tó kí àṣẹ láṣẹ náà ó sì ṣe ẹ jókòó àpérò bí ara ṣe dẹ àwa mẹ̀kúnnù lóòótọ́ àìfàmì sórí òjá máa wèrè àìsàn máa lẹ mátàrí ẹdẹ òjá mẹni tẹbi ń pa ẹlòmíì tẹ ẹrágbádá lọ́rùn rẹ̀ nígboro ebi ń pa o wọn fagbádá bò ó málẹ̀ ni ẹ má bu àwọn ọmọ tí wọn làwọn ò tí ì ṣẹtàn àti lọkọ n ti ṣokùnfà náà rèé ọkọ tó fẹ́ fẹ́ gẹ́gẹ́ bí ọkọ sílé kan kò ní pẹ́ńtí kò sí kọ́bọ̀ ọmọ bá fẹsẹ̀ fẹ́ nígbà tó yún dé oyún ọwọ́ adé ní tí bàbá àti ìyá ń tọ́jú ó bímọ bàbá àti ìyá ni tó ń rànà bàbá àti ìyá ní ń tọ́jú granddaughter and grandson bàbá àti ìyá ní sanwó ilé àwọn ọmọ tó ti tọ́ láàyè tó lápẹrẹ bàbá àti ìyá ní tó ń tọ́ ọmọ ní ń fún ọmọ tó ti gbọ́ tó ti graduate ní tó ń fún wọn lóúnjẹ ní sanwó ilé wọn nítorí orúkọ kó ń bà wá bàjẹ́ ọmọ alágbájánu ọmọ alágbájánu ìbànújẹ́ ńlá lọ́jà fọ̀pọ̀lọpọ̀ òbí tó fowó ẹ̀tọ́ ọmọdé àyè tọ́ lápẹrẹ àsìkò àti máa jẹ ọ̀rẹ́ nìkan ńlá tọ́rọ̀ sí èyí tí sàn dé ojú pé kí ròbí bẹ́ẹ̀ kọ́ mọ́ ṣaláìní o bóbi bẹ́ẹ̀ bá ṣaláìní kó tó da fọ́mọ ìrònú rẹ̀ lè fa hypertension fún bàbá àti ìyá àwọn dẹni àgbègbè ńlá lójijì ẹ káàárọ̀ o baba sorun gbo igala wa loruko mi oro ta ro yo ro epon na ni ko se ni ti oba e ba de gboro te lawon oko to to park se gbe ti ti lawon oko gidi e ma ro po lo kiyan o ko lo ki en kankan la dugbo un epo tan e ma ri keki lodo olowo to ko se ni marun nisen lo be to ni tuma ti o ti ro won ase saje aye re
2: aye
0: epo lotan
2: agbon e ma ta mi
0: ah epo lotan onire are na ti stop onire are
2: aye bi e ba dodo
0: ka ti gate ma lo soyo a ma wa bo kakakiri eyan ti tin lo kun gba bi de de o
2: aye bi e ba dagbon
0: mi ti o to ba fe ri o ti o le woko wa o gbele baba ati ya e asigbe ko lo obirin kan sa ko sokun kankan o mura si se re ni o mura si se ore mi se la bi de ni giga baba re ni feyin ti bi ole la ri ba re ni gbekele ati ramose ni baba re le lowo lowo ya re lesson le kan to boju le won toto mo so fun o iya mo
3: hello everyone
0: heba formati ogbon ekun be formati sakiri owo mi da are o

0: Ìyá Lẹ́kan, bí o ní ṣájú wá lónìí?
1: Bọ̀dá Ṣọlá, tí mo ti ṣílẹ̀kùn láàárọ̀ yìí, èyí tí ìtàn kankan, kí wá làwọn mo jẹ láàárọ̀ làbáyé?
0: Láì ṣe pé ṣọ́ọ̀bù rẹ bọ́ kọ̀rọ̀, àìṣègbàmọ́ra rẹ.

0: ẹ̀ bá wáyé tí ọba lálàáfíà ohun gbogbo a sì wá pokúrò wọn sùn.
1: àwọn ọmọ ògbẹ́gẹ́ o.
2: àjìmọ́lá ayé ni ọmọ.
0: bẹ́ẹ̀ bá wáyé tí ọba sálàáfíà.
3: ọkùnrin ẹ̀ máa sọ fún ọ.

alẹ dogun alẹ dogbon igba ti alaafia nbe ni

0: ilé-iṣẹ́ yín.
1: Canada yẹn àti China méjèèjì náà ló ń. So bẹ́ẹ̀ náà ni fún àwọn tí wọ́n bá lọ fẹ́ ṣiṣẹ́ nílùú Canada. Tí wọ́n bá ti wá sọ́dọ̀ wa tó wá apply within a week, a máa lọ submit application Lẹ́kọ̀ọ́. So lágbára Ọlọ́run gbogbo adé yọ sí bá ṣe ń fẹ́.
0: Àwọn mélòó ni ó ti wà ń bẹ̀yẹn lọ́wọ́lọ́wọ́ báyìí àti pé àwọn olè sì ń pète àti kó lọ lọ́wọ́lọ́wọ́ báyìí ṣàpẹ́ kẹsẹ̀ pẹ̀sẹ̀ tẹ bẹ̀rẹ̀ iṣẹ́ yìí.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Ǹjẹ́ nǹkan tó wà lọ́rùn lọ́wọ́lọ́wọ́ nípa ìtẹ́ gbé dání lọ́wọ́lọ́wọ́.
1: Wọn ò ló ń kà. Wọn ò ló ń kà. Láwọn tó ti wà lọ́rùn wọn ò ló ń kà. Tó yẹ pé nígbà tá a sọ fún wọn náà wọ́n show interest wọ́n dẹ̀ wá apply. So eré gan náà gan pé. So ìgbà tí wọ́n pè wọ́n láti embassy pé wọ́n send mail sí wọn pé kan passport wọn wá wọ́n tó mọ̀ pé kìíní báwọn ṣe fojú sí tẹ́lẹ̀.
0: Kọlu rí. Mo tún wà wò kankan ẹni tí ọ̀kàwé ńkọ́ irú àwọn tá a kàwé kankan tí yóò sì wà ìyàwó ọ̀kàwé ọkọ ọ̀kàwé wọn lo wọn lọ́tún wọ́n fìrìnrìn àjò tí wọ́n sì fẹ́ lọ. Ṣé àwọn ò ní kankan tí àwọn wáyé tó léwu.
1: N tó jù ń bẹ̀ ni pé kán gbóyìnbó.
0: Kán gbóyìnbó.
1: Kán lè sọ.
0: Wọ́n gbọ́ pété nǹkan.
1: Kán lè sọ sílẹ̀. Torí ibi tó ń lọ kì í ṣe ibi tí wọ́n ti nílè communicate. Wọ́n gbọ́dọ̀ lè gbóyìnbó. Wọ́n gbọ́dọ̀ lè sọ. Tó fi jẹ́ pé wọ́n lè communicate dáadáa.
0: Ìwé mà dáa pọ̀ o.
1: Yes sir.
0: O gbọ́dọ̀ gbóyìnbó.
1: Bẹ́ẹ̀ni. O gbọ́dọ̀ lè kọ́ o gbọ́dọ̀ lè ka.
0: Ṣé ọ́fíìsì yín àsánlé owó ni lọ́dọ̀ yín àbí nígbà tẹ́ bá gba owó físà tán ni ìrìn àjò tó yá.
1: Deposit kékeré náà máa fún wa nítorí pé nǹkan tó fà á tàbí stop sponsorship ni pé àwọn client kan náà kọ́ wa tó jẹ́ pé owó wọn padà san. So a ní ilé-iṣẹ́ àwọn ọlọ́pàá kan tó wà nítòsí mi bẹ̀rẹ̀ tó yẹ pé bẹ̀rẹ̀ àkókò wọn lọ. Wọ́n ti lọ ṣe ìwé fún wa pé táwọn bá dọ̀hùn àwọn máa sanwó sí today wọn san. So òun ló fà á tó fi jẹ́ pé wọ́n á commit ara wọn pé òótọ́ màá fẹ́ ṣe kínní deposit àwọn ilé kò kí n ṣòro tó pọ̀. So tí visa bá jáde náà máa san balance fún wa.
0: Eléje ẹ̀yà ẹ̀wá kí ọ̀rọ̀ lè bá yá bó lọ́fíìsì yín wà.
1: Ọ́fíìsì wa wà ní number 6 Rational Building. Ni Mobolaji bus stop ni òkè Bọ́lá nílùú Ìbàdàn.
0: So ẹni tó rẹ̀ bá kẹ́ tó sọ nọ́mbà mi kankan ẹni ọmọ tó rẹ̀ bá jáfáfá tọpọlọ rẹ̀ pé kò lọ secondary school primary six lọ́kà ṣùgbọ́n tí bá ń fi ìwúrà ẹ fẹ́ le pé èbó ló bi àwọn láǹfààní.
1: Ó máa lọ ṣe WAEC.
0: Ó gbọ́dọ̀ ṣe WAEC.
1: Ó gbọ́dọ̀ lọ ṣe WAEC torí WAEC yẹn la fi máa apply fún.
0: Wọ́n pọ̀ WAEC yẹn lé pọ̀.
1: Is that WAEC or NECO? Ó dẹ̀ gbọ́dọ̀ ní 5 credits including maths and English.
0: Irúṣẹ́ wo ni ti mẹ́kà tẹ́lẹ̀ ní o? Irúṣẹ́ wo tún wá ni ti Canada? Ẹ ṣàlàyé ẹ̀ fún wa.
1: Iṣẹ́ tí ó wà ní Canada bí driving job. Irú àwọn tó lọ sí wọ́n ṣe driving job. Irú àwọn tó tún lọ wọ́n ṣe safety job.
0: Èwo ní Jaban?
1: Safety bí panápaná. Bí àwọn so irú iṣẹ́ yẹn.
0: Ọdẹ ò sí mbẹ.
1: Kò sọ dé mbẹ. Irú ìyẹn nígbà tí a employ wọn bí tí wọ́n dọ̀hùn wọ́n ní kọ́ lọ ṣe course kan. Ìgbà tí wọ́n ṣe course yẹn tán parí course yẹn tán pass course yẹn ìpele mẹ́ta owó tán promise wọn láti bí wọn fún wọn báyìí. So
0: ti mẹ́ka nkọ.
1: Òun náà ni mo sọ yẹn.
0: Kí ni àwọn iṣẹ́ òun náà fẹ́ ṣe ń bẹ̀ wọ́n.
1: Ní mẹ́ka òun ni mo sọ yẹn. Ẹ
0: bá repeat ẹ ní mo fẹ́ gbọ́ ni.
1: Driving job ni.
0: Driving.
1: Àti safety job. But a níyẹn báyìí. Torí ìjà America àti Iran. So ní region yẹn for now. Àwọn stop recruitment. For now bẹ́ẹ̀ni sá ní region yẹn.
0: Nígbà kan tí ẹ wá sórí ètò yìí. Ẹ sọ nípa hòtẹ́ẹ̀lì pé bóyá hòtẹ́ẹ̀lì kìnìkan àbí nǹkan.
1: Bẹ́ẹ̀ni irú àwọn yẹn ló wà ní Canada báyìí. Iṣẹ́ tó wà ní Canada pọ̀. Tán bá dọ́dọ̀ wa máa ṣàlàyé fún mi. Iṣẹ́ tó wà ń bẹ̀ẹ̀ bí hospitality driving manager supervisor oríṣiríṣi iṣẹ́ ló wà ní
0: Canada. Ṣé bí sẹ́nà wọ́n náà nílé iṣẹ́ yìí ṣe? Ṣé ta bá rí àwọn tí eléyìí mà lágbára kẹ.
1: Tídu wọn bá wá sí iṣẹ́ wa tá a bá fòrò wá wọn lè
0: gbọ́dọ̀. Tóní kò sí nǹkan kan ṣé tí a bá travel sí ká máa sanwó padà ṣe é gbà yín láàyè.
1: Àgbà yẹn láàyè lọ́dọ̀.
0: Ọ̀rọ̀ làná bí
1: wọ́n bá yọ. tori ai mo yi awon ti won ti won ti fi bi shuwa ton fi bi shuwa so reason ni ta fi le won wa jodo wa pe ati stop
0: ta won die die kanka ko sin tojo mo la address office yin wa
1: number 6 rational building ni oke bola ni mo bola ji bus stop nilo ibadan
0: ni pele pele so number
1: telephone number ti won le pe wa si o kon WhatsApp wa oni 070 4700 1118 ati 070
0: e so le kan si o
1: ati 070 4700 1119
0: ikeje nko
1: keji na ni mo pin si
0: o le pin si e tun yen pele kan le ko call ra won
1: yes sir 070 4700 1119
0: ko je be je atikeke lati pe kan ro ko to ba dagba ta pa oni ka te ma fe kawe yo ni le ita bi ni gbogbo na lagbaye yo pe te ni to ba wa de yan be tan to olohun ta nu so titi gba mi
1: e ku ka le seyun ni juno
0: ashe ma

0: ọ̀làlẹ́ pàdé àwọn òbítíbitì onírànwọ̀
1: sọmọ ẹ
0: lórí ètò yìí
1: sojú mi lọ ni
0: mo kàn fẹ́ kó kí n ní fẹ́lẹ́ńdógí lórí ètò lónìí ni
1: èmi mi ni orí màmá mi ni
0: ẹ ti chẹ́ǹdì kọ́lọ̀
1: rice lọ́jọ́ ní èmi
0: o kọ́lọ̀ tàkọ́kọ́ yẹn ni mo fẹ́ mi ọ̀fẹ́ kọ́lọ̀ ẹlẹ́ẹ̀kejì o
1: sọmọ ẹ
0: bíbẹ̀ kọ́ ẹ dá kọ́lọ̀ yẹn padà kọ́lọ̀ tèyí tẹ́ ẹ fi hàn mí yẹn ni mo fẹ́ o
1: rice lọ́jọ́ ní èmi
0: n ò fẹ́ èyí tẹ́ ẹ fún mi ẹ dá padà
1: ébà
0: bá mi ju ewì sókè mo fẹ́ mọ irú ẹni tí ń bẹ lójú ọpọ́n ètò ó ń dà
2: kábíyèsí elédùnmọ̀rì ọba tó ni mí ọba tó lẹ̀mí mi bàbá alágbára gíga ẹ̀rù jẹ̀jẹ̀ ní gbogbo lẹ̀kílẹ̀ ọba adákó fikúnlikún òfìkì ìfakalèkè ajíkọlùkọpa ọ̀pàkọwò kan yìí ìwọ ló bìdì tó mọ̀dí ayé tòun tọrún ìwọ ló mọ bí afẹ́fẹ́ dorí kọ òlélé ńlá ni wọ́n ti pera rẹ̀ ní gbòǹgbò ìmọ̀ ọlọ́run ìkẹ́ ọlọ́run ìgẹ̀ oníkẹ́kẹ́ ńkẹ́ onígẹ̀gẹ́ ńgẹ̀

0: ọ̀dà wọn fún agbèrè kan bẹ wọn tó lógbò. Ẹ n tó ń se kọmíṣánná lé lórí náà. Kọmíṣánná fọ̀rọ̀ àti lọ́la kájọ pàdé. Ẹ mo dúpẹ́ lọ́wọ́ Biola Melody. Ẹ alẹ́ o. Afínjú olórin ìgbani olórin ẹ̀mí. Báwo ni ìrìnàjò yín lọ sí Abuja last week? Àwọn eléyìí tí wọ́n bá mọ̀ ti stage ẹ̀ mọ̀ yẹ̀ wọ́n wò ni. Bẹ́ ẹ bá fẹ́ pe lélẹ́ tó nítumọ̀ tó jórin ẹ̀mí. Ẹ gbádùn lórí stage. Ọ̀pọ̀ jẹ́ owó wọn wọn náà ni. Ẹni tó bá dáa náà owó ẹ̀ gbọ́dọ̀ wọn. Ẹ bá sọ nọ́mbà yẹn jọ. Kẹ̀dẹ̀ sọ orúkọ yín pàápàá.
1: Shola re lorukọ mi, mega child of God, 0803 mega child of God,
0: mega child of God, ọmọ Ọlọ́run,
1: bẹẹni ọmọ Ọlọ́run tó lágbára tó tóbi
0: tó tóbi gbẹngbẹ,
1: bẹẹni
0: bẹẹni. Ẹ lè ṣeré fún Mùsùlùmí náà.
1: Tó bá ti jẹ́ pọ́lọ̀ lọ́fẹ́ yìí.
0: Ọlọ́run ni o.
1: Kò sí wàhálà.
0: Ẹ bá nílò rẹ̀, àwọn abúlé ti lè ṣeré.
1: Ibi tó bá ṣe àti kó láti kóra jọ pọ̀ fún bóyá fẹ́ ṣe ìyàwó ni à ń ṣe némi ni tájà ti fẹ́ fi ògo fọ́lọ́run pé ọlọ́run ó ṣe.
0: Òní ni Thursday.
1: Bẹ́ẹ̀ni
0: wọ́n ti ń prepare báyìí ní sẹ́. Ẹ sọ nọ́mbà yín fáwọn èèyàn wọ́n máa wọ ayé wòtí wòtí.
1: 0803076109.
0: Ẹ̀yọ́ robo ti ń bẹ lẹ́nu ní kò kẹlẹ̀ ráyè pé nọ́mbà.
1: +234 8030 76 1090.
0: Ẹ gbé lẹ́ẹ̀kan sí.
1: +234 3076 1090.
0: Ire nikẹ. Orúkọ Fọlá Yẹmi Ajímọ̀tò kan. Orúkọ Dávidì. OBM. On the 25th. Nínú oṣù tá a wà ní September. Òun ni Akúrédé ọmọ Bọ́lájí lọ́wọ́. OBM. Òun ni yóò ṣeré tẹ́nìkankan ò tí ì bẹ́ẹ̀ ṣeré Mbàdàn. Ni Excelsior ni Basoro Mbàdàn. Aago mẹ́fà ni. Bàbá fẹ́ ra tébù tó fẹ́ ra nkankan. Ayo jíngùn yẹn máa jáde. Ṣé n tó burú bí kí bàbá ó ṣe jíngùn fọmọ? À ń ṣe fún ọmọ ọlọ́mọ àní lè ṣe fún ọmọ ara wa bí? Sky is not the limit. You will make it. Surely in Jesus Christ. Ó dàbọ̀. Ẹ fẹ́ bèrè ìbéèrè kankan tàbí fẹ́ polówó ọjà ẹ pè mí o. 08023251601 08023251601.
2: Ó dàbọ̀. Ẹ ilẹ̀. Lágelú FM, jàgàbá gbogbo rétíò.

0: wazo ti de gaga bi se wa ni kunu lagbe lu 96.7 FM oke gajo oke lori iroye le ta wa pe ni gudugbe eyen ma mind man to wa ni egbe egbe mi nigba to so pe agbode ki ki le gbede nisin so so fe mi po fe gbe kankan de tele
1: iroyin ni
0: sori mo fe fun oni moran wo le fe kan mu to lorin mo to ni iroyin re yi yo pe o
1: tori lori na
0: awon onimo ijile won so fun wa wi pe
1: ina kini imajile na kini
0: imajile nipa irori ati bi a se ngbegbe si aye lojojumo
1: okay
0: won ni awon kankan to ba si je pe ko le mama wa si ara wa o kere tan bi ogbon seju kan sira won si wakati kan won ni iru awon kan be ta ba mu gege bi ise ojo wa won la ro na lo me iwo isire ko si ko mo gbo won ke
1: okay
0: ya to fun pe oniroyin to danto ni o tun wa tun feran olorin de yi mo wa tun fe ko mu iyen na mo abi nti mo so yi
1: se ki won di ayin la won nu esen ju ni
0: iwo na o mu kan ni
1: gbogbo e la se pa ile aja opa la nforin se
0: tori pe wa ma wa sinu eje ti e ni gbogbo gba emi je ro pe ko kuku fe kan to mu mo na
1: ki se pe a mu ni se nti
0: e pe ko mu ni se le mi so
1: e ko saye
0: Tolu e mo
1: pare.
0: Ah ni dam.
1: Ile ma to ri owo. Harun be. Ibukun Olorun ni mu ni la. Life in my life.
0: Be ni o.
1: Be ni o. Yo se die die.
0: Be ni oro yen niyan. Idire.
1: Yo wa ni amojuku to po.
0: Be ni. So are you wa pe yen
1: e wa ayo di pa fe
0: kọlọn wo sa nu e ni itume ni wi pe beyan ba nwowo na
1: e ha kan ju owo ni ma jagun
0: suru wa
1: ọlọrun fe se ni ma sagbe
0: ni ma sagbe
1: abi ọlọrun ti eje kikini su wa ta lodun yi ka ti e le
0: o igbagbo ninu ọlọrun
1: igbagbo ni so ba so ri e ti
0: wa ko be yo se mo wo
1: je ogun ni oloja
0: ha kai kai kai
1: ogun ni oja
0: ọlọrun ma jagbo ogun lo
1: jagidi ọra ona meji na ni gege bi awon ilefe se so pe nkan meji lo wa nbe be en ba lo ju ni da ti mo pa ta ko no pa yi
0: olorun ma jabogun lo ogun gangan wule na ninu aye
1: pa pa ye pada di pa fe ni
0: ah ni damu olorun ba lo fa nu gba wa o
1: ami ase yan ni so nbe
0: oya iroyin eleyi te wa pe ni gudugbe o na la tun gbe ka yin mo gbogbo bi te gba te wa losan toni te tin gbo wa osan la wa ni bi ni kan ni lagelu 96.7 FM oke gajo ke tori ago mejila o se koja aseju meje ni oya alele lai dara duro eja koja lo sinu awon oroyin yen eleyi ti a wa pe ni gudugbe ni kan ni yi ta ma mu wa se ti gbo yin ki se lati ma fi ko yin laya soke ki se lati ma fi deru wa yin ki se lati ma mu ki fun pa ko ma ga o ni awon oroyin eleyi ta pe ni gudugbe ta ma mu wa se ti gbo yin ohun o sugbon ko ke le ba mo wi pe bi o ba sele lona do yin gudugbe yen o sele lawon bomi ke si le ba ma ke sara o na na won royin ohun si fin wa se ti gbo yin losan toni ko teti olorun ba yo sanu fun gbogbo wa asini ri badun je o fo lasade ajala loruko temi ti mo nje iroyin ti de oya tayo ni so nibe
2: e ka san ni tile atoko te tin gbo wa te tete si wa loni ka gudugbe royin be na le tun gbo o ikanin lage lu oke to gajo ke nba dan be se n gbo wa ketekete e ma gbagbe lati lo gboju wa live and direct lori Facebook wa pelu lagelu 96.7 FM oke to gajo ke nile ibadan ni ayin ni oluyole ibe la kete nfe si o awon esele to je kayefi ti bi atireta dale aye la mu wa o nitori pe mewa nsele niju agbo letile ara etile na gbo won pa mora ni a aburu aye o kere o pin ko ni je ipin eniko kan ti wa ni o iwe royin punch o wa de foto ni saju gbogbo temi tayo oye ladun aboro in lo ko mi eja pe gbon kan ba pe gba jinijini bi eni ojura mu aboro to fa mo luabi to ba denu e yo do didi a ni sonu ka to sonu ateyin atemi ani faka kan je ko o si ni nje be kuni talewa a ko de obi ba fun toni okan ojo kan awon iweroyin ojojumo le wa Nigeria ti wade gege bo se fi toyin leti iweroyin Tribune o wade fun toni punch ogbeyin ajo akro injo le wa Nigeria nko Moridi Nation,
0: The Guardian gan,
2: Daily Post ni a to wa a bere si mo fun yin lawon akuri e
0: o
2: to de pe o wa gunle soju agbami gudugberu yen fun tosan toni e seun te membe fun
0: o ya lele e ja ka koja lo si inu iwe royin ohun gbogbo ka bere si ni ma mu royin na wa si e ti gbo yin lati pase awon akuri akuri eleyi ti royin ohun to gberu o royin yi to nbe ni iwaju temi mo taju kan mori ni inu iwe royin ti The Guardian eleyi ti o wa de waju mi nbi kini iroyin yen si salaye iroyin ohun o je korokode mimo wipe obirin kan eni odun 4 ni ogun oni ojo obirin ni ojo ori obirin ohun won ni o dagbere faye o wipe o digba o se leyin igba ti enikan eleyi ti o je orekunrin re tele tele ti o ti feri ti an pe onitohun won jo konura won kini to sele gan ti oro to fi ri be gbogbo e losan toni ti di royin leyi ta wa pe ni gudugbo agboye ba shoki inu ti gbo yin oni bo si
2: o da wo kan na tun re tun be ni waju temi to hun safo me edi mo pe ki eledumare ko mo so wa ni ogun ti le o ti ni ile lori ko ni le mo eledumare ni jo je ipin ti wa o ja lo si kalaba lohun
0: o ya
2: won wi pe ekun omi ati ile riri o ti so awon eyan ti won je bi onjile ni odun le meje dalai ni le lori mo bayi ni kalaba oyin bo lori e lekun keke o
0: da inu we royin ti the new telegraph oni nbe ni waju temi new telegraph ohun salaye oro wi pe isele gudugbe kan won ni o mo to sele o ni ipinle ebowa ni won pe ni ipinle cross river o na ni isele ohun lo ti sele gege bi iroyin gudugbe won ni o kere tan awon ti won je ero oko oko oju omi olopona ni o ero opo oko ohun to je oko oju omi won lo kere tan eyan mejo ninu won o ni iroyin ti je ko di mimo fun ni wipe won ti ri sinu omi o nigba ti awon oko olopon mejeji ohun ti pe ajo fori sora won lori omi lagbegbe bo wa ni isele ohun lo ti sele ipinle Rivers o ni sele yen ti sele o de ni agbegbe eleyi to je gan e wa fe gbo ninu royin ta wa n pe ni gudugbe leti lanfani ati gboro yun lekun re
2: o da be e wa je kemi na o tun mo mi ko yin papapa iroyin lo n safo me di mimo o wi pe ile ise olopa o ni won ti bere sise iwadi alagbara o lori awoyewoye toro mo iku akeko jade kan ti se ti oba Femi Awolowo to wa nile ife ni ipinle osun toruko omo na nje oluwole oluwa seun iroyin bo lori e lekun kake eledumare mo pa lo ati abo wa mo ma je kinu mo ko ju abi amo
0: ami o iroyin eleyi to wa ni waju temi lo mo ton se lalaye mo pe ni ipinle Bauchi awon eyan meta kan eleyi ti won ri gege bi afurasi won pe ni owo tite o ni esun eyin ti o si fi kan won ohun na ni esun sise awon omo kekeke ni iwosi won pe se ri ona eleyi ti won ni won fi n ba awon omo ohun ni ajosepo ohun na lo je ona eleyi ti o ba ofin mu wọ́n ní nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní ka àwọn ọmọ náà ẹni èjì ẹ̀ta nígbà wọn ò rí wọn dáadáa wọn pé àwọn ọmọ wọn tó márùn níye ní ìpínlẹ̀ Bauchi o eléyìí tí àwọn afurasí mẹ́tẹ̀ẹ̀ta ọ̀hún tí wọ́n gbé tí ò da tí wọ́n gbé súnmọ́ wọn báwo wá ní ọ̀rọ̀ yẹn báwo ló ti ṣe lọ gan kí ni wọ́n fẹ́ẹ́ gbà nínú ohun tí ń bẹ ńlẹ̀ yìí iléeṣẹ́ ọlọ́pàá ó sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ náà ìròyìn yẹn lọ́sàn-án tòní gudugbàgbà
2: lawa pe eja to lo tara sinu iwe royin Daily Post ibe mo ti muro imi tun be ni waju temi o won lo n safo mo oro di mi won bayi wi pe oja kunle mu ile to wa loyo ni won pe na na gan o ile to si ju awon ile itaya to je pe omile ngbe million naira ni won padanu sowo jamba na ohun ni lo oyo alaafin
0: to iroye yi to wa de waju temi o na lo ma n so mi loju gbere o ninu iwe iroyin punch oni mo si ti ri iroyin na kini to sele won pe gudugbe o tun sele ni ipinle Plateau o won ni awon ti won je ode adugbo ti won je ode ibile eleyi to je ode kole ogbele won ni awon meta ninu won ohun o ni awon kan eleyi ti won je amokun oseka won pe agbebon ni won won ti fi ibon mu awon ode metaeta ohun balẹ leyi to je pe awon ode na won ti jade laye wọ́n ní agbègbè kan ní ìjọba ìbílẹ̀ ti Barkin-Ladi ó ní ìṣẹ̀lẹ̀ yẹn ń ló ti ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Plateau gbà wá lọ́wọ́ bìlíìsì ìròyìn yẹn lọ́sàn-án tòní àgbọ́yé báyìí etí gbọ̀tín òun náà ló máa bọ́ sí.
2: ẹ wá jẹ́ àtún lọ tààràtààrà sí ìpínlẹ̀ katsina ibẹ̀ ni mo ti múrò ìmí tó ń bẹ wájú tèmi ó lòun ń ṣàfọ̀mọ́ ẹdí mọ̀ pé iléeṣẹ́ ọlọ́pàá ti mú ọkùnrin kan o ẹni ọdún 22 Sunny Dikko lórí ẹ̀sùn tí wọ́n pé ó sòpà ń pa kọ̀kọ̀ láwọn míì òun ló bá lọ rẹ̀ yí bàbá bàbá rẹ̀ gbé léètò kọtẹ̀ ń jẹ́ aláàjì lawal tó ń ti àwọn míì léètò wọ́n sì ń fìdí ọ̀rọ̀ múlẹ̀ wípé mílíọ̀nù mẹ́ta náírà ló gbà kó tó fi bàbá lẹ̀ o
0: tọ́ alẹ́lẹ́
2: grandpa rẹ̀ lọ́ lọ gbé ó jí grandpa gbé kọ́lọ̀ nǹkan ṣàánú ni.
0: Àmì kò tiẹ̀ sí tí ò fẹ́ sí mo báyìí kọ́lọ̀ ọgbà ní báyìí.
1: Grandpa wọ́n yóò ní tí àbá yìí gangan gbé báyìí.
0: Tó jẹ́ pé àwọn ọmọ kékèké máa ń faráró grandpa lẹ́gbẹ̀ẹ́ báyìí ni tí wọ́n ní fẹ́ jẹ́ kí grandpa gan dàgbà débi pé wọ́n ó lọ.
1: Àpò grandpa wú ọ̀rọ̀ sọ̀mù bẹ́ẹ̀ ó wá gba tiẹ̀.
0: Ó ti wá rora rẹ̀ pin.
1: Tàbí
0: òun ò lè ṣiṣẹ́ kó rí owó tó ju ti grandpa lọ. Àní ń dààmú. Ṣé ríròyìn eléyìí tó wà níwájú tẹ̀mí nínú ìwé ìròyìn Daily Post. Ó ní ìròyìn yẹn ló ti tó mi lọ́wọ́. Ní ìpínlẹ̀ Ondo, òun sì ní gudugbẹ̀ yẹn ló ti ń ṣẹlẹ̀. Gẹ́gẹ́ bí ìròyìn eléyìí tí a ti ń mú ní ìkànnì Lágelú 96.7 FM òkè gàjò ìkè yìí lórí àwọn àpò mú kan eléyìí tó jẹ́ ti àgbo èyí tí wọ́n pé wọ́n rọ papọ̀ fún wọn. Ìyẹn ní ìpínlẹ̀ Ondo tó fi di kí àwọn èèyàn máa gbẹ̀mímì ìyẹn àwọn tí wọ́n mu nínú kinní ọ̀hún wọn ni lọ́wọ́lọ́wọ́ báyìí Tayo wọ́n pé lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn èèyàn míì tó tún ti dágbére fún ayé pé ó dìgbà ó ṣe lára àwọn èèyàn tí wọ́n pé wọ́n mu àwọn àpò mu àgbo náà wọ́n pé wọ́n ti jẹ́ 19.50 níye bẹ́ẹ̀ ló sì jẹ́ wípé àwọn èèyàn tí wọ́n ń lọ bí 70 òun ni ọ̀rọ̀ òun lọ́kàn ní ìpínlẹ̀ Ondo tí wọ́n pé wọ́n rọ́ kinní ọ̀hún mu àwọn àgbo alápòpọ̀ eléyìí tí oníkálukú wọn mu kíni tó wá ṣẹlẹ̀ gan kíni ìjọba wí lórí ọ̀rọ̀ òun nínú ìròyìn tá a pè ní gudugbẹ̀ lọ́sàn-án tòní nílẹ̀ yóò ti gbàgbọ́yé rẹ̀ o.
2: Ó dá ẹja lọ tààrà sínú ìwé ìròyìn punch ibẹ̀ ni mo ti múròyìn míì tó ń bẹ níwájú tèmi o.
0: Okay, nah.
2: Léyìí tó ń ṣàfọ̀mọ́ ọ̀rọ̀ dì mọ̀ pé iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn òun ni wọ́n ti mú àwọn afurasí gírígàǹkú méjì kan báyìí tí wọ́n fẹ̀sùn kàn wípé wọ́n ja àwọn akẹ́kọ̀ọ́ lólè ńlẹ́gbẹ́ tiwọn eléyìí tó wà ní agbègbè Eruku Àgbọn lọ́hùn-ún tí í ṣe ìjọba ìbílẹ̀ Ewékorò ní ìpínlẹ̀ Ògùn lọ́hùn-ún punch òun ló kọ́ o.
0: Ó dá ìròyìn eléyìí tó wà ní iwájú tèmi nínú ìwé ìròyìn ti The Guardian òun náà ni mo tún ti rí ìròyìn náà o. Kí ló ṣẹlẹ̀ ń bẹ̀ wọ́n pé ojú ọ̀nà mọ́rọsẹ̀ ti ìpínlẹ̀ Èkó sí ìlú Ìbàdàn wọ́n nílẹ̀ kan sí ojú ọ̀nà ọ̀hún ó mọ̀ tó ti gbẹ̀mí àwọn èèyàn mẹ́rin kan níbi tó jẹ́ wípé ìṣẹ̀lẹ̀ ìjàm̀bá ọkọ̀ kan eléyìí tí wọ́n pé ó ṣẹlẹ̀ wọ́n sì ní ìṣẹ̀lẹ̀ ìjàm̀bá ọkọ̀ ọ̀hún ẹlẹ́ẹ̀kejì irú rẹ̀ mu nígbà wo ló jẹ́ ẹlẹ́ẹ̀kejì irú rẹ̀ tíṣẹ̀lẹ̀ ọ̀hún ṣẹlẹ̀ tí àwọn èèyàn mẹ́rin míì tí wọ́n tó fi dágbére fún ayé pé ó dìgbà ó ṣe ṣèbí ẹ̀yìn ò ní yín rédíò tí yín kúrò níkànnì Lágelú 96.7 FM òkè gàjò kìṣọ́kì. Ìròyìn yẹn àmọ́ àmọ́ wá sí ti gbọ̀ yín ni.
2: Ó dáa bẹ́ẹ̀ jẹ́ kí a tún lọ sínú ìwé ìròyìn Daily Post bákan náà àmọ́ bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa ẹ mọ́ wàá tẹ̀tì láti lọ wò wá ẹ bá wa ṣe àyẹ̀pin kó kárí ilé wọn pé àbá àgbàlagbà kan rèé tó ti dèrò ilé ìwòsàn látàrí bí ọkọ̀ asúré tètè kan ṣe gbà lulẹ̀ tí ó ní yóò sì dúró ní ìpínlẹ̀ Èkó.
0: Tọ́ ìròyìn yìí tó tún wà ní iwájú tèmi náà ló ṣàlàyé ọ̀rọ̀ o wípé lẹ́ẹ̀kan sí iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè wa Nàìjíríà yìí wọ́n pé iléeṣẹ́ ọ̀hún ó ti ṣetán ọmọ ọkọ eléyìí tó yàtọ̀ sí tọmọ àlè o iléeṣẹ́ ọlọ́pàá tìpínlẹ̀ Katsina òun náà ló ṣetán ọmọ ọkọ ọ̀hún kí ló ṣẹlẹ̀ gan wọ́n pé àwọn kan tí wọ́n sọra wọn di jàǹdùkú tí wọn kì í fẹ́ kí àlàáfíà ó jọba wọn ni bí wọ́n ti ṣe dìde báyìí láti gbé ìkọlù kan kalẹ̀ eléyìí tí ìbátan ní agbára wọ́n pé iléeṣẹ́ ọlọ́pàá ni rárá ẹ lè ṣe yẹn ń bí àwọn náà bá bọ́ sójú iṣẹ́ gan pé láéláé ẹ lè ṣe ìkọlù láàbí kankan níbi tá a wà yìí o wọ́n pé lọ́wọ́lọ́wọ́ báyìí iléeṣẹ́ ọlọ́pàá náà ló ti dóòlà àwọn èèyàn kan tí wọ́n ń lọ bí mẹ́rin nínú ìkọlù ọ̀hún eléyìí tí àwọn jàǹdùkú tí wọn ò bá gbé kaná tí ìbá ki pọ́n bí ọbẹ̀ àpọ̀n ẹ tẹ̀lé mi ká lọ sínú ìròyìn eléyìí tá a pè ní gudugbẹ̀ lọ́sàn-án tòní ibẹ̀ lẹ ti máa gbọ́ ròyìn yẹn ó wà ń bẹ̀ gan-an.
2: Ẹ jẹ́ a tún lọ tààràtàárà o sínú ìwé ìròyìn Daily Post ìròyìn ló fìdí ọ̀rọ̀ múlẹ̀ wípé àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ òun náà wọ́n ti mú ẹ̀ṣọ́ aláàbò kan security guard eléyìí tó fẹ̀sùn kàn pé ó ń yìnbọn sí olùgbé kan ní Ìbàdàn bí i ti Sololu ìpínlẹ̀ Ọ̀yọ́ kí lórí lọ́bẹ̀ ti garu ọwọ́ kí ni ń ju lọ́wọ́ tí ò lè fi jólẹ̀ nígbà tá a bá dójú agbami gudugbẹ̀ ìròyìn fún tòní ibẹ̀ láti já yín tán.
0: Ìròyìn yìí tó wà níwájú tèmi ń bí ló jẹ́ ìròyìn tí ó jẹ́ ti múso àwọn ọmọ ogun orílẹ̀ lórílẹ̀‐èdè wa Nàìjíríà ní ìpínlẹ̀ Kaduna wọ́n pé àwọn ọmọ ogun orílẹ̀ ọ̀hún ó ní wọ́n ti dóòlà ọmọ ìkókó ọmọ ọwọ́ kan eléyìí tó jẹ́ wípé àwọn tí wọ́n jẹ́ ajínigbé na lo ji omo ohun gbe won ni sugbon sa won to ti bere si ni se ise lo tori pe iya omo na won fe ri ohun na pada tori won si ti bere si ni wa kaakiri iyen ni awon akata bi to se se ki awon ajinigbe ki an gbe iya ohun lo ni ipinle kaduna won ni won ti romo ooku ya oni royin lo nse lalaye
2: o da ijaba koju popo to waye loju opopona eko sibadan
0: okay now
2: o ti tubo mu ki oju ona ko se pa o sokere fakere ti a wa bayi gege bi awon awako ati arin ajo won se bere si ma sisiro ntoju won ri loju opopona na
0: e je ka wa lo sodo sola re o nti e abirun gbon ye uke owo gidi o nbe ni owo re
2: bi agba imole
0: o fe taja to ba ti taja tan yo pada wa awo wa bere si ni muroyin ta pe ni gudugbe yen wa se ti gbo yin gege bi ise wa ti ise yin ta yan le ma gbo awa mo riri yin be ti se ni fe wa

0: ìdìbò fún àjàdí ògbótóyìnbó fún ipò ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà lẹ́kùn ìdìbò Ọ̀yọ́ Central. Dìbò fẹ́gbẹ́ òṣèlú APM. APM Nigeria First.
1: Your future is calling, and at West Midlands Open University, the possibilities are limitless. Admission is ongoing, whether you're a fresh secondary school leaver or a direct entry candidate with NDE, NCE, HND or A-levels, there's a place for you at WMOU. Choose from courses like Information Systems, Computer Science, Cybersecurity, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Human Resource Management, Accounting, Mass Communication, and Educational Management. Take the next step towards your academic and career goals with West Midlands Open University. Our fees are affordable. Come and study under qualified and experienced world-class lecturers. Visit us at White House, Adewumi Street, Felele Ibadan, or number 1A, Oba Akran Avenue, Ikeja, Lagos. Call 0704-700-0167 or visit www.westmidlands.edu.ng. Follow us across social media at WMOU Nigeria, West Midlands Open University. Possibilities beyond imagination.
2: Ìlera lọ́rọ̀. Tara ó jí pẹ́pẹ́ nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nìkan lẹ̀dá fi lè ṣe àṣeyọrí nípa àfojúsùn ẹ̀ láyé. Ó lọ́ bá òkè fi ṣàgbékalẹ̀ alára pín ọláìmọ onísan mẹ́sàn-án. Bó o bá kẹ́fí àìlera bí i àìróorun sùn, ara títa, ṣáàgùn-ṣáàgùn, kẹ́yìn ó máa rìn kògẹ́kògẹ́, àìlè ìgbápá gbẹ́sẹ̀, kórí ó máa laago, kí nǹkan ó máa rìn kiri nínú ara ẹni, ìfúnpá gíga, ìsétọ̀, àtẹlẹsẹ̀ kíkan ni gogorogo. Kí bàtà ó jábọ́ lẹ́sẹ̀ ni kẹ́yìn ó máa mọ̀ tàbí kẹ́yìn ó máa rù kó máa gbẹ. Àwọn onírúurú irinṣẹ́ ìgbàlódé tí wọ́n fi ń ṣàyẹ̀wò lọ́dọ̀ wọn tó tú àṣírí ibi táìsàn fi ṣe bùbá lára ẹ̀dá ló mú alára pín ọláìmọ onísan mẹ́sàn-án sára ọ̀tọ̀ láti jàjàbọ́ lọ́wọ́ kòkòrò inú ẹ̀jẹ̀, ọ̀rá inú ẹ̀jẹ̀, pajápajá, àyà lílù pìpì àbádì, jẹ̀díjẹ̀dí, ìdákọ́lẹ̀, ọmọkùnrin ó má lè tapá, kára ó máa gbọ̀n rìrì, ojú tí ń wò bàìbàì, aromọlẹ́gun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ kàn sí alára pín ọláìmọ onísan mẹ́sàn-án ní number 1 Lodge Street beside Amazing Grace School, Òkè Àdó Ìbàdàn, 0813-885-5308. Bó bá ń ṣe ọ́ bí òjòjò, alára pín ọláìmọ onísan mẹ́sàn-án ni ó kàn sí.
3: Lágẹ̀lú apáta mọ̀jà pàtó ọjà Mákùtà. Lágẹ̀lú FM àkàbà faratilẹ̀ faratilẹ̀. Agbọn bá lò pọ̀ má kàmúso. Lágẹ̀lú FM kàkà kí iléeṣẹ́ agbọ́n sáfẹ́fẹ́ ti ń fẹrẹrẹ ìdùnnú fún gbogbo ọlọ́jà tó ń tà. Ìmùlẹ̀ gúngún nìsọ̀ wọnyanwọnyan sẹ̀kẹ̀rẹ̀ ti ń mi dùngbẹ̀. Owó fún gbogbo ẹni tó lóye tó dàmọ̀ síbẹ̀ yìí náà ń gbọ́. Ṣé bẹ́ẹ̀ ń ríṣẹ́ rẹ̀ nígboro àfà ìbáwọn dòwòpọ̀ láìrò gbùrùkáwò.
4: Owó nìkan ló lè ṣe o.
3: Má dáútẹ̀ Lágẹ̀lú FM 96.7 gbagbó gbajù gbajà gbagé oko. Wọ́n ti gba ayẹra bàtà ńlẹ̀ yìí. Láwùjọ iléeṣẹ́ tó ń gbòn sáfẹ́fẹ́ tó ń mọ̀jà sẹ̀kúlú ọjà tí ó tà. Gbéra ńlẹ̀ darapọ̀ kọjá wa. Gbogbo ara Lágẹ̀lú FM 96.7 ìkí wà láyè àlùbáríkà olówójà ńbẹ kẹrin ọpẹ kẹ.
5: Àjàní sí òsì, ọ̀kadà ló gbé ni, ọkọ̀ rẹ̀ dà, ọkọ̀ òkè, bí n ra kòrò, ọ̀sẹ̀ mẹ́ta sísìn sóṣù kan ni ó fún mi. Ọkọ̀ tó jíire lórí ń di mi ti mọ wà káàkiri, bí i ti bò. Èmi àti ní lọ́sọ̀ tó ọ̀bù ti àgírí Price, mo sì ti gbọ́kọ̀ mi lẹ̀ fún owó bá ń ta. Ọkọ̀ tó jíire ní fi gbé pẹ̀lú owó tí ń fi kún. Àwọn ọkọ̀ pọ̀ inú ọgbà wọn lóòótọ́ o, ṣùgbọ́n mi ò ka. Àmọ́ wọ tó olóòfẹ́ ọkọ̀ tuntun yìí. Ọ̀dọ̀ Dílọ́sọ̀ tó ọ̀bù ni o já ti lọ rà o. Kò sí irú ọkọ̀ tẹ́ ẹ wá débẹ̀ tẹ́ ẹ ní rí. Dílọ́sọ̀ tó ọ̀bù. Dílọ́sọ̀ tó ọ̀bù ni. Àwọn ọmọ tó oríṣiríṣi ọkọ̀ níbẹ̀ bá ṣe fẹ́ sí. Kódà tí wọn ò bá ní tẹ́ fẹ́ lẹ̀ wọn ó bá yín ọ̀dà látòkè òkun. Tí ò sì ní pẹ́ bó sì jẹ́ Nàìjíríà Use. Kíákíá wọn ó bá yín gẹ̀ẹ́tì ẹ̀. Àyè pọ̀ rẹpẹtẹ àti kọ́kọ́ sí pẹ̀lú ètò ààbò tó fọkàn balẹ̀. Nàìjíríà Use lẹ̀yìn fẹ́ tà ní àbí tòkun bọ̀. Ẹ máa gbé bọ̀ ní Dílọ́sọ̀ tó wọn ó bá yín ta. Gbogbo ẹ̀yìn iléeṣẹ́ ńláńlá, iléeṣẹ́ kéékèèké, ilé ìwé àti ilé ìjọsìn. Dílọ́sọ̀ tó ọ̀bù ti ṣe tán àti bá yín ṣe pè ọ́dà lọ́dọ̀ wọn nírúfẹ́ ọkọ̀ tẹ́ ẹ bá fẹ́ látòkè òkun. Àní ò lọ bá wọn ní Dílọ́sọ̀ tó ọ̀bù lolúyọ̀lé. Behind Asmall, 7 Up Road, ní kété tá a bá kọjá Mobi Junction lolúyọ̀lé. 0816982-8487. Dílọ́sọ̀ tó họ gbogbo tó ní ṣe pẹ̀lú ọkọ̀ ìrọ̀rùn ni.
6: Gúdúgbẹ̀ ìròyìn àgbọ́kọ́gbọ́n.
7: Káàbọ̀ láti ojú ọjà lọ́hùn-ún o.
8: Ẹ ṣeun tẹ́ mẹ́mbẹ̀ fún wa.
7: Ìkànnì Lágẹ̀lú 96.7 FM òkè gàjòkè ni wọ́n ń pè bí táwa wà yìí.
8: Adúpẹ́ o.
7: Ìròyìn tí wọ́n sì ń pè ń gudugbẹ̀ òun náà lámú wá sí etí gbọ́ yín. Adúpẹ́ nítorí pé wà ń bẹ̀ pẹ̀lú wa. Ó yá ẹja àjọ máa ṣe kinní yẹn torí àlè ìdáṣe. Ẹ̀yin tẹ́ wà ń bẹ̀ ló jẹ́ kí àwa náà ká wà ń bí Ọlọ́run ọba kò sì ní kúrò lẹ́yìn gbogbo wa. Ó yá o, alele, ẹ jẹ́ kí n mú ìròyìn eléyìí tó ń bẹ níwájú tèmi tó jẹ́ ìròyìn àkọ́mú, eléyìí tó jẹ́ ìròyìn gudugbẹ̀ o. Nínú ìwé ìròyìn Daily Post, eléyìí tí mo ti rí ìròyìn ọ̀hún náà lọ́mọ̀ ṣàlàyé ọ̀rọ̀ o. Wọ́n pe gudugbẹ̀ ti ń já lọ́wọ́lọ́wọ́ ní ìpínlẹ̀ Ondo níbi ti won pe apo mu kan ile to dabi agbo sugbon ti an fura si pe o ti ni majele ninu to ti din ti awon eyan kan ti an gbelura ni ipinle ohun leyi to si ti mu ki awon kan ki won ma dagbere fun aye po digba o se lara awon eyan ti an pe won mu kini ohun gudugbe tuntun leyi to wa to sese sele nbe o lo je koro ko di mimo fun ni wi pe iye onka awon eyan ti won tin dagbere fun aye po digba o se kini ohun o sa bere si ni ga si ni o tori pe lowo lowo ti iroyin wa se ti go yin won ni iye awon eyan ti won ti di bi na ti won ti ti bi apo mu ohun to je agbo ni sugbon ti won fura si pe majele nbe nu re awon eyan ti an ti dagbere faye lati pase apo mu won pe won tin lo bi mokandin ni aadota ni ye bayi leyi to si je wi pe apapo awon eyan ti an pe oro ohun o se gudugbe le lori ti an pe won da awon kini ohun si we o ni gbogbo won ni won je aadojo ni ye ta ba mu awon eyan eyi to n gba toju lowo ta ba mu won ta ka o ka won ta ka o ka awon eyan mi to ti dagbere fun aye po digba o se awon ti oro gbogbo to ni se pelu majele ohun to ko ba won pe ni won tin lo bi aadojo ni ye o iroyin salaye oro wi pe isele yi to je isele gudugbe o na nlo he ni agbegbe kan eleyi ti won pe ni agbegbe Ararọmi Obu iyen ni Odigbo ni ijoba abile ti Odigbo nu ni o iroyin wa salaye oro wi be wi pe isele ohun eleyi ti o ti wa ran mamamo iyen ni ipinle ohun won ko ti kuro ni ijoba abile ti Odigbo ti o si tun tin lo si ijoba abile ti Irele leyi to je pe awon eyan mejo o ni won ti salaye nbe ohun wi pe awon eyan na won ti dagbere fun aye pe o digba o se eni to duro gege bi alase fun eto eko ni ipinle Ondo dokita Banji Ajaka olofi idi isele ohun mule o iyen ni ojo ru Wednesday ni bi to ti salaye oro wi pe wo awon eyan eleyi ti won ti n gbe mimi lati pase isele agbo mimu eleyi ti won pe won mo ti a pe ba won po po sugbon to ni owo majele nnu won ni onka re o mo bere si ni feju toto si ni o lowo lowo bayi eni to je commissioner fun oro eto ilera ni ipinle ohun dokita Banji Ajaka ni iroyin fidi re mule ati awon akosile gbogbo bi pe aadojo niye o ni opolopo awon eyan ti oro ohun gan ti won ti je bayi o oni baba ka awon eyan ti o ti ku atawon eyan ti n gba toju lowo to si wa laaye mo won commissioner o n salaye oro o ni oro yi gan o na lo mo ro mo eto lera eleyi ti o se fiagan ni ipinle ohun o to si je wi pe ohun elo kan eleyi ti won pe ni eta na o ni won pe kini ohun o je lara awon nkan ti awon eyan ti won pe won gbe ilura nbe ohun nitori pe ayewo o fi idi re mule o nigba ti commissioner ti o tun fi kun oro re o ni lowo lowo eyi ti iroyin yi to n jade bi commissioner ti se n salaye won pe awon iko eleto lera eleyi ti omo ti fun tedo gbogbo to ni se pelu oro lera won pe won mo ti ko won lo si awon agbegbe gbogbo eleyi ti oro kan o awon sa o ni ipinle Ondo bakan na ile ise olopa o na lo ti se tomo ko le to yato si tomo ale won pe enikan ti won poruko re ni Olorun to baba Batunde ti awon eyan mo si meko won pe onitohun owo ti te o nitori wi pe won lo ni nkan se pelu bi won ti se n pese awon agbo olomiun eyi to je pe awon eyan ti won ti mu lopolopo ninu won eni won ti dagbere fun aye po digba o se ile ise olopa ni itesiwaju ise ti e eleyi ti n se won pe awon eyan merin lami na ti an tun je afurasi loloko ojo kan eleyi to je pe ara awon isele yi won pe won topase re donodo won pe awon eyan yi gan o na ni awon na won tun mo se awon agbelero awon agbo kan fun awon eyan lati mo gbelura won lawon merin lawon na owo tun ti te won o leyi ti ile ise olopa to tin sise lo won ni won o ti dawo ise duro ama duro atawo mo gba ti eduware ni wipe ko ba ni dawo bi duro lapa abeun ko si fun awon eyan ti n gba toju nbe lalaafia
9: o da be je kemi omele ko yin papapa iroyin lo n fidi oro mule pe ki eledumare ki o mo je ki abiamo ko foju sokun mu ile ise olopa ipinle Osun ti bere sise wadi o lori awuyewuye to ro mo iku akeko to wa ni ipele asikagba kan ni Fafiti Obafemi Awolowo to wa ni ile ife ni ipinle Osun toruko akeko na nji Oluwole Oluwaseun Oluwaseun yi ìlò jẹ akẹ́kọ̀ọ́ ní ẹ̀ka kan ilé ìtọ́kùn ní department of material science and engineering lẹ́yìn tí ó dágbére fáyé lẹ́yìn tó yẹ pé wọ́n fi ọ̀rọ̀ ọ̀hún tó ilé iṣẹ́ ọlọ́pàá létí ní yàjóyàjó wọn pé kódà ní iléègbé rẹ̀ tó wà ní agbègbè dàmíkò ní ọ̀ọ́nì layout lè fẹ̀ níṣẹ̀lẹ̀ ọ̀hún ti ṣẹlẹ̀ àwọn tó jẹ́ alákòóso fáfitì ọ̀hún gbólóhùn tí wọ́n fi ìta lánàá láti pàṣẹ agbẹnusọ wọn abiodun ọ̀làǹrẹ̀wájú inú wọn ti fìdí ọ̀rọ̀ múlẹ̀ wípé àwọn ti tẹ́tí gbọ́rọ̀ ọ̀hún ọ̀làǹrẹ̀wájú pé àwọn ikọ̀ dìgbòlùjà àti tẹ́mọ́ jí gìrì sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì tilé ẹ̀kọ́ náà wọ́n lọ sí ibùdó náà kódà níṣẹ́ náà ni ikọ̀ iléeṣẹ́ ọlọ́pàá ti air division tó wà ní mọ̀rẹ́ lọ́hùn nílé ìfẹ́ àná tún lọ bẹ̀ gẹ́gẹ́ bí àlàyé tí wọ́n ṣe pé wọ́n gbé akẹ́kọ̀ọ́ ìdìgbàdìgbà ó di gbọ̀ngàn ètò ìlera ilé tó wà ní ilé ẹ̀kọ́ ọ̀hún níbẹ̀ náà wọ́n sì ti kéde pé ó ti dágbére fáyé alákòóso ilé ẹ̀kọ́ ọ̀hún fìdí ọ̀rọ̀ múlẹ̀ pọ́n àti fi tó àwọn tó wà lẹ́ka ìgbáyégbádùn àwọn akẹ́kọ̀ọ́ létí láti gbé ìgbésẹ̀ tó tọ́ lórí ọ̀rọ̀ ọ̀hún pàápàá jùlọ láti mọ ohun tó ṣokùnfà ìṣẹ̀lẹ̀ alágbára tó mẹ̀mí akẹ́kọ̀ọ́ ọ̀hún lọ punch olùkọ́ o.
7: tọ ìròyìn yìí tó ń bẹ ní iwájú tèmi ó ní mo mọ̀ rí o nínú ìwé ìròyìn ti the guardian tó ṣàlàyé ọ̀rọ̀ wípé obìnrin kan wọ́n pé ẹni ọdún mẹ́rìnlé ni ogún òun náà ní ọjọ́ orí rẹ̀ o wọ́n ní ó ti dágbére fún ayé pé ó dìgbà ó ṣe lẹ́yìn ìkọlùkọ́ eléyìí tó ṣẹlẹ̀ láti pàṣẹ ọ̀rẹ́kùnrin rẹ̀ tí wọ́n jọ ń lò fẹ́ tẹ́lẹ̀ rí wọ́n pé ní ìpínlẹ̀ èkó ibọ̀n òun ni ìṣẹ̀lẹ̀ òun ló ti ṣẹlẹ̀ o ọmọbìnrin náà tí wọ́n pe orúkọ rẹ̀ ní sarah edadet amapa wọ́n pè òun gangan òun náà ló ti kọ́kọ́ ń wò wípé lọ́wọ́lọ́wọ́ báyìí òun ó fi àjọṣepọ̀ eléyìí tó òun ní pẹ̀lú ọ̀rẹ́kùnrin òun tẹ́lẹ̀tẹ́lẹ̀ òun ti fìyìn òun sílẹ̀ òun ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ìgbésí ayé tuntun míì nínú ilé míì eléyìí tí òun ń gbé léyìí tí yóò sì ran òun lọ́wọ́ láti lè mójútó okoòwò òun eléyìí tó òun ṣe o wọ́n ní ṣùgbọ́n o èrò ọmọbìnrin tí wọ́n ń pè ní sarah yìí òun náà ni ó padà dòfo nítorí wípé ẹni tó jẹ́ ọ̀rẹ́kùnrin rẹ̀ eléyìí tí wọ́n pé wọ́n jọ ń lò fẹ́ láàrin ara wọn tẹ́lẹ̀ wọ́n pe onítọ̀hún tẹ́ pé orúkọ rẹ̀ ní friday branson essiet eléyìí tó jẹ́ pé láti agbègbè ibì kan tí wọ́n ń pè ní cult oku ikono òun náà ni ó ti wá ní ìpínlẹ̀ akwa ibom wọ́n ní ọ̀rẹ́kùnrin rẹ̀ òun gan ló kọlù ú wọ́n ní ìkọlù yóò sì ní agbára débi wípé kò jẹ́ kí ọmọbìnrin tí wọ́n pe orúkọ rẹ̀ ní sarah ededieti kí o lè dúró láti mú gbogbo èròǹgbà rẹ̀ ṣe o ìròyìn ṣàlàyé ọ̀rọ̀ nígbàtí ẹnìkan ilé ìtọ́jú arábìnrin sí olóògbé ọ̀hún tó ń ṣàlàyé ọ̀rọ̀ tó sì pé kí wọ́n dákun kí wọ́n jọ̀ọ́ kí àwọn oníròyìn kí wọ́n mọ̀ dárúkọ ọ̀hún o ó ní ṣe rí ẹni tó jẹ́ olóògbé yìí tó jẹ́ arábìnrin òun ó ní ńlọ́jà wípé wọ́n ti gbé lọ sí ilé ìwòsàn o nítorí wípé kíni wọ́n ní ìfarapa èyí tó kọ́kọ́ ní pẹ̀lú bí ẹni tí í ṣe ọkùnrin àfẹ́sọ́nà rẹ̀ àfẹ́ tẹ́lẹ̀ eléyìí tí ń fẹ́ tẹ́lẹ̀ tí wọ́n jọ ń lò fẹ́ láàrin ara wọn bí ìhun ti ṣe kọlù ú ṣáájú ọjọ́ eléyìí tí ó padà dágbére fáyé pódìgbò ó ṣeun gẹ́gẹ́ bí ẹni tí ń bá àwọn oníròyìn yìí sọ̀rọ̀ bó ti ṣe wí ṣe wọ̀n pó pé kí wọ́n mọ̀ dárúkọ òun ni ó ṣàlàyé ó ní sarah yìí ó ní ó ti sọ wípé àjọṣepọ̀ eléyìí tó ń ṣe pẹ̀lú ọmọkùnrin tí wọ́n ń pè ní essiet yìí kóroke síbẹ̀ òun nítorí pé òun tó fẹ́ tẹ̀síwájú pẹ̀lú ìgbésí ayé òun nítorí wípé òun ti rí bòmíì báyìí tí òun ò mọ̀ gbé wọ́n ní tẹ́lẹ̀ tẹ́lẹ̀ sì rèé nígbà tó wà láyé tóun àti ọmọkùnrin ọ̀hún tí wọ́n jọ ń lò fẹ́ wọn pé ibì kan náà ni wọ́n jọ ń gbé nínú ilé kan náà ni wọ́n jọ ń gbé papọ̀ àmọ́ o nígbà tí sarah rí wípé òun nílò láti tẹ̀síwájú láti ti pààrọ̀ ààyè míì ń lọ bá kó kúrò nínú ilé lọ́dọ̀ rẹ̀ lọ́dọ̀ ẹni tí í ṣe ọ̀rẹ́kùnrin rẹ̀ yìí ó sì lọ gbalẹ̀ míì ìròyìn tẹ̀síwájú o wípé ẹni tó ti á dolóògbé báyìí òun ló sọ fún àwọn mọ̀lẹ́bí rẹ̀ ṣáájú kó tó dolóògbé pé lọ́wọ́lọ́wọ́ báyìí o òun ti gbalẹ̀ mi o ilé míì tóun sì gbà yìí òun náà ni ilé tó jẹ́ pé yóò súnmọ́ ibi tóun ó ti máa ṣiṣẹ́ tòun tóun ó ti máa ṣe okòwò tòun síwájú sí ìròyìn ṣàlàyé fún ni wípé àwọn nǹkan kan eléyìí tí ó ṣokùnfà ikú ọmọbìnrin yìí ni ló jẹ́ pé ó sì ń di nǹkan tí àwọn èèyàn sì ń rò rí sí wípé irú ìṣẹ̀lẹ̀ wo ohun wa wa leléyìí wọ́n ní ẹni tó jẹ́ arábìnrin sí ẹni tó ti dòkú ọ̀hún ó ṣàlàyé ọ̀rọ̀ wípé àwọn mọ̀lẹ́bí ó ní wọ́n ti bẹ̀rẹ̀ sí ní wò pé irú kí wa leléyìí o tó ní kálukú sí wọ́n sì ti ń wò wípé ha bó làwọn ṣe fẹ́ ṣe irú ọ̀rọ̀ báyìí àmọ́ ṣá o wọ́n pé ọ̀rọ̀ padà bẹ́yìn yọ torí ọ̀rẹ́kùnrin rẹ̀ eléyìí tí wọ́n jọ ń tẹ̀lé ra wọn eyin o gan lore ikolu won ni ngba to si ikolu o fi ara pa yanan yanan lati pase ifarapa ohun ko ko le ru la mo ko lohun ba ko da ko kojo ko sa anu eni
9: o da wo eje kemi na o tun mu mi ko yin papapa ka lo si ipinle kastina ara mi riri mu ru logbo late o mo pe be yen ba toro tititi yo ri bi ti eja to gbe tun yaro original o ni ari abuki oke ni ipinle kastina owo le ise olopa ti te omo kan o eni odun 22 years to ko re nje Sunny Dico esun ti won fi kan ni pe o le di akopo pelu awon meji mi lati ji baba re gbe grandpa le toroko re nje Alhaji Lawal le to pe o si gba million meta naira ko to baba n baba le ko to ma ba ni re lo Dico lowo wa te pelu Sunny Kabir eni odun 22 20 sale subelo to na je oni odun 22 lasiko ti ile ise olopa gbigbese papa julo eko kan eka kan le ise olopa ti ma gogun ti wa odaran we pe won mu awon eyan hun loju ona abule kan te pe ni Maraba Shema ni ijoba abile Dorsima ni ipinle ohun agberunso le ise olopa ipinle na DSP Abubakar Sadiq Aliyu in lo safomo already manu gbolohun to fi ita o yen lana loruko commissioner olopa abe iyen CP Ali Umar Faagi ni gbolohun to fita won ni awon afurasi lowo te latari an fi to ile titi awon olopa ti won ri gba le to e pe o ran won lowo lati le moju leja ibi ti awon eyan won ni si atejare ti won fi ta pe iwadi ti le ise olopa si saaju fi han bi pe di ko yi o na lo le di akopo pelu ami le tan lo re ji baba re gbe won ni nkan bi ose meta seyin ngba won si fi kun alaye bi pe se re baba yi ori di ojo 16 days in lolo ni gbe kun awon ajini gbe ko to di wi pe won jowo re leyin ti won ti gbowo kan ti se million meta naira inu ati jade ti won fi ta won ti wa pe dinu yi pada jewo wi pe on gangan ini odada eku eda ele eto ji baba ba won gbe o
7: iroyin se interest waju gaga bi iroyin gudugbe nikan ni lagelu 96.7 fm oke gajoke iroyin yi to wa ni waju temi nbi lo salaye oro wi pe gudugbe won pose o ni ipinle plateau nigba ti awon agbebon kan ti enikan ni odamo ti won pe won jo si tagija logojo oru ti won si kolu awon ode kan le to je awon ode adugbo eyi ti awon ti yan layo lati ma so adugbo ninu ise ti won se won pe awon ode meteta yi o ni awon ode ko nle ogbele le to je pe awon ti won je agbebon yi won dede kolu won ni agbegbe kan ti won pe ni agbegbe ti NTV ni ijoba abile ti Breaking Lady ni ipinle Plateau awon eyan na ti won je ode ko nle ogbele won pe won wa lenu ise won ni o lasiko ohun ti awon agbebon na ti won wa kolu won ani ise ti awon ti won si je ode ko ni ogbele yi nse o na ni lati ma daabobo awon agbegbe won kuro lowo awon ikolu ati awon iwo daran gbogbo eleyi ti awon amokun osika ti won le gbe wa lati fi dojuko adugbo ohun won ni sugbon o ni di ise won yi na ni won ti dagbere faye podigba o se nigba ti awon ti won je agbegbon na ti awon agbebon yoju si won ti won osube sube gba kankan ti won kan dana ban ya won ti won si bere si ni yin bon ni koba iroyin o tesi waju wi pe enikan ile to je olori agbegbe lagbegbe beun ti an poruko re ni Nairet John won lo ngan lo fi di isele ohun mule o wi pe looto o ni isele ohun mo sele won ni o salaye oro fun awon oniroyin ti awon si bere si ni gbon iroyin ohun le o o ni nkan bi owo ago mokanla ale o na ni isele ohun lo sele gege bo ti se wi oni nise ni awon agbebon na ni amokan yode o ti an si yo si awon ti won duro gege bi ode adugbo na lenu ise ti won nibi ti awon ti n so adugbo koba ibon o na ni awon bere si ni gbo o leyi ti o fi je pe won ti da ina ban ya awon onito hun eyi to n sise won lowo nigba ti o tun mo fi kun oro re onise ri isele ele to sele yi o mo ko ipaya ba awon eyan ti n be ni agbegbe ohun o tori onikaluku bere si ni kaya soke ni wipe eyan se wa lenu ise re ti awon amo okun se kankan eleyi ti won o feran lafia ti won o si wa lo ba ti won o si robon bo ni tohun leyi ti ki ise nikini ti ki ise nikeji to je pe won je meta lenu ise won eleyi ti won se ni won ni amon sa o isele to sele yi o tun bo mu ki eto abo lagbegbe beun ko tun le dandan si ni o nitori wipe awon ti won je osise leto abo won pe won ti di agbon be mu lati ri daju wipe ofan kan ko firu na gba o won ni enikan na ile to je pe ala eni ti ma gbe ni agbegbe be na ni ti won poruko re ni Gabriel Ayuba oun na salaye oro wipe enu ise won ni won kuku wa ki awon amokun se ko won to de wipe eyin wo lode ko le ogbele awon wo ni ko gbele ko ba ko baba yi ni won pe won robon no ro yin na bon bo awon ti won ti di ologbe ohun bayi o kolorun eledua ko dakun kojo koro awon ebi won loju o
9: ami ati ami o na ni iroyin eleyi tutun mewaju temi pe eledumare ma je kina omo kojo wa o emi ina dukia
7: ami o
9: won to ba tin jomo ijamba na eledumare ni je ka wa ma ni pin be awon dukia to je omi lengbe milionu naira o na ni na jo to si deru ni awon ile itaja kan ile to wa ni oja kan nilu oyo alaafin ojo pa sekere modi oma ati iba mo pe jamba na iwaye loja kunle mu yen nilu oyo ti se ipinle oyo nbi gege bi won se jabo re pe opolopo awon ile itaja o na ni na mu lo fowo ba mo pe awon risise nkan ti won lo to mi to ju mi lengbe milionu naira o na ni na mu jo alaga fun le ise panapana ipinle oyo Honorable Maruf Akinwande nigba won kan so pe looto ni isele on sele Daily Post wa jabo wi pe awon dukia kan na ile to na tun je omilegbe milionu naira o na ni na tun lo tun jo yen ni ile itura kan ni le Ibadan to na tun je olulu ipinle Oyo nbi isele on sele ni bi kan to pe ni Abigail Makine Close to wa ni agbegbe Abayomi ni le Ibadan la ro kutu ana ni sele on sele a kin wa nigba won to kan si pe ko seni keni to ba isele ijamba na rin Daily Post lo ko gudugbe ni fun to san oni
7: iroyin yi to be ni waju temi bi o na lo mo n salaye oro wi pe awon meta kan eyi ti won ri gege bi afurasi oniwodaran eleyi ti won gbianju lati fi tipati kuku ba awon omo obirin kan ni ajosepo ni ipinle Bauchi won gbe owo o ti te awon meta ohun ti o je afurasi o ile ise olopa si ti n ba won po lowo lowo bayi iroyin ohun o tesi waju wi pe awon odo meta kan o ni owo ti te o ti an si so wi pe awon odo meta to ohun nbe ni akolo ile ise olopa bayi o leyi to je pe won ti n seju pako pako nbe kini to sele gan won ni awon onito hun eni ri pe abi abi awon meta ta yi run o fun awon iwo daran ati awon iwa eleyi ti o bofin mu won ni se oni o masuma awon omo obirin kan to je pe awon omo obirin ohun na ni won lo bi marun niye eleyi ti won gbe ni agbegbe kan si won pe ni agbegbe Azare eyi ti o je apa kan ni ijoba bile ti Katango iyen ni ipinle ohun won ni asuma won lati ba won ni ajosepo ko to ni o ile ise olopa o salaye wi pe isele ohun eleyi to sele yi won ni awon omo to je awon omo obirin ti an pe ojo ori won be laarin isele ohun won pe awon omo na oni won je awon omo bi omo odun meje bi omo odun mewa ati elomi na eleyi ti ojo ori won to ra se kekere si iyun o gege bi atejade ohun bo ti se je kodi mimo nigba si ile ise olopa to n salaye oro lati pase eni to duro gege bi agbenusan fun ile ise olopa ohun iyen ni ipinle Bauchi onitan ti poruko re ni SP Nafiu Abib o salaye wi pe eni odun mejo kan to je omo obirin oni a pe enikan ninu awon odo ti owo te yi omo dogbon tan lo ti inu gbo kan eleyi ti won ni o nbe ni Choku Quarters won ni ni agbegbe Azare gege bi an ti tesiwaju ninu oro won ni odo ohun eleyi to je omo okunrin won ni eni ogun odun ni won si poruko re ni Gidadu Adamu won lo lo dogbon mu omo ohun todogbonrun wo inu gbo ile ise olopa n tesi waju lati pase eni tin gbenu so fun won wi pe nise o na lo mo fe fi agidi ba omo ohun ni ajosepo ko to di wi pe omo na pariwo won ni bo ti se ori po omo pariwo bayi tayo n lo ba sa lo gege bi iroyin bo ti se salaye si siwaju pe ile ise olopa ni o ba bo soju ise gege bi otele muye won ni bi owo sasete omokunrin ohun nu ni o won ni won si mu omo na eleyi to je omo obirin ti po fe se ni wosun won mu lo si ile ewosan fun itoju ati fun ayewo be na loro mi tu se ri o pelu elomi na to je afurasi ti poruko re ni Aba Umaru won lo na nse lo mu omo odun mewa kan o na ton dogbon fe run omo olomo wo inu igbo kan iyen ni abule ti samamuro won ni nigba to na ngbiyanju lati han omo olomo le mo won ni nise lomo yun na to pariwo won ni bo ti se pariwo bayi tun ni arabi lo sa lo be na loro ri pelu enikan ti won poruko re ni anwalu wada ati awon mi na lowo lowo ba ile ise olopa o ti ko won le ipe kini won wa mo salaye nkan to sele gan
9: e ja re poru oja papa ma ko lo sodo sola re o abirun gbabi agba mo le ngba ta ba de gudugbe royin tesi waju ese te n bo wa
6: gudugbe iroyin agbo kogbon
10: alẹ ka kọle ti wa di rọrun gba fun gbogbo ẹni to n fẹlẹ fọkan balẹ lati mu ki ala wọn wa si imuse anfani ẹ ti wa suyọ bayi ni Dream Gardens phase 1 to wa nijaye moniya nbadan to fi mọ irede city ido ibadan ẹdinwo rẹpẹtẹ lori awọn ilẹ wa 250 square meter 1.8 million naira lẹmara lati gbe tan lẹẹkan to ba dẹ jẹ 500 square meter 3.5 million naira niyẹn o iyẹn ni Dream Gardens phase 1 ijaye moniya amọ ni irede city 1.7 million naira ni plot kan bayi ẹsẹ ra odidi eka ni 6 million naira gbogbo document lo ti wa nle keri kera ni o abẹ gbọ ẹdinwo yi nlo lọwọlọwọ bayi ni le ise Footy Homes e ma fa koko sofo e tete wa jamfani e visit us today at Footy Homes top floor base 1 plaza Iyanu Adeoyo Ring Road Ibadan or call 091-1706-0593 at Dream Gardens phase 1 Moniya Ibadan and in Radio City Ibo Ibadan your dream will come true
11: Organic nla ojo okuta solutions de ona bayo wo pinle oyo wa ori wa sore la nilo ki igbaye gbadun to ni leta lejo ni ipinle oyo le derun ona abayo ni ki mudumudu ijoba oselu awara wa le te wa lowo ki la nilo ona abayo ni ki eto eko eto ilera to peye ati eto abo to fese mule ko le duro digbi ni ipinle oyo ki la nilo solutions to ba wa ribe eyin eyan wa ni tibutoro ipinle oyo ogbomoso oyo alaafin oke ogun ibarapa mejeje ibadan ti letoko ololufe yin te tin reti ti de o oludije sipo gomina lati nu egbe oselu African Democratic Congress ADC ẹgbẹ́ olówó ń bọ̀wọ́ olóyè Adégbòyega Taufik Adégòkè Solutions ni odù fàárẹ̀ kún fọ́fọ́ láti ṣe gómìnà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ káfíbò sọ̀rọ̀ dìbò rẹ fún Solutions dìbò rẹ fún ọ̀nà àbáyọ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ olóyè Adégbòyega Taufik Adégòkè ni gómìnà wa ADC lẹgbẹ́ wa tẹ̀sójú ẹ̀.
12: Isaleosi Real Born Community Development Association Bonfoto Isaleosi Mbadan lo n fi ti dunun ti dunun pe gbogbo eniyan abe ri segesege ninu wa dun wi pe ajodun wa todun yi to papo mo ayo ajodun odun kan baba wa Olubadan le Ibadan won ba ra si dale wolu ladoja Arusa 1 baba paduka lori apere Isaleosi Real Born Community Development Association lo ki kabiyesi ku orire won ni ka dope lori ki bato pe lese kesi baba o je ko pepepe eh lake ba oluyole oloyi agbanu re ni akanbi arole ba oluyole Mbadan ku mura o gbajugbaja lo kon lo ile badan lo nbo wa baba keye ni bonfoto isaleosi nbadan alejo pataki lojo na oloye jubril dotun sanusi okalama odua senator salafadin abiodu ali engineer aderemi abbas oseni honorable stanley ikrulai olajide odidi omo awon ogun tarige lere chokalu suwa ni badire peyo rasida inde merenge king alaji taye lolu akade currency aji pataye di safakus ojo ketan den logman osu kesan ba se o ago mewa aro le to gbogbo ti bere gbogbo eyan la pe lori eni afi we pe gbogbo ma bibi san isaleosi nbonfoto ateyan alejo ta pe a n reti ni bon photo lojo ketadinlogbon osun yi
13: ojo waju npe o pelu West Midlands Open University ohun to le je leyin wa ola o ni pekun eto igbaniwole nlo lowolowo bo yo sese pari ile iwe girama abi o fe wole pelu direct entry to si ni NDE NCE HND tabi A levels aye wa fun oni WMOU yan ninu eko bi information systems computer science cyber security business administration finance public administration marketing economics human resource management accounting mass communication ati educational management bi igbese nipa
1: àfojúsùn rẹ lórí ẹ̀kọ́ àti iṣẹ́ pẹ̀lú West Midlands Open University. Owó wa ò fani lápòyà. Wá kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn olùkọ́ wa tán ti ní ìrírí ọdún mọ́dún gboyè mòye. Kàn sí wa ní White House, Adéwumi Street, Fẹ́lẹ́lẹ̀, Ìbàdàn, tàbí No. 1A, Ọba Akran Avenue, Ikeja, nílùú Èkó, pé 0704-700-0167 tàbí kó o kàn sí www.westmidlands.edu.ng. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOUNigeria, West Midlands Open University. Kẹ́kọ̀ọ́ gboyè gíga, kó o dẹni ìyìtáyé ń wárí fún láwùjọ.

0: ayé bá ti bá ni láti jẹ́ náà.
1: Àbí o.
0: Àbí àgbà mi lọ́wọ́ mẹ́gà ni.
1: Kì í jẹ́ ṣé wọ balógun gbogbo rẹ̀.
0: Ewo ewo lo tún.
1: Rárá o, rárá o, rárá o, Táyọ̀ kọ́ lónìí yẹ o. Balógun ròyìn ni kò fún.
0: Balógun ogun ló já.
1: Àwọn tó bá wà Facebook tán wá rí bó ṣe wá.
0: Àbáre ọ̀nà kankan.
1: Tán wá rí bó ṣe wá. Wá rí bó ṣe gẹ̀fì láàrẹ tó ráfẹ̀yìn. Fẹ̀yìn ẹ. O mọ̀ pé tí yóò bá jẹ́ balógun tán yányán. Kò ní jórù jókòó báyìí.
0: Àárẹ̀ ọ̀nà kankan fún ni.
1: Etí mẹ́gà tiẹ̀ tó wá gbé wá yóò.
0: Àbẹ́ àgbà mi.
1: Ó lè sáré gbé kalẹ̀.
0: Ànídàmú.
1: Oyaja imobirin oyakaro yin ja.
0: Inu ti yan ba fi bi mi yi fi bi.
1: Bẹẹni o jare oyaja re.
0: E je a tẹsiwaju laarin gbogbo royin ta pe ni gurugbe fun toni ibi aye ba ti bani na lati je.
1: Ire pare iyan o nipa bi o ba ti de.
0: Iyan gboro pare bi ko ba si de. E je a lo si ipinlẹ Ogun. Ibẹ ni mo ti royin mi to nbe ni waju temi o fun toni. Eni Egun ba nle ko ma roju ni o se ran ara aye. Bẹ na ni re. Ara orun na. Ile ise ọlọpa ipinlẹ Ogun. Òun ni wọ́n ti mú àwọn afurasí méjì tó jẹ́ gírígánkú adigunjalè tí wọ́n pín wọn lọ́rẹ̀ẹ́ jẹ àwọn akẹ́kọ̀ọ́ lólè nílẹ́gbẹ́ wọn tó wà ní agbègbè eruku àgbọn níjọba àbílẹ̀ ewékorò ní ìpínlẹ̀ ogun lọ́hùn-ún àwọn tó jẹ́ afurasí tí wọ́n dákọ̀ wọn ta àti waris dauda àti tiamiyu abiodun olọ́wọ́ àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ ọlọ́pàá tẹ̀ nígbà tí wọ́n jí gìrì sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì wípé àwọn adigunjalè wọ́n lọ sí hósítẹ́ẹ̀lì ìyẹn ilégbé tó jẹ́ ti àwọn akẹ́kọ̀ọ́ tó ń bẹ ní agbègbè ọ̀hún agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà olùṣèyí babàṣèyí nínú gbólóhùn èyí tó fi ìta lánàá ìyẹn ló ti fìdí ọ̀rọ̀ múlẹ̀ pé ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣẹlẹ̀ nígbà tẹ́nìkan táwọn ọmọ tó ké sí iléeṣẹ́ ọlọ́pàá ewékorò wípé àwọn gírígánkó adigunjalè wọ́n ti di báráká òyalù wọ́n wọ́n yalu légbé àwọn akẹ́kọ̀ọ́ tó ń bẹ lágbègbè ọ̀hún ló fìdí ọ̀rọ̀ múlẹ̀ wípé DPO ọlọ́pàá ti bẹ́ẹ̀mẹ̀ lójú ẹsẹ̀ ìgbé afẹ́wé ni ìlókè sí àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ ọlọ́pàá abẹ wípé kan jígìrì sí ìṣẹ̀lẹ̀ àbí ìpè pàjáwìrì ọ̀hún wọn ní lójú ẹsẹ̀ òun náà wọ́n jígìrì sí ìpè pàjáwìrì náà wọn pé àwọn tó jẹ́ afurasí adigunjalè yìí wọn pé àpò kan eléyìí tí ó yọjẹ́ tilé ẹ̀kọ́ school bag eléyìí tó pé àwọn nǹkan

0: alagbara
1: adupe lowo na
0: olorun mo seun o
1: a fi ada gbogbo ope pada si odo na
0: o nikan na lo ni
1: a tun dope pada si
0: odo na o nikan na lo ni
1: alada gbogbo ope pada
0: a lo nikan na lo ni lo to si
1: lana a ba kan senu ni dede sibi ani amari ni na
0: pada bo lele
1: a kan so ti wa ni a wa gan
0: omo bi adi bese omo bi adi bese te latana
1: lana so ni
0: so ba sori ofe
1: o wa ni pe be se so yen na lo nde se ma gba fun yin o wa lo lo nte o wa je ka tun yin le ni adupe ito olope wa po lodo olorun oba to tun wa ka wa ko awon eyan ta wa wa iya wa nso re yin wa gbo
0: ma gbo
1: o
0: ni da wa awon to gbe ko lo
1: ba mo kankan yi awon soro e wa gbo
0: e wa nteti
1: o wa njo ma dun le
0: ti ka ko to luga e ti de
1: je seri pe ope wa po lodo olorun
0: ope po o
1: atun wa ba yin lalafia
0: lalafia
1: seri pe gbogbo wa omo lope ni wa
0: eyin atoja yin alafia eyin ati seyin
1: abayin
0: lalafia eyin ati leyin abayin lalafia eyin atawon omo abayin lalafia
1: awon ni o kami yele ni o
0: dupe baba
1: o kami yele ni
0: o dupe omo
1: oni lojo keta
0: o be bere so ji
1: oni lojo keta di logun osu kesan odo 2020 we tun won tin pe leyin gba ta sha September si meji awa fe yo kan le
0: ojile
1: fe yo kan le abi meji de ni pe ni no baba 30 September abi meji le adupe lowo olorun ba gbogbo awon to ba je po ni lojo bi won gbogbo patapata la ki ayo ni ko
0: ayo ni ko le o patapata
1: awa ba won du to wa lawo fe yan
0: olorun
1: jo ko ti wa se bai patapata
0: ko to ni gberi mo
1: iyan laye awon to je pe won ti discharge lo hospital gbogbo awon eyan to je pe won wa lo hospital won sick ori fo won kankan se kankan ogun to lo ti se bai
0: ko ni
1: gberi mo inshallah be na lo se marito aki won kabo
0: eyin da tin saye ojo bi yin na ten si ran ti re akeyin na
1: awon yan sayeye ife o
0: awon pataki baba yan ti ojo ta ajo bi ra wa ija na ti ojo ta ajo
1: bẹ̀rẹ̀ ni ajo pé ya jẹ́ kí bẹ̀rẹ̀ tẹ́
0: lọ tajọ bẹ̀rẹ̀ ajo pé a máa se lọ́kọ̀ láyà ẹ má gbé for better ọlọ́run ni jọ wọ́ sí fún wa
1: tó bá se kudi
0: tó bá kudi ẹ̀ káàtó
1: for better for kudi ẹ̀ káàtó kọ́lọ́n kó máa jọ kó ṣàánú wa ni wọ́n ní kò sí bí a ṣe lè rí rere ṣùgbọ́n rere náà ni kọ́lọ́n jẹ́
0: kó jẹ́ ká jọ mọ rí pátá máa rí sá àwọn díẹ̀ díẹ̀ tó kù kọ́lọ́n jọ mọ̀ mọ̀ bá
1: ìṣẹ́jú mẹ́wàá ti jọjọ pẹ́ kọjá lára gbogbo báyìí ìyẹn ni pé 110 òun ló lù tó bá dẹ̀ ti dago méjì àbọ̀ méjì mẹ́ẹ̀ẹ́dógún àwa ọmọ lọ
0: agbára
1: ọ̀la a sì tún padà wá
0: ẹ má bá lọ pé lónìí náà a tún yí kòtò
1: a yí kòtò
0: tàbá ti yí
1: kòtò sì ti kọjá pé èèyàn fọwọ́ yí kọ̀pútà ni
0: òye lè
1: àwọn káṣí ẹ̀dẹ̀ ló gbé wá wọ́n tún ti wá sọ pé báwọn ṣe ń ṣe o ọlọ́run ti ṣíwọ́ ṣẹ́ wọn ni 50,000 naira òun làwọn máa tún pé lọ́sọ̀tò
0: ẹ̀mbà làwà ntọ́ fanu
1: torí mi náà wò pé kì
0: í bẹ́ẹ̀ làwà tí sẹ̀dẹ̀ bàbá tún lọ ní sẹ́yà tó bá ẹ̀mbà tó tẹ̀lé báyìí yóò tún yín ókè díẹ̀ sí tábà bọ́ ẹ̀mbà tó tẹ̀lé yóò tún yín ókè díẹ̀ sí ẹni tí ń gbójú òpó kọjá ni kọ́mọ
1: wà rú 50,000 naira
0: abájá pè mí láti ẹyẹ kọrin ńlọrin lánàá dọ́ba ní ẹ
1: dákun
0: ńlọrin
1: àgbà
0: kí ẹ bí ẹ dákun ẹ bá ń pe kóòdù yẹn atẹ́gùn máa ń gbé yín báyìí wálé ìlọrin láti lágelu àwọn sì máa ń gbà á mú nígbà wáyé atẹ́gùn ó tún gbé lọ ṣùgbọ́n kò já àwọn orí kóòdù yẹn mo ní
1: a wà tẹnumọ lónìí a mọ̀ tẹnumọ kíní tá n wí fáwọn ṣe matter of fact gan a lè bẹ àwọn social media wa kọ́ bá wa ṣe kíní kan tó ń pè ní graphics
0: kọ́ mọ gbé tójú ẹ
1: kọ́ mọ bá wa kọ́ mọ flash ẹlẹ́kọ̀ọ́kan
0: kọ́ mọ bẹ wá
1: fún cash ẹ *347 *1004 *2# *347 *1004 *2# àti gbà àwọn kan ti ń tẹ
0: ẹ máa tẹ o
1: àwọn kan ti ń tẹ àwọn
0: tó mọ bó ṣe ń lọ èèyàn méjì ní ó fi lánìí life náà ya a máa ń pè lọ́jà better life èèyàn méjì ní ọ̀sán méjì tí wọ́n yẹ ó ṣe nǹkan
1: o ṣe mẹ́wàá
0: ẹ̀ ṣe nǹkan ìrọ̀
1: ọ̀dà tẹ́gan nìyẹn *347 *1004 *2# ó ní nọ́mbà ilé ìtẹ́màtẹ̀ tí wọ́n á fi ṣàlàyé bẹ́ẹ̀ ṣe tẹ̀ tójú ẹ̀ tẹ bá yẹ pé 500 naira yọkànlẹ̀ yín fẹ́ gbìyànjú ẹ̀ yóò sọ fún yín tó bá jẹ́ mẹ́rin 2000 naira ni tó bá jẹ́ márùn-ún mi tẹ mọ má sì débẹ̀
0: yóò yé yín 3000
1: bó sì jẹ́ mẹ́wàá
0: ni 5000
1: bó sì jẹ́ 20
0: naira ni dẹ̀sìntàn náà ṣe wá lẹyìn
1: bẹyàn bá ṣe wá ta sílẹ yan ṣe lẹyìn ṣe láǹfààní
0: àti ṣe wá rí gbogbo ọjọ friday ṣẹyìn tẹsẹ wá ń ta ten ta ọjọ friday ṣẹyìn bá wá yí koto èbá àti ta bí ọsẹ méjì sẹyìn.
1: látún yí gbogbo ẹ
0: pọ yí gbogbo ẹ pọ nọmba yín tún lè ìyẹn lọwọ ajẹ ìdẹ gbengbe egbelegbe ide ide tin gbe de
1: mi deda o ta se lo le se lagelu lo le se e ma gora yin eyin na lo try 500 naira 3000 small money eyin na lo gbianju ewo losan toni ati iko to folake my slow call
0: aki aki emi lo ko temi ran je
1: decide lati ma se njo ruko to da fi da fit o se kini le njo mentor o ki so wo kekere o se njo ko emi o se njo ko mi o mi ti ji pada folake mi my
0: e o fi si waju e
1: ba pe ni folake mighty o le ma down sugar te ba pe ni folake mi mighty a mo pe
0: for lack of mighty
1: ben
0: chomo ki bo se fi o ko temi o wa ye ko wa wa ni bi owo dede waju
1: be akin ye mi ah awon eyan na mo pe ko gboro ma ti leyin e ma ti leyin e
0: bel gele se ma re ah lataro mu ri pe rin lo ba wole
1: erin lenu mi
0: erin lenu agba ti check wole tan o erin lenu
1: mi bele foruko si sele ten jaki aki emi le nje na
0: erin lenu so ge lati bi ojo bi merin lo tin daddy
1: daddy o
0: lo tin daddy nu le
1: ma bere ko lowo yin ten you down
0: baba ni oya o ka sese bo se ka se o loko laya mi wa mood mi o raye ejo e fi mi le ejo mi mi kini kan so ki bo se nu mo wa realize pe tori pe obere nkan lowo mi ti mi ti futi fun e
1: ni
0: won na fi se to nse yen
1: no na
0: se nse ma bribe de kin to soju se mi
1: ko nse bribe ni yen eyin agba na le so wi pe ni to dun lo nji lo je ko ri ma ya ah bawo ni ma se ma bere kan lo yin lati bi ose kan se meji te ma wa ra ro te ma leni e wa so pe emi ko temi na ni emi na fi dun yin ni na is that simple
0: ah se ti mo wa ni ti mo ni mi o ti so o le ro ke mo ni kini o ti ni o si ni
1: bo le se wa ni this time around
0: bo mo se wa ni
1: bo le se ni
0: okay se tori pe mo ti wa fun eni to bere un ko di onje re kunu le o ko da won eto ti mo nse o but tori pe o didi bere nkan lo n bi kin fun eni nkan
1: bayi what I want so ngba temi na fi nkan te fe mo fi dun yin se wo jade se nsere
0: so wo jade
1: yeah
0: ha abe wa gba mi ni do na ki mo fe yawo fun so di gba ti ma to
1: ti ba to fun eni nkan ki le ma te lorun
0: ki le ma te
1: je mu wa le mi
0: me to ba wa se fia ko to kan se fia iyen ni pe mi o ni access body e lati ko to ba se fia yen
1: don
0: so
1: ni yen o access
0: no
1: no access
0: hey sama ke mi o fe na ke yan ma rojo ki
1: access denied ni
0: won fe na ke yan ma rojo ki o si gba ti won ni pe an tojo le mi ati e won ba wa da si ni to wa nle
1: ta awon gan ma so fun pe
0: tori lati ah mo sa won na o sa diju ni agiji lo fi rerin o sa bo sa won ki lo nso birin
1: se mo rerin si abi mi re star 347
0: to se yin wa da to
1: ba ni so fun
0: a si ra won obi egbe to na ma se ru e to se yin o da ko je ko wa bere kan lowo mi ni ti lori ofe ati fun e ma ni ko ni suru fun mi gbe gba die iwo na wa dori pe yen afando yen kemi oni si e iwo na wa mule kun be wa gbe party
1: e jo ntori olohun
0: kini
1: eyin obirin egbe mi bawo le yin se ma nse
0: bawo na se ma nse
1: kini ah sowo jade lowo yin sin
0: kini e se don yen fun e lowo emi kan fun eni o
1: se tun fi kun
0: igba to tolo ni ko ajasiri e bo ni mo se fun e kini tori iyen
1: aye eyo na le mi na fun yen to ba ye pe be se fe gbe igba ni an ba yin so en se en so pando ti wa o
0: e ba ma yin so en so pando lo se
1: e ba so pa lo tu di e ti mo nkankan bi se ma se ni e ki le ma je
0: ya ju oro to wa nle yi na
1: kemi to je koni ko daru tele
0: to wa nle yi na
1: e jo ntori olohun
0: ka jo salaye fun ra wa
1: awon dadi agbalagba ni mi te fe kon ba wa das
0: awon won dadi o mi ke
1: awon agbalagba dadi because mo pa awon agbalagba won paro so tiri awon age kan si age kan iro balawu ni sugbon so awon age kan si age kan mo awon dadi won gba ka n gbe dada ro na ton wa nbe bayi nisin ehn awon dadi mi ton ah
0: ni ki wa dada ejo won ni wa da o pe to se yen o si
1: baba
0: awon yen ni se won so pe to se da ni
1: kon se nkan to se da nkan ti mo se so che nkan to jo riri am I the first woman to do it? If your wife is asking you for something, and decide lati ma fun. Ah ah. Ki owo lo bi mi mo.
0: E deny re. Oro e deny re tan yan yan.
1: E da lo jojo.
0: O na wa mulekun le se. O wa mu gogoro.
1: A gba pa wa so gogoro e se ni ya. An pada bo.
0: Owo wa jade.
1: Ta ba de le lafani ati.
0: E
1: the store number e go sile. Leni emi ma di dis egbe call mi. 0912 370 8675 an pada bo.

0: Ẹ̀tí láǹfààní láti pè wá báyìí.
1: Tàbí tún nọ́mbà ń pè torí mi kọ́kọ́ fẹ́ máa bọ́ ni.
0: Ẹ bọ̀.
1: Pèsè ánímọ̀ bọ̀.
0: Oní ìdí kí n pe nọ́mbà yẹn máa dábọ̀.
1: Máa gbogbo nọ́mbà tó pè. Máa bọ̀ fẹ́ bọ́ ni.
0: 0912-370-8675 Ojúbẹ́ náà lọ. Nọ́mbà tá a ti ń lò tẹ́lẹ̀ náà ni. Ṣùgbọ́n tá a bá tuntun pè, ó ṣeé ṣe kó yẹ pẹ̀lú mi ò tí ì tọ́ ẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Òun ló jẹ́ kí.
1: 0912-370. Ẹ̀lọ́. Ọ̀yà ta ló wà ń bẹ̀? Ẹ̀lọ́.
0: Okay.
1: Oh, sorry. Eja to.
0: 0912-370-8675
1: Ngo mo jeje mo ti koja yemi ni. Yo suko wa koja ye. Hello.
2: Hello.
1: Hello. Era sao. Ah, oto to ero po. Hello.
2: Ngo yemi.
1: Era mao.
2: Era go ego do.
1: Olorun mo ko eto re ki la ri gbore o.
2: Ẹ wá sí lẹ̀kún ní iṣẹ́ pa.
1: Ọ̀fẹ́ ló bá dé.
2: Ọdìbọ́nìsì
1: ìjọba àbílẹ̀ ọ̀fẹ́ wọn lọ́ wa ń gbòòrò. Ẹ̀yin pè yín létà ẹ lè júwe fún mi bẹ́tà.
0: Ọlọ́run má jẹ́ ṣì júwe júwe.
1: Hello. Hello.
0: Ìtì sàn ni just cutting.
1: Ah.
3: Mo fẹ́ sọ fún yín pé ṣe mọ̀ pé owó la ṣoge.
1: Ẹ́ẹ̀. Yóò
3: bá sì di owó fàárí ò di
1: o. Owó la ṣoge. Tí ọ̀ bá ti sówó fàárí ò sí.
3: Bákan náà, owó lọ́wọ́ ẹ̀yìn nílẹ̀ ni o.
1: Ah, ìyàwó ilé ni o, kìí ṣe ti dá o.
3: Ó jẹ́ ìta gan, kò sí
1: ìdí òbá. Ìyàwó tá a fẹ́ ní sùlọ́kà ni mò ń sọ yìí o.
0: Lẹ́gẹ̀lẹ́jà ni.
1: Ah, ìyàwó tí mo kó nǹkan iyebíye lọ́dọ̀ wọn ni o.
0: Wọ́n ti já yín sọ́tọ̀rọ̀ ẹ máa sọ pé ní.
1: Tí bàbá àti.
0: Ẹ̀yin nìkan lẹ máa kọ́
4: fẹ́
1: ọmọ
4: Babolaji Ajibola Ajimola Okil àti Leroy Alayamalale.
1: Tó mo gbọ́ yín.
4: Níjọ́ tí ẹ ṣègbéyàwó. Bẹ́ẹ̀ni àti pásítọ̀ béèrè pé ká ló fi arábìnrin fún arákùnrin yìí.
1: Bẹ́ẹ̀ni.
4: Bẹ́ẹ̀ni Madame de Bostar.
1: Wọ́n bọ́ tanjọ́ náà.
4: Fàlẹ́ pásítọ̀ lọ, pásítọ̀ tẹ fàlẹ́ yín lọ.
1: Bẹ́ẹ̀ni.
4: Ìtumọ̀ ẹni pé àtìwó àtòrò ẹ̀yin lọ ní. Ẹyin ò gbọ́.
1: Ojúṣe. Èèyàn fún lówó. Èèyàn fún lówó. Civic responsibility obìnrin.
4: Ẹ lọ́ ní ta Fọlákẹ́mi. Bí ọ̀sùn yẹn lọ ṣe ń jí ní máìlì Ìgbòdá o.
0: Má ṣe ẹ̀jẹ̀.
4: Ẹ wá ọ̀nà mi. Bọ̀dú láti máa ṣe ẹ̀fẹ́ lé ọjà.
0: Ṣẹ́yìn náà máa ń dun ìyàwó ọmọọba ni ẹ máa ń fi owó dùn.
4: Náà ni owó dùn
0: wọ́n ṣùgbọ́n ṣùgbọ́n ó
4: lè sáfẹ́rẹ́.
0: Ẹ máa jẹun máa sá tó bá ti sáfẹ́rẹ́ kí gbogbo kan sáfẹ́rẹ́ lára yín náà ni.
1: Kí gbogbo kan ṣe kí ni gbogbo kan ṣe sáfẹ́rẹ́. Gbogbo kan ṣe sáfẹ́rẹ́.
4: Tọ́ bá fi kọ́ sí club lọ́wọ́ ń jáde lọ́wọ́ mú nǹkan wàhálà ní.
1: Ṣé ẹ gbọ́ tó wí ó ní nígbà tó wọ́n bá ti sáfẹ́rẹ́ kí gbogbo kan náà sáfẹ́rẹ́ ni.
4: Bọ́lájí Ajibọlá Ajimọlá Okil àti
1: Olúwa. Ẹ ṣe.
0: Olúwa la ẹ ṣe.
1: Ẹ jẹ́ àtúwẹ̀ lómi lójú òpó.
0: Hello.
1: Ẹ bá. Ẹ yà má.
5: Ìyàwó.
1: Nínú
5: nǹkan mẹ́ta tí ọmọdé òbí ń yà, oúnjẹ, owó, nǹkan òkú, ilé ọkọ̀ ẹbí jọ́yàn.
1: Owó lọ́mọ bèrè lọ́mọ di pé ọmọ bá sàfẹ́ lẹ́nu jẹ́ mẹ́ta yìí o. Lọ́ba nígbà tí tó wò tí wọlé o.
0: Mo lẹ́nu iṣẹ́ fẹ́ bú mi abẹ́fẹ́ béèrè béèrè.
1: ọ̀fẹ́ lọ́nà ń fò yín ọ̀fẹ́ ló ní kẹ́ ẹ fáwọn ọkọ̀ yín náà tọ́tọ́ tọ́tọ́ ní ìtí ẹ̀ ní mi ò fún o sáfẹ́rẹ́
0: kí lẹ̀ owó tó fi ń sáfẹ́rẹ́
1: O ti lekun o dowo ba ti safere ki gbogbo gan na safere na ni ta gbo ta ike mo ni koko si mi ba
0: hello e ka so
4: ki owo leyin mi ti ri
1: amelo
4: ki la wi yawo yin ni nigba ti ni dowo ba ti fere ki gbogbo gan safere
1: ko na safere
4: ori kini jija la ja
1: aja lekun ba
0: lekun
4: aja lekun
0: kapenta alaba
4: alaba na dojo lo mi ba de
0: emura si kapenta la jija la eja
1: yes
4: jija la oja
1: alogi ti won lo lati bi ti lese wi won la o la o won
0: at the end of the day owo mi phone wa ma ja eja ni nsin ta te ja da ni
4: eja pa ni da no ama ti so to re eja wa da no se ba ja wa da ni wa lo ku oda ke e ma wori
1: yes sir
4: lo di su lo ni na la ja
1: la ja
4: eni le ja o ise mi o eni le
1: la ja
4: ja la o
1: la ja
0: baba ida le
1: ara bi ga fun mi la yo ade lati oju ken bendo ni my friends still do this to our husband though I have cautioned her many times in fact her is no money no sex
0: hello
1: talk tired
0: hello
6: hello
1: hello an gbo yin
6: hello
1: an gbo yin
6: so this
1: eh experience eri
0: ẹyin náà jà á ní yín ṣe mí ṣe mọ̀ pé gbogbo yẹn kò bófin mu ẹ má jà lọ́bẹ̀ yẹn à ń padà bọ̀ kọ́sá láti lójú ọjà gbẹ̀yìn ẹgbẹ́ jàlíńgò a fẹ́ lọ sójú ọjà ṣùgbọ́n mọ́gbẹ́ gbòhùn tá à ń sọ tí ọkùnrin bá fi owó dun obìnrin
1: ṣe ẹ̀tọ́ obìnrin jẹ́
0: ẹ̀jẹ̀nu jẹ́ láàrín ṣẹ́tọ̀ obìnrin náà ṣó fi ti bí ṣó gbà fún láti fi ti bí kò fi dùn ọ̀pẹ́ because nǹkan tí wọ́n bá ní náà ni wọ́n máa fi gba nǹkan tí wọ́n
1: kò lẹ́tọ̀ọ́.

0: ìjọba àwara wa kì í sun tó yẹ ká fọwọ́ dẹ̀ngbẹ̀rẹ̀ mú torí ò ní ó ṣàtọ́nà ètò ìdìbò tá a fi yan àwọn olórí tí ó tukọ̀ orílẹ̀-èdè
1: tí wàá lò ṣèlú
0: gbogbo àwọn tá a bá yàn sípò aṣíwájú ló tọ́ kí ẹ máa jíṣẹ́ ríjú wọn ká lè ba àmọ́ ibi tí a báṣẹ́ ìlú dé ó ya ẹ darapọ̀ mọ́ṣínà láyọ̀ ògùnèdè ọ̀fọ́mà lè sọ́fà lórí ètò tí wàá lò ṣèlú ní gbogbo ọjọ́ àbámẹ́ta sátidé láago mẹ́wàá òwúrọ̀ 10 a.m. lórí ìkànnì lágẹ̀lú fm 96.7 kájọ tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ kalẹ̀ lórí ètò òṣèlú ètò ọrọ̀ ajé ètò ẹ̀kọ́ ètò ìlera ètò ààbò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ àyànàná àtàwọn gbajúgbajà àlejò ni ó máa wà ń kalẹ̀ láti fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ gbogbo ọ̀rọ̀ tó rọ̀ mọ́ ìgbé ayé ọmọnìyàn lójú kan ló wà lórí ètò tí wà lòṣèlú ojú òpó ìbáraẹni sọ̀rọ̀ máa ṣí sílẹ̀ gbaragada fáwọn aráalé láti fi èròǹgbà wọn hàn lórí ohun tá à ń gbé yẹ̀wò tí wà lòṣèlú sátidé ọ̀sẹ̀ yìí ni o láago mẹ́wàá òwúrọ̀ 10 a.m. ní lágẹ̀lú fm 96.7 òkè gajòkè ti máa gbọ́.
2: Ìyá alẹ́ kan bóun ni ṣáájú wá lónìí.
3: Bọ̀dáṣọlá tí mo ti ṣílẹ̀kùn láàárọ̀ yìí èyí tí ìtàn kankan kí wá làwọn mo jẹ láàárọ̀ làbáyé.
2: Láì ṣe pé sọ́ọ̀bù rẹ bọ́kọ̀rọ̀ àìṣègbàmọ́ra rẹ ní owó tó nítumọ̀ ló bá máa ń gbà lọ́sẹ̀ẹsẹ̀ báyìí tó o gbọ́pọ̀ lówó Better Life Bakery ni tí wọ́n fẹ́ ìbádòwòpọ̀ pẹ̀lú àwọn tó ní sọ́ọ̀bù ní gbangba ẹ ṣe èrò káàkiri àdúgbò yíká ìlú Ìbàdàn láti lo sọ́ọ̀bù wọn fún títa gbajúgbajà ìlú Mọ̀ká búrẹ́dì tí gbogbo ayé ń bèrè fún kiri báyìí ìyẹn Better Life Ìbàdàn Big Bonus Bread búrẹ́dì 2000 naira tí wọ́n ń tà ní 1000 naira fáwọn alárajẹ ìta búrẹ́dì rí òní ṣe o torí bí ẹni bu ṣúgà sáàrin ẹ̀rà ní búrẹ́dì Ìbàdàn Big Bonus Bread gbogbo ayé ló ń wà láti rà ibikíbi tó wù kó gbé sí kó ti mọ́ ta láàrin àdúgbò bíbò wọn bo bẹ́ẹ̀ kẹ̀rí 40,000 lówó èrè ìbádòwòpọ̀ lọ́sẹ̀ẹsẹ̀ fólù ìbádòwòpọ̀ tó bá pérégede pẹ̀lú ìlànà ńtẹ̀ lélẹ́yìn àjọṣọyẹ́pọ̀ tara ṣàṣà láti gba àṣẹ ìbádòwòpọ̀ fún lílo ṣọ́ọ̀bù rẹ láti ta Ìbàdàn Big Bonus Bread fáwọn alárajẹ ládùúgbò rẹ kẹ́lòmíì tó gbàṣẹ àdúgbò rẹ mọ́ lọ́wọ́ tó rẹ́nìkan àdúgbò kan ni o tó o bá ṣe tán àti gbàṣẹ nọ́mbà yìí ni ó pè 0902-542-7551 lẹ́ẹ̀kan sí 0902-542-7551.
4: Miliki special. Ajá balẹ̀ tuntun nẹ́nẹ́ pẹ̀lú àwọn boys ọlọ́run tí ò dérò ní Rẹ̀mí àti Rẹ̀mí Rẹ̀mí Adesina Big Man Presenter pẹ̀lú Rẹ̀mí Babajide MC General láago mẹ́rin kọjá ṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún di aago mẹ́fà ìrọ̀lẹ́ ní gbogbo ọjọ́ Ẹtì Friday ní ìkànnì Lágẹ̀lú 96.7 FM Entertainment Program tó ta lẹ́nu bíi kílíṣì ètò tá a fi ń ṣègbàládùn wíkẹ̀ndì

0: ẹnì kan tó ti wà lójú òpó ẹ bá bínú bẹ́ẹ̀ sí ń pè wá yàn láàrin ẹ̀ lóhùn ẹ ká sọ kí la rí gbólétò lágé lórí bí o àmì àmì. Ọtọ sì ni irú ọkùnrin bẹ́ẹ̀ pọ̀ o. Gbogbo dọ́kúmẹ̀ntì ẹ̀ kéèyàn tó bọ́.
1: Yóò kọ̀ wọ́ bọ̀. Sọ wá yẹ kó dé lẹ́bù yẹn.
0: Sọ wá yẹ kó dé bẹ́ẹ̀.
1: Oníkálukú yẹ kó ṣẹ̀tọ́ ẹ̀ ni. Yé kí ọmọ.
0: O ti bá sí message. Ọkùnrin mi ò sì rè kò níraru ẹ̀ wálé.
1: Ẹ ṣe ìyá mi ẹ ti gún mi kẹsẹ̀.
0: Mo like point ti yin. Ẹ ṣe. Ẹ já balance ẹ.
1: Sherry. Adúpẹ́ o. Bí ta bá wojú aago nísàárì pé ó kù ṣẹ́jú àkàgò méjì ló sọ́wọ́ ọlọ́sàn ṣùgbọ́n òótọ́ ọ̀rọ̀ kò kí ń sọ fúnyàn pé òun fẹ́ bọ́ aláti sọ ni. You know, but why we are saying that *347*1004*2# only number te ma te
0: ma fe ko pa
1: ni ke te 50,000 la ma pin lo so to ni 25,000 and changi ti ko te ni pe
0: ko ni pe gbe ko ni pe ma ta fi yi ko to
1: won now owo be se n babo se won pe mo tin so ni gbo e ma change owo edoworo e change gear se yeyin e ma ma da engine oil si bi gear eli wọ́n dẹ̀ máa sọ fún yín pé bẹ́ ṣe ń bá lọ yìí ẹ má kábùkù ẹ̀bọ bẹ́ẹ̀ o ẹ ní gbọ́ náà ó lọ bí iṣẹ́ ó jáde látàárọ̀ àwọn ọmọ bá a ṣe jẹ́ bébì lọ́wọ́ yìí bẹ́ẹ̀ náà lẹ́yìn náà ṣe jẹ́ bébì lọ́wọ́ wa signal dẹ̀ ni gbogbo nǹkan tó fi kọ́ra gbogbo nǹkan tó lọ́ndà tó jẹ́ nǹkan abẹ̀mí ni
0: signal ni
1: ẹ náà ẹ kó gbogbo signal ẹ kó dání ẹ kó sápò ẹ wá dédé sọ yìí pé kí ni kíyàwó kò tẹ jáde lọ látàárọ.
0: Kò mọ̀ tí ẹ kọ́ lásán. Kò mọ̀ tí ẹ sọ
1: pé àwọn
0: afa o. Bóò ni my dear o. Bóò
1: ni àbí
0: ìjọ ṣọwọ́ òkè báwo níbi iṣẹ́ o.
1: Kò sí preparation kò sẹ́ni ti bí ní military man. Ẹ wá sọ pé kíní. Ẹ wá bèrè lọ́wọ́ yín láti bí 2 weeks ẹ
0: fún. Ìwàdàlọ́ kò jẹ́ àtúwá ní sí pé ok my dear kí la máa jẹ lálẹ́ yìí. Nga mọ wulẹ̀
1: dáná mo ń bà lálẹ́ ọmọ ra ṣàwámà o mo rí àǹkárá kan tí mo fi po ma láìkí o mo bá àwọn tó ń ta
0: ṣé tí ọba ti sáwọn pẹpẹ furu ń bẹ látọwọ
1: ọpẹ ó láti wà ń bẹ náà
0: tọkùnrin bá ti ń fọwọ́ nǹkan báyẹn sẹ́yìn
1: ó láti wà ń bẹ
0: ẹ̀yọ́ obìnrin náà ṣe é ṣe kẹ́gbẹ́ lẹ́kọ̀ọ́
1: tí ẹ wá fọwọ́ èèyàn sẹ́yìn tó yẹ kẹ́ tún ṣe gan nọ́mánọ́mà pẹ́ tẹ fún yàn lówó èèyàn bẹ̀rẹ̀ ẹ wá sọ pé kíníkan kẹ́ni bọ́ọ̀lù má bá mi sẹ́yìn
0: kí ni ìwà
1: yìí kíni tẹ̀ ti bí mi.
0: wọn lákẹ́ ibà ti bínú tán o sẹ́yìn ọkùnrin náà ń gbọ́. ẹ̀ló.
1: yóò
2: bínú tán.
0: bá a ṣe rí nù.
2: ha.
0: ẹjọ́ ò lè bọ́ ọmọ ogún ọjọ́ ṣeré kò ní lè wé lé ọmọ oṣù méjì.
1: mi ni wáyìntì.
0: Mọ̀ mi ayọ̀yàwó lọ́yọ̀kọ́ yìí. Ẹ̀mi náà di wa.
1: Ẹ ṣe ìyá mi.
0: Àwọn ọkùnrin.
1: Ẹ ṣe máa mi
0: ni wáyìntì. Àwọn ọkùnrin mú àtán. Ẹ wá sáwọn ọkùnrin lè wá wà. Sáwọn ọkùnrin lè wá sọ di gidi báyìí. Fọlákẹ́ mi máa tì.
1: Mọ̀ mi bẹ́ẹ̀ nìkan kò kí mi lẹ́yìn lónìí ẹ lè tẹ sọ ìtútó mi. Gbogbo di kakọ kí ló dé ma fi sùúrù sí mọ́mí bọ́ ń gbà mí ẹ jẹ́ ká máa ṣó wọn ní some part of the pepper that we have. mo understand mọ́mí. bẹ́ẹ̀ni ẹ mọ̀ pé gbà mí ẹ mọ̀ pé yìí náà lẹ́kọ́ wà a máa bu wọ́n jẹ́ a máa fẹ́ yìí sí ni. ẹ ṣe.
0: Awa jọlo bi meji nko. Eh se wa le mo se pepe, e ma se pepe furu na meji na ni. Eh tori pe soju se yi ni.
1: E se dada ni na.
0: Tori pe soju se yi.
1: Iye gaga la so.
0: Iye gaga la so. E gbo ndi bola ka ma di win se gbe, ko yawo yo jọ se lo gbe mo fe se run.
1: Exactly. So in cut off that Benny.
0: Yes, sir.
1: So Timba ko Aki, eh, Mary, sin paper timo yiro burubu. Timo ko Folake Eyokan. Timo ko Benga Meji.
0: Meji.
1: Timo wa da gugu.
0: Ke ya da no ko pula saga.
1: Ben.
0: Ke wa yi papo, ke wa ni ke
1: mo kan. Probability wa wi pe.
0: Inu merin dakin.
1: Inu merin yen. Ninu 4-1 ninu meje yen akin yen ni mamu bi e meji.
0: Yes,
1: that, you understand. That is probability. So that's how I can explain it.
0: Ba si le salaye nipa odi ka se ninu.
1: Nipa to ba tun wa ya na to tun yi gbogbo
0: ko na.
1: Anfani na tun wa fun en to ba ta ju eyo kan lo. Do you understand? Anfani da wa ko ye pe fara ke eyo kan yen na ni abi ke
0: lucky we ba jade.
1: Nga meje eyo kan ninu meji yen na ni abi eyo kan ninu merin yen ni mo pe understand. Hello.
0: Ore.
1: Ise ju marun lo ku ka go meji ilu. To ba ti dago.
0: Ah, dago meji ayi
1: to. Ekini to ba tu ya.
0: Nta ngbi edu ati se ni pe ki oko soju se re. To ba fe gbadun yawo re. Opo obi nlo je wi pe inu won o dun sawon oko won.
1: Opolopo obi
0: lawon aye kan.
1: Yeah. Hello. Ni
0: ta te wan fa gidi bo bi lajo sipo ni ma je lara won.
1: Ah, ma bo fe ni fun mi. Eka se ba gbon soke jare.
0: Okay.
2: Ita
1: fẹ gbe kan ade kile rupe fẹ. Kile fẹ fi gba. Ikora na ni na.

0: wo to to milk exhibition sugar wa awon ti mo pe awon na ni kan ta awon afi da pada fun won ni tori pe ki se gbogbo ojo lodun to ba je ko wa re awon awon na so fun awon fi pelekusu awon fi so pe a
1: so mo binu da ko
0: pe a
1: se wa la kan le
0: ni ara ti e wo
1: je ara ni lo kan mi
0: ki se pe mi gan ko se pe ko mi bo bi mo se
1: bo se se do na fola kemeti se se gan ni kini yen le
0: pe ba ko re yin ni se se tegun le yan fi se se ta e wo so wo so ja re ma e ki kora mo yin loro kan ti yen wa so kini kan lati conclude won wa so ikun to ma ti wa do wa ro onje ta won mo pe awon ma fele kutu awon ma fi se on la won ma se just to compensate you know partnership ni kini tabanika wo dada e gba fun muri ni
1: awon okun me ro pe ki si se ni be yo bi se mo pore mi o re gba bi keyan jo sun ti re yan keyan jo dowe ke
0: keyan dowe ke ni kan ko jale se yin to je pelu mi bi rin la
1: ah bi rin
0: e wo
1: Hello,
0: hello.
1: Hello. Ẹ sá wa lọ wa dára wa bẹ́ẹ̀ ni sá wa dán le mọ mú mọ́ra ni tó kódà tó bá gùn ọ̀gọ̀ wa pa mọ́ra ṣùgbọ́n àwa ìdí pa mọ́ra ti tiwa òun ló fà á tó yẹ dàbí gbà pé àwọn náà ti rí gẹ́gẹ́ bíi pé àwa ni kọ́ ló ṣàǹfààní fún àwa náà kọ́ ọ̀pá tó lu wa gbé sí a níbi tó gbé sí náà ni tó bá rí tán báyìí agbára gan ọkùnrin kò lè control rẹ̀ mọ́ gbogbo àwa méjì ni o. Kò yé mi o. Ọyẹ káwa náà ọba wọn káwa náà gan o tọ́lọ́ tẹ́ sọ́n o káwa náà ọmọ amú mọ́ra ká mọ̀ fi si pàṣẹ fáwọn náà tẹ́ bá tẹ̀ wù wọ́n se káwa náà ni no.
0: Wọ́n bí yín dẹ̀ yín wo tẹ́ẹ̀lì kẹ́ ẹ̀ mọ ìgboyó.
1: Àwa kò ṣe mítìn lọ́sàn yìí àwa abẹ́rẹ́ máa mú mọ́ra ní ìsìn.
0: Ẹyin tẹ́ẹ̀mọ́ kọ̀. Ẹ má tọra yín jẹ, ẹ má join club tí ò ní pè yín. Ẹ jẹ́ amẹ́ni àkọ́kọ́ gẹ́gẹ́ lágbó méjì ìlú. Ní ìkànnì Lágélé 96.7 FM 0816. Ló bẹ̀rẹ̀ nọ́mbà ẹni tí yóò kọ́kọ́
1: jẹ́. Nọ́mbà 1 ni list fótó sẹ́yìn lórí ètò káṣẹ́.
0: Ẹ ní ẹ̀yin gómọ̀ ẹ fi dùn ta ni àwọn tó yẹ pé àwa gan tó ta bá ti yọ ọkọ̀ wa kúrò ńbọ̀ kan wa ti kúrò ńbẹ́
1: yìí. A fi dùn yín o. Wàlá lẹ́dẹ̀ẹ́ ní oṣù mẹ́fà mo lè mọ̀ sún mọ́.
0: Wọ́n bí yín dà.
1: Oṣù mẹ́fà mo lè mọ̀ tiẹ̀ sún mọ́. Bó o súnmọ́ mímí ni sún mo lè mọ̀ àwa pílò ni tí máa kó sáré
0: mi àti ẹ. Ẹ máa tọ́ra yín jẹ́ ń bẹ.
1: Hello.
0: A ti ń pe ẹni.
1: Wọ́n ṣe bó.
0: Hello.
2: Hello.
0: Ẹ máa jẹ oríǹgì tó fi ṣẹ́ tí wọ́n pa fẹ́pẹ́ yìí.
1: Ẹ̀yẹ lẹ́nu. Orúkọ yìí bolẹ̀ ní ń pè.
0: Ẹ̀ka sọ ma.
2: Yẹ́túndé Kẹ́mi ìmọ̀ṣẹ́ yẹ.
0: Lágélé la ti ń pè.
2: Ẹ̀ka sọ ma. Ẹ kú ètò.
0: Ẹ tíra ẹ káṣẹ.
2: Bẹ́ẹ̀ ni mo tíra yẹ ní ìsìn.
1: Ní ìsìn ní ìlẹ̀ tíra rẹ̀.
0: Ẹ̀mà ti jẹ́ 25,000
1: naira. I thank God with you, mami.
0: Mo bá yín yọ àwọn tó yẹ kó pè yín máa pè yín láti rí pé owó yẹn dọwọ yín. Ẹ ṣe yeah. All right then. A máa fún ẹnìkan sí ẹnìkan àbẹ́yàn méjì sí láǹfààní kí torí ẹlòmíì tún sáré gbìyànjú kí n tó dẹ. So
1: ẹja kádùsẹ̀ tún kàn sí méjì.
0: Why we are trying to conclude that one? Àṣeyẹ̀ṣe kọ́ ẹ̀pẹ́ tó máa tún ṣẹ̀ṣẹ̀ tí ń sìn ló máa jẹ́ ó ṣeéṣe kọ́ ẹ̀pẹ́ tó ti ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀
1: ẹja gbé
0: ìgbé
1: ọjà
3: fòfò ló máa ń sọ
1: àwọn náà ti mọ.
3: Ìbéèrè tí wọ́n á fẹ́ bèrè tó ń dàbí nínú ọkọ̀ ọ̀run ni pé wúmà obìnrin kan pè ní ẹ̀kọ́ tó ń sọ pé bí ẹ̀yìn ẹ̀yẹ bá dẹ́dẹ́ ni ẹ̀yẹ gbọ́dọ̀ bá obìnrin àkọ́bọ̀ dé
1: wọn lẹ́fì nǹkan mi di.
0: ṣe gbogbo nǹkan tó ń dín lọ́kàn nìyẹn ṣe ti sọ. Oya a ma dáhùn eye ẹ ma gbọ́ wa bọ̀ a ma dáhùn.
1: Obìnrin yẹn ṣàlàyé o tẹ́ ẹ bá gbọ́ dáadáa o obìnrin tẹ́ ẹ ń sọ yìí ó ṣàlàyé pé tó bá sáfẹ́rẹ́ fọkọ ọ̀hún tí ò ra nǹkan wálé a máa fi pẹ́pẹ́ fúrú a máa fi di a wá bá òun ní ṣọ́ọ̀bù kì í ṣe pé tó ọkọ bẹ́ẹ̀ wà gbalẹ̀ lọ obìnrin ni ó palẹ̀ mọ́ fúnra rẹ̀ ó lọ́kọ̀ wọ́n wà bá òun ní ṣọ́ọ̀bù yóò máa bá òun palẹ̀ mọ́ bí ṣe ń gbé gbá ni wọ́n máa gbágbọ̀n bó bá tún fẹ́ gbé nǹkan mi yóò má gbé.
0: Ìjà àwọn gan náà tún sọ̀rọ̀ pa àwọn tó wá máa ń kanra àwọn kan tí wọ́n wà tó jẹ́ pé wọ́n máa kanra níbi ajé lẹ́kùkú kí ló ṣẹlẹ̀
1: ó ní yóò ti yé wọn.
0: Kò ní sọ́wọ́ lọ́wọ́ yín ẹ̀ tún ní lọ́lọ́ ọ̀rọ̀ alálùbáríkà báàná ẹ̀ máa sọ ẹ̀ tún ní lẹ́nu kí ló ṣẹlẹ̀ gangan ẹ̀wọ́dí ẹ̀ wá pé bí ìgbà tí ó bá jẹ́ traffic offender ẹran pọ́kì ẹ̀ ni kò yá ó yá bò
1: rárá o aláwọn obìnrin náà dẹ̀
0: gbogbo rárá o kò sáàyè gbogbo orúkọ bẹ́ẹ̀
1: mọ ilé ayé ti yá tọ̀ fọlákẹ́mi aláwọn obìnrin gbogbo kan lọ́kọ́ wọn fi tẹ́ wọn lọ́rùn síbẹ̀ wọn ó tilẹ̀kùn lé iṣẹ́
0: pa ni àwọn yẹn àwa gan a máa ṣá wọn lẹ́gbàá ni àwọn yẹn ọ̀tọ̀ ni ọ̀ á sọ̀rọ̀ àwọn yẹn
1: ọ̀bẹ̀ta
0: àwọn obìnrin tó jẹ́ wípé àbóyè yẹkọ́ tó ọkọ̀ tí ẹ̀kọ́ ṣe náà ṣe tí ọkọ̀ wọn fi nǹkan dùn wọn tó fi owó dùn wọn tó fún ẹ̀tọ́ wọn
1: ní
0: financial
1: ẹsìn tẹ bá fẹ ṣe kò wà ní sí pé nítorí ẹkọ jẹ tí mẹsì tó ẹkọ wà mẹ.
0: Ẹ fúra dé kọ́ ọmọ kékeré ni mí ni but ẹyin náà mú. Star 347 star 1004 star 2 ash ó ní nọ́mbà ilé ìtẹ̀mátẹ̀ ká tó mú tó bá ti di exactly 205 at 1 minute ló kù exactly 205 ń sìn báyìí a máa yí kòtò ẹlẹ́ẹ̀kejì
1: láì bá mọ́
0: olóògbé tó ṣe máa tá ń sìn ló máa jẹ.
1: Ọlámíkẹ́ ọmọ àbílẹ̀ ó ní wọn gbọ́dọ̀ gbà fún Fọlákẹ́mi Àìtì o ó ní wọn gbọ́dọ̀ gbà fún
0: gbọ́dọ̀ ti gbà ó ní kí n gbọ́dọ̀ gbà fún ẹ jẹ́ múlé yín bẹ́ẹ̀ yín ṣe lè mú kọ́níkálukú múlé ẹ̀ bó ṣe lè mú that is just it báwo ló ṣe ní ra
1: fọ́nmà bèrè kọ́lọ́wẹ́ òní fún wa ẹ̀dá kun màdàmú jọ́wọ́ lẹ́ti fún olówó orun kan pé ẹ ti ẹgbà lọ sí
0: òun obìnrin mi orí ẹbí tèmi ni ọlọ́run yóò ti rún láti ó tún wo oṣù kan lẹ́tù ṣe ọba kí 2,500 depending on ibi tó bá lọ wá fẹ́ washing and weaving ọ̀tọ̀ ni tó bá pé weaving nìkan ẹ ní fowó rúlẹ̀ ẹ ṣe ń jẹ àǹkárá ara wọn ẹ ṣe ń jẹ underwear ẹ ṣe ń jẹ
1: ìtẹ́ wọn kọ́ fún ọpọ́ ya ẹ ra
0: krimu
1: ẹ ra perfume wálé
0: toothpaste tó ṣe lọ́fi scissors lọ́fi ń gé toothpaste
1: kí ló dé lẹ́lẹ̀ ẹ
0: kò lè work wa bá ṣe sọ yẹn ló ṣe máa jẹ jamẹlẹ jamẹyàn kejì 205 ti lu adẹ láti aláti gbogbo nǹkan pátápátá ọṣẹ tẹlómi fi wẹ ọkọ ẹ ò change ẹ fún òòrùn akíìmù rẹ nìsín wàá sọ pé ya lálálẹ kí ló ṣẹlẹ gangan understand kí ni àbí kí n fọwọ́ sí bí wàá yẹ pé stay no to violence la preaching lè ṣe wáyé ẹ àwọn tó bá lọ bá ń ta gan ṣọ́ọ̀fẹ́ ni ṣé ẹ ṣeré ni.
1: Ẹ̀wẹ́ náà gbọ́ bẹ́ẹ̀.
0: Kò sọ̀fẹ́ ní anywhere.
1: Gbogbo.
0: Ìkẹ́sẹ̀ bá fẹ́ mọ ẹmú wọn dáadáa mẹ́gà ni o.
1: Mẹ́gà.
0: No, let's be factual. You should not treat a woman badly and expect her to treat you goodly. No, it's not the ẹja fẹ́ ni láǹfààní ká tó mú ẹni tó jẹ.
1: Hello. Ẹ jẹ́ ká
0: sọ.
1: Yes, ma. Ẹ
0: dada. Ẹ ṣeun. Mi kì í sọ̀rọ̀ náà.
1: Ẹ̀rí lèmi gan wò lójú. Mo gba tiẹ̀ ńgbọ̀ ya ni mo gbà fún. Ẹ mọ̀ àmọ́ ságbà fún báyìí àbí kí n máa fẹ́ ṣe báyìí.
4: Àwọn ọkùnrin ọmọ yìí pé ẹ sọ yẹ lórí ẹ̀. Wọ́n mọ̀ wípé ṣé ẹ̀yàn bá dàbí síwájú ìyẹn máa ń jẹ́ tuntun
0: sẹ́yìn. Absolutely.
1: Àwọn omi míì ti wá dàgbà là ń bo omi ò síbẹ̀síbẹ̀ obìnrin ọ̀
0: gbórí tó náà ni o. Àbí.
1: Ṣéṣẹ́ ni. Ìṣẹ́ṣẹ́ mọ́ mi. Ṣéṣẹ́ ni. Èmi rò pé tá a bá jọ fara kíra àjọ ń gbádùn ara wa ni. Obìnrin kan máa ń ṣe ìmẹ̀sì sọkùnrin.
0: Ẹ ṣe aago tó lu ìní oníjẹ́ ká lè ṣe àwọn àlàyé kọ̀ọ̀kan jáde àwọn àlàyé yìí ò gbẹ́mí bí ó ṣe àwọn mọ́tò àwọn iléèwé tí wọ́n lé sùúrù tí ó lè ṣe àlàyé ó lè ṣe àlàyé ṣé mọ̀ wípé ẹni téèyàn bá gbalẹ̀ ẹ tó bá gbalẹ̀ ni lè máa mọ̀ fún to ba si le your best source so you lie on it
1: ati le be dada bo mi
0: kululu ni
1: lo ma yo so wa le ta le be di fun dada ti gogo to je sibe na
0: e ma le yin e mo kan te nse
1: abi
0: je ke mo kan te nse that is it so give me I give you ni oro le aye emi o so pe ki obirin ko ma se eto e mi so pe obirin ko dun o ko fi eto ko dun and to ba nse normal every time I mo ye gba to pe obirin o ni wa up to it to de ma to de ma yo ma mara duro
1: ah sonjo mi igba je mu ke wa up to it nga a ma sonjo mi de nti e mu ke wa up to it nga a ma sonjo mi
0: o ko kon ni o je ke wa up to it
1: ki do mu je ma up to it
0: a
1: ma so ki no mo de de ki wa up to it eh gbogbo gba ni ma reyin sa ki lo de so ko oro bi se ni se ko oro wa na ni
0: ise yato si se ni e wa be bi si lo so te ni mo e ba ya ma fori ko
1: sa gbe dojo gbe ja wa lo
0: gbe yato si se ni gbe se re ni ya ti ti lati 4 a.m. mo je nti on je back to school mo ba ma don je lunch foko pe ki gbogbo nkan ko le jora atu wa de atu si se e ka so
5: e ta
0: sun alaafia le wa gege bi emi na se wa losun yin
1: lagelu la din gbe yi o
5: alaafia ni o
0: ki lo ko yin folake mi ba ita ta ka ki emi lo wa ni eto
5: akun wa le mu ibe
0: ah ki paja kini yen e ma ti je 25,000 naira
5: alhamdulillah
0: I want to ko pe yin o ma pe yin lati ko yen dowo yin
1: ah
0: congratulations yeah
1: emi ga di mo ke folake mi le nwori in this mood ba ri la
0: so
1: o ya ri tan yan
0: yan so fun yen wi pe e ti la mi lohun la you people have la mi lohun mi o soro tele awon to mo mi tele tele won pe mi ai mi o ki soro an lo sugba ti ri yin nigba mi
1: lagbara
0: a dupe lowo yin o e ba wa fi fe gbo e de drop comment ti ah de so congratulations fun awon ti won je na lori etimo so to ni etimo bi o se lori kilari gbo a se lori igba a se lori etimo pe lagelu sa a sa ma gbe nkan to ma dumo yin nu agbara olohun
1: mo ba kan go so yin ni e wa moju to eyin okun e soju se yin e munu yawo yin dun eyin yawo na eyin na e munu oko yin dun
0: e ti o ba ti wa e to ba ti wa se ti e ti e wa ti le ba rojo fun wa bi
1: amo ama ba ama
0: we listen with judge falake mi my story ko temi
1: to hake akeyemi lo ko temi je awa tin ani pade yo to ba di jo meji oni e sigan

kárí mọ́dé yìí àbọ̀lọ́rí ọmọ sàlámì lágẹ̀lú ẹ̀fẹ̀ 96.7 fẹ́lẹ̀lẹ̀ láwà tá a ti ń pàṣẹ bí ọba.

voice ọlọ́run tí ò lérò Remi àti Remi Remi Adesina Big Man presenter pẹ̀lú Remi Babajide MC General láàgùn mẹ́rin kọjá ṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún di àgùn mẹ́fà ìrọ̀lẹ́ ní gbogbo ọjọ́ ẹtì Friday ní ìkànnì Ladelu 96.7 FM entertainment program tó ta lẹ́nu bíi kìlìṣì ètò ta fi ń ṣègbàládùn wíkẹ̀ ẹ̀bẹ̀ àṣà ẹ̀fẹ̀ ẹ̀rín àárín tàkìtì lẹ máa bá pàdé lórí ètò mìlí.

lọ́jọ́ ìdìbò 2027 ṣe ń bọ̀ lọ́nà yìí. Ó ṣe kókó káwọn olùdíje àtàwọn ẹgbẹ́ òṣèlú máa tàtẹ̀ jáde ṣèkéde ìpolongo ìdìbò káàkiri ìlú. Glory Print ti ṣetán láti jẹ́ kó rọrùn pẹ̀lú ẹ̀dínwó nígbà tí ẹ bá ṣe printing sára aṣọ, fìlà, banner àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lọ́dọ̀ wa. 2027 is here. The campaigns have started and it's time to get your message out in style. For quality prints on t-shirts, face caps and other campaign materials, get in touch with Glory Print and enjoy big discounts. Pẹ̀lú àwọn ẹ̀rọ ìgbàlódé tá a fi ń ṣe printing, àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ọ̀gá iṣẹ́ àti ìrírí ọdúnmọ́dún. Glory Print ni ẹ̀yàn fún printing tí yóò mú yín dáyàtọ̀ láàrin àwọn yòókù. Don't wait until campaign season gets hotter. Place your order now. Call 0915-3886-921 or 0701-1398-978 or visit Glory Print Shop H24B Heritage Shopping Mall opposite Mary Kay Pharmacy, Dubai, Ibadan. Glory Print. Ẹ jàǹfààní ẹ̀dínwó lórí.

ẹ̀dá ṣùgbọ́n ọlọ́run máa ràn olùrànlọ́wọ́ sí èèyàn láti jíṣẹ́ ká ṣe ẹ̀mí ẹlẹ́dà rán sí wa lákòókò yìí láti jíṣẹ́ ṣe ìrànlọ́wọ́ fún gbogbo ènìyàn eléyìí tí kìí sún tí kìí rẹ̀ nígbà kankan kí aṣọ àti ìbùkún lè dé bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ìyẹn nínú oṣù ẹ̀bà yìí ká ṣe kẹ́ ẹ ti mọ̀ bí ẹni mọ̀ owó tí tanná sínú àpò gbogbo ènìyàn ó tún máa gbé ẹ lọ sí ìpínlẹ̀ tó ga jù ó tún yá o ẹ jẹ́ kí n jayé sí ti independence day cash port àwọn olúborí 66 ni yóò máa jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan gbogbo ọjọ́ friday ni double winning cash port níbẹ̀ ní káṣẹ̀ tí ń sọ ọ̀pọ̀ ènìyàn di millionaire tuntun èyí kì í ṣe àkọ́kọ́ ṣe irú ẹ̀ ǹjẹ́ ló rò wípé ìwọ gan lọ́kàn láti di millionaire wa september 30 ni special independence cash port nítorí náà má ṣe fi àkókò rẹ ṣòfò lórí splash fm *347*1004*1#. Lórí Ládìlú FM *347*1004*2#. O sì tún lè ṣàbẹ̀wò sójú ọ̀pọ̀ wẹ́bsáìtì pẹ̀lú www.kashe.ng. Ẹni ọdún 18 nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Ọ̀yọ́ State Gaming Board ló fòǹtẹ̀ lu káàṣì ẹ̀. Káàṣì ẹ̀ nínú oṣù ẹ̀ ń bà yìí. Àkókò rẹ̀ láti jáwé olúborí nìyí.

0: àgbájọwọ́.
1: Ètò kan ètò kan tó ń fún àwọn ìyá lọ́jà láǹfààní láti sọ àwọn àdojúkọ wọn àti ohun gbogbo tó lè mú kọ́jọ́ ó dùn kájí ó sì tún máa wọgbá. Ètò àgbájọwọ́ yóò máa wáyé ní ìkànnì Lagelu 96.7 FM ní gbogbo ọ̀sán ọjọ́bọ̀ Thursday ní déédé agogo 2:00 ìṣẹ́jú 15:15. Ètò àgbájọwọ́ ìyámọ̀pọ̀ Peace Women and Youth Development ló ṣagbátẹrù ẹ̀. Erich Bo Foundation Abuja ló ṣe onígbọ̀wọ́ ẹ̀. Àgbájọwọ́ la fi ń sọ̀yà.

wọ́n fani àwọn èèyàn tí wọ́n fẹ́ pè sórí ètò yìí ẹ múra dáadáa torí nǹkan tá tún gbé yẹ̀wò lónìí gẹ́gẹ́ bí ìṣe wa àwọn nǹkan tí ẹ̀yin tẹ̀ ń gbọ́ wa ńlé náà láǹfààní láti bá wa dá sí ohun nìkan náà tá gbé wá lónìí o ó yá ẹ kọ ẹ̀rọ ọ̀bára ẹni sọ̀rọ̀ ọ̀hún lẹ̀ 0912370 8675 lẹ́ẹ̀kan sí 0912370 8675 ó ní ẹ̀rọ ọ̀bára ẹni sọ̀rọ̀ eléyìí tẹ́ fi pè wọlé nbi tó bá wá jẹ́ pé láti òkè òkun lẹ ti fẹ́ pè wọlé lórí ètò àgbàjọwọ́ yìí láti bá wa dá sí ẹ̀yin lè pè wá sórí ẹ̀rọ ọ̀bára ẹni sọ̀rọ̀ ti +234 814 249 1006 ẹni kìíní yẹn ó ti yára jù ó yá +234 814 249 1006 ń lẹ̀rọ ọ̀bára ẹni sọ̀rọ̀ tẹ́ fi pè wá wọlé tó bá jẹ́ látòkè òkun ni.

jẹ́ wípé ìyàmọ̀pọ̀ gan lẹ́yìn náà fẹ́ darapọ̀ mọ́ ikọ̀ ti ìyàmọ̀pọ̀ center for peace women and youth development eléyìí tó jẹ́ pé àgbáríjọpọ̀ àwọn tí wọ́n jẹ́ obìnrin ọlọ́jà òní wọ́n ń ṣe agbátẹrù tí wọ́n jọ kóra wọn papọ̀ pẹ̀lú ìṣọ̀kan àti ọ̀nà kan àti èrò kan pé òkè o ìyá yìí kò gbọdọ̀ jẹ́ wá mọ́ lábala bíi ẹyẹ pé ikọ̀ ọ̀hún ikọ̀ ìyàmọ̀pọ̀ center for peace women and youth development ẹ pè wọ́n sí orí ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ ti 08033243549 ẹ fẹ́ gbọ́ lẹ́ẹ̀kan sí 08033243549 ó lẹ́rọ bá rẹ ní sọ̀rọ̀ tẹ́ pè wọ́n sí tẹ́ bá wá pè yẹn tí kò bá lọ ẹ tún láǹfààní láti pè mí o 08052106928 ẹ tún gbọ́ lẹ́ẹ̀kan sí àwọn tó ń pè wá wọlé kì í ṣe kẹ́ ẹ mọ́ pè wá wọlé là ń sọ à ń sọ fún yín pé tó bá ti di àsìkò tí a fẹ́ kẹ́yìn náà bá wa dá sí nǹkan tó wà nílẹ̀ yìí torí ó ti kọjá pé ọ̀sẹ̀ bọ̀ kẹ́bọ̀ jẹ nígbà tá a bá gbé nǹkan wá a retí pé kí ẹ̀yin tẹ́ ẹ wà ń ta náà kẹ́ ẹ bá wa dá sí torí a gbàgbọ́ pé ìmọ̀ tiyín ó tún kun fọfọ ó yá ẹ gbọ́ ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ ti ikọ̀ tìyámọ̀pọ̀ center for peace women and youth development yẹn lẹ́ẹ̀kan sí 08052106928 ó ń lẹ́rọ bára ẹni sọ̀rọ̀ eléyìí tẹ́ pé àwọn òpó sí. bẹ́ẹ̀ ti mọ̀ Fọláṣadé Àjàlá lorúkọ tèmi tí mò ń jẹ́ o nínú kulù gbóhùnsáfẹ́fẹ́ yìí lónìí mo ti ní àwọn tí wọ́n jẹ́ ìyá lọ́jà tí wọ́n mọ̀ ń pa ọjà tó jẹ́ pé kátàkárà wọ́n ń ṣe nínú ọjà tí nǹkan kan ò sì rú wọn lójú tá a bá ní ká sọ̀rọ̀ nípa ọjà yìí àwọn náà wọn ti wà ní ilé agbára pẹ̀lú mi àwọn méjì gbàǹkògbàǹkò ni òun lájọ ṣe kinní yẹn dáadáa lọ́sàn-án tòní ẹ kú kalẹ̀.

0: tòní lórí ètò àgbájọwọ́ ẹ̀yin ìyáwa méjèèjì àgbájọwọ́ o la fi sọ̀yà àjèjì ọwọ́ kan sì rèé kò gbẹ́rù dórí a fẹ́ ká sọ̀rọ̀ lónìí lórí àwọn nǹkan kankan tó jẹ mọ́ tàwọn obìnrin ọlọ́jà àwọn tí wọ́n ń ta ọjà tó sì jẹ́ pé obìnrin ni wọ́n àwọn bàbá wa sí wọ́n jẹ́ ọkùnrin náà wọ́n ṣe kó yọ wọn kéèyàn má fi wéra bàtà bò ó torí ọlọ́run elédùmarè tó ṣẹ̀dá gbogbo wa ó ti fi wọ́n ṣe orí wọn ò sì ní dìrù lágbára lọ́wọ́ ọlọ́run ṣùgbọ́n torí pé ètò yìí àwọn tó ṣonígbọ̀wọ́ rẹ̀ àwọn tó jẹ́ pé àgbáríjọpọ̀ àwọn ọlọ́jà lóbìnrin nípínlẹ̀ ọ̀yọ́ ló ṣagbátẹrù rẹ̀ ó ní ó fi jẹ́ pé abala obìnrin à ń rí gbọ́ gan à ń rí àwọn nǹkan kan yọ láàrin ẹ̀ eléyìí tó jẹ tiwa lónìí a fẹ́ ṣàlàyé a fẹ́ sọ̀rọ̀ lórí àwọn gbọ́nmi sí omi òtò tó máa ń ṣẹlẹ̀ láàrin àwọn ọlọ́jà nínú ọjà ẹ jẹ́ ń bẹ̀rẹ̀ látọ̀dọ̀ ìyáwa Alimat Ahmed ìyáwa ta bá ń sọ̀rọ̀ nípa ọjà títà kì í ṣe ọjà pé mo wà nínú ilé mo ń tajà o ṣùgbọ́n téèyàn ó rò pọ̀ pẹ̀lú àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn gidi nínú ọjà láti máa tajà tí àwọn oníbàárà ó sì máa báyàn ra ọjà ta bá ní ká wò ó yóò tó ọdún mélòó tí ẹ ti ní ìrírí pé ká wà nínú ọjà gan tààrà káwọn àtajà ń bẹ̀.
1: ẹ ṣe mo dúpẹ́ àgbájọ ọwọ́
0: la fi ń sọ yà
1: gẹ́gẹ́ bí mo ṣe sọ orúkọ mi ni Alimotu Ahmed ọmọ bíbí ìlú ìjẹ̀bù ni mí ṣùgbọ́n mo ti wà nìbàdàn àti darapọ̀ mọ́ wọn àti kọ́lé síbẹ̀
0: nǹkan kan náà jọ ti ẹ̀ níwá
1: ọlọ́run má bàjẹ́ má bàlú ìjẹ̀bù jẹ́ má bà ìlú ìbàdàn
0: àmì mọ́ bo orílẹ̀-èdè nàìjíríà jẹ́
1: gbogbo ibi tó ní kálukú ti wá ọlọ́run má bàbẹ̀ jẹ́ kọ́lọ́run jẹ́ ká rere kò lọlé
0: àmì
1: ohun tó ṣẹlẹ̀ ni nínú ọjà a ti wà nínú ọjà tipẹ́ pàápàá nínú ọjà bódìjà wa ohun tó máa ń fa gbọ́nmi sí omi ò tó àkọ́kọ́ ná ó yẹ ká kọ́kọ́ jẹ́ onísùúrù ẹ jẹ́ ká máa ní sùúrù fúnra wa ẹlòmíì wà tó bá fẹ́ wá ra ọjà báyìí ó ti ní kọ́sọ́mà tí ẹ o a ṣàrí wípé òun ṣẹ́jú sí òun ó ń pè ń farápè bó ṣe ń farápè ni ó máa fojú pè tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ oníkálukú máa ta tiẹ̀ gbogbo nǹkan tẹ̀dá máa jẹ ọlọ́run ti mọ̀ ọ́ oníkálukú àta tiẹ̀ kò sí ni ọlọ́run á bá wa ṣe o sùúrù àkọ́kọ́ ẹ jẹ́ ká máa ní sùúrù di ọjà a kì í ní sùúrù o pàápàá wo obìnrin ebú ni àgàgà tẹ́nìkan bá jàjà na ọjà báyìí tí ò bá gbà báyìí o lè wáá jí gbé wáá gbé orí kí ló dé kò yẹ kó rí bẹ́ẹ̀ o kò yẹ kó rí bẹ́ẹ̀ rárá ìyẹn ìkan ìtò tún farapẹ́ nípa ọjà tá ń tà tó jẹ́ jíjẹ tá a kì í fi nǹkan bò rárá kò yẹ kó rí bẹ́ẹ̀ àwọn eṣinṣin lóríṣiríṣi ti pọ̀ ń ta tó yẹ pé tó bá ti ń bọ̀ bá orí ọjà yẹn ni yóò kọ́kọ́ balẹ̀ a wà sọ̀pá ìsàn pọ́ǹta ọlọ́run má fa ìsàn ṣẹ́ ni kankan wa kò yẹ kó rí bẹ́ẹ̀ ó yẹ ká jẹ́ onímọ̀tótó nídìí ọjà wa ká mọ̀ pé ìmọ̀tótó ó borí àrùn ṣùgbọ́n kò ní sí yẹn a kàn máa ṣe gbogbo ẹ̀ bó ṣe wù wá kò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ ẹ jọ ẹyin ìjọba wa ẹ bá wa ṣàtúnṣe o ẹ ń gbìyànjú o ẹ tiẹ̀ ń ṣiṣẹ́ takuntakun ẹ túbọ̀ bá wa ṣe kó lè dá o ọyọ́ ò ní bàjẹ́ o gbogbo ibi ta ti wá kò ní bàjẹ́.
0: àmì o ìyáwa Alimat bó tilẹ̀ jẹ́ wípé ẹ̀yin ti lọ ní tààràtà tẹ́ ti lọ sọ ojú abẹ́ ń kò kò sì sí bójúbójú kankan náà nínú ọ̀rọ̀ ọ̀hún tá a fẹ́ sọ lónìí ẹ sọ̀rọ̀ nípa àwọn nǹkan tó máa ń fagbọ́n mi sí omi òtò nínú ọjà pé àwọn obìnrin kan wà tó jẹ́ pé ọlọ́jà ni wọ́n wọ́n ti mọ ẹni tó ni èrò wọ́n ti mọ ẹni tó ni oníbàárà ṣùgbọ́n síbẹ̀ náà wọ́n sì tún máa fi ara sọ̀rọ̀ wọ́n máa ṣẹ́jú sí pé kó wá pẹ̀lú irú ìrírí tẹ̀yìn ti nínú ọjà mo bèrè lẹ́ẹ̀kan pé tọ́dún mélòó tẹ̀yìn ti wà nínú ọjà tẹ́ ẹ ti ń tajà gẹ́gẹ́ bí obìnrin ọlọ́jà pẹ̀lú ìrírí tẹ́ ẹ wá ní àti àwọn ọdún tẹ́ ẹ ti bẹ̀rẹ̀ yìí ṣé irú nǹkan yìí ṣó yẹ kó tó jà ṣá.
1: ẹ ṣe mo dúpẹ́ olóòtú kò yẹ kó tó jà gẹ́gẹ́ bí mo ṣe ti kọ́kọ́ sọ àìnísùúrù náà ló ń ṣẹlẹ̀ pàápàá àwa tá ń tajà tí ẹlòmíì bá wà rajà báyìí ọjà ìṣe ẹ̀ kó ti tò ó ti rajà tán ó lè dọ́gbọ́n yọ̀ mí lẹ̀ ó mọ̀ o ẹlòmíì wà tó yẹ pé ó mọ̀ ni lẹ́yìn tó ti sanwó ọjà tó ti mọ̀ wípé yes nígbà tó bá wá gbedele tó tu wọ ẹgbà míì mi ò rí nǹkan báyìí tí mo rà lọ́dọ̀ kọ́sítọ́mà mi kó wá máa bọ̀ báyìí ṣe má bínú kò rí bẹ́ẹ̀ kó tẹ̀ jẹ́ pé ó mọ̀ yọ náà má bínú kí ni mo kọ́ jẹ́ pé mo ṣe kíní tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ ìyẹn alákọ̀ọ́kọ́ tó máa ń fagbọ́n mi sí ọmi òtó ẹlẹ́ẹ̀kejì tó tún dàbí ẹ̀ ẹlòmíì wà tó jẹ́ pé bóyá 2000 lọ́jà yẹn tó kárí o ma bo lodo mi 15 ni ma ta fun e kini kan kini kan ti o de ye ku ri be obinrin ni wa ku ye ka ma gbera wa lese ku ye ka ma jambara wa sugbon iro ni o yo ma ri wi pe eni keji yen bayi ah eh ma ba ta ton ni emi ni ma ta je ma ta ti e mo ti e ti o de ye ku ri be ku ye ku ri be rara o papa wo obinrin ku ye ku ri be e je ka ma se suru ka se suru lopo lopo bo se je niyan
0: ko ni baje lagbara lowo olohun e je kin pada lo sodo iyawa Justina awon salaye ero lekan iyen iyawa Limat won ni awon kan wa ti won ba lo raja ninu oja won ti mo nkan to lo ra
2: beni
0: o ti wa di nkan ti won yo sile se o se se ninu oja ki won ma yo nkan sile ninu oja ti onibara ti wa ra to si ti sanwo
2: beni ma oruko mi ni lekan si oruko mi ni Arolo Justina mo je oloja odogbo barracks mo ti wa nu oja at least o ti to 26 years now ti mo ti wa nu oja o possible sheri o ni ojo kan mo lo ra magi ni bodija oja ti mo ra mo nse example oja ti mo ra njo yen is oja about 30 something thousand mo wa dele mo wa ri pe won ti yo magi meji
0: se won yo ni abeyi leyin oko pe
2: won yo because mo si park e mo wa lo ra nkan mi e mo ti di se gba ti ma wa dele mo wa ri pe oja yen o pe mo wa lo si be yen e mo bi mo se lo si be mo wa lo complain ki lo ye ku won ah anti e ma binu boya mistake ni o bo nti awo oloja ma nse awa ma side ara wa
0: mm
2: nto fi ni pe ah okay o e ma binu ti eni keji bade okay iya lagbaja e fun gba yen yen ma ni eh o ti gbe lo ti gbe lo o ra mi o awa oloja ko da ka ma se yen asheri a like arawa a man shabo si arawa beni
0: ori afefe le ma wa ke
2: beni
0: se pe awon loja ma shabo si arawa
2: a man shabo si arawa a man shabo si arawa sheri o ye ke obirin jo ni wa ta ba ti jade ba oni ka ma support arawa ka ma ni fa arawa sheri a man gbe arawa lese sheri to ma ni pe eyi tin taja to tin se daada awon ti o je pe won ma joko ti won se ti won kin ta ru oja yen tele o iye yeah, Mr. A yo lo so fun Mr. C pe Mr. B ma tin taja yi iwo na lo gbe iru oja yen
0: ti ki si seru e
2: ni ta tele o ti o kin ta tele o yo ni lo gbe iru oja yen seri to ba ti wa gbe iru oja yen se ijo ti wa yen niyan tele iwo line yen o si ni line re o
0: orogun owo ti wa bere
2: to ba wa ri ke customer de o ni yen ti ikeji mi so in to fin tan 2000 yo ni wa mu ni 15 se ri pe ije o waye
0: eje e duro ni bi te de yi eni awon kan won ma nta oja ti won je ki o tun wallet ye
2: be ni
0: tori pe won fe fa
2: oni ba ni ba ro ma ra
0: ibere mi wa leleyi
2: be ni ma
0: so se se keyan lo ma ta oja ti o pe
2: o se se
0: eh
2: o se se
0: ni be keyan lo fi owo
2: ni tori ki
0: ni suru keyan lo fi owo ra oja nisin
2: be ni
0: ko ra oja yen wi ko da o latoja gan latori oja nkan to ba wa
2: be ni
0: 15 ni
2: be ni
0: ko si wa gbe de ibi to ti fe ta
2: be ni
0: ko wa wa ta bi 13
2: so se se o se se e mo to fi se to fi se o fe sa o fe fa kin se ko wojo o fe fa customer yen o fe mu oni bara yin se ri to ba ti wa mu oni bara yin yen die die ni o wa ma gbogbo owo ye to yo ti o pe le nigba yen die die ni o wa ma yo la re ti o ma yo la re
0: yo ma fikun
2: yo ma fi
0: iyan wa gbagbo pe
2: pe o se
0: dada si
2: so ibi to tin raja tele won ti wa di ota
0: arin yen si ru mi loju e mo
2: be ni
0: tori pe yoruba so pe iran o oso onsowo lo njere
2: be ni
0: bo o le emi o se wa lo ra oja temi ti mo fe ta ni 1000 kan atabo owo naira ti ma wa gbe dori igba tori pe mo sa fe fa onibara mara ti ma wa ta ni ru iye owo ti mo ra latoja gan tabi kin tun dinwo nu e kini yi o ri bakan o
2: gege bi mo se nso kin se pe ohun wa lori ere nisin ohun se fa bo ohun se fe fa eniyan mora
0: lo fe sise
2: to lo fe sise to o ti ri pe ti eniyan ba de ibe yen lo ma lo odo Mr. A lo ma lo o ma lo be so won wa mo pe ton ton ba le se bayi si ko ni ma lo be mo odo hun ni o ma wa so nkan to hun wa fun ni pe ko mind ohun sa fe gba mo lowo
1: ko sa je to hun
2: ko sa je to hun ha o la ma nse
0: o lo ma dija yo wa din oja ku
2: yo wa din oja ku o lo ma dija
0: ha
2: to ba je pe nto ma nta bi ata tabi kini nto ba ti wa ra ta yen tan nto fi fele si ah
3: ìyẹn gan lásán
0: lásán tó tó sọ bẹ
3: ó ti tó sọ bẹ
0: fún àpẹẹrẹ ni
3: o ọbẹ ìjọ méjì gan ó ti tó sọ ìdílé ọbẹ méjì ìjọ méjì so ẹ wá rí pé ó máa ń fa ìjà láàrin àwọn ọlọ́jà kò dáa so tí ìyẹn bá wá rí pé ó gbé kọ́sọ́mà mi tó bá jíjọ́ kejì tó bá kí imú ni ó fi dáhùn ó lè má dáhùn ṣé ìjà ò tí wáyé bá hun ó gbóúnjẹ lẹ́nu ẹ̀ so àwa iye ọlọ́jà àwa ọlọ́jà ń tá a máa ń ṣe yẹn ó kù díẹ̀ ká tó ká stop ẹ̀ ká nífarawa tó bá dẹ̀ rí tí kọ́sọ́mà bá wá láti ta tó ti ń complain àwọn òyìnbó máa ń ní kọ́sọ́mà is always right ká ní sùúrù fún kọ́sọ́mà tó bá ti ṣàlàyé ẹni kejì tó wà ń ṣọ́pù ẹ̀ ṣé ẹ rí i kí n ṣe pé ẹ má bínú orí afẹ́fẹ́ mo wà níbọ̀ rẹ ó lè má nífẹ̀ẹ́ tó bá ti wá rí pé kọ́sọ́mà tó máa ń rà lóde ọgbọ̀n yóò máa máa sọ fún yín má dáa ló ń jàre ṣe bó ti rà á ló ti rà rárá ẹ wá ọlọ́jà láwàá fọgbọ́n ṣe àǹtí ṣé kò pé ṣé ẹ kàdé àdé òǹgbà náà lóòótọ́ ó lè má sí lọ́wọ́ rẹ kó wà lọ́wọ́ ẹ ó lè má sí ọwọ́ ẹ kó wà lọ́wọ́ yẹn
4: ẹ wò fún àpẹẹrẹ
3: ẹja fi sùúrù ṣe
4: nígbà àwọn ìyá wa tí wọn bá ti ní ọjà kan tẹ́nìkan bá ti ní ìyá alágbájá mú wá jẹ́ kí n bẹ́ẹ̀ ta ṣùgbọ́n àwọn ọmọdé ìsìn kò sí yẹn kò sí fẹ́ wá gbọ́ tí ò bá ti sí ẹ má wọrí Buhari lọ́la ó lè dọ̀gbọ́n gbowó yẹn lẹ̀ lọ́wọ́ kọ́sọ́mà ó dẹ̀ mọ̀ pé ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ òun ó ní tó yẹ kó bá ta ó ní bá ta kò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀.
0: ẹ ṣeun gan ni ìyá wa Alimat àwọn òfin kan wà tó jẹ́ pé ó máa ń gbé àwọn ọ̀pọ̀lọpọ̀ ilé iṣẹ́ ó máa ń gbé wọn ró fún àpẹẹrẹ ilé iṣẹ́ ìjọba nísìn àwọn èèyàn méjì tí wọ́n jọ jẹ́ òṣìṣẹ́ papọ̀ bóyá orí ibì kan náà ni wọ́n jọ jókòó sí lórí tábìlì kan náà tí wọ́n sì jọ ń ṣiṣẹ́ ọ̀hún kò sí tó bá rí kó jọ ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì wọn ò tó bẹ́ẹ̀ láti jọ máa jà kí wọ́n jọ máa kan ẹ̀ṣẹ́ nínú ọ́fíìsì tó jẹ́ tìjọba ó ti ní òfin tó de gbogbo àwọn tó ń ṣiṣẹ́ kódà irú inú iléeṣẹ́ wa yìí irú ẹ̀ ò lè ṣẹlẹ̀ láí àti láíláí ṣùgbọ́n a ti kọjá láwọn ọjà kan rí tó jẹ́ pé àwọn tóbìnrin tí wọ́n jẹ́ ọlọ́jà ìyá wa Alimat ẹ̀yìn ni mo fẹ́ kí ẹ ṣàlàyé ọ̀rọ̀ yẹn o àwọn ọlọ́jà tó jẹ́ obìnrin gbólóhùn aṣọ ó sì jọ dà wọ́n pọ̀ ẹnìkan sì kúrò nínú sọ rẹ̀ wọ́n ẹnìmíì náà yóò tún jáde kúrò nínú sọ tiẹ̀ wọ́n wà jọ wá pàdé bóyá ní ibi ìkórìta kan tí ò ní jẹ́sọ̀ ti lágbájá tí ò ní jẹ́sọ̀ ti tàmẹ̀dò wọ́n sì na ara wọn gan àwọn ẹlòmíì àmọ́ fẹ́ já aṣọ mọ́ra wọn lọ́rùn ṣé nínú àwọn ọjà gbogbo tẹ́yìn jẹ́ ọlọ́jà nísìn kò sí òfin kankan tó de àwọn tí wọ́n jẹ́ ọlọ́jà pàápàá jùlọ àwọn obìnrin tó àwọn ọkùnrin wa ká mọ̀ wulẹ̀ parọ́ àwọn ò nírú wàhálà báwọn o ká mọ̀ parọ́ o kò tó bẹ́ẹ̀ o àwọn náà jọ máa jà láàrin ara wọn ṣùgbọ́n kò kì í tó bẹ́ẹ̀ láàrin àwọn obìnrin náà ni kíní ti wọ́pọ̀ jù ṣé kò sí òfin kankan tó ń dè wọ́n nínú ọjà pé rárá ní tó bá rí kó ṣẹlẹ̀ ẹ mọ̀ yọwọ́ ọ̀ṣẹ́ síra yín o ṣé kò sí ni.
4: ẹ ṣe mo dúpẹ́ gẹ́gẹ́ bí mo ṣe sọ ṣe rí àwọn obìnrin àwa la ní tẹ̀m̀bẹ̀lẹ̀kún abosi ọwọ́ àwọn obìnrin pàápàá àwọn ọlọ́jà ọwọ́ wa ló wà orí afẹ́fẹ́ mo wà kọ́ lọ́hún kó ṣàánú wa pàápàá ṣe rí gẹ́gẹ́ bí àlàyé tẹ́ ẹ ṣe pé bá ṣe jọ wà yìí kí nǹkan kan ṣẹlẹ̀ ó yẹ kó jọ jẹ́ àjọmọ̀ wa ṣùgbọ́n kì í ṣe tàn àwọn ọlọ́jà ẹlòmíì báyìí ojú ni ó ti máa fi bá sọ̀rọ̀ pé ó ti ṣe nǹkan báyìí àbòsí ni kò sí ni wọ́n ó máa sọ débi tẹ́ẹ̀dì kẹta máa mọ̀ ìyá alágbájá ló ṣe má sọ pé mi mo sọ fún ẹ tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ pàápàá àwọn ìyá lọ́jà wa wọ́n ń ṣiṣẹ́ àwọn bàbá lọ́jà wa wọ́n ń ṣiṣẹ́ o ṣùgbọ́n obìnrin míì èṣù ni àbàtà tán ni pé sẹ́ kò sí tó jọ
0: àfi
4: táwọn bá nara wọn ni àfi táwọn bá dàrú ni
0: ṣé kò wá sí òfin tó sọ fún wọn pé wọn ò gbọdọ̀ dọ̀rú ẹ̀ o kí ló yẹ tí wọn kì í wá tẹ̀lé
4: kọ́lọ́hún kó ṣàánú wa ṣe rí obìnrin míì kódà àgbúdọ̀ sọ̀rọ̀ tí ò dá lórí afẹ́fẹ́ obìnrin míì wà kò sí ń tẹ̀ lè ṣe agídí yẹn ọkàn ẹ ti le tó bá ti gbé wá láti ilé báyìí kò sí nǹkan tẹ́ níbọ̀ kódà ẹlòmíì wà wọ́n ti yà sí mímọ́ ẹ jẹ́ fílẹ̀ kẹ má dọ́dọ̀ ẹ ẹ jẹ́ pátì wọ́n ti yà sí mímọ́ wọ́n ti fílẹ̀ ẹni tó bá dẹ̀ ń bá jayan wo bó ṣá ní sùúrù fílẹ̀ o má bà náà so bó ṣe rí nìyẹn o kọ́lọ́hún kó ṣàánú wa
0: ọlọ́run ọba yóò kúkú bá wa dá sí
4: àmì
0: yóò sì ṣe gbogbo ẹ̀ nírọ̀rùn
4: fún gbogbo wa àmì
0: ìlú yóò tó wa gbé
4: àmì o
0: yóò dẹ̀ wá lọ́rùn láwọn inú ọjà wa
4: àmì àmì
0: ká kúrò lọ́dọ̀ ọlọ́jà sí ọlọ́jà tó rà àti mọ̀ báyìí pé ogorogún òwò òun ló máa ń dàkan rúnú ọjà nígbàtí ẹnìkan ti ń tarúfẹ́ ọjà kan
4: òun
0: ò tarúfẹ́ ọjà yẹn tẹ́lẹ̀ o ṣùgbọ́n torí pé ó ń yá òun náà tún bọ́ síbẹ̀ pé òun náà máa tà àti rí pé irú bẹ́ẹ̀ ó máa ń fa wàhálà nínú ọjà àtàwọn nǹkan míì àtàwọn nǹkan míì ṣé wọ́n mọ̀ pé àwọn èèyàn kan wà tó jẹ́ pé òṣìṣẹ́ ìjọba ni wọ́n ìjọba ló rán wọn ṣe ikọ̀ ìjọba ni wọ́n bóyá láti máa mójútó ọjà fún àpẹẹrẹ àwọn kan wà tí wọ́n máa ń já ìwé fún àwọn tí wọ́n jẹ́ ọlọ́jà nínú ọjà àwọn kan tilẹ̀ wà tó jẹ́ pé abala bi táwọn dúró sí ó ní abala kí ìmọ́tótó wà nínú ọjà tó sì jẹ́ wípé òṣìṣẹ́ ìjọba ni wọ́n àwa tún rí lára àwọn iṣẹ́ ìwádìí tá a ṣe pé àwọn ọlọ́jà tún máa ń bá wọn jà pàápàá jùlọ àwọn obìnrin wọ́n máa ń bá àwọn tí wọ́n ń jẹ́ tí wọ́n ń ṣiṣẹ́ pẹ̀lú ìjọba wọ́n máa ń bá wọn jà ẹ jẹ́ kí n wá sọ́dọ̀ ìyá wa Alimat àbí ìyá wa Justina Ojàre ẹnu mi àgọ́ kí ló tún lè farú bẹ́ẹ̀ àwọn òṣìṣẹ́ ìjọba tàbí àwọn òṣìṣẹ́ eléyìí tí a ti rán gẹ́gẹ́ bí bóyá bí agbowó òde ni o amójútó ọjà ni o tó jẹ́ pé láti ilé iṣẹ́ ìjọba ni wọ́n ti wá àwọn ọ̀sà gbọ́já wà sínú ọjà kábà sọ pé bóyá nkankan tí wọ́n jọ ń tà òun ló fẹ́ jọ da èdè àyedè sáàrin àwọn méjèèjì kí ló tún ń farú bẹ́ẹ̀ torí lára àwọn iṣẹ́ ìwádìí tá a ṣe a tún rí pé síbẹ̀ náà ìjà tún máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ pàápàá jùlọ àwọn obìnrin náà ni o bóò ni kí ló wọ́n ń fà
3: ẹ ṣe
0: àti pé bóò la ṣe lè

0: ìdẹ́kun ẹ̀.
1: Ẹ ṣe kalẹ̀ ọjà tí wọ́n gbé kalẹ̀ kò tó ọjà ₦10,000. Tí àwọn òṣìṣẹ́ yẹn bá wá dé tó bá wá gbowó yóò wá bẹ̀ wọ́n pọ́n ajáwé wọ́n wà ní ẹjọ́ àti ìta kí n tà. Ẹ mọ̀ ìjọba tí ìjọba rán wọn kọ́ wọn gbé sórí ọba tó bá sanwó àwọn míì wọ́n kàn gbé ọjà wọn. Alẹ́ mọ̀ ẹni tí ebi ń pa ojú ẹ ó dẹ̀ ti mọ nǹkan tó bá kúrò ńlé irú yẹn ó bá yọ ní tó bá fẹ́ pa mí kẹ tó mọ̀ ó ti dìmọ̀ láṣọ kí ló dé ìjà ti wáyé. Àṣẹ ẹ rí àwọn òṣìṣẹ́ míì atẹnujẹ ó ti pa wọ́n.
0: Irú àdúrà ọ̀rọ̀ ikẹ̀.
1: Ṣé ẹ rí tí wọ́n bá lọ ibi tí wọ́n ti ń ta oúnjẹ ókè wọ àwọn yẹn àwọn sanitation yẹn tí wọ́n bá ní kí wọ́n lọ wò pé ibi tí wọ́n àwọn tó ń ta oúnjẹ àbí àwọn tó ń ṣe ìpinnu ṣé ó mọ́ tó tó. Wọ́n bá ti débẹ̀ wọ́n ti rí pé wọ́n ti gbé nǹkan díẹ̀ orí afẹ́fẹ́ mo wà mo ń sọ tí ojú mi ti rí. Wọ́n bá ti gbé nǹkan fún wọn wọn ní ṣiṣẹ́ yẹn mọ́. So ìgbà tó jẹ́ pé wọ́n ti jọ wà pẹ̀lú wọn tí wọ́n ti jọ ń ṣeré tó ti ṣe kinní wọn ní fẹ́ gbọ́rọ̀ sí wọn lẹ́nu wọ́n ti di yẹyẹ sí wọn lójú. So ọjọ́ tí wọ́n bá wá wá tí wọ́n
0: ẹlòmíín bá wá fẹ́ ṣiṣẹ́
1: a ní ká wọn kún mọ́ àwọn èyí ṣe wọ́n wá jẹ́ kinní gbé àmàlà fún wọn èèyàn wá gbé àmàlà fún wọn gbé kinní fún wọn tó tún máa ń fa ìjànú ọjà fún àwọn òṣìṣẹ́ ìjọba àti àwọn ọlọ́jà. So kí àwọn tó máa ń jáwé yẹn kí wọ́n ní sùúrù ṣé ẹ rí àwọn míì lè jáwé wọ́n lè mú ìwé míì wá lónìí lọ́sẹ̀ yìí o tó bá wọ́n máa ní ìjọba pín ọ̀yọ́ ràn wọn ìmíì wọ́n máa ní ìjọba local government ló ràn wọn ó ti pọ̀ ju èló là ń rí lórí ọjà owó mọ́tò ti gba ọjà gbé ọláìlọ́n tá a fi ń tajà ó ti gba ọjà ṣọ́ọ̀pù ti gba ọjà kíni àwọn tó ní ilẹ̀ tó fún wa ó ti gba ọjà ẹ̀yìn ẹ̀ tún wá múwe wá ẹ rí pé orí ń ta wo obìnrin ó ti pọ̀ ju òun ló fà á
2: ọ̀pọ̀lọpọ̀ bíi tẹ́lòmíì gan ti ń wá jìnà
1: bórí òun
2: ẹnu ò jẹ
1: ìgbà míì
0: àwọn tó ní kò
2: wọ́n kò wọ́n máa jáwèé
1: kì í ṣe gbogbo wọn tó lọ sọ́jà ló máa ń tà ìmí àwọn míì wọ́n bá ń bọ̀ báyìí wọ́n yàwó wa wọ́n lè máa lọ lé kí wọ́n ti tàn kankan ẹ̀wá ni ẹ fẹ́ jàwé ẹ mọ̀ pé ojú púpọ̀ ni ó fi dá wọn lóhùn yóò ní tó bá fẹ́ pa mí tó bá lè kó ọjà ẹ̀bà yóò dì mọ́ olófà.
0: Ìyàwó Àlímà Ahmed mo fẹ́ kẹ́ lóhùn sí ọ̀rọ̀ yìí bó la ṣe wá le ṣe tá a bá fẹ́ dẹ́kunrú àwọn ìwà àwọn ìjàkadì àgbọ́nmisí omi ò tó láàrin tó àwọn obìnrin ọlọ́jà nípínlẹ̀ Ọ̀yọ́ pẹ̀lú àwọn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ ìjọba tí ìjọba rán wá sínú ọjà láti wá máa mójútó ọjà bó la ṣe lè ṣe báwo gan ọ̀nà wo la lè gbé ìgbà tó fi jẹ́ wípé kò ní máa sírú àwọn nǹkan báyìí nínú ọjà.
2: Ẹ ṣé púpọ̀ gẹ́gẹ́ bí mo ṣe sọ ìfẹ́ àkọ́kọ́ ìfẹ́ ṣe pàtàkì gbogbo àwùjọ tá a bá wà ìfẹ́ ni kókó àwọn tí ìjọba rán wá lóòótọ́ àwa la yàn wọ́n síbẹ̀ àwa ni ó yá ẹ wá ṣojú wa ń bi báyìí ṣùgbọ́n àwa èèyàn dúdú pẹ̀lẹ́ olóbi ó lákọ jìwé ẹ̀bẹ́ lómi ṣe máa gbé. gbé kalẹ̀ pé ó yá jáwé mi ó yá ṣé ò tí jani ó jánijọ́ wo yẹn ẹni sùúrù mo já ń bi lánàá mo tún já tẹ́lẹ̀ kí ló dé ṣé gbogbo ọwọ́ mi lẹ fẹ́ gbà mí ẹ dẹ̀ ṣe sùúrù mọ́ ẹ ṣe dé ni ẹ lómi ò ní gbọ́ o. O ma fly o ma tajú sókè o ma fojú gbà kò sí tó jọ o ma jáwé yìí ni kò dà kò rí bẹ́ẹ̀ ṣùgbọ́n níbi tí ìfẹ́ bá wà tí sùúrù bá wà jọ ọkọ mi ní sùúrù àánà la yàn yín síbẹ̀ nígbà tí ì ṣe pé òun náà òun gbà wò wípé ẹni yìí ó gbẹ̀kọ́ láti
0: ìyẹn látọ̀dọ̀ ọlọ́jà
2: bẹ́ẹ̀ ni
0: sí àwọn tó òṣìṣẹ́ ìjọba àwọn tíjọba rán wá ló bá ra ṣẹ́ ní pẹ̀lẹ́ fún wọn tó bá bọ́ ọkọ mi
2: pẹ̀lẹ́ olóbi ó lákọ̀
0: dákùn jọ
2: ọkọ mi. So àwọn náà wò pé ẹni yìí ṣùgbọ́n tó bá pẹ́ ni tó yẹ pé òun gan ó ń gbá lórí ẹ̀ àbó gbọ́ bóyá kò gbé ọjà yẹn o bóyá kò gbé torí bí mo ṣe wà kọ́ bọ̀ kò sí ṣe mo rí tiẹ̀ náà yò pé gbogbo ṣe ń bá mi sọ̀rọ̀ ṣùgbọ́n tó bá ní sùúrù fún tó pé so yẹn gẹ́gẹ́ bí yẹn ṣe rí nìyẹn.
0: Ẹ rán iṣẹ́ sí ìjọba lórí àwọn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ ìjọba tí wọ́n wọnú ọjà pé ọwọ́ wo lẹ fi fẹ́ kí wọ́n máa fi mú yín nípa àwọn owó gbogbo àtàwọn ẹ̀tọ́ yín gẹ́gẹ́ bí ọlọ́jà tí ẹ gbọ́dọ̀ máa ṣe fún ìjọba bó o lẹ ṣe fẹ́ kó rí torí nígbà tí ìyá wa Justina tí wọ́n máa sọ̀rọ̀ lẹ́ẹ̀kan wọ́n ní àwọn míì wọ́n ṣe máa ń bá àwọn ọlọ́jà sọ̀rọ̀ nígbà míì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìjọba ló rán wọn ṣe ìjọba ilé ti gbàròyìn ló sì wà ń ta ẹ̀yin náà ẹ sọ fún ìjọba kí lẹ fẹ́ látọ̀dọ̀ ìjọba pápá jùlọ láti pàṣẹ àwọn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ ìjọba yìí náà tí wọ́n wọnú ọjà ẹbẹ̀ ìjọba sí wọn.
1: Ìta ń bẹ ìjọba ni pé kí wọ́n sọ fún àwọn tí wọ́n rán kí wọ́n máa ní sùúrù. Ṣé ẹ rí ìjọba lè sọ fún wọn pé tíkẹ́ẹ̀tì ọlọ́jà kọ̀ọ̀kan o kí àwọn ìjọba kí wọ́n máa bá wa ṣe check-up fún wọn. Wọ́n lè ní 100 naira lórí tíkẹ́ẹ̀tì kọ̀ọ̀kan o. Àwọn yẹn ń sìn tán bá wá dé ẹ wà rí pé 200 ló wà lórí tíkẹ́ẹ̀tì wọn.
0: Ìjọba ni ó ràn wọn ní tó bá ń já fún yín
1: o. Ẹ jẹ́ sọ fún yín ẹjà ti local government ẹjà ti state. So ẹjà ti local government ẹjà ti state ewu wá ni local government owó wá ni state. So tó bá ti débẹ̀ yẹn
0: ìjọba àbílẹ̀ ibi tẹ́ wà ní ti local government.
1: So méjèèjì yẹn tó bá wá gbé àǹtí èmi bí ọjọ́ Johnson wọ́n máa àwọn míì máa wá wọ́n máa ní 200 la máa sanwó ní owó ilẹ̀ tó bá tún yẹ wọ́n tún mú tíkẹ́ẹ̀tì lọ́jọ́ ọjọ́ wọ́n tún mú oní 150 wá
0: ìyẹn kò ní jọjọ́ náà o
1: ọjọ́ yẹn là á sanwó
0: sọjọ́ náà ni wọ́n tún mú tíkẹ́ẹ̀tì
1: méjì wọ́n tún mú tíkẹ́ẹ̀tì méjì pọ̀ ìta ń bẹ ìjọba ni pé kí wọ́n bá wa yẹ ibẹ̀ yẹn wò kí wọ́n ṣiṣẹ́ ńbẹ yẹn kó jẹ́ tíkẹ́ẹ̀tì kan la máa já tán bá kán dẹ̀ máa fún wa ní sùúrù at least tí tíkẹ́ẹ̀tì wọn bá wá lónìí at least kí wọ́n máa fún wa bí ọ̀sẹ̀ kan tá a máa sanwó ó pẹ́ ju ọ̀sẹ̀ kan kí wọ́n mú sùúrù fún wa.
0: Ṣé pé kí tíkẹ́ẹ̀tì wọn máa jẹ́ ojoojúmọ́.
1: Kó má máa jẹ kó jẹ́ ẹ̀ẹ̀kan
0: lóṣù.
1: Ẹ̀ẹ̀kan lóṣù.
0: Ẹ̀ẹ̀kọ́kọ́ ní lọ́sẹ̀ ẹ̀ tún ti bọ́
1: sórí. Every week wọ́n máa ń gbé wa but kí wọ́n jẹ́ kó máa jẹ́ ẹ̀ẹ̀kan lóṣù kí wọ́n fi máa ràn wá lọ́wọ́ wọ́n dẹ̀ mọ tó wà ń ta ọjà tá à ń ta kò ṣeré ńbẹ onímọ́tò ló máa ń kó petrol ti kó gbogbo owó èrè ọjà lọ tán. So kí wọ́n bá wa ní sùúrù kò bá ṣe ẹ̀ẹ̀kan lóṣù á máa já tíkẹ́ẹ̀tì yẹn.
0: Níbi onímọ́tò tẹ́yìn sọ̀rọ̀ dé yẹn ẹ jẹ́ kí n bá sọ́dọ̀ ìyàwó Alimat. Ẹyin tẹ́ ẹ jẹ́ obìnrin tẹ́ ẹ ń ta ọjà ẹ tún jọ máa ń ní wọ̀yáàjà pẹ̀lú àwọn onímọ́tò yìí.
1: Bẹ́ẹ̀ni
0: kí ló dé o.
2: Ẹ ṣe ṣe rí àwọn onímọ́tò yẹn náà ẹlòmíì inú wọn ọgbà ni.
0: Èwo náà ń pè lọ́gbà.
2: Ọgbà gidi ni.
0: Ẹ̀yin tẹ́yìn wá ń tajà yẹn kọ́. Kò sí ọgbà lára yín.
2: Nǹkan kan náà jẹun gbogbo wa kọ́lọ́hún kó ṣàánú wa.
0: Mo ti ẹ̀ fẹ́
2: rí balance yẹn. Pẹ̀lẹ́ ó lóbi ó lakọ. Gẹ́gẹ́ bí àwọn Yorùbá wa ṣe sọ. Ìsìn tábà pọ̀ ní mọ́tò ẹ bá wa gbé ọjà yìí ó yá bá ń gbọ́jà ìdébódìjà àti ìdébódìjà ẹ̀sọ̀ká jọ nù tamina ni kò sọ fún tẹ́lẹ̀ pé nù tamina ó máa fowó kún ni jọ ọkọ mi dákun mo fọlọ́hún bẹ́ẹ̀ kò sí nǹkan kan
0: lórí ẹ̀ ọlọ́jọ́ òní kọ́kọ́ sọ fún tẹ́lẹ̀
2: tẹ́lẹ̀ kò ní sọ o
0: yóò kàn sọ pé bódìjà
2: bódìjà tó bá dé bódìjà jọ inú tamina ni ṣé o bá mi sọ tẹ́lẹ̀ ni o ṣáà bá mi sọ iṣẹ́ káwọ àtàjà dákun ọkọ mi jọ mo fọlọ́hún bẹ́ẹ̀ dákun bá ń gbé ti tamina ó máa fowó kún o kó tẹ̀sọ̀ pé o kò ní sọ bẹ́ẹ̀ mi ò lè fowó kún kò sí tó jọ kò sí tó ṣe mo ti dé bódìjà ò sí wàhálà ṣe mọ̀ pé onímọ́tò ó ti máàkì ojú ọlọ́jà tó bá dijọ́ mi kò ní gbé ó ti bẹ̀rẹ̀ sí ní sọ ìyàwó tẹ́ ẹ bá gbé kò ní sanwó yín ọ̀tọ̀ níbi tí ó pè fún yín
0: kò sì tún ní jẹ́wọ́ ibi tó ń lọ
2: ọ̀tọ̀ níbi tí ó pè fún yín ọ̀tọ̀ ló máa sọ pé òun lọ.
0: Ṣé ẹ pé àárín ìhùn ṣe àpé kì í ṣe ọlọ́jà
2: kì í ṣe ọlọ́jà
0: nìkan kì í ṣe ọlọ́kọ̀
2: ló jẹ́ ọ̀wà ó jọ wà lọ́wọ́ wa ní àwa méjèèjì àti onímọ́tò àti ọlọ́jà
0: wà
2: méjèèjì ló wà.
0: Ìyàwó wa fẹ́ sọ̀rọ̀
1: mo fẹ́ dá sí ṣé rí àwọn ọlọ́kọ̀ wọ́n ní lọ́wọ́ o wọ́n mi ṣé rí tí ń bá lọ ná ọkọ̀ bí tí ń bá ní mo fẹ́ kó ẹrù yìí o mò ń kó lọ bódìjà o inú tamina tí ìyẹn bá ní òkè mú 3000 wá o máa nínú 2000 mo ní mò ń bọ̀ tí bá wá lọ ná bò mí tí bá ní kí n lọ bò mí ìyẹn máa ní má gbé o mo ti wá bá mi o 3000 mo sọ fún o ṣé ẹ rí tó bá ti wá sàn yẹn àwọ yọ ọlọ́jà ń tá fi kúrò ń bẹ̀ tàbí ká ní òkè ẹjọ́ ẹ bá wa gbé o láwọn alábòsí ni ọ́ a wà máa bú ọlọ́kọ̀ ìjà ti wáyé
0: ní tọ̀nà tọ̀dọ̀ tẹ̀yìn babalá àti ọ̀gbá àti yín nìyẹn
1: bẹ́ẹ̀ ni bíkọ́ àwọn ọlọ́kọ̀ wọn ti ṣe tiwọn wọ́n máa ní má gbé o mo ti fún ní price o price yìí tí mo fún oníkó
0: gbé
1: pé ìwọ náà gbé ẹ mọ̀ tá bá ti wá gbọ̀n yẹn mọ̀ pé gẹ́gẹ́ bí ọlọ́jà ìta ni ọmọ ìta ni wá

0: bẹẹni
1: ori street
0: la wa ma nta mi si la wa ma buru a wa ma bura wa and which ko da looto ko da but in to wa lowo awon ni moto mommy awon moto mi te ba wonu moto won gbolohun tun won ma nlo eni ti o ba fe soro mommy
2: yo
0: soro
2: la lohun
0: okay nisin in ti won ma ta ba ti gbe won tan won ma ni e awon ti mama gbowo awon lagbaja ma gbowo awon kini ma gbowo pe owo yen won wa fi le ori eru yen ta fe gbe ton ba ti wa fi si awon ta wa fe ta ni bo lati wa yowo yen se bi ori oja yen ni on lo fa
1: olohun oba ni oba wa se
0: amen
3: asiko ti to fun eyin ara ile lati pe wa sori ero bare ni soro ile ta ti fi sita lekan yen tori pe a ma n pe gbon ni a ki pe go awon iya wa mejeji ta pe yi won ti salaye awon nkan to ma n fa awon gbon mi si omi oto ninu oja gege bi obirin oloja si oloja won ti o ti salaye awon nkan to ma n fa gbon mi si omi oto lori awon eyan to je osise ijoba ti joba ma ran wa sinu oja won ti so awon ona kan bi ona keji ti a fi le dekun e ameyin ara ile eyin na le ni nkan te fe ba wa so oya e pe wa gan ni tarata 0912370 8675 o le ro ba re ni soro le te pe wa si e lo ta lo wa nbe o hello e ka san o hello o ki loruko yin bo le tin pe wa o hello ah seyin gbo mi dada sa oya oya mo tin gbo yin bayi
4: ejogun ni mo wa
3: e seun
4: e mo gbogbo nkan ti awon obirin yi so o se leti oni tun mo be patapasa oni asadanu rara se mo kan mo kan fe kan ba mi se kan de bayi na se gbogbo eni kan to ba tin se rada rada boya oni moto tabi agbobiro to ise fun joba to n jawe abi to se kini kan oogun dekan ma ma se fun won ni pe oro olohun ke ma fi ko won leju pe kan beru olohun ori gbogbo e ti o ba beru olohun igbeyin e ki da
3: oge
4: iyagan fun lojo kan mo ri olopa kan gbogbo ko pe to boya some feet o le fi wakati kan rin iji e ti ye o ye lo gbese aye e tori gbogbo awon ise buruku to ti se ko gbadun aye e gbadun olohun gbogbo ẹni gbẹni tí o bá ti bẹ̀rẹ̀ ọlọ́run ó máa ń jìyà gan o ní ìgbẹ̀yìn ayé ẹ̀ kán máa rán ẹni nínú gbogbo iṣẹ́ wọn kán máa rán sí ìgbẹ̀yìn ayé wọn
1: ìgbẹ̀yìn ayé oníkàkùn
4: wa ìgbẹ̀yìn ayé wọn lórí ìmọ̀ táìsí o ẹ ajáwe àjẹkìní kan ṣé wọn fẹ́ fowó ẹ̀kọ́ sàmọ́ àgbà náà fẹ́ fi rà sílé ni tí o bá ti máa ṣàánú àwọn ọlọ́jà yẹn torí àwọn nǹkan tó so wá pọ̀ nìyẹn àwọn onímọ́tò náà fẹ́ tí ò ló so wá pọ̀ mọ́ra wa kán máa ronú kán máa ṣàánú àwọn ìyá yẹn àwọn tó dẹ̀ ń gbowó ara wọn náà àwa náà ti yẹ́rì wọn akọ́kọ́ short tó bá yára bá wa lé ẹni yẹ kúrò níbi ọjà àti ẹ̀ nígbà tó bá jẹ́ pé wọ́n ń ta lọ́pọ̀ tó bá dọ́jú iwájú wọn wá máa yọ padà irú àwọn àwọn ẹ gbẹ̀yìn wọn kì í dà
1: kálukú
4: oorun kò yẹra ẹ wò
1: ó
4: yà pé àtẹ́lẹ̀ fẹ́rẹ̀ wò
1: obìnrin
4: tó wà ní àdúgbò tí mo ń gbé ní ṣáìdì ìwóródù mẹ ibi ìwé mọ ẹ tó bá ti ń ṣèpè báyìí ọmọ ẹni tó ń gbájà ẹ la máa ṣépè fún ìgbà tí wàhálà dẹ máa bá ọmọ ẹ yóò pààyàn lẹ́rìí mi ò mọ pé ọmọ kékeré máa ní stroke ẹgbẹ́ ká fi ilẹ̀ bẹ́ẹ̀ kẹlòmíràn lè dà sọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ wọ ọlọ́run àtìfẹ́ téèyàn bá lè gbé jókòó a máa gbádùn ayé ẹ̀.
3: tọ ìbẹ̀rù ọlọ́run àtìfẹ́ téèyàn bá lè gbé sókàn àyà rẹ̀ téèyàn bá fi ń ṣe ó fi sójú iṣẹ́ gbogbo rẹ yóò mọ bára wọn mu ni. ẹ lóò ta ló wà ń bẹ o ẹnìkan tó ti wọlé.
5: ẹ lóò.
3: ní ṣókì ìyá wa kí lorúkọ yìí bo lẹ sí pé.
5: àpòètò ìyá alájẹ eléèlò láti ilé ìlú wa ni o.
3: ẹ ṣeun o.
5: ẹ kú iṣẹ takuntakun olóòtú o.
3: ó ga ọlọrun ló ń ṣe.
5: ẹ ṣe ọlọrun máa tẹyìn síwájú o.
3: àní o.
5: a kí àwọn èèyàn wa tó wà lórí ètò ẹ kú ètò.
6: ẹ ṣe o ẹ ṣe o.
5: ọlọrun
3: ẹ ṣeun gan ni 0912370 8675 ó lẹ̀rọ ọ̀bára ẹni sọ̀rọ̀ eléyìí tẹ́ fi pè wá gan-an gan sínú kulùgbọ́nsáfẹ́fẹ́ ti.

Fọlásadé Àjàlá lorúkọ tèmi, Láyọ̀ Lámọ̀ gbúrú ara wa. Ẹ ṣeun tẹ́ ẹ gbọ́ wa.

rìn èmi aṣoge márin gbẹrẹ bí ẹni ẹgbẹ ń dùn ẹgbẹ òkúkú dùn mí mo ń sọ lásán lódùn márin lọrùn mo ń sọ lásán dání wáyé lọrùn pò dá mi lóbìnrin pò yàn mí lóbìnrin ó fi mí ṣe ọrùn fún adé orí ẹ kú ilé o ẹ káàsán ẹ kú ìyálẹta ní gbogbo tẹ ti ń gbọ wa ètò yín ètò ẹni ayé obìnrin náà ló dé sẹtì gbọ yín lọsànán tòní ní lágẹlẹ 6.7 fm òkè gáàdì òkè ilé funfun báláwo ní fẹlẹlẹ ibẹ làró dẹdẹ sí lọsànán tòní tààtì mẹtọ ayé obìnrin wá fún yín wá fún gbogbo wa ìfún gbàyé gbádùn gbogbo wa ó wà fọkùnrin fọbìnrin fọmọdé fọgbàlagbà ọdí odun bí ẹ kú ilé níbi gbogbo tẹ ẹ ti ń gbọ wá ṣọfíìsì ilẹ yìí ṣì wà ni ṣé bí ọrùn ajé ni bó ni ṣáájé ń wá ṣé ọrùn ò pọ ṣójú ò dààmú bó ni lọsànán tòní ẹyìn ara ọfíìsì bó ni ṣé fáìlì yẹn ń lọ ṣé ṣepo ti ń rẹwà díẹdíẹ mọ ti ìdí ó rẹwà kàkà kó rẹwà ẹdá kan ẹdí amúrẹ káfí ròdù káfí ṣọmọ ẹja lóore.

0: olùrànlọ́wọ́ mọ̀ náà pé wá bo níṣẹ́ yìí ran dádì yẹn lọ́wọ́ abẹ́wò pé kí ló kàn mí orúkọ bàbá ẹ̀ ràn jẹ́ kò sí nǹkan tó kàn mí kó lọ dá gbé nǹkan ẹ o mi ti ẹ̀ lè fowó mi ṣe náàdà ṣé mọ̀ páwọn obìnrin bẹ́ẹ̀ wà ṣá tí wọ́n ní pé kò sí nǹkan tó kàn mí o òun ló máa gbé fúnra ara ẹ̀ òun ló máa ṣe bo wá ẹni wọ́n ní àgbájẹ ọwọ́ báyìí òun la fi ń sọ̀yà àjèjì ọwọ́ kan kò kúkú gbẹ́rù dórí wọ́n ní èmi ń wò ó ìwọ́ ń wò ó ń tí a bá jọ wò báyìí gógó ní egun mọ̀bàdá ni wáyé lọ́sàn-án ọ̀tọ̀ ní gbogbo tàlàkàkà wa lórí àwọn ọmọ wa yóò já sọpẹ́ yóò já sáyọ̀ láṣẹ èdèmàrè ní ṣàṣetì lórí wọn torí mo rí gbogbo làkàkà wa mo rí gbogbo gbé sókè gbé sọ́tún gbé sọ́sì tá a jọ ń dúkà kàkà mọ́ra wa lọ́wọ́ àdániwá yóò wà ní jẹ́ kípa kan wa a mọ̀ rí ná a mọ̀ rí lò gbogbo tí ọmọ yìí bá sì ń béèrè ọlọ́run fi wá ṣe bàbá tóun ti ìyá tí ó lè mọ ọ̀tọ́ bàpò tí ó lè mọ fún wọn kò ní sí wa o kò sì ní rẹ̀ wá láṣẹ èdèmàrè ẹ ṣe àdúpẹ́ ọmọ wa ni ká kí ẹyin dádì wa àwọn ìyàwó gan ni ká kí yín ọmọ mi ni ká kí yín kálù yín lọ́gùn ẹnu pé ẹ ṣe adúpẹ́ àmọ́ rírì yín abẹ yín lórí ètò pé ẹ bá a dá sí ẹ mọ́ dá sí wa láyà kódà nítorí èèyàn kan ni mo ṣe ń bẹ̀bẹ̀ lórí ètò yìí níjọ yìí wípé ẹ dákun ẹ mọ́ rò wá wa bàbá ní ká rododo fún a ọ̀rá dé egun àmọ́ ẹ wò ó pé bàbá torí iṣu jẹ́pọ̀ ká torí epo jẹ́ṣu mo sì mọ́ sọ pé ibi tí ẹ̀fẹ́rin méjì bá ti jà koríko ibẹ̀ ni ó jìyà rẹ̀ àwọn ọmọ wẹ́wẹ́ yìí náà sì ni ẹ mọ̀jìyàn jìyà ìmọ̀dí ẹ̀yin lẹ́ṣẹ́ lọ́kọ̀ wọn wáyé ó wù yín báyìí lẹ́gbà tó ń dùn tí gbogbo ẹ̀ ń ṣe mọ́ra wọn lẹni kan máa bọ̀ ẹ mọ̀ wá jẹ́ jìyà ń tàn mọ́wọ́ tàn mí sí wọ́n dẹ́ pè mí aunty sunshine wọ́n ṣe o wọ́n ti fún wa o kódà mi lérò kọjá pé ń tán fún wa gan kọjá àǹtí alero mo lọ lọ nṣe o ẹyin náà ẹ mọ rí ṣe rí agidi ibu wa ẹ mọ jìyà wọn ṣe máa ń sọ kinní kan tóbìnrin bá ń hùwà kan tó bá ti mú tọmọ dání ẹ jẹ́ soft pedal tá a bá ti ń wò pé ohun tó ṣe fún mi ó dùn mí a mọ̀ pé ó dùn wá ń tòótọ́ but tọmọ yìí táwọn mọ wa tẹ̀sọ́tò so wá papọ̀ òní kẹ́ ẹ jẹ́ àmọ́ ọ̀rọ̀ mọ́ ẹnu pé ń tòótọ́ èyí ò lè rìn kórí ó mọ́ mì a mọ̀ pé ọlọ́run ti dá wa there is no perfect human being and there is no perfection in any home àfẹ́ntí ò bá ní sòótọ́ nìkan lókù but tá a bá ti mọ̀ pé a fẹ́ sòótọ́ fúnra wa kò sí perfection kankan níbi kankan àjọ ń lo àjọ mọ fomi lónìí àjọ mọ wo ṣe fúnra wa náà ni bí orin orin pé a ò lè sá lọ fẹ́ ní kankan nílẹ̀ yìí o tẹ bá ti wá sí ẹ̀rí pé àwọn kan ní àwa tá a ti wá sá lọ mọ́ wa lọ́wọ́ ńkọ́ àwa tá a ti wá bínú jáde ńkọ́ jẹ́sọ̀ ń gbá ń parí gbogbo ìgbà náà pé because the street is not smiling tó bá ṣe di pé kò mú gbà gbò dání ẹjọ́ jókòó rẹ̀ tó bá jáde lọ tó mọ̀ pé àwọn ẹrú ọwá ń bẹ ńlé wọn wà bí wọn ṣe mú nǹkan bọ̀ wọn tó bá ṣe di pé àwọn àtẹ́tí wọn náà ni ọ lè rántí yín bí tẹ́ ẹ bá lẹ wà á mọ̀ ọbẹ̀ wọn ká tó rántí ni torí wọn ò rí ẹ ṣé mi mo lè ni
1: èmi kọ́ mo lè
0: náà ló lọ fúnra rẹ
1: so ìwà wọn ló sì le o ṣùgbọ́n níṣẹ́ mo lè
0: ìgbà tó wù ọníwà wọn àwọn ògbà pọ̀wọ̀n níwà kankan tó lè lé èèyàn jáde ẹ ṣe bí wà tí ẹ̀ náà òde èmi ò ṣe lémi fẹ́ kó jáde lé fún náà kì ni kọ́ èmi kọ́ ni mo lè náà àgbà ń tòótọ́ ẹ̀yìn kọ́ lè le òun ò sì béèrè owó oúnjẹ ọmọ yẹn kó máa kọ́ mọ́ mi bọ̀ fún mi ọmọ tẹ́ ẹ lè jì tó díẹ̀ ti jì lọ látàárọ̀ ó dálẹ́kẹ́ ẹ tó dé kọ́ wá dọ́mọ ọlọ́mọ ládùúgbò ni àmọ́ ẹjẹ́ máa fi wọn tún wọn sí ká fi máa bára wọn ṣe tá a bá sì rí i pé gbọ́n mi sí omi òtún àwọn àtẹnu àwọn àtẹyìn wọn ń jà nú ẹnu tá a kó wọn sí kò sí nǹkan tí ó sá lọ fúnra wọn ń bẹ ẹjẹ́ máa wò ó ṣe fúnra wọn nífẹ̀ẹ́ báyìí là kó jẹ́ òfin èyí tá a fi bẹ̀rẹ̀ fúnra wa lákọ̀ọ́kọ́ òun náà ni ká máa wò mọ́ra wa lára. ẹ̀yin èèyàn mi ohun tí kúrò lórí ọ̀ràn ọmọ mi o ẹ dákun ẹ jẹ́ àmọ́ owó lunch box wọn tán bá ti kúrò níléèwé ó yẹ pé délé ẹ̀fẹ́ ìlú wa ṣe kan ẹ mọ̀ bá mi ẹ mọ̀ jẹ́ àkànjú open tán bá ti wọnú mọ́tò abẹ́lẹ̀ ó yá sí iṣó pé torí ní iléèwé kan mo lọ ní ìjẹta tí ni mo máa wọ́n ṣá lunch bag tuntun ayas àti water bottle ẹ wo ẹyin òbí ẹ dákun èmi ò rí intern ṣe nínú competition ká mọ̀ ra lunch kínní kan o n tí ò bá wọn ẹ mọ́tò ẹ bá ti mọ̀ pé ó careless ẹ bá ń ronú ke fún èmi náà mò ń bá wọn bẹ̀bẹ̀ ń jọ sí pé ẹ mọ́ rò wá wà tán bá wa rọ omi sínú láìlọ́nù mọ́mọ́ yín àwọn ẹ̀rọ àwọn oníke yìí ẹ̀ ṣì ń dà tán bá kò kì í fọ́ bọ̀rọ̀ gan sef tó bá sì sọnù kò lè dùn yàn torí mo rí àwọn nǹkan tuntun ó ká èmi gan lára kò sí wá sórúkọ lára ẹ̀.
1: ìyẹn lunch bag àbí.
0: ayaz food flask àti bí water àti food flask omi water flask àti food flask tuntun it's brand new. Awọle njọ Monday ó gbàgbé ọ̀sẹ̀ school njọ Tuesday. se yari oni azin era ko
1: 10000
0: te ba ti mo ko wa di pe ko mo di pe lu wa se kan tori ke won ba lu wa ni mo se nbebe losan toni e mo ba wa yewo te ba ti lo ko wa bo se awon lokada na na fe ko wa si je ba nso pe ko si ko wo so ba ti pe meji nbe we are good to go pastor adisa aranti yin losan toni ara won ta jo ma nseto ni won se on se exam lowo oko won na si sojo bi ni se jo saturday ko abi jo sunday je saturday aseyi sa mo dun o daddy sir odo odun bayi ni saporuwe inu yin o dun oko yin o bale gbogbo nte da wole balada ni wa yo so di rere fun yin o omo yin no wa sojo fun yin ati lo yin ati bo yin ire ni o ja si lagbara olohun e ni rin lojo ti ebi ba npo na o da wole ba yo yore si rere ati gbogbo to sojo bi ninu ose yi

kòkú ní sáṣìṣe nínú ìṣẹ̀dá gbogbo wa àmọ́ tá a bá wà wò pé kò sáṣìṣe nínú ìṣẹ̀dá wa adániwáyé dáwàdà àwọn òbí wa tọ́ wa wọ́n tọ́ wa látọ́yè wọ́n tọ́ wa dá torí kò sí pé a máa ń sọ kíní wa pé ṣé ọmọ yìí ò gbẹ̀kọ́ ni àbí ò lẹ́kọ̀ọ́ ọ̀pọ̀lọpọ̀ náà kọ́ tí ò gbẹ̀kọ́ ọ̀pọ̀lọpọ̀ sì ni wọ́n ọ̀pọ̀lọpọ̀ náà sì ni òré èèyàn kọ tó tún tún ra rẹ̀ kọ́ wọ́n kọ́ ẹlòmíì òun náà tún tún ra rẹ̀ kọ́ àmọ́ dàbí pé láyé òde òní ọ̀pọ̀lọpọ̀ ọmọ tọ́kọ ni wọn ò mẹ́kọ náà lò kí ló dé my gender gender mi náà ni ọ̀dọ̀ yín mò ń lọ lọ́sàn tòní bó o ló jẹ kí ló dé tẹnu ìṣí lára fọ́kẹ́ mu wà kí ló dé tó jẹ́ ọ̀rọ̀ gbogbo lórí alábàáhùn àwa yìí náà ni àti kékeré wa àtàgbà wa àtàrúgbó wa torí kì í ṣe pé kò mọ́mọ́ láàrin ọmọ ọ̀dọ́ mọ́ nísìn bàbá pa.

0: àdé arúgbó mi lọ́rọ̀ pé ìyá wa kí aláàdé pé kí ló wà ń bẹ́ kí ṣe big deal nìhun wọ́n ti sọ òṣè débi pé òròǹbó ńlá méjì tọ́lọ́run fi sáyà wa ó ní tòǹdórí ẹ̀ nìkan lèèyàn máa bò ní ìsìn ipe kò ní ìdí pé kan dàṣọ pé ara ẹran náà ni pé bàbá kókó pé ètò ọmọ ń fà nìkan ń bẹ̀ ipò nìkan nìkan bò wọ́n ní ti ń trending nù jẹ́ mo sọ dáadáa bó wàá lò díẹ̀ tẹ́ wàá lò òde táwọn ọkùnrin tẹ́rùwọ́ mọ bàwọ́n àti jókòó ẹ lò òde ẹlòmíì ó ní pé ìmúra ẹlòmíì lọ́mọbìnrin lójú òní títì tí mọ́tò bá ń lọ àwọn ọkùnrin náà sì kẹ̀rí èmi ò bú wọn o torí they are easily treated by what they see ohun tọkùnrin bá rí òní mọ́ mú wọn ṣubú ni mọ́ mú wọn kọsẹ̀ àmọ́ ohun tóbìnrin bá gbọ́ ni títì díẹ̀ àmọ́ ohun tọkùnrin bá rí sójú ohun téèyàn ò rí kò ní fúnyàn ní signal kankan kò ní lọ sí adrenaline lápá àbí kankan débi tí ó mú nǹkan rise up kí ló dé ọmọbìnrin tábà tiẹ̀ sí ní dipọ́n jáde iléèwé secondary báyìí ẹlòmíì sì máa wà ń bẹ̀ gan-an yóò ti wòye pé ah bó o ló jẹ́ kí ló dé tá a wá fẹ́ dorí ayé kodo kí ló dé tá a fẹ́ máa rìn òwò lọ́sàn-án gan tọmọlúàbí ìyá àgbà mi ò ní láì ṣe alárùn orí pé torọ́ nígbàgbọ́ pé alárùn orí ni màá rìn ní òhò torí kò yàtọ̀ sí òhò mọ́ gbà tí ọmọ bá ń bọ̀ sí challenge wa níta yìí tó ń kó sí ṣòkòtò boxer táwọn wọ̀ sínú aṣọ tẹ́ wá wọ kò lápá tí rín náà jáde síta fatia àwọn èèyàn rẹ náà ni ṣé gen z ṣé ibi tá a fẹ́ bá gen z dé náà rè
1: mọ́mì kò ń ṣe gbogbo gen z o kò ń ṣe gbogbo gen z.
2: Ká ní anidescent gen z
1: náà. Yes. Because to my own belief emi ro pe iri ni si ni so ni lojo
0: ta wa ri be o da se ma n ba riru eyan ba hun to wo tori to be pe ka to ka to ni pata ni ki saso o mu toke na ko bododo ko doke ko de sale
1: sheri like our nigerian abi ma so ki ma so pe a ma fara we awon oke okun ṣé mo pe ni òkè òkun ẹ bá wọ ṣòkòtò pèǹpé àbí kò sí nǹkan tó kọ wọn
0: ó nígbà kan wọ
1: nàìjíríà wa yìí àwa ní àṣà àdẹ̀tún ní ìṣe gẹ́gẹ́ bí ọmọ olúàbíwọ́ tó bá tẹ̀tún jẹ́ ọmọ yorùbá gẹ́gẹ́ bí ọmọ yorùbá wà á mọ̀ pé aṣọ tó wọ̀ yìí kò yẹ kó rí bẹ́ẹ̀ aṣọ tó wọ̀ yìí kò dá torí mi ò mọ bó ṣe máa ń feel comfortable o torí báwo lẹ ṣe máa lọ bìkọ tẹ́ẹ̀nì fi kọ̀ wọ́n ti máa fọwọ́ fọ aṣọ sílẹ̀ ní láìka.
0: wọ́n ń fàálẹ̀ mọ́ o èyí tí mo rí ní challenge yìí níbi àwọn ọlọ́kadà báwọn olókèdè clark ti máa ń pọ̀ yẹn bóyá bíi aago mẹ́rin àbá aago mẹ́ta ọ̀sán ni kì í ṣálẹ́ tó bá tiẹ̀ jálé àdúrà pé kò sẹ́ni máa rí ẹ lọ́sàn-án gan and she felt as in pé kò
1: ipe
0: kò wọ́n pé èèyàn tiẹ̀ ń wò òun ṣé mo kí ń gbà mí ọgbẹ́ ah gbọ́dọ̀ rí mi inú kínní nílé gbọ́ngbà mi ta àlejò bá mi ah irú àlejò gbọ́dọ̀ ṣé èèyàn sáré wọlé èèyàn máa pààrọ̀ aṣọ káwọn wá sọ ìta gbangba kì í ṣe street o ká ní street nsìn òkè o lè sáré jáde nílé o fẹ́ ra ta lọ́wọ́ ìyá ṣẹwà o fẹ́ ra kínní kan lọ́wọ́ ìyá múrí àgbà pé inú street inú àdúgbò o lè jẹ́ pé kò dáa náà àmọ́ àti òkè inú àdúgbò náà ni káwọn wá sọ títí ọlọ́dà lójú táyé níta gbangba ìyẹn gbàpò tí ó jókòó tàwọn tó lóde náà kọ́ ṣáwọn tẹ́lọ̀ ní kábẹ̀ ni àbáwọn client tó máa ṣọ wá
1: nǹkan tó bá ti rí kí tẹ́lọ̀ bá wọn rán ni tẹ́lọ̀ ń ràn ẹ ràn àwọn ẹlòmíì báyìí ọ̀yàn níta gbangba báyìí.
2: Ìmí gan máa tún dá padà sọ́dọ̀ tẹ́lọ̀.
0: Pípẹ́ kò wálẹ̀ tó.
2: A dẹ̀ ní àwọn tẹ́lọ̀ tí wọn kì í rán rú ẹ̀. Tó bá ti di pé ó ti kọjá ibi tó yẹ kó kọjá á lóun ò lè rán. Ó máa sọ bẹ́ẹ̀ bluntly fún yín ni pé mi ò lè rán irú aṣọ bí eléyìí o. Bọ́ ṣe ń ṣépè fún yín indirectly èpè díẹ̀díẹ̀ lọ sọ́dọ̀ tòun á lóun ò lè rán. Ayé ìsìn yìí iṣẹ́ rí ayé gen z ọ̀làjú tá a làásódì
0: òun
2: ló fà á.
0: Mo nífẹ̀ẹ́ sí àlàsódì yìí torí
2: àlàsódì ni àwọn òbí gan tún wá gbà á tọwọ́ tẹsẹ̀. Ẹ máa rí òbí mi àtọmọ ẹ̀ tó bá ń dìjọ́ ń lọ báyìí kò síyàtọ̀ náà méjèèjì.

0: Special pẹ̀lú Remy àti Remy lójoojúmọ́ ọ̀sẹ̀ Miliki Special ètò bàbá ètò.
1: Glory Prince.
2: Fẹ́tọ̀ ìdìbò 2027 ṣe ń bọ̀ lọ́nà yìí. Ó ṣe kókó káwọn olùdíje àtàwọn ẹgbẹ́ òṣèlú máa tàtẹ̀jáde ṣèkéde ìpolongo ìdìbò káàkiri ìlú. Glory Prince ti ṣetán láti jẹ́ kó rọrùn pẹ̀lú ẹ̀dínwó nígbà tí ẹ bá ṣe printing sára aṣọ, fìlà, bánà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lọ́dọ̀ wa. 2027 is here. The campaigns have started and it's time to get your message out in style. For quality prints on t-shirts, face caps and other campaign materials, get in touch with Glory Prince and enjoy big discounts pẹ̀lú àwọn ẹ̀rọ ìgbàlódé tá a fi ṣe printing, àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ọ̀gá iṣẹ́ àti ìrírí ọdúnmọ́dún. Glory Print ni ẹ̀yàn fún printing tí yóò mú yín dáyàtọ̀ láàrin àwọn yòókù. Don't wait until campaign season gets hotter. Place your order now. Call 0915-3886-921 or 0701-1398-978 or visit Glory Print Shop H24B Heritage Shopping Mall opposite Merike Pharmacy, Dubai, Ibadan. Glory Print. Ẹ jàǹfààní ẹ̀dínwó lórí printing.

0: da ṣùgbọ́n ọlọ́run máa ràn olùrànlọ́wọ́ sí èèyàn láti jíṣẹ́ ká ṣe ẹ̀mí ẹlẹ́dàá sí wa lákòókò yìí láti jíṣẹ́ ṣe ìrànlọ́wọ́ fún gbogbo ènìyàn eléyìí tí kìí sún tí kìí rẹ̀ nígbà kankan kí ayọ̀ àti ìbùkún lè dé bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ìyẹn nínú oṣù ó tún yá o ẹ jẹ́ kí n jayé sí ti independence day cashport àwọn olúborí 1966 ni yóò máa jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan gbogbo ọjọ́ friday ni double winning cashport níbẹ̀ ní káṣẹ̀ tí ń sọ ọ̀pọ̀ ènìyàn di millionaire tuntun èyí kì í ṣe àkọ́kọ́ ṣe irú ẹ̀ ǹjẹ́ ló rò rí bẹ́ẹ̀ ìwọ gan lọ́kàn láti di millionaire wa september 30 ni special independence cashport nítorí náà má ṣe fi àkókò rẹ ṣòfò lórí splash fm *347*1004*1#. Lórí Ilágelú FM *347*1004*2#. O sì tún lè ṣàbẹ̀wò sójú ọ̀pọ̀ wẹ́bsáìtì pẹ̀lú www.kashe.ng. Ẹni ọdún méjìdínlógún nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Ọ̀yọ́ stadium ibod ló fòǹtẹ̀ lu káàṣì ẹ̀. Káàṣì ẹ̀ nínú oṣù Ẹ́ńbà yìí. Àkókò rẹ̀ láti jáwé olúborí nìyí. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀. Káàṣì ẹ̀.
1: Lagilu FM 96.7.
2: Javis PR iCare Foundation ló ń lọ́gun tán wípé ti yín mélòó gbogbo èèyàn bàdà tàbẹ̀bẹ̀ ẹja máa ń ra wa létí pé gbogbo tó lu wá dáadáa ni ṣùgbọ́n nígbà tá a dáyé ọ̀nà kan tàbí ọ̀nà míì tá à ń gbà lura wa ó máa ń sokun fún àrùn lọ́kàn ojọ́ kan ságo ara ṣùgbọ́n nínú gbogbo ẹ̀yà ara ojú lọ bá ara ìdí pàtàkì rèé tí àjọ Javis PR Foundation ṣe ń pe àkíyèsí gbogbo ènìyàn tó bá ní ìpèníjà ojú láti tara ṣàṣà wá darapọ̀ mọ́ ètò àyẹ̀wò ojú tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní Javis PR iCare Foundation àǹfààní ńlá gbà lèyí èròǹgbà tí wọ́n fi gbé kalẹ̀ kò múnira dání 1000 naira péré lowó káàdì ọ̀fẹ́ sì láyẹ̀wò ojú reading glasses lọ́fẹ̀ẹ́ fún gbogbo ẹ bá nílò ẹ̀ àníṣẹ́ ọ̀fẹ́ láyẹ̀wò fún gbogbo ẹ tó bá fẹ́ máa bí ọ̀rọ̀ kù sí nípa ọ̀rọ̀ ojú fún rọrùn gbogbo olùkópa tó nípèníjà ojú láti ṣàgbékalẹ̀ Charity PR iCare Foundation nígbà tó tún wá gbọ́ bí tó ti rà á nùgbà láìsí nira owó kí ló tún dúró ṣe orí ìran gara kọ́ ọmọ dẹni tí wọ́n ń fà ní tẹ̀tẹ́ fòdà lójú pópó láfi ní ọmọ lọ tààrà lọ ṣàyẹ̀wò ojú rẹ ní number 94 opposite unity bank Charity Consult Building ìyànà àgbàlá bus stop nítòsí olówó dín fowó sanu shopping complex ìwòrò ìbàdàn lójoojúmọ́ ni o aago mẹ́sàn-án àárọ̀ sí aago mẹ́rin ìrọ̀lẹ́ fún béèrè àtàlàyé pé
3: 0701015255
2: ojúlọba ara òní dín dúró mọ́ wa lágbárí. Ìsàlẹ̀ òsì Real Bond Community Development Association Bonfoto ìsàlẹ̀ òsì Mbàdàn ló ń fi tìdùnnú pé gbogbo ènìyàn àbẹ́ẹ̀rí ṣèkèṣèké nínú wá ń dùn wípé àjọ̀dún wa tọdún yìí tó papọ̀ mọ́ ayọ̀ àjọ̀dún ọdún kan bàbá wa Olúbàdàn ilẹ̀ Ìbàdàn wọ́n bá rà sí ìdálé wọ̀lú ládọjà Arusa 1 bàbá pádùkà lórí àpèrè ìsàlẹ̀ òsì Real Bond Community Development Association ló ń kí kábíyèsí kú oríire wọ́n ní ká dúpẹ́ lórí kí bàtà ọ́ pẹ́ lẹ́sẹ̀ kẹsẹ̀ ọba ó jẹ kó pẹ́pẹ́pẹ́ bẹ́ẹ̀ Lakeba Oluyọle Olóyè Àgbànúre ní Àkànbí Àrólé Ba Oluyọle Mbàdàn kú múra o gbajúgbajà ló kọ lókè ilẹ̀ Ìbàdàn ló ń bọ̀ wá bọ́ bá kẹyẹ ní Bonfoto ìsàlẹ̀ òsì Mbàdàn àlejò pàtàkì lọ́jọ́ náà Olóyè Jubril Dọ̀tún Sanusi Ọkọ́lọ́mọ Odua Sinetọ Sarafadin Abiodun Ali Engineer Adéremi Abbas Oseni Honorable Stanley Ikrulai Olajide Odidi Ọmọ àwọn ògbóǹtarìgì eléré tọ́kẹ̀lù sí wa ní Bàdìrè Fẹyọ Rasheed Ayinde Merengue King Alhaji Tayololu Akande Currency Haji Fatai Adisa Fakus ọjọ́ 27 oṣù kẹsàn-án bá ṣe o aago mẹ́wàá àárọ̀ nílẹ̀tọ̀ gbogbo ti bẹ̀rẹ̀ gbogbo èèyàn la pè lórí ẹni a fi wé pè gbogbo ọmọ bíbí sàn án ìsàlẹ̀ òsì ń bọ́n fọ́tò àtẹ̀yìn àlejò tá a pè à ń retí ní bọ́n fọ́tò lọ́jọ́ 27 oṣù yìí.
4: Ẹ̀yin ọmọ Yorùbá, mo kí ni mo ká kò.
5: Ṣàtá ọ̀bámọ́mọdé díẹ̀ píparun ní ìparun ní ìparun. Láti wá gbé ojúdá ìmọ̀ èdè àti àṣà Yorùbá sínú àwọn ìwé àwùjọ kí àwọn alámùlùmọ́lá ó má bàa fi ayédèrú ohun àgbélẹ̀rọ èdè àtàṣà tàn wọ́n jẹ. Nìkan ni Lagelu FM 96.7 fi ṣàgbékalẹ̀ ètò lágbà láìyá àgbà.
6: Ẹ bá àwọn gbọ́dọ̀ yìí gbẹ.
7: Jàǹgbàrà jùgùrì jùgùrì jùgbò jàǹgbàrà.
5: Ní gbogbo aago kan sọ ọjọ́ Àbámẹ́ta Sátidé làwọn ọmọ wa yóò máa péjọ bàbí ságbà láìyá àgbà. Níbi tí ó sì máa pàdé atọ́kùn ètò tó mú yányán létè Adéronkẹ́ Ògúnlẹ́yẹ tí yóò máa sọ àwọn onírúurú ìtàn àgbọ́kọ́gbọ́ láti kọ́ àwọn ọmọ wa láṣà àti ìwà ọmọlúàbí tó fi mọ́ kíkọ́ wọn láwọn ẹ̀kọ́ pàtàkì. Àwa ń rọ gbogbo ẹ̀yin òbí tẹ́ ò fẹ́ kọ́mọ yín ó gbàgbé orísun ẹ̀ pé bá aago kan sọ bá ti lò ní gbogbo ọjọ́ Sátidé níṣe ni ká máa jókòó ti rédíò yín pẹ̀lú àwọn èwe wa àǹfààní yóò ṣí sílẹ̀ fún wọn láti pè wọlé tàbí darapọ̀ mọ́ àwọn èwe ẹgbẹ́ wọn lórí ètò lágbà láìyá àgbà ní kẹ́yìn èwe wo máa gbọ́ ká ṣàwà ó lè ráàyè gbilẹ̀ láàrin.
8: Oh no, my my pen has stopped.
9: Here, you can borrow my favorite pen, the Big Crystal Original.
8: Oh, your favorite pen?
9: Yes. Last term, my pen died in an exam. I shook it, blew into it, and nothing happened. Then, the invigilator handed me a Big Crystal.
8: Wow, it flows smoothly.
9: And writes up to 3 kilometers. That's why I trust it.
10: This back-to-school season, choose Big Crystal Original, the 2025 number one ballpoint pen in the world. Get a pen you can rely on.
1: Lagiliwa FM 96.7.

0: kabo kwada lati e ka polowo ja wa lage lula wa wa oke gaje ke na 6.7 FM le fufu balawo ni felele lalagba la oki ito ayi obirin na le ngbo pelu aderun ke sunshine lo sun to ni ati mi atawon yin mi na lajo wa mi lo sun tin ti bi love omo mate mu wa mi pelu be ti ni fatia alalu barika omo mi na wa mi pelu wa lo sun tin ni mati se n solo ko to di pe boya lo polowo mi sinima ati soju opun le gbe yin te ti n pe ma to sile ri si gbogbo owo jodo mo mo pe mo se n ka mi lara na lo se n keyin na lara lati so se te bi wi pe boya oni boya ta ba so emi ti mo wo po lo po mo so
1: mo ma so ala won gan to kon correct won ni ta pe n to wo yi o de da o ko boju mo awon alabi amo mi ani ah ah ore mi aso to wo yi o da o n ti mo ni mo fe so fun oni
0: won pe won si so fun be ara o si ti
1: ara so fun ni ko to di po tubu yo ni ya
0: iko wa ti mo ri lori ero aye lo jara awon olokada yen na wa nfa pelu kato mo o pe se le igun o to fun o ni esin to ati tiju tori to ba ti di pe eyan wo nkan to ti jo pokunrin gan na pe a ki lo wo yi ki le leyi
1: ase bi kan ninu keke na pep lo wo skimpi agbero to nkoja lo ni joko dada na bi ki lo wo yin na ki lo sele kan ewo o fe le wole bagi to fi saarin ese bayi ko tu boda
0: awon na o si yo si re wa gan o
1: to dudu bi ko roshin to ndan
0: to wa je keyan kan won soro sohun
1: to je keyan kan ma
0: mo le mo jade ose kan
1: kini bagi ko eni eyan na leyin to so fun osugbon ewo
0: to ro ti kala po wo pe bo se da to yi se n to wa to si o lati wo re
1: so itiju nla ni emi fura mi gan itiju o ti mi lo
0: igba ti a wa nle we ngba yin omo ni pe ko bi kan dede lo ki omo ni le iwe won so fun nkan kan sele ni odun na bi iya e se yo ma ni pe iya wa beere e lowo awon eyan kan lenu ona odun ni enu dormitory bi pe ah pe lagbaja ni awon beere lo ba ni pe ah e je ka won ba ma lo ba pe lagbaja mommy kan wa nta o won ni awon beere e bi pe bo se yoju lo kan tori pe yo won ni Olorun lo ni ki all yen ko ni ona bi enu ona meta lo wole sibe main entrance ni mama wa but ni waju ona kan gba po tun ona kan gba apa osi pru pru pru to wa ba gbe akori pe ki lo sele hostel lo sare lo bon to wo
1: e se ri bayi n ti o le wo ni soju awon obi e
0: ko to wa yoju sawon obi e opolopo omo ni isin ka te gba pe beru wa ngba yen opolopo omo obi o ri lorun won
1: be ni won ni so nkan
0: so wa ye ko ribe sa wa la nto mo na ni ye
1: ko ribe
0: awon yoruba si bo won lo mo ta ko ni o gbe leta ko ta o si tun ni le bayi lati n keso orode iru eso wo la n fi la mo wa lowo iru eso wo la n gbe le won lowo elomi gan bo soja yo ra so tan ti la doke di fomo
1: omo ade ta ma
0: e ri opolopo won na n se photoshoot fomo odun mewa won kun gbogbo e fun awa gan la expose awon omo yi si nkan ti o ye ka expose won si
1: se awon omo ton ko lo si birthday party awon omo kekere ti ya nso pe o ya give them twerk twerk for them iro to je pe simple be ni twerk for them give them another emi omo
0: sere ni
1: ki sere o life se ri ngba to ya se lo mo mi lo joko ngba do understand again o ni ko ma twerk fun omo yen den twerk gidi tori o ti ko nile so iru omo yen to ba ti dagba to n twerk ye na ma patewo fun ni titi to fi gberu wa yen data
0: ogede npon
1: agbegbe
0: won ogede nbaje alo npon
1: so awon obi gan ejo eje a se eje a sa ipa wa eje a sa ipa wa eje a se eto wa papa wa obirin fashion o iyan n se fashion o
0: se ba n se fashion laye jon
1: abi
0: ti won wegele ta duro te ti won di adimole to a duro da
1: ha ejo eje a pada si aye ati ani old school elomi le ni kini aunty yen so lori afefe old school ni
0: eja oro school ko o da ba se n so pe imura ise ni si ipe iri ni si oni so ni lojo gbogbo baba wa laye jon na ton fe won fe ni rin owo eni ba ti rin owo oja o ti di nkan mi ani kini kan o se bi lomo o dun wo loja
1: eyan wa so re di semi lunatic person iro o o ye ko ri be jo awo
0: 091 0913708675 plus 234-8142-49-1006. Hello.
2: Hello, yeah.
0: Eka so sa.
2: Agbara fun.
0: Ami Olorun.
2: Mo gba won ni atoko e lagbara Olorun ari pe mi ami gbadoro pe
0: ti. Ami, ami, se baba mi.
2: Se wa ti je to me lo mi re ni mo je ta won me.
0: Ami. Ami Olorun.
2: Gbogbo te pa ta wo ni gbogbo ni pa pa ta te wa ni studio yen bi ni lori eto yi aye yan ni ituma.
0: Ami.
2: Yes,
0: sir.
2: That's school in Kano. Okuta la won mo Awusa yen so awon eyan
0: won le won lokuta
2: okuta
0: ipe yoho ni worin yi
2: egba ni won fin na won imi won ma pa won lori wi pe won wo yo kuwo awon bi kokan wa ni mo ka ni yen te pe megbe ebi yaya yen ni wo abi ni bo ti gbe ko adugo yen
0: se
2: ba de be e ni wo to ka so lawa adugo kokan nibe yen koda awon omo won ton je Awusa gan bo ba gori odana
0: lai se po je elesin kankan imura ti won ni
2: ko ko se wa was pure owo gunshot owo jade owo body owo
0: jade ni ta gbangba loju titi oloda
2: hospital lo ma gba kale nje yen ti o ba ri pawon lo paro se ta bawon yen rose won pe kini kan ni lali
0: be ni
2: laye jo ewe lali
0: ewe lali won gun papo won fi si
2: won ma gbe
0: ati sese
2: te ri ewe ti mo so fun yin pe ta mo won ma fi se bi se isara ni
0: je ko ba pe ma fi sese ma fi sowo be ni
2: won fi sowo kebi kemike ni se ni an se ni se ki won kan fi tawon eyan lara kan fi bi san san eyan lara ni
0: ben
2: e wa so fun mi da wo ni da mu se ni de baye omo na n gba gba ajo gba te ba so pe to ti bi ni obi mi o ni 40 omo to ma so jade nigba to n jade o de bi to n lo o change
0: aso o paro aso
2: o paro aso obi na lo so pe ko ma so da ni ko paro aso
0: obi ko o to ro mo pe won le won le na lo se lo won ta
2: o ko mo won le o da yi ti ya re lo ba tawon obi e lo ba ni
0: be ni sa o ri pe ya e ni bayi o gba giri le ni ko se ri o
2: data wa ni body gbogbo ten so ri lori awon to duro ti wa ni body ga gudo won yo ku wo atokunrin atobirin
0: agbo asu ye ka ba ti o kan le ni
2: oúnjẹ olúkálukú ti wà lórí dining bí fẹ́ tán gbé sí kẹ́tọ́ tóbi yẹn lọ ọkàn gbóúnjẹ ni kì í ṣe pé wàá ṣẹ̀mọ ṣọ́ọ̀gù ẹ dákò torí ọlọ́run ayé yìí ṣó ń parẹ́ ni àbí ó fẹ́ lọ́fẹ́ látúnṣe.
0: O náà la ṣe gbé wa lọ́sàn-án tó ní ẹ̀yìn bàbá wọn kẹ́ ẹ bá a dá sí kẹ́ ẹ bá a sọ sí.
2: Ìfẹ́gbéwáyìí àdúrà nìkan kọ́ ló lè ṣe o.
0: Bẹ́ẹ̀ ni àdúrà nìkan kọ́ ànídákẹ́ náà ni o náà la tún ṣe gbé wa lọ́sàn-án tó.
2: Àdúrà nìkan kọ́ ló lè ṣe
0: ànídákẹ́ náà
2: ni. Ó gbọ́dọ̀ gbọ́dọ̀ dákẹ́.
0: Bẹ́ẹ̀ ni.
2: Òun náà fi sọ pé ó dáa kó bí máa yẹ ọmọ rẹ̀ wò níbi tí ọmọ rẹ̀ bá wà.
0: Bẹ́ẹ̀ Eka so sa. Yes sir. Awadi yes sir. Yes sir.
3: Oruko ti mi e le kan se dan e lati lo
0: lati. Yen ya mo bo yin dadi mi.
3: Hello.
0: Hello. Ha, so n gbo mi mo sa. Okay sir, o ya mo n gbo yin sir.
3: Oruko ti mi e le kan se dan e lati
0: lo lati. Okay sir. O lókè lẹ ń wo ìsàlẹ̀ ń kọ́. Yes
3: sir. Tá a bá fi kó àwọn ọmọ wa látinú yàrá.
0: Exactly. Hello.
4: To je pe ya ni nwa ti o da iya to nwa ti o da ko lo se fe bo mo re wi e mo pe bi lenu ati bo mo wi so opo to ya n to je pe won ko won o pe ko to ya ngba ton pe le eko ni won ke ko won ke gbe gbe ti o de ye ko ma ri be so ka won mo wa ki won sora won ko digba to ba je n fa so to fi di le bobobo o to rokunrin to da fe okunrin gidi gan ni fe ni to nwo so to n fara le
0: abi o so to gbadun mi ti edu beyin okunrin na le nso bayi lo so to ni
4: ayo o da a ti wo pe asewo gan le yan ma foju e wo pe asewo lele ko ti se ni ti o fe gba asewo sile
0: n
4: di ele ka won mo wa kun keko won ma wo so to dara ka ri won gege bi omo gidi lagbegbe oluwa complain ari ti ari alasa pata ba dan pinko
0: e seun inu mi ti edu to je pe awon baba wa na no n pe wa wole lo so to ni tori baba wa wi nsin pe ba mi ari se self contain on so ni olokunrin kankan ko ni gberu e sile bo lowo ona bi ni won fi pe ki wa la n se ru e si hello
5: o madam yin
0: ami olohun e se won ti pipara
5: samuel bi do omo ya wo ni to n kilo iwa ni
0: yes sir
5: se mo lawon obere to n ri o ka kiri e o se pe fun lawon ni ìpinnu iṣẹ́ fúnra wọn ọ̀nà ìfúnná àwọn amúgbó àwọn tó ń mu kòló àwọn tó ń mu gògóró lákọ́kọ́ rí òhò àwọn ara wọn lákọ́kọ́ rí wọn lọ́fẹ̀ẹ́ nígbà tí wọn bá lèèyàn mú ẹran sẹ́gbẹ́ tó fi ń jẹ kọ tàbí wọn fi ẹran jẹun tó fi sẹ́gbẹ́ẹ́ wọn jẹ lè máa lọ bẹ́ẹ̀ lọ́rọ̀ wọn rí ayé wọn kì í dà wọn máa ń padà ráúráúráúráú ló máa ń gbẹ̀yìn ayé wọn tó kò ṣe nǹkan kan ìpinnu iṣẹ́ fúnra wọn bẹẹdi ole ti wa dun mi ju n bẹ ni pe kò sẹ tó ń bá wọn sòótọ ọrọ
0: o náà la ṣe ń sọ lọsàn tó
5: ń bá mi
0: amọsi dákẹ bẹyàn pé pé
5: gbọ rédíò nǹkan náà bẹrẹ dán bá náà máa ń wò
0: ẹsẹ
5: máa ń padà tọrọ jẹ ni kò ṣe kankan ẹni kankan tí ló lé tẹ bá ti rí bẹẹ tẹ máa gbìyànjú ẹ sọ fáwọn ẹnibọdì tẹ bá ti pàdé wọn lójú ọ̀nà ṣàlẹ́ǹjì wọn
0: èmi
5: báyìí ní ìsìn tí má padà àwọn obìnrin kan bí olórí burúkú tó máa ń lumú ẹ má sọ pé olùmú yà mo jẹ́ máa ń sọ lẹ́gbẹ̀ẹ́ ni ẹ tí n bá dẹ̀ pàdé ní tó ṣe ọ̀yàn lẹ̀ láàrin títí tó ń lọ máa ní ọ̀yàn ajá.
0: Bàbá yarí tọpátápátá lọ́sọ̀ọ́ tù ní òótọ́ sì ní tòótọ́ a máa ká àyàn lára ìpè kí ló dé ṣé wo òwúrọ̀ rẹ kó o tó jáde ńlẹ̀ ni. Hello.
6: Hello.
0: Ẹ ká sọ.
6: Ẹ ká sọ.
0: Yes sir.
6: Mo kì í sọ ìgbàmọ́ ló ń pè láti olú yẹ̀lẹ̀.
0: Ẹyá gírámù ẹ bá mi dá sí wa.
6: Ẹ̀rù ìyá ni wọ́n fi ba ayé jẹ́ ni. Ọ̀gẹ̀dẹ̀ bàjẹ́ wọn ló ń pọ́n. Ọmọ mi ìgbà ń bọ̀ sí ìyẹ́ ẹ̀ bá
0: sọ̀rọ̀ ní ìgbà. Gírámù ẹ bá kúrò ń bí rédíò yẹ dákun mọ́.
6: Ok, mo ti kúrò nbẹ. Ẹ pé ìyá gan bá sọ̀rọ̀ gan tọ́mọ yẹn ò gbọ́.
0: Àwọn yín ò ní àkọ́ọ̀gbà.
6: Àmọ́tọ́ ẹ̀ ti ní sílẹ̀. Tó kan tó máa ń fà mí yẹn. Ká ní pé ìjọba bá gbé òfin sílẹ̀. Gẹ́gẹ́ bí bàbá Júmọ̀ bìí pé ọmọ tó bá ti rìn hòhò. Tó fi wọ̀wọ̀ kú wọ̀ ní kí ọlọ́pọ̀ máa kó tọ́ bá san ọjọ́ mẹ́ta ní sẹ́ẹ̀lì.
0: Yóò mọ̀ pé torí tó ń wọ̀ ní o pé òǹgọ́ òjèlé jíṣẹ́ fáwọn ará ẹ̀ bọ́ bá ní òwò kó tẹ̀lé wọn kò ní lòdì irú ẹ̀.
6: Òfin yẹn ló lè ka wọn lápá ẹnu ìwé ọ̀ka wọn. Ẹnu bọ́fẹ̀n bí wọ́n gan ọ̀ka wọn. Bẹ̀tù tí ìjọba bá sòfin tí ń kó wọn. Ó kéré nígbà tá à ń sọ tọmọbìnrin ọkùnrin tí ń lu tí ń kọ́. Ọkùnrin dirun láìṣe onísàngó. Ìgbà táwọn wà ní kékeré tá a bá rẹni tó dirun.
0: Àti mọ̀ pé oníṣàngó ọkọ̀ ya ni.
6: Oníṣàngó ń bọ̀ o. Ọmọ ìjà rẹ̀ ọ̀kẹ́ o. Ọkùnrin dirun obìnrin dirun. Nǹkan tó wà níbẹ̀ nìyẹn. Àfi tí wọ́n bá tó sòfin pé gbogbo ẹ̀ bá ti wọ̀wọ̀ kú wọ̀ ẹ̀ máa kó wọn. No bail until 3 days nínú sẹ́ẹ̀lì. Tí ìyá bá jẹ́ nínú sẹ́ẹ̀lì. Tó bá délé gbogbo aṣọwèrè ní kí ẹ ra wọn á dá jóná.
0: Ẹ ṣeun gàmà.
6: Òyìnbó tó ń wọ ọrú rẹ̀ àwọn òyìnbó tí ń wọ àsìkò òtútù.
0: Bẹ́ẹ̀ni
6: láyé láyé
0: wọ́n dì kákádìkùkù ní àsìkò tó òrùn bá yọ.
6: Ẹ̀yìn táwọn à ń pè ní ọyẹ́ ní báyìí làwọn ń pè ní sọ́mà lọ́wọ́. Ṣé ní wọ́n bá ti rárá òrùn yẹn lẹ́ẹ̀kan lọ́dún ní kálukú wọn ṣe máa wọ
0: tọ́lá yàn
6: pé ní kò fi wọ́ọ̀mù àwọn ní kẹ́jẹ́ àwọn wọ́ọ̀mù bẹ́ẹ̀ lérò òyìnbó gan ní kán wọ̀wọ̀ kù wọ̀ jíǹsì wọn báyìí wọ́n máa wọ ní pápá ṣùgbọ́n láì jẹ́ pé a bá rí ìjọba tó ní kán máa kó wọn ẹni ẹ bá kó ẹ má gba béèlì ẹjọ́ kejì ẹjọ́ ọmọ ọpọ́jọ́ mẹ́ta ẹni ọba bí òní ṣe ní mọ̀.
0: Yóò wọ pé aṣọ ìwòwò ló gbóhùn débẹ̀ ó jálè kò ṣe kán.
6: Bẹ́ẹ̀ ni ibi tẹ́nu ti lè ká wọn nìyẹn. Ẹ bá ní bá ìjọba sọ̀rọ̀ káwọn ìjọba bá ní dá sí i. Tí ọba tí ìdá sí kinní ó ń wọ̀ sí sí i. Ẹni tí lọ ṣe gradation fún ọmọ ọdún mẹ́fà ṣe ń tọ́ pẹ́ǹtì sí lẹ́nu.
0: Hello. Ẹ ká san ọ. Hello. Ẹ̀dá ń gbé yẹn ti rí wò. Hello.
7: Hello, Rágilu.
0: Ẹ ká san ọ.
7: Ẹ ká san ẹ pàtàrọ.
0: Yes, sir, orúkọ yín ibi tẹ ti ń pè wá.
7: Ọ̀gbìn Adélọlá Kazeem láti Sango.
0: Ẹyẹ bá ń dá sí sá.
7: Ṣé ẹ rí.
0: Wọ́n ti ẹ̀pọ̀ lọ́nà àdúgbò tí
7: yìí.
0: Mo ń gbọ́ yín.
7: Ọ̀rọ̀ tó délẹ̀ yìí ó ti kúrò lọ́rùn òbí àti àwọn
0: ọ̀gá
7: ọ̀rọ̀ ọlọ́pàá ọ̀rọ̀ ìjọba gan ni. Torí pé bí ẹlòmíì ti ní odò sí bá bú ẹni tọ́wọ́ wọ̀pọ̀ yóò mú bú ni tí ò sì gbọdọ̀ sọ́ dìjà mọ́ lọ́wọ́. Ṣùgbọ́n tíjọba bá fi òfin tó lágbára. Ẹ rí i pé gbogbo ohun tí àwọn yìí ń ṣe òbí mi ò sí rí.
0: Bẹ́ẹ̀ni.
7: Tó mú ọmọ mi wọ kó aṣọ wọ̀ kí níta tí ò ní wọ̀ kúrò lé.
0: Bẹ́ẹ̀ni.
7: Ṣé mọ̀ pé ó mọ̀ pé mò ń bí ìhun òdo sí ni.
0: Bẹ́ẹ̀ni, wọn ò sì gbọdọ̀ rí lọ́rùn òun.
7: Ó ń kàn sí lára àyá rẹ̀ ni, ó ń kàn sí lára bàbá ẹ̀ ni.
0: Kì í ṣe gbogbo wọn.
7: Ìjọba ni kó bá wa fòfin gidi lélẹ̀ ojú àwọn èèyàn gan ti ń rìn kú rí pọ̀ jù. Kọ́ ni wọ́n pàánù wa ìjọba ni ó ràn wá lọ́wọ́ lórí apá òbí kankan ò ká o.
0: Ẹ ṣeun ẹnjiníà mo ti ẹ̀ mọ̀ pé yóò mọ̀ rí wọn dáadáa lọ́nà àdúgbò yín o sùúrù ni.
7: Àbúrò ọmọ àdúgbò wa.
0: Bẹ́ẹ̀ ni Sango lẹ ti pè.
7: Bẹ́ẹ̀ ni Sango lẹ ti pè. Àdìdé ni wà ẹ̀sán lónìí kí wọ́n sàrò àdìgbò ọ̀rọ̀ mọ́jọ ojú wọn máa jẹ́ kíkẹ́
0: báyìí. Ojú wo pé dáadáa náà lójú wo mọ̀ rí ojú wo mọ̀ ọ̀rọ̀ la yóò mọ̀ ráyọ̀.
7: Ọjà
0: àti gbọ́ ọlọ́run ó jẹ ọmọ inú ò gbọ́ ọmọ tó kàn náà ní gbọ̀ngbọ̀n báyìí ọlọ́run ó jẹ ọ gbọ́. Hello. Kí ló mú nẹ́tíwọ́ọ̀kì yẹn. Hello. Hello.
8: Hello.
0: Yes, sir.
8: Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes,
0: sir. Yes, sir. Yes, sir.
8: Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir.
0: Yes, sir. Yes, sir. Yes, sir.
8: Yes, won ko won gba yen awon soja operation boss bayi na de na ko gbo awon mo kaakiri igboro ate to bo to diro atokunrin to lu ti o won ko won sugba awon obi na lo ka riwo pe ijoba ile ti buruju o se ka awon mo ma jade mo ni nkan nkan ni so awon obi lo ni se yen ijoba ka o le so fe ko wa na no bujoba an ka so ndu lenu won ni
0: oda ati bro oro kan na tun re o awon tun lawon obi awon kan na ni joba
1: ijoba oni da won lohun ni
0: eh o da amo ni pe I pe emi mo kini kan pon ni bayi kekere bayi na ti pe kan roko ko mo di pe yo dagba tan yo mo pe bo kebo omo ta ba si omo ta ba ko o le mi ti gba pe yo gbele ta ba ko ta be yan bo ni to omo re o le fun oni sin mi agba n to to popo lopo omo mi wa ta mo doju to bi to je pe yan ni riru wa be lowo obi amo to mo lo kegbe kegbe nta amo ta ba ni ka wo na o po ju lowo obi ju ta lo o po lowo obi ju ta lo hello
9: no
0: e ka so sir
9: e ka so
0: yes sir o ko ibu tete nko
9: ha se ti se
0: yes sir
9: o la mu lo ko ni lati bembo area
0: area gbo yi sir yes sir
9: hello so se ri gege ti won se se beni kan ti so nkan awon obi nigba won se kini yen nigba kan awon prison boss laye ijoba to koja awon obi na won pariwo pe ijoba ti le ti se kini o da bo bi ni won tele awon omo won ti won lo na teacher ni school
0: o to se ni ba mi
9: ah awon bi ta ni tele we teacher de awon omo won ti won lo bi ko ma lo fo leti lo fo leti so ti ijoba lo le se ijoba ti o ba to be ti awon ijoba wa ngba ti ba nwo ti ba nwa fo ti ba gba ti o ba ti ba se nkan kan won ka tete to fo ri ba se so ya awon ijoba lo le se
0: oda
9: olorun gba wa olorun se ya mi
0: ami
9: olorun se ya mi
0: e seun
9: olorun se
10: hello
0: hello e ka
10: so aha o ti da ba dani la fis ni lato yu ala
0: e ye vanda se ba mi
10: se ri nkan yen ijoba lo le se ijoba ṣugbọn nkan awọn ijoba ma n bẹru oni pe itori pe kan ma so pe baya ijoba mi o da nítorí kan lè dìbò fún mi èèyàn tí ó bá sì ṣèjọba èèyàn lajú kan èèyàn ó dì kan ni because ní mo rántí láyé ìgbà ajínàbí tí wọ́n ń na àwọn ọmọ ńbíálà ìkan ṣẹlẹ̀ lọ́rọ̀ ń bí báyìí tí wọ́n ń nà wọ́n ńbíálà àwọn èèyàn náà ni wọ́n lọ protest péjọba ilé ìtìlẹ́jì eléwọ́ àtúntí ó bá ṣe é rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọbìnrin àwọn ọmọbìnrin tí wọn ṣe rádaràdà yẹn orí wọn ò pé yes nítorí wọn ò fi pé ni pé ẹyin ọkẹ òkè ẹyin atọkùnrin ẹjọ máa lọ on the road lójú títì ọkùnrin ò múra o wọn wà wọn wọ kú ọ
0: ọkùnrin
10: tí ò lè bọ kíní etí ẹ lẹ
0: kíní
10: kẹta tiẹ
0: ṣé kò lè sọ fún ni pé ohun tó wọ yìí ò mọ wọlé tẹlẹ mi lẹyìn.
10: Kò ní fẹ́ sọ fún un kó o ti mà kó o ní fẹ́. Okay, ọkùnrin mi náà ń bẹ náà torí rẹ̀ yìí ti kú. Tọ́lẹ́gbẹ́ tẹ́lẹ̀.

0: Ilu FM 96.7.
1: Ejago.
2: Ẹ kú rọ̀lẹ́, àkójọpọ̀ ìròyìn àgbáyé la mú wá sí ti gbọ̀yìn láti kàn ní Lagelu 96.7 òkè tó ga jókè ilé funfun fẹ́lẹ̀lẹ̀ Ìbàdàn Olúwa Ṣínà Aláyọ̀ lóníròyìn ṣáájú ẹgbọ́kùkù òun ìròyìn náà. Àjọ tó ń ṣàkóso ìgbaniwọlé sáwọn ilé ẹ̀kọ́ gíga nílẹ̀ yìí JAMB ti ṣe àlàyé lórí àmì a ò tí gbà ọ wọlé àti ètò ìgbaniwọlé rẹ ó sì wọ́n sì ń ṣiṣẹ́ lórí ẹ̀ lọ́wọ́ eléyìí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn akẹ́kọ̀ọ́ ń bá pàdé lójú òpó ayélujára àjọ náà. Ẹgbẹ́ àwọn olùkọ́ orílẹ̀-èdè Nàìjíríà NLC ló ti béèrè fún ìgbésẹ̀ látọ̀dọ̀ ìjọba pẹ̀lú bí ó ṣe di wípé wọ́n ń ta jálá epo bẹntiró kan ní owó tí ń lọ bí ₦1,500 láti ilẹ̀ òkèrè. Kani ti sọ di mímọ̀ wípé ìgbésẹ̀ tó pojú owó ni ìgbésẹ̀ tí orílẹ̀-èdè Canada fẹ́ gbé láti di ọmọ àjọ ìṣọ̀kan ti ilẹ̀ Europe EU yóò jẹ́. Nínú ìròyìn eré ìdárayá, ikọ̀ agbábọ́ọ̀lù Real Madrid ni ó ń ṣe takuntakun láti rí pé òun gbé Gabriel tó jẹ́ agbábọ́ọ̀lù ti ṣe àtàmọ́tàsí nínú ikọ̀ agbábọ́ọ̀lù Man United. Ní báyìí ẹgbẹ́ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà. Alákòóso fún ọ̀rọ̀ ètò ààbò lórílẹ̀-èdè Nàìjíríà ajagun fẹ̀yìntì Christopher Musa ló ti ṣàpèjúwe sáà ìṣàkóso ẹni tó jẹ́ olórí àwọn ọmọ ogun orílẹ̀-èdè yìí ajagun fẹ̀yìntì Tukur Buratai gẹ́gẹ́ bí àsìkò tí àwọn àtúntò tó gbọ̀ngbọ́n tó débá ìlànà ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ọ̀kan ọ̀jọ̀kan àwọn ètò tó ń ti ìgbáyé gbádùn àwọn ọmọ iléeṣẹ́ ológun ti orílẹ̀-èdè Nàìjíríà tó sì jẹ́ àsìkò tí wọ́n túnbọ̀ jáwé sóbì nínú ìlànà ìkọ́ṣẹ́mọṣẹ́ wọn. Musa ni ó sọ ọ̀rọ̀ ohun di mímọ̀ nílùú Àbújá

ìjọba àwara wa kì í sun tó yẹ ká fọwọ́ dẹ̀ngbẹ̀rẹ̀ mú torí òní ó ṣàtọ́nà ètò ìdìbò tá fi yan àwọn olórí tí ó tukọ̀ orílẹ̀-èdè tí wà lòṣèlú gbogbo àwọn tá a bá yàn sípò aṣíwájú ló tọ́ kí ẹ máa jíṣẹ́ ríjú wọn ká lè bá a mọ ibi tí a bá ṣẹ̀lú dé ó yá ẹ darapọ̀ mọ́ṣínà láyọ̀ ògbóèdè ọ̀fọ́mà àlesọ́fà lórí ètò tí wà lòṣèlú ní gbogbo ọjọ́ àbámẹ́ta sátidé láago mẹ́wàá òwúrọ̀ 10 a.m. lórí ìkànnì lágẹ̀lú fm 96.7 kájọ tún pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ kalẹ̀ lórí ètò òṣèlú ètò ọrọ̀ ajé ètò ẹ̀kọ́ ètò ìlera ètò ààbò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ àyànnà àtàwọn gbajúgbajà àlejò ni ó máa wà ń kalẹ̀ láti fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ gbogbo ọ̀rọ̀ tó rọ̀ mọ́ ìgbé ayé ọmọnìyàn lójú kan ló wà lórí ètò tí wà lòṣèlú ojú òpó ìbára ẹni sọ̀rọ̀ máa ṣí sílẹ̀ gbaragada fáwọn aráalé láti fi èròǹgbà wọn hàn lórí ohun tá à ń gbé yẹ̀wò tí wà lòṣèlú sátidé ọ̀sẹ̀ yìí ni o láago mẹ́wàá òwúrọ̀ 10 a.m. ní lágẹ̀lú fm 96.7 òkè ga

0: Golden Chance Lotto will celebrate you with millions of naira. As Naira to celebrate independence, make you too join Golden. Take celebrate. As you play Golden Vote Morning Game, you don't qualify to win over 125 million naira cash bonanza as independence gift. Now confirm and if it stake multiple times, because the more you stake, the more your chances to win millions of naira. Oh yeah, between now and September 27, make your fit play reach 200,000 naira, 100,000 naira or 50,000 naira. Make you enter one category. No blamo. With any amount, go Golden Chance Lotto stand. Shop or play online for www.goldenchancelotto.com or for our USSD *7005#. Now only for MTN users who play Golden Vogue. Make you scan the QR code on top your ticket or sticker poster. Whether your number drop or you no drop, the independence money gift still draga for you. Now for October 1st, we go do the draw. Terms and conditions still be.
1: Flash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
2: Ẹyin tẹ̀mí báwo ni o ṣe wá.
3: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Làwọn náà ṣe fúnra wa.
4: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
5: Babatunde Ajayi ló kọ́ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá wọn mi lọ́wọ́.
1: Ṣé máa jẹ́ nìyẹn? Ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Nọ́mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jẹ́ ìké fún ọ. Kúrúkú mọ́ nínú. Mìíràlẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹrọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Óyà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
5: 08071124000 08071124000.
1: Splash FM Media Academy, ṣíṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.

tuntun nene pẹlu awọn boys ọlọrun ti o dero remi ati remi remi additional big man presenter pẹlu remi babajide mc general lago merin kọja aseju meedogun di ago mefa irọlẹ ni gbogbo ọjọ eti friday ni ikanni lagelu 96.7 fm entertainment program to ta lẹnu bi kilisi eto ta fi se igbaladun weekend ebe asa efe ẹrin arin takiti le ma ma ba pade lori eto miliki special labala labala leto abala akọkọ torin tẹfẹ níbi tí rẹmi àti rẹmi ti máa ma gbé yín débẹ pẹlú àwọn orin àlùjọ tó yí bóbó abala kejì kí ló ń ṣẹlẹ ládùúgbò yín níbi tẹ ti ṣiṣẹ ní ọfíìsì yín la

5-3. Hey.

0: ẹ ti jẹ owó lọ́sẹ̀ ni ta ló ni nọ́mbà yìí 50,000 naira.
1: Hello.
0: Hello ma.
1: Hello.
0: Ẹ ká sàn o. Kí lorúkọ yín Bọ́lá tí ń bá yín sọ̀rọ̀?
1: Olúwa Fọlákẹ́mi Ògúndèjì ni o.
0: Olúwa Fọlákẹ́mi Ògúndèjì láti Bọ́lá tí sọ̀rọ̀ ma?
1: Láti ilé Èkóló.
0: Ilé Èkóló?
1: Bẹ́ẹ̀ni.
0: Níbo ilé Èkóló wà?
1: Lọ́nà ilé tuntun.
0: Lọ́nà ilé tuntun. Ó dà Ìbàdàn. Ó dà kò sí láburú. Ó là kò sí láburú. Ṣé ẹ ti jẹ káàṣì ẹ̀rí mà?
1: Mo káàṣì ẹ̀ náà last week 25,000.
0: Ẹ jẹ́ 25,000 naira last week àbí?
1: Bẹ́ẹ̀ni.
0: Ó dẹ́ tí n bá tún sọ fún yín ìyá mi pé ẹ tún ti jẹ 50,000 naira nǹkan.
1: Ẹ
0: ṣe bàbá mi kò ní tán bẹ́ẹ̀. Àṣẹ o, ẹ ti jẹ 50,000 naira. Ami, ó dáa kò sí láburú. Ọlọ́run ni. Àwọn káàsì ó pè yín láti san owó láti tẹ owó yín sí ní. Ó dáa. Ẹ ṣeun o. Ìyá, wọ́n ti mẹ́nu bẹ̀ tẹ́lẹ̀. Wọ́n tún mẹ́nu bẹ̀ lónìí. O la máa ń sọ bí èèyàn bá jẹ káàṣì tí ò bá tó wá jẹ lénìí yóò túmọ̀ sí pé kò lè jẹ lọ́la tí ò bá ti dáwọ́ dúró tí ò wá raro tí ò rẹpẹ̀tì kò túmọ̀ sí pé ò lè jẹ lọ́la. Eléyìí tó túmọ̀ sí wípé bẹ́ẹ̀ bá jẹ 1 million ó yẹ jẹ́ ń tún já yín sí. Bẹ́ẹ̀ bá jẹ 1 million lọ́la kò túmọ̀ sí pé ẹ̀ tún lè jẹ́ ńjọ Sátidé kò túmọ̀ sí pé ẹ̀ lè jẹ́ ńjọ Sannde. Bẹ́ẹ̀ ò bá ti wáwọ́ dúró ni bẹ́ẹ̀ bá ti wáwọ́ dúró ó ti di dandan ta idan ẹ jẹ́ káàṣì ẹ ni. Ẹ wo ẹjẹ́ mi ó máa dágbére lọ́sàn án ẹni torí pé ọjọ́ ti lọ. A pàdé ní ọ̀sẹ̀ tí ń bọ̀ lágbára ọlọ́run ọba kọ́ lọ́mọ̀ pé òkú ní sọ̀rọ̀. Ẹyin tá a pè mẹ́ta tá a pè yẹn ẹ drop nọ́mbà yín lójú òpó ìkànnì lágẹ̀lú ẹ̀fẹ̀ lórí Facebook. Ẹ jẹ́ ń pe nọ́mbà yìí lè ti ẹ láǹfààní láti text mi sí ẹni tó jẹ lójú òpó lórí àwọn tó pè wọlé. Ẹ text message lásán ni o. A send card yín sí yín. Nọ́mbà yẹn rèé 081-26-34-1970 àwọn tí wọ́n láwọn fẹ́ gbé ẹ̀bùn wá sórí ètò iná lọ́n kàn sí mi páwọn fẹ́ gbé ẹ̀bùn ń bọ̀ lọ́nà gẹ̀dẹ̀ẹ̀dẹ̀ ẹ kàn sí mi lójú òpó lórí nọ́mbà yẹn nọ́mbà tá a ń lò tẹ́lẹ̀ òǹkọ́ o eléyìí 081-26-34-1970 WhatsApp nọ́mbà nìyẹn mẹ́sẹ̀gì lásán ni o a sì sẹ́ndì káàdì yín sí yín bó ṣe jẹ́ nìyẹn. Ẹ jẹ́ ọmọ ọlọ́lọ́sẹ̀ ẹ̀ nítorí pé ọjọ́ ti lọ. Lórúkọ olóòtú ètò yìí ọ̀gá wa Túndé Ọláwúwo Abdulkadir Adẹ́rọ̀gbà lórúkọ tèmi Aláfídà goodbye ló ń jẹ́ bẹ̀ léde India ẹ kú kalẹ̀.

0: ọjọ́ àbámẹ́ta Sátidé làwọn ọmọ wa yóò máa péjọ bàbí ságbà láìyá àgbà. Níbi tí ó sì máa pàdé atọ́kùn ètò tó múyányán létè àdéròǹkẹ́ ògúnlẹ̀yẹ tí yóò máa sọ àwọn onírúurú ìtàn gbọ́kọ́gbọ́ láti kọ́ àwọn ọmọ wa láṣà àti ìwà ọmọlúàbí tó fi mọ́ kíkọ́ wọn láwọn ẹ̀kọ́ pàtàkì. Àwa ń rọ gbogbo ẹ̀yin òbí tẹ́ ò fẹ́ kọ́mọ yín ó gbàgbọ́. Orísun ẹ̀ pé báàgbó kan sọ bá ti lò ní gbogbo ọjọ́ Sátidé níṣe ni ká máa jókòó ti rédíò yín pẹ̀lú àwọn èwe wa. Àǹfààní yóò ṣí sílẹ̀ fún wọn láti pè wọlé tàbí darapọ̀ mọ́ àwọn èwe ẹgbẹ́ wọn lórí ètò. Lágbà láìyá àgbà ní kẹ́yìn èwe wo máa gbọ́ káṣà wa ó lè ráàyè gbilẹ̀ láàrin yín.
1: My pen has stopped.
2: Here, you can borrow my favorite pen, the Big Crystal Original.
1: Oh, your favorite pen?
2: Yes. Last term, my pen died in an exam. I shook it, blew into it, and nothing happened. Then, the invigilator handed me a Big Crystal.
1: Wow, it flows smoothly.
2: And writes up to 3 kilometers. That's why I trust it.
3: This back-to-school season, choose Big Crystal Original, the 2025 number one ballpoint pen in the world. Get a pen you can rely on.
4: Ọmọ Nàìjíríà, ọmọ Nàìjíríà, níbo là ń lọ.
5: Ìjọba àwara wa kì í so tó yẹ ká fọwọ́ dẹngbẹrẹ mú torí òní ó ṣàtọ́nà ètò ìdìbò tá a fi yan àwọn olórí tí ó tukọ̀ orílẹ̀-èdè. Tí wá lòṣèlú gbogbo àwọn tá a bá yàn sípò aṣíwájú ló tọ́ kí ẹ máa jíṣẹ́ ríjú wọn ká lè bá a mọ ibi tí a báṣẹ́ ìlú dé. Ó yá ẹ darapọ̀ mọ́ṣínà Láyọ̀ Ògúnèdè Ọ̀fọ́mà Àlésọ́fà lórí ètò tí wá lòṣèlú ní gbogbo ọjọ́ Àbámẹ́ta Sátidé láago mẹ́wàá òwúrọ̀ 10 a.m. lórí ìkànnì Lágelú FM 96.7 kájọ tú pẹrẹpẹrẹ ọ̀rọ̀ kalẹ̀ lórí ètò òṣèlú, ètò ọrọ̀ ajé, ètò ẹ̀kọ́, ètò ìlera, ètò ààbò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn akọ́ṣẹ́mọṣẹ́ àyànnà àtàwọn gbajúgbajà àlejò ni ó máa wà ń kalẹ̀ láti fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀. Gbogbo ọ̀rọ̀ tó rọ̀ mọ́ ìgbé ayé ọmọnìyàn lójú kan ló wà lórí ètò tí wá lòṣèlú. Ojú òpó bara ẹni sọ̀rọ̀ máa ṣí sílẹ̀ gbaragada fáwọn aráalé láti fi èròǹgbà wọn hàn lórí ohun tá à ń gbé yẹ̀wò. Tí wá lòṣèlú Sátidé ọ̀sẹ̀ yìí ni o, láago mẹ́wàá òwúrọ̀ 10 a.m. ní Lágelú FM 96.7 òkè gajo.

0: bawo le se fe si to fi dori 4 bedroom semi detached terrace duplex o wa ni Navida Parks and Garden lokopona Masose Tollgate ni Ibadan Footy Homes lo le se o le yewu lori www.footygroup.ng tabi ko kan si won ni Bizwan Plaza ni Yano Ade Oyo te ba fe ra le ni Footy Homes and Properties ilana sade die e wa o pelu ade o atoro ajoso 091-706-0593 tabi 091-650-39506 to ba je ti karale tabi ka ba ni kole igbalode Footy Homes lo le se
1: Ṣé látọjọ́ Monday, káwá fi weekend wá jẹ gbádùn lágbósá gbogbo lẹ́jọ́ nù. Wà bẹ́ẹ̀.
2: Ó jẹ́ sílé gbogbo ọmọ sórí. Máa fi ṣe àtàwọn.
1: Ètò tó ń múlò dùn lórí ńlágelú 96.7 FM túnbọ̀ ọ̀nà àrà yọ lẹ́kọ̀tún ní gbogbo ọjọ́ Friday láago kan ọ̀sán. Pẹ̀lú Kọ́láwọlé Adéníyì, Coladex International ni yóò máa gbó akiri lágbóságbó. Abala àkọ́kọ́ labala ó wà ń bẹ̀. Tá a ti máa sọ̀rọ̀ lórí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lágbo àyíyá. Abala ìkejì labala pẹ́pẹ́dẹ̀. Abala tó máa sọ nípa onírúurú ọ̀ṣọ́ tá a lè máa jù tá a lè máa tẹ́ lágbo ó wà ń bẹ̀. Abala kẹta ẹ̀wẹ̀wẹ̀ ni abala ẹ̀ ọ́dà. Níbẹ̀ lẹ́tí máa béèrè onírúurú oúnjẹ tẹ́ nífẹ̀ẹ́ sí tẹ̀fẹ́ jẹ ní patí. Ẹ pàdé Kọ́láwọlé Adéníyì, Coladex International, lọ́jọ́ Friday ọ̀sẹ̀ yìí, láago kan ọ̀sán. Ó máa ta lẹ́nu bíi noodles 100 naira pẹ̀lú àtàròdo 1000. Ó wà bẹ́ẹ̀. Ó máa ṣúpà.
3: Ìlera lọ́rọ̀.
4: Àlàáfíà ta.
5: Togas, Togas, Togas. O tọjú díẹ̀ sẹ́yìn tí mo ti ń gbọ́ nípa iléeṣẹ́ Togas Multi-Dynamic Concepts. Iléeṣẹ́ tó ṣàrà ọ̀tọ̀ nípa káfíńtì wí ti gbòpè lògùn lọ́nà ìgbàlódé tó pè èèyàn dẹ̀ nǹkan sára sí wọn. Iléeṣẹ́ Togas tó ti bá àwọn òbí tí ń ṣiṣẹ́ fàkọjẹ̀dí àti oògùn tí ń fọ kíndìnrín mọ́ tónítóní jáde báyìí. Bẹ́ẹ̀ni, àwọn oògùn tí ń jáde láti iléeṣẹ́ Togas Multi-Dynamic Concepts. Kà sí ara ẹ wò gbogbo ìwọ tàkọjẹ̀dí ń dà láàmú. Togas Aba Powder ni o béèrè fún, bó sì jẹ́ kíndìnrín ni tiyín. Togas Liquid ni kẹ́ ẹ béèrè fún. Togas Liquid ni ó bá ń fọ kíndìnrín yín mọ́ tónítóní. Bẹ́ẹ̀ sì ni gbogbo ògùn wa ni NAFDAC ti lò lóǹtẹ̀. Gbogbo èyí tẹ wá fẹ́ mọ́ bá wa dòwò pọ̀. Iléeṣẹ́ Togas tẹ̀fẹ́ mọ kó ògùn wa ní ọ̀pọ̀ kó òyòkù àbẹ́yìn tẹ̀fẹ́ mọ ra lẹ́yọ ọyọ torí wípé àwọn alágbàtà fún gbogbo àwọn ògùn wa. Iléeṣẹ́ Togas Multi-Dynamic Concept fún Akala Express Bravo Bus Stop nílùú Ìbàdàn tàbí kẹ́ mọ̀ pé wá níléeṣẹ́ Togas sórí 09032949024. Iléeṣẹ́ Togas ló ní ànífàṣàn gbogbo gbogbo tí ń ṣe ọyẹ agbára egbògi ìbílẹ̀ ká.
6: Ọjọ́ iwájú ń pè ọ́ pẹ̀lú West Midlands Open University. Ohun tó lè jẹ́ lẹ́yìn wá ọ̀la ò ní pẹ̀kun. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́ bó yóò ṣẹ̀ṣẹ̀ parí iléèwé girama àbò fẹ́ wọlé pẹ̀lú direct entry tó sì ní NDE, NCE, HND tàbí A levels. Ààyè wà fún ọ ní WMOU. Yàn nínú ẹ̀kọ́ bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Human Resource Management, Accounting, Mass Communication àti Educational Management. Gbé ìgbésẹ̀ nípa àfojúsùn rẹ lórí ẹ̀kọ́ àti iṣẹ́ pẹ̀lú West Midlands Open University. Owó wa ò fani lápòyà. Wá kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn olùkọ́ wa tán ti ní ìrírí ọdún mọ́dún gboyè mòye. Kàn sí wa ní White House, Adéwùmí Street, Fẹ́lẹ́lẹ̀, Ìbàdàn tàbí No. 1A, Ọba Akran Avenue, Ìkẹjà nílùú Èkó, pé 0704-700-0167 tàbí kó o kàn sí www.westmidlands.edu.ng. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOUNigeria West Midlands Open University. Kẹ́kọ̀ọ́ gboyè gíga kó o dẹni iyì táyé ń wárí fún láwùjọ.
7: Gbogbo ọ̀nà nílé títì fi ń fani mọ́ra láràárọ̀. Kọ́ọ̀bù kan bó o nìkan lásìkò kan náà.
8: Ọ̀rẹ́ mi, tó o bá mo tó ṣẹlẹ̀ lánàá.
9: Ìwọ náà kò ojú mọ́.
8: Mo gbàgbé ni má bínú ọ̀rẹ́ mi tí ìlò ṣáájú gbogbo ọ̀rọ̀.
9: O dáná sọ ká gbọ́.
8: Àbí
7: pẹ̀lú lítìntì ìlò. Ṣé ju bó ṣe wà nínú kọ́ọ̀bù lọ? Ó ń fa àyànsán mọ́ra. Lítìntì ó wà fún ìṣọ̀kan.

0: o wa da bi pe a mo n tokan a wa se nti oto se bi gugu be se ka le se ninu gbo ni gugu e olopa wo lo le so be to le mo tin be nbe awon amo te ku wo lo le so be to le mo tin be nbe ba lu wo le le gbe sori ogun ku to le mo tin be nbe duro mo abi bo le ko le le gbe kale to le mo tin be nbe sugbon te ba lo ta awon baba wa awon bi le te fi awon nkan agba so nu gbo ogun ede pala mo fa lo su kan
1: ese
0: gbo gbo tin ja wa yo a ta gbe pata
1: ese
0: ki won ko awon agba agba mara ti won mo so pe jobo mu ogun awon agba agba to mo si won le se to ko si won le yan oko ti won le yan le ti won mo ti won bi nda bo bolu to mo fi ja won lataye wa se iwa igba wa se ni won mo ju to
1: ese adupe ati mo ta fe mu ninu moran yin hello
2: omo babolaji ajibolade molo ki la deruwa
1: ese
2: ngo je me ni lowo ni pe ki je baba mo han fun awon amoteku wo wa se bi o ba to e ki ko ba je pe ijoba lo gba won ko je pe awon alagbara kan ti won mo nipa igbugun kan won yi won agba won lo ba tun ni ko wa ekip won so pe ibo nikan ibi jale to ma ki ni won ba gbe kakiri ike da pe ko wa license won mo fe so pe to kill but ti ya se koko ma pa yan sha egbo ti won ba lo sinu igbo pelu awon olopa ti amoteku ba pa yan to pa odaran wọn ò gbọ́dọ̀ sọ pé àmọ̀tẹ́kùn ló pa wọn ni ọlọ́pàá ló pa ni wọn wá láti ṣe àwọn làbí wọn fún ọlọ́tọ́rìkì ẹgbẹ́ tí wọ́n bá ní ẹjọ́ kan ní kọ́ọ̀sì àmọ̀tẹ́kùn ò lọ́jà gbé pé àmú nínú igbó ó ṣe láyé ọlọ́pàá ni ó lọ ṣe ẹ̀ ọ̀gbọ́n ní kankan ìrìn àlọ́dá ti ní pé kí wọ́n wá ṣáájú àwọn ọba tàbí baálẹ̀ àdúgbò tí a bá ti gbọ́ pé baálẹ̀ tàbí ọba yẹn lọ kíjọba wá gba àwọn CP àwọn kan gbé àwọn CP tó mọ̀ ní ojú ìléjà kọ̀ọ̀kan ládùúgbò kọ̀ọ̀kan yèyí kọ́ gbá wúsá wá sílẹ̀ yorùbá tàbí yorùbá lọ sílẹ̀ hausa kọ́lájì ajibọlá adébọlá òkú láti lè.
1: ẹ ṣeun hello.
3: hello.
1: ẹ kúrò lẹ.
3: mo máa kí ni ẹ kúrò lẹ ẹ kú iṣẹ́
1: ẹ̀dùn. ẹ ṣeun orúkọ yín.
3: ẹ ṣàyíde àtàwọn kan látọ̀ràn yín.
1: ẹ ṣeun.
3: ẹ ṣeun tábà ní ká wò dáadáa wọn á ní ẹ̀kọ́ ó ti fojú mú mu wọn. ẹ worú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yẹn ẹ rí i pé tábà kí ètò ààbò ó dàí bó ti yàtọ̀ dáadáa pẹ̀lú tí àwọn kí ló pe ìlú ẹkùn yìí kí ló dé tí a ṣe wá àwọn yẹn náà ká gbà wọn mọ́ra èwo làbọ̀ tún máa wá nǹkan tí ò sọnù káàkiri tábà kèsì á rí i pé ètò ààbò pàápàá nílẹ̀ yorùbá ó ti yàtọ̀ níbi ìgbà táwọn pípù yẹn halẹ̀ ẹ jẹ́ ká pa àwọn yẹn mọ́ra nàún ẹ kú ètò.
1: ẹ ṣeun ẹ ṣeun. ẹ jẹ́ kí n mú ìpè kan àbí méjì sí kó tó di pa tàtàpínsẹ̀ lórí ètò yìí. hello. hello.
4: hello.
1: ẹ kúrò náà.
4: ọlọ́run láti wúrò ìdè ìbàdàn.
1: ẹ ṣe bá a ṣe kọ́kọ́ kan sá.
4: ẹ dàpọ̀ ọjọ́ táwọn ẹni bí yẹn lọ sí àwọn àmì bí ẹ̀jú fẹ́ bèrè iṣẹ́ àwọn sójà wa lọ fún ìfẹ́ tó ń jọ ẹni àbí wọ́n lè jẹ́ táwọn tí àwọn àti pàpọ̀ lọ sójà lójú ogun gbà mọ́tò wọn tí ìjọba bá lè dáwọn mú táwọn wá ń pe àwọn aráàlú sórúkọ ọkàlà ó lọ fi pàdé wọn ni ẹni pé nǹkan ń bọ àbọ̀dé ti wọ̀lú ẹlẹ́ẹ̀kẹ́dé mi tó rò ní pé tí ìṣẹ́pà kan ló ń sin àwọn jàǹdùkú yìí táwọn fẹ́ máa lò fún fèsì ibi tí ẹgbẹ́ kan wà táwọn jẹ̀fẹ́ kẹgbẹ́ kan wọlé ńbẹ̀ lẹ́gbẹ́ tí wọ́n ní kàfẹ́ ìṣe pé bàálù tààrà ọ̀sẹ́
1: zero nine one two three seven zero eight six seven five kamu eyokan kadidele plus two three four eight one four two four nine eyokan yẹn náà rí. hello.
5: hello. ẹ kú ilẹ̀
1: àbú
5: amir láti ẹlẹ́gbú
1: ẹ
5: rí àmọ̀tẹ́kù tábà fọ́ọ̀mù àti ìwé ẹkùn don't support any politician ètò ààbò la pé kí wọ́n kẹ́ríkà halẹ̀ ní pírẹ́sìdẹ̀ntì kẹ́ríkà mọ́ àwọn kàǹpì ìyẹn kú rí jẹ́ ojú ọba kan rí àbá ó burú jáìyọ àti wọn lè fún mi láàyè ìgbàláńsẹ ìsìnkú ní ìdán ẹni fún ọláyè náà àwọn tó ṣẹlẹ tó tó bọ̀ dáre.
1: ẹ ṣe tó ibẹun òun náà ni ó mọ àmọ kó mọ dàbí ìmọràn fún gbogbo àwọn aláṣẹ àtàwọn èèyàn tọrọ kan aráàlú ká ṣera wa ní ojúlá alákànfin sọrí.

Alárìmọdé yìí, àpọ̀lọ́rí ọmọ sàlámì, Lágìlú FM 96.7 fẹ́lẹ̀lẹ̀ láwà tá a ti ń pàṣẹ bí ọba.

0: 7. Ìyá Lẹ́kan, bóò ní Ṣájú wá lónìí?
1: Bọ̀dá Ṣọlá, tí mo ti ṣílẹ̀kùn láàárọ̀ yìí, èyí tí ìtàn kankan, kí wá làwọn mo jẹ láàárọ̀ làbáyé?
0: Láì ṣe pé ṣọ́ọ̀bù rẹ bọ́kọ̀rọ̀, àìṣègbàmọ́ra rẹ ní owó tó nítumọ̀ ló bá máa ń gbà lọ́sẹ̀ẹsẹ̀ báyìí. Ṣó o gbọ́ pé lówó Better Life Bakery ni? Tí wọ́n fẹ́ ìbádòwò pọ̀ pẹ̀lú àwọn tó ní ṣọ́ọ̀bù ní gbangba. Ẹ ṣe èrò káàkiri àdúgbò yíkàlú Ìbàdàn láti lo ṣọ́ọ̀bù wọn fún títa gbajúgbajà ìlú Mọ̀ká búrẹ́dì tí gbogbo ayé ń bèrè fún kiri báyìí. Ìyẹn Better Life Ìbàdàn Big Bonus Bread. Búrẹ́dì 2000 naira tí wọ́n ń tà ní 1000 naira fáwọn alárajẹ. Ìta búrẹ́dì rí ò ní ṣe o. Torí bí ẹni bu ṣúgà sáàrin ẹ̀rà ní búrẹ́dì Ìbàdàn Big Bonus Bread. Gbogbo ayé ló ń wá láti rà. Ibikíbi tó wù kó gbé sí kó ti mọ́ ta láàrin àdúgbò. Bíbò ń wó bo. Bẹ́ẹ̀ kẹ̀rí 40,000 lówó èrè ìbádòwòpọ̀ lọ́sẹ̀ẹsẹ̀. Fólù ìbádòwòpọ̀ tó bá pérégedé pẹ̀lú ìlànà ń tẹ̀lé lẹ́yìn àjọṣọyépọ̀ tara ṣàṣà láti gba àṣẹ ìbádòwòpọ̀ fún lílo ṣọ́ọ̀bù rẹ láti ta Ìbàdàn Big Bonus Bread fáwọn alárajẹ ládùúgbò rẹ. Kẹ́lòmíì tó gbàṣẹ àdúgbò rẹ mọ́ lọ́wọ́ tó rẹ́nìkan àdúgbò kan ni o. Tó o bá ṣe tán àti gbàṣẹ, nọ́mbà yìí ni o pè 0902-542-7551 lẹ́ẹ̀kan sí 0902-542-7551.
2: Country people, the Ember Motor them don't finally land. Time for your hustle to finally pay. Cashier, the ultimate money spinning machine. They take you to the next level for this Ember month, eh? With the Ember winning galore. First of all,

0: La Gelu FM. Jagaba Guburitu. Maru Lanzo.
1: Bíbélì ọ̀rọ̀ mímọ́.
2: Ọ̀rọ̀ Ọlọ́run wípé bí ẹ̀yin bá gbàgbọ́, ẹ̀yin yóò rí òkú Ọlọ́run. Bọ́rọ̀ bá bùṣe gàdà tó bùṣe gèdè, tẹni ṣiṣẹ́ rí jìjẹ ìrírí tí ẹ̀gbọ́n jẹ́sà fún àbúrò rẹ̀. Àdìtú lọ̀rọ̀ yìí, ètò kan pàtàkì lórí ìkànnì Lágẹ̀lú 96.7 FM fẹ́lẹ̀ lẹ́bàdàn ni ó jẹ́ pàkíyèsí rẹ sí o. Àkókò ìsíníye lápètò ọ̀hún, èyí ti máa wáyé ní gbogbo ọjọ́bọ̀ Tọ́sídẹ̀ẹ́ lọ́sọ̀ọ̀sẹ̀ báago méje ìrọ̀lẹ́ 7 PM bá ti lù. N lè tọ́ tí máa dé tí etí gbọ́ onípojípo ènìyàn fún wọn ní ìsíníye tó lápẹja. Ǹjẹ́ gbogbo ẹ̀yin ọkàn tó ti ń tò pé nípa ọ̀rọ̀ Ọlọ́run, ẹ̀dá tí ọmọ bí ogun ti jà, tó ti wá ru ara rẹ̀ pin àgàgà, ẹnu ń gbàdúrà títí tó wá rò wípé àdúrà ń gbà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìròyìn ayọ̀ bẹ̀ ni wípé ìsíníye ló kan. Bàbá wa nínú Olúwa, Apostle Olúbọ̀mí Awoyọ̀mí, olùdásílẹ̀ ilé ìjọsìn Winning Souls for Christ Bible Church, number 9 Lane 3, Sionist Estate, lẹ́yìn Angkor Mall, New Garage Apata Expressway, Ìbàdàn. Ní ẹ máa gbàdé lórí ìkànnì Lágẹ̀lú 96.7 FM ní gbogbo ọjọ́bọ̀ Tọ́sídẹ̀ẹ́ lọ́sọ̀ọ̀sẹ̀ pẹ̀lú atọ́kùn ètò alàgbà Bájọjú Adé. Àkókò ìsíníye gbogbo èèyàn pátá lẹ̀tọ̀ ọ̀hún kan.
3: Àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run nítorí pé kò fi wá sílẹ̀ nígbà kọ̀ọ̀kan. Àdúpẹ́ nítorí pé bí a ṣe ń pè náà ló sì ń dá wa lóhùn. Àdúpẹ́ nítorí pé ọ̀gọ̀rọ̀ èèyàn ti ń lékún sí i tí wọ́n ń gbọ́ wa ní orí ètò yìí. Àkókò ìsíníye. Àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nítorí pé bí bàbá tí Olúwa ń lò lórí ètò yìí, Apostle Wòlíì àti Reverend Mrs. Awoyọ̀mí, tí Olúwa ń lò wọ́n ní orí ètò yìí nígbà gbogbo, Olúwa ń bá wa lọ́wọ́ sí i. Ògo ni fún Jésù lókè ọ̀run.
4: Hallelujah.
3: A tún ti dé lórí ètò náà báyìí o. Àkókò ìsíníye. Gbogbo ẹ̀yin tí ó dàbí ẹni pé ẹ ti gbàdúrà, tẹ rò pé àdúrà yín ò gbà, bóyá ó ní nǹkan kan tí ò jẹ́ ó gbà, bẹ́ ẹ bá bẹ̀rẹ̀ tẹ jókòó láti gbọ́ ètò yìí, mo mọ̀ pé yóò ṣe wá lóore. Ẹ fi nǹkan léde láti ti gbádùn ètò tòní. Àkókò ìsíníye. Bàbá ẹ káàbọ̀ sí orí ètò yìí.
4: Ẹ ká ní àtọkùn.
3: Tọ́ ẹyin ọ̀tọ̀ tó ni tí a gbéyẹ̀wò lónìí, ṣùgbọ́n kó tó di pé a gbé ètò mí yẹ̀wò, ẹ jẹ́ kí a gbàdúrà.
4: Ẹ jẹ́ ká gbàdúrà ní orúkọ Jésù.
3: Àmì.
4: Olúwa gbọ́ pé wa.
3: Àmì.
4: Olúwa gba ẹ̀yin wa.
3: Àmì.
4: Gbogbo àwọn ẹ̀sẹ̀ wa nínú ọ̀rọ̀ àti èrò àti ṣe wa, ẹ̀mí mímọ́ dáríji wa.
3: Àmì.
4: Ẹ jẹ́ Jésù Olúwa dá sórí wa.
3: Àmì Jésù.
4: Àti dé ní àṣálẹ̀, Olúwa dára pọ̀ mọ́ wa.
3: Àmì.
4: Àjíǹde àti ìyẹ̀, Olúwa kọ́ àmọ́ sí.
3: Àmì.
4: Ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi nílé àbíkíbi tẹ̀lé wa káàkiri àgbáyé lórúkọ Jésù ẹ̀rọ àánú gbà.
3: Àmì.
4: Ọlọ́run àjíǹde àti ìyẹ̀ kọ́ dùn yín nínú.
3: Àmì.
4: Eré àti àánú kọ́ dà kọ́ máa yẹ.
3: Àmì.
4: Ilé iṣẹ́ náà kọ́ máa tẹ̀síwájú.
3: Àmì.
4: Àwọn ìṣẹ́bí náà kọ́ máa ṣeré rẹ̀.
3: Àmì.
4: À ń gbọ́wọ́ ètò yìí lórúkọ Jésù Olúwa bùkún fún wa.
3: Àmì.
4: Àwọn táwọn náà Olúwa ṣàánú fún wa.
3: Àmì.
4: Mo tá a sọ ní àṣálẹ̀, Olúwa dára kọ́ máa.
3: Àmì.
4: Olúwa gba ìṣàkóso.
3: Àmì.
4: Ògùn ni forúkọ Olúwa.
3: Hallelujah.
4: Lórúkọ Jésù Kristì, Olúwa wa.
3: Àmì. Àmì. Àmì ní orúkọ
5: Jésù Kristì.
4: Ohun tí a fẹ́ kéèké sí ní àṣálẹ̀ yìí, ó jẹ́ ọ̀rọ̀ kan tí Jésù sọ fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ tọ́kàn mí, tọ́kàn yín tẹ̀m̀gbọ́n mi náà nílé. Àbí tí ẹ bá wà náà. Ọ̀rọ̀ yẹn a rí nu Matthew orí kẹwàá 16-22, ṣùgbọ́n 16 kan lọ́wà. Sọ àkòrítà lẹ́yìn sọ pé, wò ó, mo ra yín lọ gẹ́gẹ́ bí àgùntàn sáàárín kòkò. Wò ó, mo ra yín lọ gẹ́gẹ́ bí àgùntàn sáàárín kòkò. Lẹ́ẹ̀kan sí ẹgbẹ́ o. Wò ó, mo ra yín lọ gẹ́gẹ́ bí àgùntàn sáàárín kòkò.
3: Àgùntàn sáàárín kòkò.
4: Bẹ́ẹ̀ni.
3: Ìkòkò tó lè pa àgùntàn.
4: Bẹ́ẹ̀ni.
3: Olúwa.
4: Sọ àwọn ọmọ Ọlọ́run, àwọn ọmọ ẹ̀yìn Jésù ni àgùntàn. Àwọn tá a fẹ́ lọ bá pàdé nínú ayé tájọ́ máa ń gbénú ayé, àwọn ni kòkò. Tó ló ń rán wa sí. Bó wa láti ṣe tí kòkò fi ní pa àgùntàn jẹ́.

0: staircase ni asale nanu oba jesu olua na ti soro fun e na bi ti afẹ ka fun ni sisin yi to je iwe rate ma tori kewa ese kerin din ni ogun si ese kejilelogun Matthew chapter 10 verse 16 to 22
1: Wo.
0: Mo ran yin lo gege bi agutan sarin koko. Agun tan kesin. Mo ran yin lo gege bi agutan sarin koko.
1: Nitori na.
0: Eyin
1: ki ogbon bi ejo.
0: Eni ogbon egbon bi tejo.
1: Ki esin se oniwo tutu bi adaba.
0: E wa so ni mo tutu gege bi adaba o.
1: Sugbon e sora lodo eniyan.
0: Sugbon era ti pa won te fe lo ba ikoko ni won e sora lodo eniyan o.
1: Nitori won o fin le ajo igbimo lowo.
0: Tori pe won o fin le awon ajo igbimo lowo o.
1: Won si na yin ni waju sinagogu won.
0: Won si na yin gidi gidi waju sinagogu won o.
1: Asu mu yin lo si waju awon baale ati awon oba nitori oruko mi. Won ri si won ati si awon keferi. Nigbati won ba si fi yin le won lowo.
0: Nigba ba fin awon oba ati baale lowo o.
1: E ma se aniyan pe.
0: E ma se aniyan pe.
1: Ba tabi ki le yin o wi.
0: La so wa jumo bawo la se so
1: nitori o fi ohun ti eyin o wi fun yin ni wakati kan na
0: e ba ti ba jumo nte so mi fun ra mi o drop esun okan yin wakati kan na nitori pe
1: ki se eyin le o nso
0: ki se eyin lo nso ro ma o
1: emi baba yin ni so ninu yin
0: emi baba yin tin be ni orun ni nso ro ninu yin o
1: arakunrin yo fi arakunrin re fun pipa
0: arakunrin o farakunrin na fun pipa o
1: ati baba yo si fi omo re fun pipa
0: baba to gba mi esu ti omo na jo fo ma re na fun pipa o
1: awon omo yo si dide si awon obi won
0: awon omo te bi la di ti bale ati despeli na won di te sawon bima baka na o
1: o si mu won ki a pa won
0: awon mo ka pa won o
1: gbogbo eyan yo si korira yin nitori oruko mi
0: gbogbo eyan yo korira yin nitori oruko jesu o
1: ṣugbọn ti o ba fori titi de opin
0: ṣugbọn ba fori titi de opin
1: oni a o gbala
0: oni a o gbala ese so n ta n kesi ni asale ni pe wo mo ra yin lo gege bi agbonta saarin koko eni pe iwo to n gbo mi ni asale mi mo n soro na ona ra wa sinu aye yi gẹ́gẹ́ bí àgùntàn sáàrin koko bá a dẹ̀ se mọ̀ pé ìkòkò tá à ń sọ yẹ rẹ̀ oúnjẹ ara oúnjẹ rẹ̀ náà ni àgùntàn náà wà bá wa ní kòkó sì á gbé láàrin bá wa ní àgùntàn ó sì gbé láàrin koko tí ò ní kú tàbí tí ò ní farapa báwo ni àgùntàn ó sì gbé láàrin koko tí ò ní kú tí ò ní farapa ẹranko wo là ń pè lágùntàn àwa tá a mẹ́ta ń pè lágùntàn tí ọlọ́run fi àwa kìrìsìtẹ́nì ìwé àtẹ̀yìn tẹ́mgbọ́mi náà wé ní àṣálẹ́ yìí ẹranko tá n pè lágùntàn jẹ ẹranko jẹjẹ ọjọ ẹranko pẹlẹ kì í sun dá gidi dá gan kì í dá lulu kì í se gangan kan ẹ bá sọ pé káyìn tiẹ ọba tiẹ lọ nánu.
2: Kì í ṣe wúrẹ́.
0: Ìwúrẹ́ bá sọ pé káyìn wúrẹ́ pé ta ni sọ̀rọ̀ nbẹ̀ o.
2: Ẹ̀rọ wúrẹ́ jẹ́ ìrìn létí máa jìyà púpọ̀.
0: Bẹ́ẹ̀ni.
2: Torí àìgbọ́ra.
0: Bẹ́ẹ̀ni so àgùntàn ò rí báyìí ẹ bá sọ pé káyìn àgùntàn lọ tiẹ nánu wọ́n sì máa kọ́wọ́ ọrẹ́ náà ni so àgùntàn jẹ́ ẹranko tẹ́ pé oníwà tútù ni jẹ́jẹ́jẹ́ tẹ̀ ni wọ́n bá ti tiẹ̀ lọ kì í fàjàgbọ̀n kì í se kankan kan ọba sọ pé síwọ́ ń bẹ̀ àgùntàn síwọ́ ń tẹ̀ nánu ṣùgbọ́n kí ni pé ṣùgbọ́n ta ni koko kí ni koko kí ni koko koko jẹ́ ẹranko kan tí máa pa ẹranko ẹgbẹ́ rẹ jẹ tí a máa kì í gbà mí pé ẹranko ajẹ́gun japa ajẹ́ranjapa ajẹ́ranjẹ́gun torí pọ́ jẹ́ ẹranko tó burú gidi gan láàrin àwọn ẹranko ní àwọn ẹranko tí máa jẹ ẹranko ẹgbẹ́ rẹ so lára oúnjẹ koko náà ni àgùntàn náà wà o lára oúnjẹ koko náà ni àgùntàn náà wà jésù wa ń sọ fún mi tẹ́ka pé gẹ́gẹ́ bí àgùntàn láàrin koko tí ẹ bá ní farapa tẹ́ ẹ̀ sì ní dóúnjẹ fún ìkòkò pé tí ọ̀pá yín jẹ pé ẹ gbọ̀n gẹ́gẹ́ bí tejo ẹ ní ọgbọ́n tejo ẹ sì níwà tútù gẹ́gẹ́ bí ti àdàbà o ejò ẹranko olóró ni ejò alárekereke ní láàárọ̀ ọjọ́ wa ìrántípa àrekereke náà ló fi ta ifá jẹ àtàdáwọn tó fi jésù alárekereke ni so jésù ọ̀sọ́ pé ká mú àrekereke ejò rárá ọgbọ́n ejò náà ní ká mú ọ ti pé àrídára ọgbọ́n ejò tó burú àṣìlélẹ̀ náà tí ọ dára sọ ọgbọ́n ejò tó dára náà la fẹ́ kẹ̀sì náà ní àṣálẹ̀ bákan náà ẹnì kẹrin wọn náà ni àdàbà àdàbà ọjọ́ yẹ kan tó tutù tára ẹ balẹ̀ kì í fàjẹ̀gbẹ̀ kì í sin kankan ọjọ́ ẹranko ọjọ́ yẹ ti pé ẹ̀họ́ jẹ́ àwòrán àti àpẹẹrẹ ẹ̀mí mímá nínú bíbélì so ìdí nu pé ọlọ́run fi gbà kẹ́nì kankan tó jẹ́ mí èsù kankan kó yíra rẹ̀ padà dé ẹyẹ àdàbà ẹyẹ àdàbà kì í gbàbọ̀dẹ̀ tẹ́ ẹ bá rí àjẹkọ́ lọ rí emèrè kọ́ lọ rí torí pé kì í gbàbọ̀dẹ̀ torí pé jẹ́ símbọ̀ fún ẹ holy spirit ọ jẹ́ àwòrán àti àpẹẹrẹ ẹ̀mí mímá so ọlọ́run gbà kẹ́nì kankan kó fi agbára kankan yíra rẹ̀ padà di àdàbà so kì í ṣeéṣe fáwọn òkùnkùn láti sọ̀rọ̀ máa di àdàbà so ibi tá à ń bọ́ náà ni pé báwo ni àgùntàn ó ṣe gbé láàrin koko tí ò ní farapa náà la fẹ́ kéèsì ní àṣálẹ̀ yìí tí ò ní kú jésù sọ nǹkan tí yóò ṣe pé àgùntàn yóò ní ọgbọ́n tejo kò ní kó mú àtejo iwa adaba ni o mo osbo ni o mo ogban tejo kini ogban tejo ta nso yi e ja case merin abi ju be lo nu ogban tejo ka to ma lo ni asale ala ko to ogban tejo e de pari wara re fa mo eyan eyan tejo le do ma gbe ni ara kan fo didi ai ma yo do ka to mo pe edu wa nbe pe to ba yo bo ninu gboku ni ma so pe emi edu nbo e ti ni asise paramo emi edu nbo ba sise ba ti lagbara ti da ba da edu pa yo so fo lo de pe to edo kan so po nbo ni oka ina ka ba ma ba keje o ba ma ba ma ba ma pa o ma te do fi debite yan wa eyan ni ma a ko ra ma jobo yo ba e na ni o si lagbara o si buru suru awon ogbon to lohun fe je ka mu lara te do ni yen ogbon te do so ogbon keji ta fe mu lara te do yen pe bo ti ke do ko se to bi to agaga awon edo bi parama le ato ka yen awon eh le mo lo kan po to bayi leyan wa balagba ato mo lo de ta mo pa le da na pa in to mo kekere lo kan o to bi gidi gan mo fi ara pa ma si inu le ni o so edu o kai so pe bayi lo n se to bi to yen ni ara ogba ti do to lo n fe je ka mu so elomi re agbo fi fo ni tin du mo ro woro ka kiri ko lomi kan kan nu o a se ba so pe lomi nu en ba lomi nu ni pa ribo pe o n lomi nu to agbo fi fo ni ma pa ribo ara re jo ba na ma ta sa pe bisu yan pata iyan ma do bo de na ni elemi o ti to nkan kan ti tun para e na ni mewa mesan ni pa se be oko ja aye re o si re lule ori ifa seyin so tara ogban tejo keta te na ni pe mo ti so le kan na pe jo ba nbo ninu gbo oja na ko kan te ni mo pe nbo ti pa lo a ma yo debi kan na ni edo debi kan kira kita nte ko ma sare gege bi awon re ko tukuna se ma sare ara o afte ba nle edo loku eba ri pe to sare a je pe won le ra won abi ota kan nle ni abo n safuku abo fe lo le kan kan to fe pa de o na ni o fi n sare so ara awon gban tejo to lo so pe ka gban na re so edo ma ro ra jo ninu gbo na ni edo ki pari wara re bakan ni edo ki so pe ba na ni o se to bi to o se to bi to aso agbo ofifo ni ma dun oro woro le ba ti lo mi n be titi e ki dun oro woro ni titi e loruko Jesu Kristi ara anu gba pe ka gbagban ti ejo ka si je onimo tutu bi ti adaba ogban ti ejo ogban ti ejo ogban ti ejo tara ogban ti ejo yi e ja kesi amon kankan kan ti a fe kesi ejo je alarekereke da lati aro ojo wa olorun so pe ka mu wa arekereke ti ejo rara o ogban ti ejo loni ka mu ogban ti ejo ogban ti ejo arekereke ti ejo ni lowo yen ki la fi dipe re loni gege bi omo olorun ati gege bi en tem bo mi na ni asale yi on ta fi dipo arekereke na ni ogbon olorun ogbon olorun la fi dipo arekereke ile ti ejo ni titi e jesu so pe eni arekereke bi tejo rara o ogbon tejo loni ka ni pe ka de ni wa tutu na bi ti adaba ki wa ni ogbon olorun ta fi dipo ti arekereke ti ejo ni a ri ogbon olorun jinu aye samuel woli ma to lo yan woli e ma to lo yan ba nle jesse ni samele kini ori kani di lokun sisin verse 1 to 5 eda do bo se lo gba nbe
1: oluwa si wi fun samuel pe
0: olorun so fun samuel pe
1: yo ti pe to
0: yo ti pe to
1: ti o fi ma kaanu saulu
0: ti o fi ma kaanu saulu
1: nigbati o je pe
0: nigbati o je pe
1: o ti ko lati ma jobo lori israeli fi ororokun iwo re
0: ororokun iwo re
1: ti o si lo
0: ti o si lo
1: o si ran oto jesu ara bethlehem nitori ti emi ti ri oba kan fun ara mi ninu awon omo re samuel si wi pe
0: samuel so pe emi o ti se lo bisolu ba gbo
1: o si pa mi
0: yo pa mi oba kan o ti ko ni kilo yan mi te oba solu ba gbo yo pa mi
1: oluwa si wi fun pe
0: olorun so fun pe
1: mo odun agutan kan le owo re
0: mo odun agutan kan lowo re
1: si wi pe
0: ko so pe
1: mo wa rubo ni si oluwa
0: mo wa rubo si oluwa ni o
1: ko si pe jesu si bi ebo na
0: ko pe jesu atomo si bi ebo na
1: emi o si fi ohun ti wo se han
0: emi o fe nti wo se han
1: o si ta ororo si ori eni ti emi o da oruko fun o
0: iwo ta ro se te ma da oruko fun o
1: samuel si se yi ti oluwa wi fun
0: samuel si se yi ti oluwa se fun
1: o si wa si bethlehem
0: wa si bethlehem
1: awon agba ilu na si be nitori wiwa re won si wi pe alaafia ko iwo ba wa bi won si dan wi pe
0: alaafia ni
1: wa rubo
0: ese e ri pe ogbon olorun to lo n beyan olorun na loko fara re na tori ko ma ti pe yo di ku lodo oba solu pe oba kan o ti ko ni kilo yan mi to ba gbo yo pa mi e o to ni yo pa o so pe wa rubo nle jese ni mu nkan e bo lowo so laarin ka ti ti ma ron se oba lo lo yan o oba lo lo yan o e dawo dafidi na se be sabeli kini ori 21 verse 10 to 15
1: dafidi si dide o si sa ni ijo ni ijo na ni waju saulu o si lo sodo akisi oba gati awon ranse akisi si wi fun pe se yi ni david oba ile na won ko ati dati ti won ti gberin nitori re ni ijo pe saul pa egbarun ti re david si pa egbarun ti re David si pa oro wonyi mole okan re o si beru akisi oba gati gidigidi ohun si pa ise re dani
0: waju won
1: o si so ara re di asiwere le owo won
0: ki se were o so ara da siwere lowo won
1: to di ku o si fe wo re ha ile ku oju ona o si nwa ito si irungbon re nipa ni akisi wi fun awon ranse re pe wo eyin ri pe okunrin na hu wa asiwere nje nitori kile eyin se mu tomi wa mo a ni asiwere fi nse te yin si fi mu eyi tomi wa lati hu iwa asiwere ni waju mi eleyi yo ha wo inu ile mi
0: ese e wo mo lon ti david to ni olohun ba yen na ngba to duku ti o pa to san pe awon to nbe waju won yi oro ka ma ka sam ko lo sele nisisin yi
2: o se bi iwere
0: era ti po na lo ko sam to po ju o
2: be ni
0: bo di pe mi to nte to yi sam o sise e kon ya olohun olohun ko ya sura anti were na ni en ti o mo nkan tin se so npa se be obo ko lo wa eku yen o sa ko nbe bakan na ilisa na lo ogbon na ta pe logbon olorun yi e da wo iwa won ba keji ori kejo ese ke wa tese kan la
1: ele sa si wi fun pe
0: lo
1: ki o si so fun pe iwo ibasan ni toto ṣugbọn oluwa ti fi han mi pe ni toto on wo ku
0: pe oba asida toran wa bibe handad yen wa a se li iranse re to fun pe olorun so pe yo ye ṣugbọn la re mi ati yo ku ni o gbọn ma so fun pe yo ku ba so fun pe yo ku yo pa o yo ba ti ti e je o yo ran lo sibi ti o ti o fe lo so pe mo so pe yo ye na ni ṣùgbọ́n láàrin mi àti ẹ yóò kù náà ni o ọgbọ́n ọlọ́run tí à ń dá akọ rèé tí a lè lò dípò àwọn àrékèrèkè tí èdò nílọ́wọ́ ń tiẹ̀ gẹ́gẹ́ bí ìwà títí ẹ̀ àrékèrèkè tó nílọ́wọ́ ń tiẹ̀ gẹ́gẹ́ bí ìwà títí ẹ̀ bákan náà ọlọ́run sọ pé ká níwà tútù gẹ́gẹ́ bí àdàbà ẹ rí pé àdàbà kì í sún dàgídí dà gan kì í ṣe páànlé ìpín ọlọ́run fẹ́ jẹ́ ká wa ta jẹ́ ọmọlẹ́yìn ká jẹ́ páànlé ká jẹ́ tọ́ọ̀gì ká jẹ́ tí ń fa wàhálà káàkiri ká jẹ́ níwà tútù náà gẹ́gẹ́ bí àdàbà àwọn ìrìn àjò tá a rìn rèé tá a fi lè bọ́ kó lọ́wọ́ ìkòkò tí ń bẹ́nu ayé tí a mọ̀ sí apanijẹ ajẹrantẹ́gun àtìlẹ́ tí a fìyẹn para wa tí a fìyẹn farapa ní ọ̀dọ̀ ìkòkò gẹ́gẹ́ bí àgùntàn bákan náà pé a gbọ́dọ̀ dé àgùntàn yẹn kò sọ pé ngbà míì tó bá yẹ ká sọ̀rọ̀ síta ká má sọ̀rọ̀ síta o pé a gbọ́dọ̀ dé àgùntàn àárẹ̀ ilé inú ayé apostle paul nínú ìsẹ̀wé apostoli orí 23 ẹsẹ 12-23 ẹja ká díẹ̀ mbẹ.
1: nígbà tí ilẹ̀ mọ́
0: àwọn jù kan dìmọ̀lù
1: wọ́n sì fi ara wọn bú pé àwọn kì yóò jẹ bẹ́ẹ̀ lé àwọn kì yóò mu títí àwọn ò fi pa paulu
0: bẹ́ẹ̀ni
1: àwọn tí ó dìtẹ̀ yìí sì jẹ́ ju 40 ènìyàn lọ
0: bẹ́ẹ̀ni
1: wọ́n sì tọ lórí àwọn àlùfọ́ àti àwọn àgbààgbà lọ wọ́n sì wí pé àwa ti fi èpè ńlá bú ara wa pé a kì yóò tọ ohun kan wò títí àwa ò fi pa paulu
0: a ti fara wa bú pé a ní jẹ nǹkan kan tá a fi pa paulu apostoli
1: ǹjẹ́ nísinsìnyí
0: nísinsìnyí
1: pẹ̀lú àjọ ìgbìmọ̀ wí olórí ogun
0: yóò
1: mú sọ̀kalẹ̀ tọ̀ wá wá bí ẹni pé yín fẹ́ wádìí ọ̀ràn rẹ̀ dájúdájú
0: ẹni pé fẹ́ wádìí nǹkan lọ́dọ̀ rẹ̀ dájúdájú
1: kí ó tó súnmọ́ tòsí àwọn sì ti múra láti pa
0: àwọn ti dẹ̀nẹ̀dẹ̀ àwọn ti pa
1: nígbà tí àwọn ọmọ arábìnrin paulu sì gbìmọ̀ gbúrò ìdènà náà
0: nígbà tí arábìnrin paulu ọmọ kékeré kan tó gbọ́ nǹkan tí wọ́n sọ lára àwọn ọlọ́tẹ̀yẹ pẹ́ fẹ́ pa paulu yẹn
1: ó lọ ó sì wọ inú ilé olódi lọ
0: ó sì sọ fún
1: paulu
0: ó sọ fún paulu pé àwọn kan dìtẹ̀ pé àwọn fẹ́ pa ọ́ tí wọ́n sọ pé kọ́ wá lọ́la má lọ o
1: paulu sì pe ọ̀kan nínú àwọn balógun ọ̀run sọ́dọ̀ rẹ̀
0: paulu wá pe lórí ogun kan sọ́dọ̀ rẹ̀
1: ó ní ọmọkùnrin ìtọ́ lórí ogun lọ tí ó ní nǹkan láti sọ fún un
0: ọmọkùnrin yìí fẹ́ sọ nǹkan fún lórí ogun ẹ̀mú tó lórí ogun lọ
1: ó sì sí lọ sọ́dọ̀ olórí ogun ó sì wí pé
0: ìyẹn ni pé captain ológun yẹn wá mú ọmọkùnrin yẹn lọ sọ́dọ̀ olórí ogun sọ fún pé
1: paul òǹdè pè mí sọ́dọ̀ rẹ̀
0: paul òǹdè pè
1: mí sọ́dọ̀ rẹ̀ ó sì bẹ̀ mí pé kémi mú ọmọkùnrin yìí tọ́
0: wá ọmọkùnrin kékeré kó ní kankan tí ó sọ
1: olórogún fà á lọ́wọ́ ó sì lọ sí apá kan ó sì bí léèrè níkọ̀kọ̀ pé kí ló ti wọ́ ní ìsọ fún mi
0: kí ni tó fẹ́ sọ fún mi
1: ó sì wí pé àwọn
0: jù fi ìmọ̀ sọ̀kan
1: láti wá ibẹ̀ bẹ̀ ọ́ kí o mú paul sọ̀kalẹ̀ wa si odo si ajo igbimo le ola bi eni pe iwo nfe bere nkan daju daju nipa re nitori na ma se gbo ti won nitori awon ti o de na de ninu won ju ogojo ogo ogoji okunrin lo won fi ara won bu pe awon ki yo je pe awon ki yo mu ti ti awon o fi pa titin yi
0: won
1: si ti mura tan
0: won re
1: ti dahun lodo re
0: won re ti dahun lodo re won
1: ro gunjo owo okunrin na lowo lo
0: won
1: si kilo fun pe ma se we fun enikan pe
0: ma se fun enikan
1: won fi kan won yi han
0: bo so kan yen fun mi o
1: si pe meji awon balogun orun sodo re
0: won
1: si wi pe emura igba mogun
0: oni emura igba mogun sile
1: lati lo si Kesaria ati adorin eleshin
0: adorin eleshin
1: igba oloko
0: igba oloko
1: ni wakati keta oru o si wi pe ki won pese erako ki won gbe polugun ki won si le mu de odo flexisi ibale ti li alafia
0: se on tan pe male bi governor lo tumo si la ko ti wa yo be ke le ba mu dodo governor na ni alafia kala wa christian ye aye odo ni awe la ma gba oroke la sa lo paul ogba we nti e ko si gbadu akankan titi e ọmọ kunrin to gbọngba tan dite yen to aso fun yen o lori pe o make sure pe o fa ma kunrin yen pe o lo so fun lori odogun ti o le da bobo to fi dodo governor ni alafia ta mo se ba le ni alafia
2: ọgbọn
0: ọlọrun ni yen kala wa sin ni ani no ta pa ti da lajo ani lo security pe mu ti lu wa so ani lo security kini
2: se a gbọdọ runu ọgbọn ọlọrun ni abọlọrun ni o le fun ni
0: abọdọ ọlọrun ma fun yan wa gan na tun bọdọ tun ro baba ola ma ko yan bi ti samuel baba wa fara wa gan abọdọ ro ran ti pe ti david ọlọrun ko lo so fun o lo fun are ran ti pe ti saul wi na ọlọrun ko lo so fun o na lo fun are abọdọ jo christian ni togo abọdọ jo mo ọlọrun togo ara o abọdọ gbọn ka ni ọgbọn ọlọrun
2: ọlọrun
0: fun gba mi e ma bi mi na ni te n ba dugbe o agbo temi na ti gbe ni na ni o mi bu yin o la ko ta wa ya ti daye mo na ta
1: nitorina
0: nitorina
1: o gbe okuta lati so lu mo jesu fi ara re pamo o si jade kuro ni temple
0: ese jesu o ta mo si fu god fu ma ngba to ba won omo na to ba won ju soro olodun tinu won bi won ko fi ara re po olodun won so blasphemy won so lodi soro ko oluwa iwo wa lo olodun amokuta fe so lu bi ni pe jesu fra na to ni agbara ati gbara re o fi ara re pamo ko lo da won tan fe so okuta lu ki se pe ko le ba won da sugbon ako re o ti to ngba na lo lati kuku ori gabelebu na ni olohun so pe jo wa kuku okuta bi o ko se kuku ori gi agbelebu npa se be o na fa re na pamo gege bi kristeni edo na ma se be a fara re pamo fun iku a ni ma edo ta do sunun le kan na ngba ti abajade ta a bo ta won awon irun je ta je yo san yo je
2: ma ti pe
0: a ri pe ile ti da a bo ta je ma ti pe o tun ti gbo kere kan pe silekun abe ronra abisabe si abe bedi o ma be fa mo yojo ke tori ijo kijo boya o ro pe eyan ti dade teyin kan sun sori bedi te da le ru le ke ri kan na dudu bo ni da bayi ti oro bo sta pe ijo to ti te ti jo npe e ma jo na o ke to pa ru ogbon ejo to lo n fe je ka mo na re ta fi ni farapa towo eko ko apani je ta n gbe laarin wa pupo omo olohun pupo bishop boli apostle olusagota ajinrere ikoko ta n gbare won ti pa won je o elomi ikoko ti pa je elomi ti ni farapa lowo ikoko ta le katan na ti ni farapa topo gidigan lati odo ikoko wa
2: tori na
0: olohun fe je ki agbagbe ti ejo ka si mu atutu gege bi adaba wa tutu dadaba ko so pe ka ri nkan kankan to je ki o le pa wa lara ka ma lo so fun joba abi folopa bibi ni oso bae o pe pe nu we quality ke nori kefa pe security ti ese ikejo ana pa agbodo lo sile ejo nti so ni pe pastor agbodo pe pastor le do lo sile ejo pe ke ejo ifara won ninu ile ijosin
2: ta ma pastor
0: ele pe won ye ni so bo ori kefe ri kan to fe ba titi eje to so pe o le damo lo so fun agbofinro ki ijoba ko gba ni owo re idun ta fi ni ijoba ti isakoso na le wa ni ori ebi li soro kaka to ma lo ni asale e da wo e da fikori tin e lo ta ko wa to logun die e da bo sinu gbe owe ori 22 ese keta ibe na na lado sini asale iwi owe ori 22 ese keta be lado sini asale
1: ologbeniyan ri
0: bi tele
1: o si para re mo
0: o para re mo
1: ṣugbọn awọn ope akọja o
0: a si je won niya o ologbeniyan ri bi tele o si para re mo elemi alon ni ti security elemi a ni court bo ko ba bibili mu ta lo so boye fun o a ni ti security o aga la ko ta wa yi a ni security o o ba tun come yan bi 100 dollars bi kan wa security ti be o so fa won olopa kan duro tin duro ma kan to de sele loruko jesus a ni sin ni o
1: amen
0: bi le pe wo mo ran lo gege bi agunta saarin koko tori na e mu ogba tejo e wa mu e mu wa mu wa tutu gege bi tadara loruko jesus a ni sin se o loko ni power de o
2: to eyin akoko shiniyes na ni e ti gbon o ku ki e pe wole lati bere ibere tabi lati se afikun ti e ba je oluso agunta tabi apostle. Hello.
3: God bless you.
0: Amen, sir.
3: I'm a little bit of my own. You can do your
0: work. Yes, sir.
3: Baba, and then you go.
0: Amen, sir.
3: While I'm getting here, that will be.
0: Amen, sir.
3: No, you really can't. You be. That is my brain. Well, yeah, I'm going. I'm going to have my paro. Mogboro yi ko si ajada nu ara baba
0: Oluwa sin sir
3: God bless you
0: Amen sir thank you sir
3: Bade omo oju ade na
2: baba
3: Ije ke ngu omo yin ojo hun wo ka pe
2: Beni beni
3: e ba mi ti se ba gbo re o
2: Ese ese eje ki bere bere kan lo baba lo yin baba
0: Yes sir
2: o se se ke yan lo ogbon Olorun be yan ba koju ku to ju de bayi te yan ti e le ronu nkan kan mo
0: Beni sir
2: agaga keni e so pe se apo gbo pe oluso agunta ni o si mo jesu bo pe pe jesu se jesu so ye keyan o se jesu ba dojo
0: oto ni ogbon lorun oto ni pe
2: yan se jesu jesu ju a gbodo se jesu ko so ko ka so gbon olorun
0: ara o me o to sira won keyan o se jesu yo pe o to sira won si ogbon olorun o e ni pa won tin ogbon olorun awon o se jesu n ti mo awon ogbon olorun fa ti bo ko ni osoro ta babara wa atama yan buruku to ji ma ka kete
2: ko
0: na ni o
2: hello
4: Hello,
2: Kano. Kano, kilo ruko imbo leti kwa.
4: Kope, kato mi.
2: Oshie,
0: kini bere ni?
4: Mwaka ku, mshia utonga dua kumi.
0: Agba dua fanya se suru
2: ekwa. Ewa lori ledi yon.
0: So, otoni okwa lon, toni kinyo se jesu. Tuju ku, abado se jesu kisi yo.
2: Miku ba deko ku be.
0: Be ni yo.
2: Kama lo, tuka yon kaba jesu lo.
0: Eri pa mwa ta, sope mwa lopo lon yi. Eri pa mo abiwon le re pe somo olorun na abo somo olorun ara o e le pe mo re pe
2: yato wa nbe
0: to wa nbe re pe se ta fe lo se se to ni ewu ati kunu na ni iru yen yen na bodo lo obo olorun fun o a ko fun emi ati lati se jesu christo loruko jesu a ni ri adata ati adamo to ju ara wa lo
2: amen 091 2370 8675 mo ran yin lo gege bi agutan si arin ikoko
0: e ri poro samuel ta ti a fi saka saka we e ri pe ko se olorun
2: be ni ko se
0: olorun na ko se olorun
2: won kan won kan lo gbon olorun
0: e ti sa na ko se olorun
2: o se david se bi were hello
4: gale
2: ti lo ruko yin ma nbule ti ko wa
4: abi abi ye ni lata mi lo
0: ese abi abi ya mi
2: eh kini be re
4: yi Ọlọ́run fún mi ọgbà agbára.
0: Amen sir.
4: Orúkọ Jésù ẹ̀dì agbára
0: mi. Amen sir.
4: Ẹ̀mí ṣàṣeyọ àmì.
0: Amen sir.
4: Ọlọ́run abẹ́gbádùn àárín.
0: Amen sir.
4: Àwọn ọmọ oníwọ̀n ní yàyà síyà.
0: Amen sir.
4: Orúkọ Jésù.
0: Amen sir.
4: Ìgbàdí mo kàn sọ bẹ́ẹ̀ mi tuntun ìtàn tẹ́ ń bá bọ̀ yẹn ẹ̀ẹ̀dẹ̀ ṣàárí ẹ̀ ní pé ìgbà tí wọ́n lọ sọ fún ọkùnrin yẹn ní kọ́ mú ẹni yẹn báwọn. Ṣùgbọ́n wọ́n fẹ́ jọgbọ́n pa ó gbọ́dọ̀ kó ọmọ ogun nǹkan gbogbo ní ẹ̀ràn kan máa mú un lọ.
0: Ẹ àkókò ní ọjà
2: sọ̀rọ̀ sí. Wọ́n á sọ á tẹ̀síwájú ńjọ́ mẹ́jọ lórí ẹ̀.
0: Ṣé ṣe pàtí ká díẹ̀ bẹ́ẹ̀ ẹni ọ̀dọ́ kan tán lé.
2: Ẹ bá mi sọ ro nọ́mbà yín bàbá.
0: Àkókò ní ọjà sọ̀rọ̀ tán. Orúkọ ilé ìjọsìn ti wa ni Winning Souls for Christ Bible Church. So a wà ní ibì kan tán pè ní Akala Road ńbẹ yẹn tó wà ní ọ̀nà ní garage sọ́nà ọ̀dọ̀ ọ̀nà ilé sọ́nà ọkọ̀ alápàtà ńbẹ yẹn àwọn àbíkà ńbẹ tá ń pè ní àǹkọ́mọ́ so
2: lẹ́yìn àǹkọ́mọ́
0: yẹn gángan la wà ṣùgbọ́n àdúgbò ibi táwa yẹn náà ń pè ní sionist estate àwọn ní nàmbà 983 ńbẹ so àwọn ìlànà ẹ̀sìn wa rè lóní ọ̀sẹ̀ kan gbogbo ọjọ́ tuesday láago márùn-ún rọ̀lẹ́ sí aago méje bible study ni gbogbo ọjọ́ thursday rò ní báyìí láago méje àbáárọ̀ sí mẹ́wàá ìpàdé àdúrà fún gbogbo ẹni tó wá ti wá náà ni bákan náà ọjọ́ friday wọ̀nyí ti ba ti se le token osu la go meta osan si mefa role ola an ta ba jo ni adun pa adu atusile na niyan kan ba kan na ni jo sunday wa yi ni ago meta ro sunday si ago mesan podcast meeting ni ye la ago mesan la ro sunday si ago mewa ile eko jo sun ni sunday school ago mewa la ro sunday si ago meji la bi la koda die na ni si ologo eni adara kan mo kan kan nu awon ile na won la na jo sun wa ji e re pere re na oluwa number temi ni
2: 08032351 73 93
5: Amen. Amen.

0: ẹlẹ́rù nìyìn ọlọ́run ìwọ la gbéga ní wákàtí ọjà àdúrà yìí ọba tó ń gbọ́ tiwa ọba tó ń dáhùn àdúrà ògo ni forúkọ yín ọlọ́run wa gba ọpẹ wa a dúpẹ́ o lórí ilé kọ̀ọ̀kan tí òun yìí ń gbé fóun tó ń fi àdúrà yìí ṣe inú ayé àwọn ènìyàn gba ọpẹ gba ẹ̀yìn náà gbogbo ẹ̀yìn ọmọ ọlọ́run tí a jọ pàdé inú wákàtí ọjà àdúrà ara máa dẹ̀yìn ẹ mi mọ̀ nira irun gẹ̀gẹ̀ kì í sunkún àti dẹ̀ lórúkọ jésù àti ṣeré láyé ó máa rọ̀ yín lọ́rùn àti mú ìpín àyànmọ́ òkò ṣẹ lórúkọ jésù olúwa ó máa rọ̀ yín lọ́rùn ìwọ tó ń ṣàmì ọ̀tá léni mọ́ dẹ̀yìn tẹ́yàn tẹ̀lé ẹ láti inú òkùnkùn iná dá padà iná dá padà gbogbo agbára tó ń gbé wálẹ̀ bó ti gbé sókè iná dáhùn lára ẹ gbogbo agbára tí ń bà á jẹ bó ṣe ń gbìyànjú láti tún ṣe ẹ̀mí àtogun abayọ ẹni jẹ ṣẹkẹṣẹkẹ iná kó dè wọ́n mọ́lẹ̀ ẹnìkan ṣàmì àdúrà yìí ó tán gbé sí ọ lára tí ń bà kan rere jẹ ó tán gbé sínú ayé rẹ bí ogun bí ọfà bí ẹ̀mí bí àhán sí tí ò jẹ́ kí ó gbónú ayé ẹ kó gbiná dànù kó gbiná dànù kó mọ rí bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀ mo gbàdúrà o fún gbogbo ẹ̀yìn ọmọ ọlọ́run tí ọlọ́run ń lò fún prógámù yìí ọlọ́run mi a máa tọ́jú yín a máa gbàdúrà fún yín àdúrà yín ó gbà ẹ̀mí ṣaláìní ẹ̀mí dààmú láyé ìlérí ọlọ́run má jẹ́ mọ́ òkú ọlọ́run ó máa ṣe fẹ̀yìn àti ìdílé yín jésù olúwa wa àmì fáyà ògo ní fọ́lọ́run lókè ọ̀run ẹ káàbọ̀ sínú wákàtí ọjà àdúà mo lọ́jà àdúà yìí ànáyè la ó jọ náà ẹ jẹ́ ká fún wa nínú ìwé genesis chapter 40:14-23 ni mo máa kà fún wa ẹgbọ́n torí ó ní ṣùgbọ́n kí o rántí mi nígbà tí ó bá dára fún ọ kí o sì fi ìṣeun rẹ hàn fún mi èmi bẹ̀ ọ́ kí o sì dárúkọ mi fún farao kí o sì mú mi jáde nínú ilé yìí vastritini wípé ṣùgbọ́n olórí agbọ́tí kò rántí joseph ó gbàgbé rẹ̀ kí ló tá a rán mi sí wa láti gbàdúà fẹ̀yìn ọmọ ọlọ́run ó mú pè ní ìṣẹ́gun lórí ogun àti ẹ̀mí ìgbàgbé ìṣẹ́gun lórí ogun àti ẹ̀mí ìgbàgbé odidi ẹ̀mí kan lẹ̀mí ìgbàgbé odidi ẹ̀mí kan lẹ̀mí kan mọ̀ràn tí ènìyàn odidi agbára kan ló ń bẹ nídìí kéèyàn ba ìlérí ó mọ̀ ṣẹ odidi agbára kan ní báyìí àwọn kan rìn àwọn mìíràn wọ́n láwọ èèyàn lálẹ́gbẹ̀ẹ́ yẹ kó ràn wọ́n lọ́wọ́ ṣùgbọ́n ayé ò jẹ́ ọ̀tá ò jẹ́ ká láàánú rántí wọn wọn ò jẹ́ wọn ó ṣe wọn lóore ẹlòmíràn ayé kì í rántí ẹlòmíì ní ọjọ́ tí kan eré bá wà nílẹ̀ wọn ò ní rántí ẹ̀ kan ni wàá gbowó wọn ò ní rántí ẹ̀ kan ni wàá gbóúnjẹ wọn ò ní rántí ẹ̀ pé lọ mú CV rẹ wá já fún ọ níṣẹ́ ayé ò ní rántí ẹ̀ pé mú pásítọ̀tì rẹ wá káàbọ̀ lọ gba visa ayé ò ní rántí ẹ̀ láti fún níṣẹ́ pẹ̀lú ipò tó wà ṣùgbọ́n ọjọ́ tí wàhálà bá dé tí iṣẹ́ lébìrà iṣẹ́ àṣekúdórógbó tí ò ní lérè bá wà nílẹ̀ wọ́n máa rántí ẹ̀ ẹsẹ̀tẹsẹ̀ wọ́n á sáré pé ó wá di wípé ọmọ tó bá burú ọmọ tó bá le ọjọ́ ogún bá le wọ́n máa ní ìran ọmọ tó le kí ló dé agbára kan ni kí ló ṣẹlẹ̀ agbára kan ni ipá kan bẹlẹnuṣẹ́ ẹlòmíì ó ní orí kó gba ìlérí ayọ̀ ṣùgbọ́n kò ní ọwọ́ kò ní orí tí fi ń gba ìlérí tó fi ń gba ìmúṣẹ ọ̀pọ̀lọpọ̀ yẹn ló ṣe pé àwọn ẹni ńlá wọ́n yí wọn ká nínú ẹbí nínú ilé ṣùgbọ́n agbára kò jẹ́ wọn rántí ó ṣeéṣe kí ẹ̀mọ bá làánú rìn kó mọ bólóore rìn káyé mọ̀ rántí ẹ̀ ó ṣeéṣe kẹ́nìyàn wà nídìí òru kó mọ̀ rí òru jẹ o torí pé agbára kan bẹ lẹ́nu iṣẹ́ mo ló ṣeéṣe kí ènìyàn kó wà nídìí omi kó ń gbẹ mọ̀ gbẹrú ẹni bẹ́ẹ̀ nítorí pé agbára kan bẹ lẹ́nu iṣẹ́ èèyàn lè jẹ́ àbúrò fún gómìnà àbí ààrẹ orílẹ̀-èdè àbí fún sẹ́nétọ̀ àwọn olówó láyánlá kíru ẹni bẹ́ẹ̀ kọ́mọ́dé ràn lọ́wọ́ tó ṣe ará ìta ló ń gbádùn oore tẹ́kẹ́ lómi ò gbádùn àwọn tí ò súnmọ́ ẹbí ẹlòmíì tó lówó lọ́wọ́ àwọn náà ṣe é fún nítorí pé agbára kan bẹ lẹ́nu iṣẹ́ ẹnìkan bẹ lábẹ́ òun yìí ẹnìkan fọ́lù àdúrà yìí gbogbo ohun tó wà lára ẹ̀. ti o de ko lo re o rati e to ba sa mi nbe yen ina gbe jade kuro lara re ina gbe jade kuro ninu aye re o dun yi o je nikan odomokunrin kan ta gbe ni Joseph alalani Joseph arirani Joseph omo ologo ni o se subara re ninu ogba ewon lori ese aimowo lori ese aimese won ko ba won puro mo nitori pe aye fe muselodi ti fi olorun idire ti Joseph fi bara e ninu tubu nbo denu tubu oroju rere olori tubu sugbon ko roju rere lati jade kuro ninu tubu ogun ija won elomi na elomi awon kan kekeke awon ore tebi mo panu awon ro waso asa jeun awon ore peanut elomi mo ri gba sugbon bo je ti ore nla ni agbara kan mo tako emi kan mo tako awon ore ti o gbeyan soke awon ore ti o lojo la awon iranlowo ti o gbin bebe kankan elomi mo ri gba sugbon ma dibi to re nla awon ore to so de eyan awon ore ti a bo so osi awon eran lowo ti a mu ki yawo tan agbara ka je won gba gbin e oni je won ranti re oh my god eni kan sami eni kan be labe ohun yi mi o mo ko to gbe sinu aye re sugbon to ba sami bi mo ti pase sinu aye re o to gbe sinu aye e ti eje won ranti e lati se olore nla ohun to wa nu aye re to ni pe ore ko sa mo jeun ore oje meje ojumo ore oje kan ojumo gbogbo agbara tin tari ore eru si o oje eru si o ti o je ko donje afin bo tin sami ninu aye re ninu aye omo re ogun ye se ni ase wole mo logun ye gbi medanu ninu aye re Joseph omokunrin ta so yi to ku fun ebun o ku fun agbara olorun sibe sibe agbara ko yaran ti e nitori pe ngbogbo ojo kan awon to je iranse ba farao awon meji olori agboti ati olori alase awon ni won se oba a mo nkan ti won se foba oba ni kero da won sinu tubu ko wa mo reti ohun to ko se fun won awon mejeji wa nu tubu pelu Joseph won do wa nibe ni won do nbe ninu ogba ewon ni ogbodi ojo kan ni awon mejeji won ba lala olori agboti o lala olori alase ohun na lala won wa fajuro Joseph ni pe ki lo se yin te fajuro olori ala oloti olori agboti o ni ala kan ni mo la o deru mi loju igba to ro ala ye jade ah o ni ala to la yi ala to da ni o lọjọ mẹta lónìí a máa mú ọkọ òun túbú yìí wàá jáde ó padà sí ipò rẹ ó padà mọ gbé agbo ọtí ó mọ gbé ọtí fọbọ farao bíi tàtẹyìn wàá gbọ o tó bá dá fún ọ tán tó bá soríire tó bá débi ògo tó bá dé àfẹ tó bá dára fún ọjọ bá sọrọ mi fún ààrẹ farao kó mú mi jáde kó mú léyìn mú lè túbú torí pé ebéèrú mi ni wọn jí mi ta ni wọn parọ mọ mi ni ẹsẹ tí mi ò ṣe mo bára mi nínú rẹ ó wá ní jọmọ gbàgbé mi o ó ní màá rántí ẹ àlá tó la tó bá àmì àlá tó tú yìí tó bá ilé ṣe Joseph ayé ẹ ti da ó tún jìyà mọ ẹgbẹ gbogbo ènìyàn nígbà tọkùnrin yìí jáde ìbẹ̀lú wípé ó gbàgbé Joseph kò rántí mọ ó ti gbàgbé ẹ kò rántí mọ ǹjẹ́ mọ̀ wípé àwọn kan náà gbọ́ mi báyìí ayé wọn ti ṣoore fún ayé àwọn kan ayé wọn ti bá wọn kan dìde ẹ̀yin kan ti ṣoore fáwọn ènìyàn ẹ̀yin kan ti ran àwọn èèyàn lọ́wọ́ nígbà pọ́njú ẹ̀wọ̀n kan nígbà ṣòro àwọn kan ẹ dìde sínáwọ́ wọn ó wá dìgbà tí ayé gbàgbé wọn ò rántí mọ́ agbára kan ni ẹ̀mí kan ni ló ń bẹ lẹ́nu iṣẹ́ náà fi rántí yín ẹlòmíràn nípasẹ̀ rẹ̀ àwọn kan ti lọ sínú òyìnbó àwọn kan ti di ọ̀gá nílé iṣẹ́ ẹlòmíràn ó lọ́wọ́ sí ipò tó lẹ́sẹ̀ lómi dé ní ipò tó wà but ó ṣe ní láàánú pé wọ́n dépò tán wọ́n dáyè ńlá tán wọ́n gbàgbé ẹni bẹ́ẹ̀ ayé ò rántí ẹ̀ mọ́ obìnrin míì o gbọ ko je jiya igba ti ko re de won gba die won ran ti e mo omo odo mi o gbọ ka re je jiya igba ti oro de oga gba die ko ran ti mo pastor mi woli mi iranse lodo mi o gbọ mo to gbadua lori oke ni petele ninu awe ninu aije ninu ai musugbon nigba to dobe tan won ran ti e mo won ni pastor yen ko ti e gbe ibo ko organize ko ti e mo se ko ma ra mu church won kere church mi na ti lo dupe o mo se o eni kan be labe ohun yi gbogbo en to gbagbe baja gbowo lori e je gbadua fun o loruko jesu eku gbagbe lori e mo ti gbadua fun yi ko mo pare eyin wo le nbe labe ohun yi ti won ti gbagbe yin ti won ranti yin eyin wo laye aye aye awon eyan to laye yin koja eyin wo le ti gbere ti won aye awon eyan eyin wo le ti bire faye awon eyan ti won taye awon eyan ba bire pada fun yin eyin kan ti gbo mi e lori kan se fun ṣugbọn won ma fi bi su oni ta lo sami to ba sami nbe yin o fa fi bi solore lara re o fa yen jade o fa yen jade mama isami o baba isami o o fa temi a fi bi solore lara re ko jade obi mi jiya lori omo o je so wa lori omo o se la mo pe o jiya lori omo o to wa jiya lowo omo omo ran ti e mo iya oni iya baba oni baba awon na kore to bi mi furugun mo gbadua fun o gbogbo egun ti be lori e epe ti be lori wo kuri mommy sami daddy sami auntie sami gbogbo ton gbe sinu aye e to mu ko lori ko se fun yan sugbon ko mo lori kan se fun o olori ko siyan o lori kan siyan o olori ko saanu o lori kan saanu re olori ko ran lowo iwo olori ran lowo mo pa lase loruko jesu gege bi iranse olohun ni wakati yi ogun yen se laye re o se wole loruko ti baba ati ni ti omo ati mimo adura re gba loruko jesu oluwa mo gbadua omi to be si waju omi ye gbagbara o do mi iwosan o do mi agbara o do mi iwosan o do mi agbara o do mi iwosan ororo waju e o do ro agbara o di iwosan omi yen wole mo ororo yen ko san eyan lesan la lale yi laaro yi osan bo wi ni igba ki igba to de mo follow adura yi aisan jade ideja ko san ko ye ko da segun ogun aye e pare ma je mu ipile si esi ko wu o san olorun pa ogun re ko da woli o wa sun layo wa jiji segun ojumo ere ojumo lo lola olo ma mo ile ko to ti lale yi fora re lo si lola won ni ja mo lori adura re gba okan re bale o ni da mo mo o de di jesu o da si olorun bu adura yi o jesu oluwa wa amen fire ogo ni fọlọ loke orun oruko mi ni solo peter ake pelu adekunle lati go si esi pa ogun re prayer city to wa ni abaoke along abeokuta road after omi adio nilu ibadan wa gbo awon eto isin wa leyin yi mama reti re ni opade won yi adura re gba I love you all have a wonderful and beautiful night shalom
1: ní ìgbàgbọ́ àti ìdánilójú pé jésù ọ̀rọ̀ fúnra rẹ̀ ti bá yín pàdé látẹnu ikọ̀ àti ìránṣẹ́ pásítọ̀ akẹ́ pẹ̀lú peter adékúnlé ẹ̀yìn náà tó lè jẹ́ aládùn ọlọ́run jù bẹ́ẹ̀ lọ nípa dídarapọ̀ mọ́ àwọn ìpàdé àdúrà lágbára gbogbo tó

mẹ́ta mẹ́ta láàrin aago mẹ́jọ òwúrọ̀ sí mẹ́rin ìdájí ọjọ́ kejì ẹ̀rí agbára iṣẹ́ ìyanu ó máa ń lọ bíbá nínú àwọn ìpàdé yìí ló fi ẹ̀kẹ́ yìí náà darapọ̀ láti jẹ́ alá.

0: ọba tó ni dédé tó lohun gbogbo tó ni àkókò tó ni àlàáfíà lára lórúkọ rẹ̀ la fi ń kí gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa lálẹ́ yìí ìkànnì lágẹ̀lú 96.7 FM òkè gájòkè ó nìkànnì tí wọ́n ń pè bí tá a wà yìí ètò yẹn tó sì ń jáde sí ti gbọ̀yìn ó ń lápè ní ìlera wa gẹ́gẹ́ bí orúkọ ètò òun ti ṣe lọ wípé ká ṣá wà ní ìlera gẹ́gẹ́ bí èèyàn tí ọlọ́run ọba dá ká máa gbé lálàáfíà kí nǹkan kan kó sì mọ́ dàpọ̀ gẹ́gẹ́ bí nǹkan nira máa gun ara wa kí wàá ní nǹkan tá a lè ṣe kí ni nǹkan tá a nílò láti mọ̀ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ tó jẹ́ onímọ̀ṣègùn òyìnbó lọ́nà kan àbọ́nà kejì àwọn tó mọ̀ ń pa ẹ̀ gan òun làwọn ó máa bá sọ̀rọ̀ lórí ètò ẹ ṣá fìdílé nǹkan tàbí kí ẹ wá nǹkan fìdílé láti jọ gbádùn ètò tá a pè ní ìlera wa yìí Fọláṣadé Àjàlá lorúkọ tèmi tí mò ń jẹ́ o láṣàlẹ̀ a tún ti wá sórí ètò ìlera wa gẹ́gẹ́ bí ìṣe wa àlejò mi kan wà níbi tí mo wà láṣàlẹ̀ yìí tí a tún bi wọ́n léèrè àwọn nǹkan kan tó rú wa lójú tí wọ́n sì láǹfààní àti ṣàlàyé fún wa àlejò mi tí mo ní láṣàlẹ̀ yìí àwọn ni wọ́n jẹ́ ìkan lára àwọn akọ́ṣẹ́mọṣẹ́ tí ó máa ń dá àwùjọ lẹ́kọ̀ọ́ tí wọ́n máa ń mú àwọn nǹkan tí ò yéèyàn tí wọ́n máa ń jẹ́ kó yéèyàn nípa kán máa dáni lẹ́kọ̀ọ́ nípa ọ̀rọ̀ ètò ìlera Olúwaṣọlá Balógun òun lorúkọ ìyá wa
1: ẹ kalẹ̀ mọ́
0: bó o ní gbogbo ilé ń kọ́
1: àlàáfíà
0: ẹ pẹ̀lẹ́ púpọ̀ ẹ̀yin elétò ìlera ojú yín sábà máa ń dán ṣé o ní nǹkan kan tẹ́ ẹ̀ ń lò sí mi ẹni jẹ́wọ́ fún ẹ jẹ́wọ́ fún àwa náà ẹ jẹ́wọ́ fún wa bẹ́ẹ̀ ṣe ń ṣe àdúpẹ́ orí ọ̀fẹ́ olúwa ọ̀hún kò ní kúrò lórí ayé wa ẹ jẹ́ ká kọ́kọ́ lọ ká padà wá ná n tá a fẹ́ gbéyẹ̀wò láṣàlẹ̀ yìí n tí ó jọ ṣe gbogbo wa láǹfààní ni torí pé ó ní ohun kan tí wọ́n máa ń ṣàmì ẹ̀ káàkiri gbogbo àgbáyé ní gbogbo ọjọ́ 17 nínú oṣù kẹsàn-án gbogbo ọdọọdún ìyẹn la mọ̀ sí World Patient Safety Day tá a mọ̀ sí ọjọ́ tó wà fún àwọn tó ń gba ìtọ́jú tó wà fún àlàáfíà àwọn bí wọ́n ṣe lè wà dáadáa tí ò ní sí pé ìlà yìí lo lásìkò tí wọ́n ń gbàtọ́jú ni àbí lẹ́yìn ìgbà tí wọ́n bá gbàtọ́jú tán kí lọ̀rọ̀ yìí dálé lórí ẹ jẹ́ ká lọ ká padà wá àárín gbogbo ètò tá a pè ní ìlera wa gan lẹ́bàá wa àmọ́ rírì ń pẹ̀ wá ń bẹ̀ pẹ̀lú wa

0: Cycle àti tomato dìrọ̀rùn bá fún gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ tomato ní cash and carry no delay. Dr. Strap ó ra lọ́wọ́ yín. Èyíkéyìí mọ́tò tẹ́ bá fẹ́ tà, eléyìí tó dúró re ni àbí eléyìí tó ti gorí odó, tòun èyí tó ti di ilé ìdọ̀tí ládùúgbò, àlòkù ọkọ̀ tí tù fi tàrùkù ti ń yọ olówó rẹ̀ lẹ́nu tó ti fẹ́ sọ́ra rẹ̀ di àgbàná fún yín. Tẹ́ fẹ́ tà kẹ́ fi pààrọ̀ ọkọ̀ kẹ́ tó fi upgrade bó ṣe car, truck, bus, trailer, ipò yòówù kí mọ́tò ọ̀hún wà. Dr. Strap ó ra lọ́wọ́ yín. Ẹ kàn sí wọn 09083301333 09083301333 09083301333. Andu wọn lórí Twitter, Instagram àti Facebook ni at Dr. Strap Recycle. Dr. Strap Recycle dé mọ́tò títà di rọrùn.
1: Ìlera lọ́rọ̀.
2: Ara ó jí pẹ́pẹ́ nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nìkan lẹ̀dá fi lè ṣe àṣeyọrí nípa àfojúsùn ẹ̀ láyé. Kúlọ́bà òkè fi ṣàgbékalẹ̀ alára pé ọláìmọ onísan mẹ́sàn-án. Bó o bá kẹ́fí àìlera bíi àìróorun sùn, ara títa, sangun sangun, kẹ́yìn ó máa rìn kò gẹ́ kò gẹ́, àìlè ìgbápá gbẹ́sẹ̀, kórí ó máa laago, kí nǹkan ó máa rìn kiri nínú ara ẹni, ìfúnpá gíga, ìsétọ̀, àtẹlẹsẹ̀ kíkan ni gogorogo. Kí bàtà ó jábọ́ lẹ́sẹ̀ ni kẹ́yìn ó mọ̀ mọ̀ tàbí kẹ́yìn ó máa rù kó máa gbẹ. Àwọn onírúurú irinṣẹ́ ìgbàlódé tí wọ́n ti ń ṣàyẹ̀wò lọ́dọ̀ wọn tó tú àṣírí ibi táìsàn fi ṣe bùba lára ẹ̀dá ló mú alára pé ọláìmọ onísan mẹ́sàn-án sára ọ̀tọ̀ láti jàjàbọ́ lọ́wọ́ kòkòrò inú ẹ̀jẹ̀, ọ̀rá inú ẹ̀jẹ̀, pajápajá, àyà lílù pìpì àbádì, jẹ̀díjẹ̀dí, ìdákọ́lẹ̀, kọmọkùnrin ó má lè tapáí, kára ó mọ gbọ̀n rìrì, ojú tí ń wò bàìbàì, aromọlẹ́gun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ kàn sí alára pé ọláìmọ onísan mẹ́sàn-án ní number 1 Lodge Street beside Amazing Grace School, Òkè Àdó Ìbàdàn 08138855308 08138855308. Bó bá ń ṣe ọ́ bí òjòjò, alára pé ọláìmọ onísan mẹ́sàn-án ni ó kàn sí.
3: Ìyá ilé kan bóun ni ṣáájú wá lónìí.
4: Bọ̀dáṣọlá, tí mo ti ṣílẹ̀kùn láàárọ̀ yìí, èyí tí ìtàn kankan kí wá làwọn ọmọ ó jẹ láàárọ̀ làbáyìí.
3: Láì ṣe pé ṣọ́ọ̀bù rẹ bọ́kọ̀rọ̀, àìṣègbàmọ́ra rẹ ní o, owó tó nítumọ̀ ló bá máa ń gbà lọ́sẹ̀ẹsẹ̀ báyìí. Ṣó o gbọ́pọ̀ lówó Better Life Bakery ni tí wọ́n fẹ́ ìbádòwòpọ̀ pẹ̀lú àwọn tó ní ṣọ́ọ̀bù ní gbangba. Ẹ ṣe èrò káàkiri àdúgbò yíká ìlú Ìbàdàn láti lo ṣọ́ọ̀bù wọn fún títa gbajúgbajà ìlú Màkà búrẹ́dì tí gbogbo ayé ń bèrè fún kiri báyìí. Ìyẹn Better Life Ìbàdàn Big Bonus Bread, búrẹ́dì 2000 naira tí wọ́n ń tà ní 1000 naira fáwọn alárajẹ. Ìta búrẹ́dì rí ò ní ṣe o, torí bí ẹni bu ṣúgà sáàrin ẹ̀rà ní búrẹ́dì Ìbàdàn Big Bonus Bread. Gbogbo ayé ló ń wà láti rà, ibikíbi tó wù kó gbé síkòrò ti máa ń tà láàrin àdúgbò. Bíbò wọn bo bẹ́ẹ̀ kẹ̀rí 40,000 lówó èrè ìbádòwòpọ̀ lọ́sẹ̀ẹsẹ̀ fólù ìbádòwòpọ̀ tó bá pérégedé pẹ̀lú ìlànà tẹ̀ lélẹ́yìn àjọṣọyẹ́pọ̀ tara ṣàṣà láti gba àṣẹ ìbádòwòpọ̀ fún lílo ṣọ́ọ̀bù rẹ láti ta Ìbàdàn Big Bonus Bread fáwọn alárajẹ ládùúgbò rẹ. Kẹ́lòmíì tó gbà sí àdúgbò rẹ mọ́ lọ́wọ́ tó rẹ́nìkan àdúgbò kan ni o. Tó o bá ṣe tán àti gbàṣẹ, nọ́mbà yìí ni o pè 09025427551 lẹ́ẹ̀kan sí 09025427551.
5: Ó balẹ̀ bàgẹ́ ọkùnrin pẹ̀lú Steve. Peters jagunlabi ọkùnrin ogun gentleman on the body system ògbóǹtarìgì àkànṣe Peters tó bá oríṣiríṣi àìsàn bí 50 nínú àgọ ara wọ̀ yá àjà. 50 Peters bẹ̀rẹ̀ tí gbogbo obìnrin tó dá tiẹ̀ mọ̀ ìmùlẹ̀ àwọn boys tó fẹ́ pẹ́ lórí ẹ̀ tó fẹ́ ṣe normal ra. 50 Peters wà fún gbogbo sisi ológe, ọmọge tó sexy, bọ̀bọ́ àti bàbá tó fẹ́ wà fully active in the order room tàbí kó mọ́ lọ́mọge wọlé kó má lè ṣe normal. By the 50 Waves Limited, SLA Kakiri Bobobi Timotin Taja to Jojulowo. Office address Iwani, Lot 3, Light and Craft Building, Bashorun Ibadan. While our head office is at Ojaja Mall, Abraham Adesanya, Ajah, Lagos. To be our distributor, call 0704-318-3929. 50 Beaters, Nadaki Tolote.
6: Eka bo padao, enye yonwa. Aki e seun te wa nbe pelu wa niko ni lagelu 96.7 fm oke gajoke iya wa olusola balo awon ogan lo ngba toju ka ba ni ka beri
7: atokun anfani te fun wa lati wa si ori eto lati wa ba wa soro nipa eto ilera wa ni isaju e je ki n koko soro nipa idi to fi se pataki lati mo rights wa nipa awa ta je
6: ka mo eto
7: beni
6: awa ta ngba itoju lodo awon akose mose onimo segun oyinbo o se dokita ni abi o se awon nurse abi o se awon to moju to wa
7: Ààbò aláìsàn jẹ́ àǹfààní pàtàkì nínú ìtọ́jú ìlera. Nígbà gbogbo tí aláìsàn bá dé ilé ìwòsàn tàbí ilé ìtọ́jú, kò yẹ kí ìlera wọn bàjẹ́ ju bí wọ́n ṣe wà lọ.
6: Ṣé pé tí aláìsàn bá lọ gbàtọ́jú báyìí, kò tún yẹ kí ètò ìlera wọn kó burú ju bí wọ́n ti ṣe wá gan lọ?
7: Bẹ́ẹ̀ni, ó yẹ kó dà sí. Bẹ́ẹ̀ni, kò yẹ kó tún lọlẹ̀. Ẹ̀tọ́ wọn ni láti ní ààbò tó péye, ìtọ́jú tó dáa àti ìmọ̀ tó péye nípa bí wọ́n ti ṣe lè tọ́jú ara wọn àti bí àwọn tó ń tọ́jú wọn náà bó ṣe ń tọ́jú wọn ní ọ̀nà tó péye. Kì í ṣe ń pé bóyá wàá kàn máa sọ̀rọ̀ sí wọn bó ṣe wù wọ́n àbí kàn máa ṣe bó ṣe wù wọ́n. Ẹ mọ̀, ìgbà míì gan kò dandan kéèyàn bá sọ̀rọ̀ náà. Gbogbo bá ṣe ń ṣe
6: ara ṣe báà fojú sọ̀rọ̀.
7: Bẹ́ẹ̀ ni, ara ń sọ̀rọ̀, ojú ń sọ̀rọ̀. Ẹni tó wá gbà tọ́jú á máa wò pé àbí ibi tó yẹ kí n wá kọ́ lélẹ̀. Àmọ́ tí gbogbo ibi ilé ìtọ́jú bá péye, àwọn tó ń ṣiṣẹ́ ń bẹ̀ tó ń ṣe iṣẹ́ wọn lọ́kùnkúndùn, a máa rí pé àwọn tí ó wá ń gba ìtọ́jú yẹn, ara wọn máa balẹ̀ láti fẹ́ máa lọ gba ìtọ́jú. So ara nǹkan tá à ń sọ ní ọjọ́ àyájọ́ yìí nìyẹn. Bí àwọn tí ó ń gba ìtọ́jú ṣe lè wò ó pé ẹni yìí ó mú nǹkan tí mo lọ́kùnkúndùn.
6: Ó mú lọ́kùnkúndùn, ó fẹ́ kí n gbádùn.
7: Bẹ́ẹ̀ni. So tó bá rí àpẹẹrẹ yìí, inú wọn máa dùn láti fẹ́ máa lọ gba ìtọ́jú àti láti wà ní ìtọ́jú tó péye.
6: Ọ̀rọ̀ tẹ́ sọ yìí gangan ló mú àwọn ọ̀rọ̀ kan wá. Ó wọ́pọ̀ láwọn ilé ìwòsàn.
7: Bẹ́ẹ̀ni.
6: Pàápàá jùlọ pẹ̀lú àwọn nọ́ọ̀sì wẹ́jẹ̀m̀bẹ̀ látọ̀dọ̀ tí wọ́n.
7: Ooru.
6: Tí wọ́n bá kọ́kọ́ wo obìnrin mi báyìí bóyá ó lóyún ni. Kí ló ṣe yín? Ṣá àkóbá yín ni? Ṣé èmi ni mo fún yín lóyún ni? Irú àwọn ọ̀rọ̀ yìí àti àwọn ọ̀rọ̀ míì ń tọ́ gan látẹnurú àwọn tí wọ́n fẹ́ tọ́jú aláìsàn tàbí tí wọ́n fẹ́ gbẹ̀bí fún olóyún. Ṣó tọ́kírú àwọn ọ̀rọ̀ yìí máa jáde látẹnu wọn sí àwọn olóyún? Ṣé ara ìkọ́ṣẹ́mọṣẹ́ náà ni? Ṣé ara tí wọ́n sọ pé kí
7: ọkọmọṣẹ́
6: kò yéèyàn? Mo ní mo ti fẹ́ bèrè gan ní tààràtà. Ó ṣáàtì yẹ yín ṣá.
7: Bẹ́ẹ̀ ni wà. Máa fẹ́ kọ́kọ́ sọ pé rárá kò ń ṣe nǹkan tó yẹ kọ́ ṣe nìyẹn. Wọ́n ọ̀dẹ̀ kọ́mọ́ṣẹ́. Kì í dẹ̀ ń ṣe gbogbo nọ́ọ̀sì àbí
6: dókítà
7: lórí bẹ́ẹ̀.
6: Bẹ́ẹ̀ni.
7: Tàbá ráwọn míì wọ́n ti ẹ̀ ń ṣe ju bí a ti rán wọn lọ. So ẹni tí ó bá ń ṣe díẹ̀ káàtó, a lè sọ pé bóyá kò mòye ni. Iṣẹ́ ò tí ì yé dáadáa. A sì ti ráwọn ẹlòmíì náà tẹpẹ́ tipẹ́ nídìí iṣẹ́ tó ṣì ń ṣe báyẹn. Àmọ́ kò yẹ kó rí bẹ́ẹ̀, torí iṣẹ́ tó gbà ni láti tọ́jú àwọn tí ó bá wá fún ìtọ́jú. Èèyàn tí ò bá dẹ̀ fẹ́ ṣiṣẹ́ lọ́kùnkúndùn, ó yẹ kó ti sọ pé
6: kò tẹ́mi lọ́rùn o.
7: Ju kó wá máa fi ẹ̀mí àwọn tó wá fún ìwòsàn wéwu.
6: Ṣé rí bí tẹ́ ti sọ̀rọ̀ tẹ́ parọ́ lóòótọ́ àwọn nọ́ọ̀sì kan wà yóò fẹ́ dàbí ìgbà tó yẹ pé àǹtí ṣe máa wálé wa? Bẹ́ẹ̀ ló ṣe máa rí lára àwọn míì tó wá gbà wòsàn. Torí pé lára àwọn míì tó wá gbà tọ́jú, wọ́n rí onítọ̀hún bíi pé mọ̀lẹ́bí àwọn ni. Pé pẹ̀lú gbogbo bí ìpèníjà òun sì ṣe rí lórí ètò ìlera yìí, nọ́ọ̀sì sì dúró tòun yóò tún wá máa sọ fóun pé ìrètí wà. Àwọn kan wà bẹ́ẹ̀ lára wọn. Àmọ́ àwọn kan wà tó jẹ́ pé látara wọn gan, òun ni ẹni tó wá gba ìtọ́jú ni ó tún ti gbọ́ sóko ibòmíì. Torí nígbà tó bá ń gbọ́ bó ṣe ń sọ̀rọ̀, òun gangan lè máa wo rẹ̀ pé àbí n tó ń ṣèwù yìí àbí tọlọ́jọ́ ni ó jà sí ni, àbí kí lóore tí wọ́n fi ń ṣe báyìí. Àmọ́ ẹ ti jẹ́ kó yẹ wa pé kì í ṣe tí wọ́n kọ́ mọ́ṣẹ́.
7: Bẹ́ẹ̀ yẹn kan ló ṣe yẹ kó ṣe rí.
6: Bẹ́ẹ̀ kan wá ló ṣe wá yẹ kó rí.
7: Ẹ ṣe gan ma. Àwọn dókítà, nọ́ọ̀sì àti gbogbo agbára ilé ìwòsàn ni wọ́n ní ojúṣe pàtàkì. Ojúṣe wọn dẹ̀ ni láti ṣàlàyé ìlera aláìsàn dáadáa kí wọ́n lè lóye
6: ní tó ń ṣe wọ́n.
7: Bẹ́ẹ̀ni. Láti fi ìtọ́jú tó dára hàn ní ọ̀nà tó lè yé wọn dáadáa. Kì í ṣe pé bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ a tún ní kò máa yé mi ní n tẹ́ wí. Èwo ni tún ní jẹ́ nǹkan báyìí báyìí báyìí. Àmọ́ tẹ bá máa sọ kó jẹ́ ọ̀nà tó máa yé
6: wọn
7: yékéyéké àti nǹkan tó yẹ kó ṣe láti dènà kí nǹkan búburú kan máa jálù wọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ni. Ojúṣe wọn ni láti fún aláìsàn ní ìmọ̀ràn nípa bí wọ́n ṣe lè tọ́jú ara wọn, láti jẹun tó péye, láti mu oògùn wọn nígbà tó tọ́, àti láti mọ ìbáṣepọ̀ tó wà láàrin ilé ìwòsàn àti aláìsàn. So gbogbo nǹkan tí ó jẹ́ ojúṣe àwọn dókítà nọ́ọ̀sì àti wà wá tá a jẹ́ public health personnel wọ̀nyí bẹ́ẹ̀ni gbogbo nǹkan tó yẹ ká máa ṣe wọ̀nyí ká dẹ̀ ṣe dáadáa.
6: Ṣé nínú ojúṣe yín bẹ́ẹ̀ ti ṣe ń ṣàlàyé, ṣé ó yẹ kó mú ọ̀rọ̀ ìrètí wá ni àbí kí ó mú ọ̀rọ̀ àìsírètí wá?
7: Ọ̀rọ̀ retí yẹ kó wà nínú even bí ọ̀rọ̀ yẹn gan bá di ojú ẹ̀ ó yẹ kí wọ́n mọ bó ṣe ń gbé ọ̀rọ̀ kalẹ̀. Àgbékalẹ̀ ọ̀rọ̀ jẹ́ nǹkan tó ṣe pàtàkì fún àwọn nọ́ọ̀sì, dókítà àti gbogbo àwọn oníṣègùn òyìnbó. Bí ọ̀rọ̀ bá ṣe rí, ó ní bá ṣe lè sọ fún ẹni tí ó yẹ kó gba ọ̀rọ̀ yẹn tẹ́ ń pé ó máa wò ó pé kò dẹ̀ wá le tó bó ṣe jọ yìí o, ìrètí sì wà fún mi. Àti pé ọ̀nà tí wọ́n bá gbà sọ ó máa jẹ́ kẹ́ni yẹn gan wò pé òkè mo dẹ̀ sì lè ṣe nǹkan báyìí báyìí báyìí tó máa jẹ́ kí ọ̀rọ̀ yìí kó yọrí sí rere. So àgbékalẹ̀ ọ̀rọ̀ ṣe pàtàkì fún àwọn dókítà àti nọ́ọ̀sì. Èmi gan ti rí kan rí tẹ́ ń gbọ́kàn sọ fún ni pé ìwọ o ma ní ìrètí kankan mọ́ ń bí báyìí kìdíkankìdíkan tẹ́ni yẹn wá ní kò ní rí bẹ́ẹ̀ fún mi o, ìgbàgbọ́ tèmi ò gbé irú nǹkan tẹ̀ ń fún mi. So irú nǹkan báyẹn kò yẹ kó máa ṣẹlẹ̀ ní ilé ìwòsàn àmọ́ ó ṣeni láàánú pé ara àwọn nǹkan tá à ń rí lóòrèkóòrè ó ń ṣẹlẹ̀ ní gbogbo
6: ọ̀pọ̀ àwọn ilé ìwòsàn
7: ní àwọn ilé ìwòsàn ni
6: ẹni ó ṣeni láàánú. Tí àbọ̀ wa ní ká sọ nínú àwọn iṣẹ́ ìwádìí tá a ti ṣe, ọ̀pọ̀lọpọ̀ àwọn kan náà tí wọ́n jẹ́ bóyá bí oníwòsàn wọ́n jẹ́ olùwòsàn tàbí ká sọ pé olùtọ́jú aláìsàn, àwọn tó jẹ́ olùtọ́jú aláìsàn àwọn kan tún gbàgbọ́ wípé káwọn bá máa fi ohun líle sọ̀rọ̀ líle bẹ́ẹ̀ fún àwọn tó wá gbà tọ́jú nígbà míì ẹlòmíì ò ní gbára wọn. Ṣé bẹ́ẹ̀ ni?
7: Àwọn kan ò ní gbára mọ́ àmọ́ kò wá ṣe ń pé nǹkan tó yẹ kó máa ṣe nìyẹn. Àgbékalẹ̀ ọ̀rọ̀ náà ṣì ni èèyàn tẹ bá rí ń pé bóyá kò ní gbára mú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó ní bẹ tún ṣe máa sọ ẹ máa wá ọ̀nà tẹ máa gbà yọ sí ni, kì í ṣe ń pé kẹ wá máa fun ní ọ̀rọ̀ ìbànújẹ́ léraléra àbí kẹ máa sọ̀rọ̀ sí bó ṣe wù yín. Àwọn tó wá gbà tọ́jú míì náà tí wọn náà wà lọ́wọ́ wọn ni lọ́wọ́ àmọ́ iṣẹ́ titi wa professionalism yẹ kó wà ń bẹ̀. Ẹ má bínú pé mo lo òyìnbó.
6: Ó sì yẹ pé akọ́ṣẹ́mọṣẹ́ àmì akọ́ṣẹ́mọṣẹ́ yẹ kó yọ nínú àwọn tó kọ́ṣẹ́mọṣẹ́ tó jẹ́ onímọ̀ṣègùn òyìnbó nípa bá a ṣe gbé ọ̀rọ̀ kalẹ̀ fún ẹ tó wá gbà tọ́jú.
7: Bẹ́ẹ̀ni kò ní ṣe bí ẹni yẹn gan bá ṣe sọ̀rọ̀ ó yẹ ká ṣe mọ bá a ṣe máa bá ẹni yẹn lò torí ara nǹkan tá a kọ́ mọ́ṣẹ́ ni. Bẹ́ẹ̀ni
6: tí aláìsàn tàbí tí ẹnìkan tó lọ gbà wòsàn tó bá wá ń kojú àwọn ìpèníjà kí ẹni tí í ṣe dókítà onímọ̀ṣègùn òyìnbó kó sọ̀rọ̀ sí hi tó tún kojú kí ẹni tí í ṣe nọ́ọ̀sì náà kó tún sọ̀rọ̀ sí hi kí ni tó lè ṣe? Ká gbàgbọ́ pé irú ilé ìwòsàn tí wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ ká gbàgbọ́ wípé ilé ìwòsàn tí kì í ṣe ti kọ́ṣẹ́mọṣẹ́ ni.
7: Kì í ṣe ẹnìkan ni ó dá ilé ìwòsàn kan sílẹ̀ ó lè ṣèyàn kan ló wù wá bẹ́yẹn sẹ́ni náà àwọn ìyókù lè má rí bẹ́ẹ̀ so a lè fi ìhùwàsí èèyàn kan fi ṣe bí gbogbo èèyàn tó wà níbẹ̀ ṣe
6: ń wùwà káà fi wá sọ pé náà ni gbogbo èèyàn tó wà ń bẹ̀ wùwà
7: a lè sọ pé ìwà èèyàn kan
6: kí aláìsàn
7: wọ́n ṣe
6: tàbí ẹni tó wá gbà tọ́jú.
7: Ok àwọn ilé ìwòsàn kan wọ́n ní àwọn àpótí kéékèèké kọ̀ọ̀kan tí wọ́n fi sí
6: lábí suggestion
7: box tó fi sí àwọn strategic locations kọ̀ọ̀kan ní àwọn ilé ìwòsàn èèyàn kàn lè kọ ìwé pélébé kan nǹkan báyìí báyìí báyìí ni mo rí tó ṣẹlẹ̀ sí mi ní ilé ìwòsàn báyìí báyìí báyìí yóò ẹ bá wa mójútó kó sì sọ sínú àwọn irú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ó lè ràn yàn lọ́wọ́ nípa bí wọ́n ṣe ń dá àwọn patient lóhùn. A dẹ̀ tún lè fi ẹjọ́ sun àwọn bóyá dókítà ni o àbí bóyá àwọn administrative officers wọn
6: àwọn aláṣẹ
7: bẹ́ẹ̀ ni
6: wọ́n mójútó bẹ́ẹ̀
7: bẹ́ẹ̀ni pé nǹkan báyìí báyìí báyìí ni mo rí o èmi ò sì fara mọ́ bí wọ́n ṣe ṣe báyìí báyìí báyìí kò dá tó. Then àwọn bodies kan wà àwọn tó ṣe àkóso àwọn ilé ìwòsàn wọ́n tún wà ìpele mi tún nìyẹn pé olúwẹ̀ ti lè lọ fi ẹjọ́ sùn wípé nǹkan báyìí báyìí báyìí ni mo rí ìhùwàsí àwọn tó ń ṣiṣẹ́ níbi báyìí báyìí báyìí o e ba wa mojuto e ba wa wo nkan te le se si ati bebe lo
6: oda meji kan wa ti mo fe so awon kan wa to je pe won lo si ile iwosan tabi bi itoju ti won lo gba itoju to ma si lo be tan won wa gbe esi ayewo ti ki se ti won fun iru iyan tun ko
7: iyan ti e ti sele daada ri emi gan o ti sele
6: inu medu mo boya e da so wo be ni
7: o ti sele se mi gan ri me n pe igba to wa ya lowa ni e ma binu nkan bye ni
6: se yen na o le han alaisan le mo
7: in ta n pe ni suicide gan le ti be yo
6: te
7: n pe en na a lo gbe mi are pe emi kon ni mo ni
6: si ayewo yo
7: so
6: ki la le se labalabe ti o fi ni mo waye mo
7: awon onisegun na ma be lowe a ma so fun un pe ki won to gbe esi ayewo fun
6: jade fenikan
7: enikan ku won tun yewo lekan si
6: tabi awon nkan ti won gba lara re lati fi sayewo ki won ma je ko dapo mo tele ni

Ọlọ́run kábíyèsí rẹ̀, adúgbọ́jọ́ ìgbani kábíyèsí rẹ̀, Ọlọ́run lánàá, Ọlọ́run lónìí, Ọlọ́run lọ́la. Ìwọ náà ni èmi àti yín ọdún 2026 ìgbónlákẹ́ happy new year náà. Ọlọ́run ṣètò ṣe wẹ́rẹ́ oṣù kìíní January, oṣù kejì February, oṣù kẹta March, Ọlọ́run ìwọ ni, oṣù kẹrin April, Ọlọ́run ìwọ náà ni, oṣù karùn-ún May, oṣù kẹfà June, wẹ́rẹ́ oṣù keje July, oṣù kẹjọ August. Àtúnbọ̀ sí bàbàbà òní ní ọjọ́ kẹta òní ní ogún. Ọlọ́run ìwọ ni o nínú oṣù kẹsàn-án, bẹ́ẹ̀ ìwọ náà sì ni o yípadà. Èèyàn lè yípadà, Ọlọ́run nìkan ni o yípadà, torí pé Ọlọ́run ní jẹ́ ìmí ni. Ẹ káàbọ̀ sórí ètò ti láyé ìjọhùn lálẹ́ ètò ní. Akinlóye Olúmìdé lorúkọ mi, Akin ọmọ Akin lójúde Olúyọ̀lé, àwọn tó dáhùn àpè ní Akin kan báyìí, Akin kan báyìí. Ẹ̀kẹrin Baálẹ̀ nílùú Ọ̀jẹ́lẹ̀yẹ níwájú Ọ̀fà Igbó. Ọlọ́run ìwọ ni o níjọba ìbílẹ̀ Lagelu, Ọlọ́run ìwọ ni. Mo wà ní ààfin bàbá wa Ọba Muritàlá Adébáyọ̀ Àkàndé. Ẹ̀kẹrin Olúbàdàn tilẹ̀ Ìbàdàn, èyí ò lábẹ́ bàbá wa Ọba tí fi ọba jẹ Rashid Adéwọ̀lú Ládọjà, sẹ́nítọ̀. Bẹ́ẹ̀ni Mọ́gàjí Arùsà Wàmù Agbolé Arùsà nílẹ̀ Ìbàdàn, ọmọ ọ̀tọ́ Ọbáyọ̀mí Ọlọ́run Ọ̀jẹ́ Arùsà Márù Tìṣẹ́, olóòtú mi Adésínà Láwòdé ni. Bẹ́ẹ̀ni lẹ́yìn tó tó jẹ́ pé Tóbi Ọláwo ọ̀gá wa ni, àti Lagelu àti Splash ọ̀gá wa ni Tóbi Ọláwo. Kenneth K. Bugi ló di Lagelu mú pẹ̀lú Gbẹ̀ngà Ọláyíwọlá Ọ̀dọ́mọdé aláìlójútì tó ń bọ̀wọ̀ fún àti wọ́n bá ti jù lọ. Àwọn tí òun gangan bá tó jù lọ, òun fi ọ̀wọ̀ fún wọn. Bẹ́ẹ̀ni lálẹ́ òní Adémọlá Asís lámójú ẹ̀rọ mi, ọmọ wa ni Onílà, èyí tó ti bẹ̀rẹ̀ èmi àti Fawaz ọmọ Ajíwàsíù lájọ wà lórí ètò ìyún láti kúrè ní Amúlòkó. Lálẹ́ òní àwọn nǹkan ayé ìjọhùn lájọ sọ̀rọ̀ nípa rẹ̀, torí àwọn nǹkan ayé ìjọhùn kò yí padà, àwọn èèyàn ni à ń yí padà. Bẹ́ẹ̀ni ní àsìkò ayé ìjọhùn bí ó bá tó àsìkò báyìí ti iṣu ìgbodò, iṣu ìgbodò mùyẹ́ tó bá jáde wẹ́rẹ́ tí ó ti tó jẹ. Bẹ́ẹ̀ni àwọn oríṣiríṣi nǹkan ló máa ń ṣẹlẹ̀, oúnjẹ máa ń wálẹ̀ lásìkò iṣu. Bẹ́ẹ̀ àwọn ẹbí kan sì ń bẹ tí wọ́n máa ṣe ọdún iṣu ní ayé ìjọhùn, wọ́n ṣe dìṣe o, wọ́n ṣe dìṣe. Tó bá jẹ́ pé iṣu ti jáde, àwọn tó máa ń ṣẹlẹ̀ ní ayé ìjọhùn, ṣé wọ́n tó ń ṣẹlẹ̀ ní ìsìn àbí wọn ò ṣẹlẹ̀? Wẹ́rẹ́ n tí ara wọ àsìkò kó tó jáde, ó lè jẹ́ àwọn iṣu ẹ̀gbẹ́. Bẹ́ẹ̀ni tí ó sì jẹ́ pé iṣu ẹ̀gbẹ́ rèé, yíwọ́n ni, àmọ́ bí iṣu tútù bá ti jáde, ìgbodò iṣu àtàwọn nǹkan kọ̀ọ̀kan yóò wálẹ̀. Bẹ́ẹ̀ni tó bá sì tún ti tó àsìkò kan ní ìsìn, àwọn sọ́nà tó máa kóra díẹ̀, wọ́n yóò máa kóra, torí bí òun ìkóra ìrorin ọ̀tọ̀ ní àsìkò tí má ní àsìkò àgbàdo tútù. Bẹ́ẹ̀ni àsìkò àgbàdo tútù náà sì rèé, ó nípa tó náà ń kú, torí pé wọn fi ṣeré tó bá ti sọ àsìkò àti mọ̀. Bẹ́ẹ̀ni bí nǹkan bá sì rí máa nǹkan máa ń wálẹ̀ díẹ̀díẹ̀ ni, tí bá sì ti ń wálẹ̀ arọ́ mọ́ tu àwọn ènìyàn, Ọlọ́run ní fi ara ni wá. Tó bá tún ṣe díẹ̀ sí àwọn ọjà ilẹ̀ Ìbàdàn, ẹ̀bù díẹ̀ ń bẹ̀, ọjà pọ̀, àmọ́ àwọn tí ẹ̀bù wẹ́rẹ́ òun ni. Àwa tí wọ́n bínú oṣù kẹsàn-án
mo ki yin ku orire pe odun ile to soju wa to ba ta asiko e ni afani ati pe mi wole e dugbe na wo olohun oba ti o pe meji pe olohun odun 2025 osu kesan re tori awon osu iko kan de nbe ninu odun osu kesan ta se kain ninu 2025 ni emi ati yin olohun to da wa si di 2026 to ba ton di iwo yi odun to nbo ha to 2027 lagbaro olohun emi ati yin ni ani se ninu sare oda bi mo se so were were awon isu a soro npa re nti o ti jade ti o ba si ti jade ti o ti jade ni odun yin e je ki mo tori isu ti wa ti wa isu tutu o ti jade ti a si ri ninu oja oda ademola sis musimbo so me siwaju

tàbí ọ̀pọ̀lọgùn gentleman on the body system ògbóǹtarìgì àkànṣe bitters tó bá oríṣiríṣi àìsàn bí àádọ́ta nínú àgọ́ ara wọ̀ yáa yá 50 bitters bẹ̀ẹ̀ tí gbogbo obìnrin tó dá tiẹ̀ mọ̀ ìmùlẹ̀ àwọn boys tó fẹ́ pẹ́ lórí ẹ̀ tó fẹ́ ṣe normal ra 50 bitters wà fún gbogbo sisi ológe ọmọge tó sexy bọ̀bọ̀ àti bàbá tó fẹ́ wà fully active in the order room tàbí kó mọ́ lọ́mọge wọlé kó má lè ṣe normal by the 50 Waves Limited. SLR Kakiri gbogbo bi ti won tin taja to jojulowo. Office address wa ni Plot 3, Light and Craft Building, Basoro Ibadan. While our head office is at Ojaja Mall, Abraham Adesanya, Ajah, Lagos. To be our distributor, call 0704 318 3929. 50 Bitters.

0: kò lẹ́jọ́ nù.
1: Ó wà bẹ́ẹ̀. Ó jẹ́ sílé gbogbo ọmọ sórí. Má fi ṣe àtàwọn.
0: Ètò tó ń múlò dùn lórí ńlágẹ̀lú 96.7 FM túnbọ̀ ọ̀nà àrà yọ lẹ́kọ̀tún ní gbogbo ọjọ́ Friday láago kan ọ̀sán. Pẹ̀lú Kọ́láwọlé Adéníyì, Kọ́ládẹ́t International ni yóò máa gbówà kiri lágbóságbó. Abala àkọ́kọ́ labala ó wà ń bẹ̀ láti máa sọ̀rọ̀ lórí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lágbo àríyá. Abala ìkejì labala pẹ́pẹ́dẹ̀. Abala tó máa sọ nípa onírúurú ọ̀ṣọ́ tá a lè máa jù tá a lè máa tẹ́ lágbo ó wà ń bẹ̀. Abala kẹta ẹ̀wẹ̀wẹ̀ ni abala ẹ̀ ọ́dà. Níbẹ̀ lẹ́ẹ̀tì máa béèrè onírúurú oúnjẹ tẹ́ nífẹ̀ẹ́ sí tẹ̀fẹ́ jẹ ní patí. Ẹ pàdé Kọ́láwọlé Adéníyì, Kọ́ládẹ́t International lọ́jọ́ Friday ọ̀sẹ̀ yìí láago kan ọ̀sán. Ó máa ta lẹ́nu bíi noodles 100 naira pẹ̀lú àtàròdo 1000. Ó wà bẹ́ẹ̀. Ó máa super.
2: Javis PR iCare Foundation ló ń lọ́gun tátátán wípé ti yín mélòó gbogbo èèyàn bàdà tágbègbè. Ẹja máa ń ra wa létí pé gbogbo tó lu wá dáadáa ni. Ṣùgbọ́n nígbà tá a dáyé ọ̀nà kan tàbí ọ̀nà míì tá ń gbà lura wa, ó máa ń ṣokùnfà àrùn lọ́kàn ọjọ́ kẹ́sàgọ́ ara. Ṣùgbọ́n nínú gbogbo ẹ̀yà ara ojú lọ bá ara. Ìdí pàtàkì rèé tí àjọ Javis PR Foundation ṣe ń pe àkíyèsí gbogbo ènìyàn tó bá ní ìpèníjà ojú láti tara ṣàṣà wá darapọ̀ mọ́ ètò àyẹ̀wò ojú tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní Javis PR iCare Foundation. Àǹfààní ńlá gbáà lèyí. Èròǹgbà tí wọ́n fi gbé kalẹ̀ kò múnira dání. 1000 naira péré lowó káàdì ọ̀fẹ́ sì làyẹ̀wò ojú o. Reading glasses lọ́fẹ̀ẹ́ fún gbogbo ẹ̀ bá nílò ẹ̀. Ànísẹ́ ọ̀fẹ́ làyẹ̀wò fún gbogbo ẹ̀ tó bá fẹ́ máa bí ọ̀rọ̀ kù sí nípa ọ̀rọ̀ ojú. Rọrùn gbogbo olùkópa tó nípèníjà ojú. Láti ṣàgbékalẹ̀ Charity PR iCare Foundation. Nígbà tó tún wá gbọ́ bí tó ti rà á nùgbà. Láìsí ìnira owó. Kí ló tún dúró ṣe? Orí ìran gara. Kọ́ ọmọ dẹni tí wọ́n ń fà ní tẹ̀tẹ́ fòdà lójú pópó. Láfi ni wọ́n máa lọ tààrà. Lọ ṣàyẹ̀wò ojú rẹ̀ ní number 94 opposite Unity Bank, Charity Consult Building, Ìyànà Àgbàlá Bus Stop, nítòsí Olówó Dín Fowó Sanu Shopping Complex, Ìwòrò Ìbàdàn. Lójoojúmọ́ ni o. Aago mẹ́sàn-án àárọ̀ sí aago mẹ́rin ìrọ̀lẹ́. Fún béèrè àtàlàyé pé
3: 0701-022-55.
2: Ojúlọ bára, òní dín dúró mọ́ wa lágbárí.
4: Ìlera lọ́rọ̀.
5: Togas, Togas, Togas. Ó tọ́jú díẹ̀ sẹ́yìn tí mo ti ń gbọ́ nípa ilé iṣẹ́ Togas Multidynamic Concepts. Ilé iṣẹ́ tó ṣàrà ọ̀tọ̀ nípa káfíntírì ti gbòpè lògùn lọ́nà ìgbàlódé tó pè yọ́dẹ̀ nǹkan sára sí wọn. Ilé iṣẹ́ Togas tó ti báwọn òjì ṣiṣẹ́ fàkọjẹ̀dì àti oògùn tí ń fọ kíndìnrín mọ́ tónítóní jáde báyìí. Bẹ́ẹ̀ ni àwọn oògùn tí ń jáde láti ilé iṣẹ́ Togas Multidynamic Concepts. Kà sí ara ẹ wò gbogbo ìwọ tọkọjẹ̀dì ń dà láàmú. Togas Herbal Powder ni ó béèrè fún, bó sì jẹ́ kíndìnrín ni tiyín. Togas Liquid ni kẹ́ ẹ béèrè fún. Togas Liquid ni ó bá ń fọ kíndìnrín yín mọ́ tónítóní. Bẹ́ẹ̀ sì ni gbogbo oògùn wa ni NAFDAC ti nìlò ń tẹ̀. Gbogbo èyí tẹ wá fẹ́ mọ bá wa dòwò pọ̀. Ilé iṣẹ́ Togas tẹ fẹ́ mọ kó oògùn wa ní ọ̀pọ̀ kó yọkù. Àbẹ́ yìí tẹ fẹ́ mọ ra lẹ́yọ yọ. Torí wípé àwọn alágbàtà fún gbogbo àwọn oògùn wa. Ilé iṣẹ́ Togas Multidynamic Concept ní Akala Express, Bravo Bus Stop, nílùú Ìbàdàn. Tàbí kẹ́ mọ̀ pé wá ní ilé iṣẹ́ Togas sórí 09032949024. Ilé iṣẹ́ Togas ló ní àní fàṣàn lùgbà. Gbogbo tí ń ṣe ọyẹ agbára egbògi ìbílẹ̀ ká.

0: pe ti yin me lo gbogbo eyan bada ta bebe e ja ma nra wa leti pe gbogbo to lu wa da da da ni ṣugbọn nigba ta daye ona kan tabi ona mi ta n gba lo ra wa o ma sokun fun arun lokan ojo kan sagwara ṣugbọn ninu gbogbo eya ara oju lo bara idi pataki re ti ajo charity year foundation se n pe akiyesi gbogbo eniyan to ba ni ipenija oju lati tara sasa wa darapo mo eto ayewo oju to n lo lọwọlọwọ ni charity year eye care foundation anfani lagba le yi erongba ti won fi gbe kale kun mu nira dani 1000 naira pere lowo kaadi ofe se layewo oju o reading glasses lo fe fun gbogbo en ba nilo e anise ofe layewo fun gbogbo en to ba fe ma bi oro ku si nipa oro oju rorun gbogbo olukopa to ni ipenija oju lati sa gbe kale charity year eye care foundation nigba to tun wa gbo bi to ti ra anugba lai si nira owo ke lo tun duro se ori ran gara ko mo deni ti won fa ni tete fona loju popo la fe ni o ma lo tara lo sayewo oju re ni number 94 opposite unity bank charity council building yana agbala bus stop nitosi olowo din fowo sanu shopping complex iworo ibadan lojojumo ni o ago mesa aro sa ago merin role fun bere atalaye
1: 070-101-522-55
0: oju lo bara oni din do mo wa lagbari
2: eyin omo yoruba o ki mo ka ko
3: ṣata ọba mọmọdé díẹ píparun ní ìparun ní ìparun láti wá gbé ojúdá ìmọ̀ èdè àti àṣà yorùbá sínú àwọn ìwé àwùjọ kí àwọn alámúlù mọ́lá ó má bàa fi ayédèrú ohun àgbélẹ̀rọ èdè àtàṣà tàwọn jẹ nìkan ní lágẹlú fm 90.7 fi ṣàgbékalẹ̀ ètò lágbà láìyá àgbà àgbà
4: ẹ bá òun gbọ́dọ̀ yí gbẹ
5: jàǹgbara jùgúrí jùgúrí jùgú jàǹgbara
3: ní gbogbo aago kan sọ ọjọ́ àbámẹ́ta sátidé làwọn ọmọ wa yóò máa péjọ bàbí ságbà láìyá àgbà níbi tẹ́ ò sì máa pàdé atọ́kùn ètò tó mú yányán létè àdéròǹkẹ́ ògúnlẹ̀yẹ tí yóò máa sọ àwọn onírúurú ìtàn gbọ́kọ́gbọ́ láti kọ́ àwọn ọmọ wa láṣà àti ìwà ọmọlúàbí tó fi mọ́ kíkọ́ wọn láwọn ẹ̀kọ́ pàtàkì àwa ń rọ gbogbo ẹ̀yin òbí tẹ́ ò fẹ́ kọ́mọ yín ó gbàgbé orísun ẹ̀ pé bá aago kan sọ bá ti lù ní gbogbo ọjọ́ sátidé níṣe ni ká ẹ máa jókòó ti rédíò yín pẹ̀lú àwọn èwe wa àǹfààní yóò ṣí sílẹ̀ fún wọn láti pè wọlé tàbí darapọ̀ mọ́ àwọn èwe ẹgbẹ́ wọn lórí ètò lágbà láìyá àgbà ní kẹ́yìn èwe wo máa gbọ́ káṣà wa ó lè ráàyè gbilẹ̀ láàrin
6: yàlẹ kan bó ni sájẹ wa lónìí
7: bọdáṣọlá tí mo ti sílẹkùn láàárọ yìí èyí tí ìtàn kankan kí wá làwọn mọ jẹ láàárọ làbá yìí
6: láì ṣe pé ṣọ́ọ̀bù rẹ bọ́kọ̀rọ̀ àìṣègbàmọ́ná rẹ ní o owó tó ní ìtumọ̀ lóòbá máa ń gbà lọ́sẹ̀ẹsẹ̀ báyìí ṣó gbọ́pọ̀lówó better life bakery ni tí wọ́n fẹ́ ìbádòròpọ̀ pẹ̀lú àwọn tó ní ṣọ́ọ̀bù ní gbangba ẹ ṣe èrò káàkiri àdúgbò yíká ìlú ìbàdàn láti lo ṣọ́ọ̀bù wọn fún títa gbajúgbajà ìlú mọ̀ọ́ká búrẹ́dì tí gbogbo ayé ń béèrè fún kiri báyìí ìyẹn better life ìbàdàn big bonus bread búrẹ́dì 2000 naira tí wọ́n ń tà ní 1000 naira fáwọn alárajẹ ìta búrẹ́dì rí ò ní ṣe o torí bí ẹni bu ṣúgà sáàrin ẹ̀ rà ní búrẹ́dì ìbàdàn big bonus bread gbogbo ayé ló ń wà láti rà ibikíbi tó wù kó gbé sí kó o ti mọ̀ tà láàrin àdúgbò bíbò wọn bo bẹ́ẹ̀ kẹ̀rẹ́ 40,000 lówó èrè ìbádòwòpọ̀ lọ́sẹ̀ẹsẹ̀ fólù ìbádòwòpọ̀ tó bá pérégedé pẹ̀lú ìlànà ń tẹ̀lé lẹ́yìn àjọṣọyẹ́pọ̀ tara ṣàṣà láti gba àṣẹ ìbádòwòpọ̀ fún lílo ṣọ́ọ̀bù rẹ láti ta ìbàdàn big bonus bread fáwọn alárajẹ ládùúgbò rẹ kẹ́lòmíì tó gbàṣẹ àdúgbò rẹ mọ́ lọ́wọ́ tó rẹ́ nìkan àdúgbò kan ni o tó o bá ṣe tán àti gbàṣẹ nọ́mbà yìí ni o pé 0902-542-7551 lẹ́ẹ̀kan sí 0902-542-7551
8: ìsàlẹ̀ òsì real bond community development association bond photo ìsàlẹ̀ òsì ń bàdàn ló ń fi tìdùnnú pé gbogbo ènìyàn àbẹ́ẹ̀rí ṣèkèṣèkè nínú wá dùn wípé àjọ̀dún wa tọdún yìí tó papọ̀ mọ́ ayọ̀ àjọ̀dún ọdún kan bàbá wa olùbàdàn ilẹ̀ ìbàdàn wọ́n bá rà sí ìdálé wọ̀lú ládọjà arusa 1 bàbá pádùkà lórí àpèrè ìsàlẹ̀ òsì real bond community development association ló ń kí kábíyèsí kú oríire wọn ní ká dé ọpẹ́ ilẹ̀ ìbàdàn ló ń bọ̀ wá bọba kẹyẹ ní bọ́ńfọ̀tò ìsàlẹ̀ òsì ìbàdàn àlejò pàtàkì lọ́jọ́ náà olóyè jùbírí dọ̀tún sànúsí ọ̀kánlọ́mọ odua sẹ́nẹ̀tọ̀ sàràfàdín abiodun ali ẹnjìnìà adẹ́rẹ̀mí abbas hosseini ọ̀nàrẹ́bù stanley dikurulayi ọlajide odidi ọmọ àwọn ògbóǹtarìgì eléré tí ó kẹlù sí wa nìbàdìrẹ péyọ rasid ayinde merengue king alhaji tayololu akande currency haji fatai adisa fakus ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kẹsàn-án bá ṣe o aago mẹ́wàá àárọ̀ nílẹ̀tọ̀ gbogbo ti bẹ̀rẹ̀ gbogbo èèyàn la pè lórí ẹni a fi wé pé gbogbo ọmọ bíbí sàn ìsàlẹ̀ òsì ń bọ́n fọ́tò àtẹ̀yìn àlejò tá a pè à ń retí ní bọ́n fọ́tò lọ́jọ́ kẹtàdínlọ́gbọ̀n
9: oṣù yìí
10: Glory Prince.
11: Fẹ́tọ̀ ìdìbò 2027 ṣe ń bọ̀ lọ́nà yìí. Ó ṣe kókó káwọn olùdíje àtàwọn ẹgbẹ́ òṣèlú máa tàtẹ̀jáde ṣèkéde ìpolongo ìdìbò káàkiri ìlú. Glory Prince ti ṣetán láti jẹ́ kó rọrùn pẹ̀lú ẹ̀dínwó nígbà tí ẹ bá ṣe printing sára aṣọ, fìlà, bánà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lọ́dọ̀ wa. 2027 is here. The campaigns have started and it's time to get your message out in style. For quality prints on t-shirts, face caps and other campaign materials, get in touch with Glory Prince and enjoy big discounts pẹ̀lú àwọn ẹ̀rọ ìgbàlódé tá a fi ń ṣe printing. Àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ọ̀gá iṣẹ́ àti ìrírí ọdúnmọ́dún. Glory Print ni ẹ̀yàn fún printing tí yóò mú yín dáyàtọ̀ láàrin àwọn yòókù. Don't wait until campaign season gets hotter. Place your order now. Call 0915-3886-921 or 0701-1398-978 or visit Glory Print Shop H24B Heritage Shopping Mall opposite Merike Pharmacy, Dubai, Ibadan. Glory Prints. E jàǹfààní ẹ̀dínwó lórí printing tó quality.
4: Glory Prints. Put your message on display.
9: Baba ni yi baba ni baba.

0: àwọn èèyàn wa wọn ti wà ní orí facebook ti lágé lùmọ ti rí wọn ní kọọkan ìfẹ ni wọn ní o ọláyẹmí ọláṣkò mo rí wọn mo rí ọlálẹkan àyànfẹ mo rí wọn rodola taiwo mo rí wọn wọn ní ẹkú ètò láti bolúwàjí ọdún adé o àdùnní àdè ìṣògbè ni ó tún jọ mẹta àdùnní àdè mo rí wọn ìṣògbè ni mo tún rí àrọmọdọmọ ìyàwó nírú adéwùmí kásìm mo rí wọn ọmọọba fásinà láti ìrúwà mo rí wọn adélérè síkírù mo rí wọn ọpsì owó ṣe ni mo rí wọn ní ẹkọ láti àdégbà yìí mo rí tí wọn wà tí wọn wọlé adésànyà fún mi láyọ mo rí wọn jágbo ajikamọ ifá mo rí wọn láti lagos state kabir adẹrẹmí mo rí wọn wọn ní ọrẹ mi akínọmọakin ẹkú ohun alẹ o from balaro academy alaba yusuf mo rí wọn bí wọn ṣe ń wọlé mo rí wọn kọọkan ojú òsì ní tìyín àwọn ọlọ́jọ́ bí tí wọn bá wọlé tí wọn bí nínú oṣù kẹsànán yẹ kí gbóhùn wọn torí ọjọ́ ti sáré gan a sì gbọdọ̀ pé kọjọ́ mọ lọ. Hello.
1: Akínọmọakin.
0: Ẹ mà kálẹ̀ táwọn àmì.
1: Òní bàjẹ́ fún bàbá mi alábọ̀ kọjá wẹ́ bàbá jì láti olómi akẹ́dẹ̀mí. Ọ̀rẹ́ mi ṣákìrù bàbá mo tún ẹ náà ọ̀tún la ni ọjọ́ òbí rẹ̀ mo fi dáadáa
0: ọ̀tún la
1: ó sì tẹ̀mẹ̀.
0: Ọ̀tún la
1: wá kí gbẹ̀ngà ó yàtọ̀ láyúwọlá jẹ́ sí ọjọ́ òbí wọn ní ọ̀sẹ̀ tá a lò tán yìí. Mo kí àwọn náà púpọ̀ tí bàbá ara ń jayé lamẹ́ríkà dáadáa wọn ó de.
0: Ẹ ṣe ẹ kú àdúró tì ọlọ́run ní fi yín lẹ̀ ẹ ṣe ẹ ṣeun bẹ́ẹ̀ mọ́gàjà ìṣòyìn adépọ̀jù àríorí ẹ ṣe ẹ kú àdúró tì arígbọ́n mọ́gàjì ilẹ̀ ìbàdàn ẹ ṣe o alájì ìbásòmù sáìtì rufa fìjà bí ní àwọn ní ìbásòmù púpọ̀ já lábẹ́ owó ẹ ṣe o.
1: Ẹ
0: ló ta ló wà ńbẹ.
1: Ní òní dé àbò
0: òní àmì àtẹ̀yìn náà àmì àtẹ̀yìn náà.
1: Oníkọ̀ mi ni kí n fi ìròyìn aláti òkèrè kí lọ́yìn aláàfin. Ọ̀rẹ́ mi Aláàjì Sùmọ́nù Ọ̀túnlá ní báàdì rẹ̀. Nínú oṣù kẹsàn-án ti sẹ́wọ̀n ọ̀dún 19.
0: Ojú òní ti wà ọdún tí kò tún sojú wọn lágbára ọ̀nà yóò sojú ẹ̀yìn yóò sojú àwa náà ẹ̀ ṣe olóyin sí àkàràjẹ ẹlẹ́gbàwò mọ́gàjúgbọ́lé ẹlẹ́gbàwò ẹ̀ ṣe o nísàlẹ̀ òṣìbọ́nfọ̀tò àtúgbẹ́lọ́yìn alájì sọ bóòrù àmì àpẹ sàbúrì bẹ́ẹ̀ ni àwọn ọmọ alájì bàbá wa sàkẹ́sọ tó dúró pé ìjọ sí àkómèjì ojú òní ti yín olóyin latif adẹniji irinlẹ tá a lè padà mọ́gàjà agboolé irinlẹ tá a lè padà ní bọ́ǹfọ̀tò ẹ ṣe o mọ́gàjì ọ̀yálàkùn ẹ kú àdúró tì àwọn ni mọ́gàjì ọ̀yálàkùn ní bọ́ǹfọ̀tò ojú òní tì yín olóyin saka adẹniji ọ̀dẹ́bọ̀dẹ mọ́gàjì agboolé ìwò ilé ìwòmẹ́ lọ́jà bá o ẹ ṣe mọ́gàjì rajira mọ́ni abiola agboolé sadu ọ̀gbẹ́ni odò oyè olóyin bàbá wa victor adébíngbé mọ́gàjì agboolé ọ̀gbọ́gbà ìyànà apẹ̀rẹ̀ àwọn ní aláàfin ọ̀nà ara ojú òní tì yín alhaji kabiru jalaruru ẹkú ọjọ́ méjìjọ mẹ́ta àwọn tí a bí yanu olóhùn sí ní gbàgbé yín mọ́gàjì ọlálẹ́rẹ́ àkànwó ọládèjì mọ́gàjì agboolé akíntayọ̀ ìdẹ́gẹ́ ẹ ṣe o alhaji àtẹ̀mẹ́tọ́gbẹ́ tó ti ka fúdùkà tì ní ojoojú ọmọwùmí àti ní ilé lẹ́kan ilé tuntun akademi ẹ ṣe ojú òní tì yín yáàjọ lulúwa ń kọ ọlọ́wọ́ síbí ojú òní tì yín nọ́mbà mi ò yàtọ̀ 08062440996 08062440996 bẹ́ẹ̀ èmi àti adémọlá sí òun báṣẹ lọ wẹ́rẹ́wẹ́rẹ́ àwa àti fawaz àwa ń lọ ọ̀nà lè wa wẹ́rẹ́wẹ́rẹ́ ó dàárọ̀.

0: láàrin mọ́dé yìí àbọ̀lọ́rí ọmọ sàlámì lágìlú ẹfẹ̀ 96.7 fẹ́lẹ̀lẹ̀ láwà tá a ti ń pàṣẹ bí ọba.
1: Mo kí gbogbo ọmọ kóòtù òjìrè tí ń gbọ́ mi ẹni fàìsàn ló gbá o. Ewé ń jáde lórúkọ tèmi ààrẹ Aturo Ogunda Worldwide. Láti bí kíbi ẹwọ́ kan ti ń bọ̀ wá sí géètì òjé ẹsọ̀ lójú èdè ayùn rẹ̀ ẹrìn sáàrin ọjà òjé ẹlẹ́ni ẹgbẹ́ ọ̀kadà òkè ọ̀fà bàbá àṣàlẹ̀. Òpó ẹ̀rọ bá ní sọ̀rọ̀ tọ́ga gbogbo lápá àlàáfíà yín ẹsọ̀ kalẹ̀ ńbẹ̀ ẹ wá wo apá ọ̀tún yín ẹ bí àkọmọ̀nà wa nídìí ẹ̀rọ omi un. Ẹ béèrè ilé olóyè ewé ń jáde bí egbòogi sànkò sànkò méjì kan tó sara lóore ni mo gbé wá fún yín. Àkọ́kọ́ òun náà ni OGD Herbal Formula tó wà fún gbogbo kòkòrò ara. Tí kòkòrò bá ń yọ ọmọdé lẹ́nu olú ọmọ bí ọmọ yóò bí ẹ̀ lẹ́nu ní gbogbo ìgbà. Tí kòkòrò bá ń yọ àgbàlagbà lẹ́nu ojú ọmọ sú ojú ọmọ wù bàìbàì ojú ọmọ gó ní pìpìpì. Èèyàn kọ́ ọmọ di méjì lójú ẹni tàbí kójú ẹni máa sókun bátákun tàbí kójú ẹni máa taná yẹnyẹnyẹn. Ìdí nìyí tán bàbá wa fi ń gbé kòkòrò ní iná ọ̀run àjàká òkò gbogbo ibi tí ẹ̀jẹ̀ bá ń gbé kòkòrò dé nínú ara ẹ mọ dábẹ́ mọ̀. Ìdí nìyí tán mọ̀mọ́ wa fi ń pèlé àwọ̀ káà tó bá bọ́ sápò ọ̀tún lónìí apá òsì ní ọ̀bọ̀ sí lọ́la oríkèríkè arọ́ ọmọ kan ni yọ́ọ̀mọ ru ni arọ́ ọmọ yún ni yọ́ọ̀mọ já ni jẹ kẹsẹ̀ ni ó dìde ńlẹ̀ jàkìtì. Ilé náà bàbá wa ń pè ní jẹ́ǹjẹ̀ tàbí àtẹsẹ̀kù kígbàdí ọ̀fà ni so papọ̀ mọ́ ọ̀pẹ́ ẹ̀yìn láti bi abala kan nítan wa báyìí mọ ibi ìṣẹ́po onúkún sí àtẹlẹsẹ ẹni yóò kúta ìta ibi ìgbà tí kò sí ẹ̀jẹ̀ ńbẹ̀ tàbí káwẹ̀ tán léwẹ̀ kí nǹkan máa rìn káàkiri ara tàbí kára máa tani ṣayí. A lè máa làágùn lóòrèkóòrè tàbí ká jẹ díẹ̀ ká ti sáré yó kójú ẹni máa sókun bátákun inú ara ọmọ gbóná ní gbogbo ìgbà. Egbòogi OGD Herbal Formula egbòogi náà bàbá wa máa ń lò tẹ́mi wọn fi máa ń gùn. Mo ṣe sí lánàá ọmọ tó tó àṣẹ olómi rẹ̀ eléyìí ló ń fọ kòkòrò tí inú san ara àṣẹ oníyẹ̀fun rẹ̀ tó ń fọ kòkòrò tí inú ẹ̀jẹ̀. Egbòogi OGD Herbal Formula tá a fi ń ṣe ìtọ́jú gbogbo ohun tí ń jẹ́ kòkòrò ara. Bákan náà ni egbòogi Double Barrel Herbal Formula eléyìí ló wà fún àwa tá a jẹ́ ọkùnrin. Èmi tí mò ń bá yín sọ̀rọ̀ ọmọ àfiwú orí bí ni mí oníyàwó púpọ̀ ni bàbá mi nígbà tí àgbà ń dé kò sí okun àti agbára fún wọn láti lè máa ṣe ojúṣe lọ́dọ̀ àwọn mọ̀mọ́ wa gẹ́gẹ́ bí ìtàtẹ̀yìnwá. Ìdí nìyí tí a fi kó àwọn egbòogi tá a fi ń dènà àwọn àìsàn tí sọ ní di arúgbó ọ̀sán gan lọ́dọ̀ obìnrin ìjọ ọjọ́ orí lè dín agbára kù nítorí tó dùn tá ń jẹ ó lè fa àìsàn tápà tàbí jẹ̀dí-jẹ̀dí. Àtọ̀ sí oríṣi mẹ́ta lọ́wọ́ báyìí ń sin ọkùnrin gẹ́gẹ́ bẹ́ẹ̀ ló sì ń sin obìnrin inú ọmọ ọkùnrin inú ọmọ gbóná inú ọmọ dìde palẹ̀ ká jẹ díẹ̀ ká ti sáré yókọ́ dàbí ká ṣe ọkà pọ̀ nǹkan tó náà mọ́ ni lọ́fun kárọ ọkùnrin ọ̀ya gágá ká fẹ́ sírí ogi kárọ wá lẹ́wẹ̀ ìsìnkọ́ dọ̀lẹ́ ká máa làágùn wọ́wọ́wọ́ ká máa mí gúlegúle ọjọ́ orí lè dín agbára kù. Bákan náà obìnrin tí ò ṣe nǹkan àlejò mọ́ ó lè dín agbára kù àní ká pa irú obìnrin bẹ́ẹ̀ tì àkànṣe egbòogi tá ń pè ní double barrel egbòogi àjogúnbá ni ẹ bá mi lò làjì lálẹ́ ẹ lò làjì láàárọ̀ ọjọ́ kejì tẹ́ bá ṣe gánọ́mà ni ara ó wà gẹ́gẹ́ bó ṣe yẹ kọ́ wà. Oríṣi mẹ́rin ni egbòogi wa ní tí ó ṣe fún mi ara ní tí ó ṣe fẹ́ jẹ́ ara. Ẹ kàn sí mi olóyè ewé ń jáde bí ààrẹ Aturo Ogunda Worldwide ẹ bèrè fákànṣe egbòogi tí ń jẹ́ double barrel tó wà fún àìlera ọkùnrin. Oríṣi mẹ́ta ni egbòogi yìí o torí pé bọ́kùnrin ọba lálàáfíà oúnjẹ ọ̀tá ẹ̀ ní ọmọ jẹ Odùmarèmásí Amfẹ́ Buhari oṣù tí ò pé ọlọ́mọjà jẹ́ǹjẹ ọ̀tá wa gbogbo ẹ̀yìn ọ̀tọ̀gbùrú onífàájì ènìyàn ìdílé aláyọ̀ yín kò ní di ìdílé kíkan o. Ẹ bèrè olóyè ewé ń jáde bí láti bí kíbi ẹwọ́ kan ti ń bọ̀ wá sí géètì òjé ẹsọ̀ lójú èdè ayùn rẹ̀ ẹrìn sáàrin ọjà òjé ẹlẹ́ni ẹgbẹ́ ọ̀kadà òkè ọ̀fà bàbá àṣàlẹ̀. Òpó ẹ̀rọ bá ní sọ̀rọ̀ tọ́ga gbogbo lápá àlàáfíà yín ẹsọ̀ kalẹ̀ ńbẹ̀ ẹ wá wo apá ọ̀tún yín ẹ rí àkọmọ̀nà wa nídìí ẹ̀rọ omi un. Ẹ bèrè ilé olóyè ewé ń jáde bí ẹ̀rọ bá ní sọ̀rọ̀ tẹ́ lè pè mí sí òun náà ni 08032601 tàbí 08053459223 08053459223 egbòogi tẹ́ ẹ bá lò láàrin ọjọ́ kejì sí ọjọ́ kẹta ẹ gbọ́dọ̀ bẹ̀rẹ̀ sí máa rí àyípadà rẹ̀ ni torí pé tí rọ́bà lọ lógún ọdún ọjọ́ kan solo tọrọ ọba ọbẹ̀yàn bá dẹ̀ ta fàsókè tọba yìí dógo orí bọ́ba yìí ọba rí tọrún wò ẹ̀dá kò ní gbowó ẹkún kó fira jẹ̀ rí o àní fàìsàn ló gbá.
2: Mo ní o fi mi sílẹ̀.
3: N wa jẹ́ ọlọ́ọ̀bì kankan lónìí.
2: Ìbò a lọ ọ̀rẹ́ mi.
3: Ọ̀rẹ́ yín náà ni.
4: Ọ̀rẹ́ wa kí ló dé láàárọ̀ kùtù.
2: Fọ́ọ̀kù sí nǹkan kan jàre.
3: Ẹ wo kúrò dalẹ́ yìí nǹkan bẹ́ o. Ògì ìrọ̀lẹ́ yìí kọjú sí sídìlẹ̀ mọ́. Ẹ wo ibi ìyá jẹrí.
4: Àìmọ̀ tí o sí nǹkan.
2: Nǹkan ṣe mí.
4: Ẹ Ajẹ́pọ̀ ò tí gbọ́ nípa double barrel.
2: Kí wọ́n fi ń
4: ṣe.
3: Àlewé
4: àtẹ Medical Clinic ló ṣe. Olulé iṣẹ́ wọn wà ní 87204 Òkè Ọ̀fà Bàbá Àṣálẹ̀ Bus Stop Ìbàdàn. Telephone 0803-326-0141 tàbí 0805-345-9223. Double barrel Aba powder. Ògùn kìrìbí ọkọ àìsàn.
5: Lagilu FM 96.7.
6: Lagilu FM, Jagaba Agogo Radio.

0: ṣáájú ẹ. Ọ́fíìsì wa ò yí padà. A wà ní ibi onílé aró lẹ́gbẹ̀ẹ́ NEPA office lọ́jọ́ láti ọ̀nà UI ló ti ń bọ̀ wá ni. Kò tó dé ọjọ́ roundabout ńbẹ̀ lónílé aró wà. A wà lẹ́gbẹ̀ẹ́ NEPA office ó wà lónílé aró ńbẹ̀ ló ti máa rí mi. Kí ni bàbá ìsẹniwáyà wa máa gbà wá nímọ̀ràn láti ká wà nílẹ̀ ìlà pípé ni? Kí ni ń dà wọ́n láàmú nínú àgọ́ ara rẹ? Yálà ìsẹn ló ń dè wọ́ ni àti bẹ̀rẹ̀ àti rìn ó ti dìṣòro fún wọn. Bóyá àwọn tẹ̀ wà lérí bẹ́ẹ̀dì àti nẹ̀rọ dìde àti kò fọ́ mú nǹkan kó tó dìde. Gbogbo èyíkéyìí yòówù ti ń dà láàmú lágọ̀ọ́ ara. Yálà àti bẹ̀rẹ̀ mú nǹkan ti dìnira fún wọn àti nẹ̀rọ àti ìbùsọ̀ké ní sí ìbùsọ̀kejì ó ti dìnira fún wọn. Bóyá àwọn tẹ̀ rìn wọ́n kú wọ́n kú òun tẹ̀ gòlùbà gòlùbà. Bí bá tó tẹ̀ ti jábọ́ lẹ́sẹ̀ tiẹ̀ ìwò tiẹ̀ nímọ̀ pajápajá lọ́wọ́ pajápalẹ̀ lẹ́sẹ̀. Ẹ wá ṣe àyẹ̀wò bóyá ọfà ló tiẹ̀ wọlé sí wọn lára tí wò mọ̀. Oríṣiríṣi ọfà ló wà. A ní ọfà asakatu, a sì ní ọfà adẹ, a sì ní ọfà bàbà, a sì ní ọfà òjé.
1: Ọfà àrùkánà ẹ̀dẹ̀ wà tí wọ́n máa gbé ni káàkiri.
0: Tí ọfà bàbà àbọ̀fà asakatu tó bá wọlé sí yẹn lójú. Àṣírí tí mo rí gbà ní Lomẹ̀ lọ́dọ̀ àwọn ìlú ìyá àyá mi ní Lomẹ̀. Agboolé wọn wọ́n ń pè ní kójú ọmọlẹ̀. Ìyá àyá mi dáhùn sọ ó ti lé ní 140 years. Fún ẹ ní kòwú bá ra abẹ́rẹ́ àṣírí ìtọ́jú ojú ni mo rí gbà lọ́dọ̀ ìyá àyá mi. Ẹ wọ wá tí ìpogójì ọdún o tí ìpọnmọ ogún ọdún o tí ń lògò. Bóyá àwọ̀ ti rí àwọn kùndẹ̀kùndẹ̀ nínú ẹyin ojú rẹ̀ tẹ́ pé ó ti ń ṣe àkóbá fún dẹ́gbẹ́ àti rínẹ̀ kàwé ti dìnira àbí àti rínẹ̀ wakọ̀ lálẹ́ ó ti dìnira fún wọn. Bóyá bí kùrukùru ni wọ́n rí bí àbí bí wọ́n máa rí bí ọyẹ́ bí ọyẹ́.
1: Nígbà míì kòkòrò ayọ́kẹ́lẹ́ ba ìrìn rẹ̀ jẹ́ a máa fa ìtọ́jú ojú tẹ́ pé ojú èèyàn ò ní rìnẹ̀ dáadáa àbí kí nǹkan ó ti alé sí ni lójú tàbí kí ó dàbí pé wọ́n da eérú sí yẹn lójú
0: tàbí kí ojú tiẹ̀ ó léwó. Wọ́n lè pè ní cataract lónìí, wọ́n pè ní glaucoma lọ́la, wọ́n pè ní pterygium lọ́la. Báyìí wọ́n tiẹ̀ ti rí yẹn kan tó ta kíní di ọ lójú bíi tẹ́ẹ́nẹ́ báyìí. Àṣírí yẹn ti wà ní ọ̀dọ̀ èmi.
1: Bàbá olóyè
0: tó gba ayé a máa pè ní ìsẹniwáyà ara ó sì lè pín ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi.
1: 08067958800 08067958800 Bóyá kòkòrò náà ẹ̀jẹ̀ ní tiẹ̀ ń dà ọ́ láàmú. Bóyá bí o bá ti wẹ̀ tán lọ́ máa yan ara bí pé ìyẹn fi atapara bẹ́ẹ̀ láró sì máa yan ẹ.
0: Bóyá àwọ̀ tiẹ̀ jẹ́ ẹni tó yẹ kó ti wọlé ọkọ ó ti lé lóró mẹ́wàá tó ti jù bẹ́ẹ̀ lọ. Tẹ́ pé yálà tí wọ́n bá tiẹ̀ fẹ́ rí nǹkan oṣù rẹ ara alé ọ̀tún ara alé òsì wọn ó ti mọ̀ pé nǹkan ti fẹ́ dé sí alágbájá nìyẹn. Nǹkan tọ̀dọ̀ tiẹ̀ bó ṣe ń léjọ́ tó bá rí ní 28 lóṣù yìí ó rí ní 22 ní oṣù tí ń bọ̀. Gbogbo àwọn orúkọ báyìí a máa sì dìnà téèyàn fi rí èrè ìgbéyàwó. Yálà bóyá pé wọ́n tiẹ̀ rí kiní kan nínú rẹ bó ṣe ń yí sọ́ọ̀tún ní isóṣin. Gbogbo owó àwọn kan báyìí kò da tó. Yálà bóyá wọ́n tiẹ̀ jẹ́ lọ́mọ ọkùnrin tẹ́ pé sẹ́ kẹsùn lọ láàrin ìṣẹ́jú kẹsí kejì owó ti dàtọ̀ wẹ́lẹ́. Ẹ nígbà tí ọba jẹ́ kó lólùfẹ́ rẹ̀ ọgbádùn rẹ báwo ni ìwọ náà ti fẹ́ gbádùn ara rẹ̀.
1: Jẹ̀díjẹ̀dí ni tẹlòmíì.
0: Ẹlòmíì dẹ̀ ní iyì omi lọ́gbọ́lọ́gbọ́ tó wà lára ọmọkùnrin tó yẹ kó sáǹfààní tó yẹ kó dọmọ lòmíì ò lè dọmọ wọn máa ní ẹ̀kọ́ sẹ́yìn bẹ́ẹ̀. Tẹlòmíì ò tiẹ̀ ti sàn tàbí kí wọ́n tiẹ̀ ṣàkíyèsí pé nǹkan ọmọkùnrin rẹ ó kéré jọjú orí ẹ lọ ó dàbí kẹ́yìn rẹ 15 naira kẹ́yìn wa tún dín gẹ́gẹ́ bẹ́ẹ̀ lórí ìwọ ọmọ tó ti lé lógójì ọdún. Yálà bóyá àwọn tiẹ̀ máa ń ṣe ẹ̀yọ́ bó ṣe ń ṣẹ̀yọ́ ṣeré ṣeré àbí kẹ́yìn ọmọ asẹ́kù sí ọ́nú ara tàbí kí wọ́n máa ṣẹ̀yọ́ ní ẹ̀ẹ̀mẹta ẹ̀ẹ̀mẹfà wọ́n máa tọ̀ igi ọ̀dẹ́ òkun ni kójú mọ́ tó mọ́.
1: Ọgbẹ́ ẹnu ni tẹlomi àìró ohun sùn déédéé ni tẹlomi.
0: Gbogbo àwọn orúkọ báyìí a máa fa àìlera sí èèyàn lágọ̀ọ́ ara tẹ́ pé yóò fi ní sàlá fà bó ṣe yẹ kó ṣe. Ọlọ́run ò ní jọ́fà ayé ó bà wá o. Fa lè wọlé sẹ́lómi lára tẹ́ pé apá kan ẹsẹ̀ kìíní ìdásẹ́lẹ̀ lẹ́ra tí wàá sọ̀rọ̀ ẹnìyẹn yóò dìnira ní ẹ̀là máa fi pariwo pé ẹgbẹ́ ẹ má jẹ́ ká bora pa ẹ sì má jẹ́ abora wọn mọ́lé. Bí ẹ bá ti gba káàdì wa pẹ̀lú owó péréte á ṣe àyẹ̀wò fún yín láti mọ ibi tí nǹkan yẹn lúgọ sí lágọ̀ ara yín.
1: Tó bá fẹ́ rí èmi bàbá olóyè ìsẹniwáyà ara gbogbo ayé a máa pè ní bàbá kájú ẹ̀. A wà ní ibi onílé aró lẹ́gbẹ̀ẹ́ NEPA office lọ́jọ́ láti ọ̀nà UI ló ti ń bọ̀ wá ni. Kò tó dé ọjọ́ roundabout ńbẹ̀ lónílé aró wà. A wà lẹ́gbẹ̀ẹ́ NEPA office ó wà lónílé aró ńbẹ̀ ló ti máa rí mi.
2: O lè pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi
1: 08067958800 08067958800.
0: Àìsàn ó kéré ó tóbi kò ní fara ẹni tó ti gbé.
3: Lágelo FM, jagaba gbogbo rétíò.

ọ̀gá ọ̀yàtọ̀ àkànní ọmọ onílé ọ̀yẹ́ ikú ọ̀ní pọ̀ ní ewéré ìwé ọ̀kárẹ̀ láyé ọ̀gbọ́n ọmọ ṣe ọ̀ní kú bẹ́ẹ̀ lọ ní sì ṣe mọ́ ṣe lọ ọlọ́run ọba mi ó sì mọ́ fún ọ ṣe ilé ọ̀yẹ́ àkànní alájìlé iye ilé ọ̀yẹ́ ọmọ mo sọ yẹ tán kí n tó ṣòro ìjì ọ̀lẹ́lẹ́ tí mo múrù ẹ̀kan mú lọ́wọ́ ṣoṣo ọ̀rí mi òkúta òkè títí sunkún òtútù ilé ọ̀yẹ́ tinú omi bàbá yìí sunkún òru lé bàbá tó bí ọlọ́mọ àlògbó mẹ́kun níbà ilé ọ̀yẹ́ ìdílége mi yọ̀yọ̀ mi ẹ̀fà ilé ọ̀yẹ́ ọmọ mo sọ yẹ tán kí n tó ṣòro ìjì ọ̀lẹ́lẹ́ tí mo múrù ẹ̀kan lọ́wọ́ gángan ọkú ọpọlọ ọpọlọ náà ò ní dàrú lágbára olódùn mọ́re ọba ọkú ọpọlọ kú ọmọ ṣe ìlàyé aláwọ̀.

yẹ kọba gun papigbi ani moro ti oro ana efun fi fe ki mo iwo pe mo mi a ri olodumare koni kola ko gba gbe elewo ojo iro ko gba gbe apara ito wu to gba gbe keran maran leti oso iso ye agbarojo ko ma gbere pade re mi ori akan ni olohun oni je kokuma lowo olugbenga o yato lori redi o naa ni o lori iri oma Gbenga o yato akani o ele oye igile gemi oke meni logun ni beni gbeti ile baba to bi olomo meni aburobo erin agberebo erin akulebo erin to ku loye ti jade adigbegbeleran gbeti ile oloye somurumuleran ile oloye ele oye ni o omo asoye tan kí n tó ṣòru ìjì ọ̀lẹ́lẹ́ tí mo mú ru ẹ̀kùn lọ́wọ́ gbọ́ngàn tóńṣó ọ̀rí wípé àlògbọ́ ni ọ́ mẹ́kùn níbà àlògbọ́ tó rán lóbì lọ́jà bàbá yìí tàrẹ́ títí ó lọ kó fún ẹlẹ́mu ẹlẹ́mu dunnú olóbì ń sọ olóbì mọ́ sọ̀mọ́ ó ní ibi owó wá bá lọ́wọ́ bá lọ ìjì ọ̀lẹ́lẹ́ ọmẹ.

0: balẹ̀ ká kọ́lé ti wá dìrọ̀rùn gbá fún gbogbo ẹni tó fẹ́lẹ̀ fọkàn balẹ̀ láti mú kí àlá wọn wá sí ìmúṣẹ. Àǹfààní ẹ̀ ti wá ṣúyọ báyìí ní Dream Gardens phase 1 tó wà níjàì Mọ́níyà Ìbàdàn tó fi mọ́ Irede City Ìdó Ìbàdàn ẹ̀dínwó rẹpẹtẹ lórí àwọn ilẹ̀ wa 250 square meter 1.8 million naira lẹ́ máa rà láti gbé tán lẹ́ẹ̀kan tó bá dẹ̀ jẹ́ 500 square meter 3.5 million naira nìyẹn o. Ìyẹn ní Dream Gardens phase 1 ìjàyè Mọ́níyà àmọ́ ní Irede City 1.7 million naira ni plot kan báyìí ẹ̀sìn ra odidi éka kan ní 6 million naira gbogbo document ló ti wà ńlẹ̀ kẹ́rì kẹ́rà ni o. Àbẹ́ẹ̀ gbọ́ ẹ̀dínwó yìí ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí nílé iṣẹ́ Footy Homes. Ẹ má fàkókò ṣòfò ẹ tètè wá jàǹfààní ẹ̀. Visit us today at Footy Homes top floor base 1 plaza Ìyànà Adéọyọ Ring Road Ìbàdàn or call 091-1706-0593 at Dream Gardens phase 1 Mọ́níyà Ìbàdàn and Irede City Ìdó Ìbàdàn. Your dream will come true.
1: Dr. Scrap Recycle àti tamato dìrọ̀rùn gbà fún gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ tamato ní cash and carry no delay. Dr. Scrap ó ra lọ́wọ́ yín èyíkéyìí mọ́tò tẹ́ bá fẹ́ tà eléyìí tó dúró re ni àbí eléyìí tó ti gorí odó tòun èyí tó ti di ilé ìdọ̀tí ládùúgbò àlòkù ọkọ̀ tí tù fi tàrùkù ti ń yọ olówó rẹ̀ lẹ́nu tó ti fẹ́ sọ́ra rẹ̀ di àgbàná fún yín tẹ́ fẹ́ tà kẹ́ fi pààrọ̀ ọkọ̀ kẹ́ tó fi upgrade bó ṣe ká truck bus trailer ipò yóò kí mọ́tò ọ̀hún wà. Dr. Scrap ó ra lọ́wọ́ yín ẹ kàn sí wọn 090-8301-3333 090-8301-3333 090-8301-3333 and do one lori

0: kan ni ṣànú ẹ̀dá ṣùgbọ́n olórun máa ran olùrànlọ́wọ́ sí èèyàn láti jíṣẹ́ ká ṣe ẹ̀mí ẹlẹ́dàá ránṣẹ́ wa lákòókò yìí láti jíṣẹ́ ṣe ìrànlọ́wọ́ fún gbogbo ènìyàn eléyìí tí kìí sún tí kìí rẹ̀ nígbà kankan kí aṣọ àti ìbùkún lè dé bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ìyẹn nínú oṣù ẹgbà yìí ká ṣe kẹ́ ẹ ti mọ̀ bí ẹni mọ̀ owó tí tanná sínú àpò gbogbo ènìyàn ó tún máa gbé ẹ lọ sí ìpínlẹ̀ tó ga jù ó tún yá o ẹ jẹ́ kí n jayín sí ti independence day cash port àwọn olúborí 1966 ni yóò máa jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan gbogbo ọjọ́ friday ni double winning cash port níbẹ̀ ní káṣí ẹ̀ tí ń sọ ọ̀pọ̀ ènìyàn di millionaire tuntun èyí kì í ṣe àkọ́kọ́ ṣe irú ẹ̀ ǹjẹ́ ló rò wípé ìwọ gan-an ló kàn láti di millionaire wa september 30 ni special independence cash port nítorí náà má ṣe fi àkókò rẹ ṣòfò lórí splash fm *347 *1004 *1# lórí ládìlú fm *347 *1004 *2# o sì tún lè ṣàbẹ̀wò sójú òpó website pẹ̀lú www.cashier.ng ẹni ọdún méjìdínlógún nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀ ọjọ́ stage ní bọ̀dù ló fòun tẹ̀lú káàṣì ẹ̀ káàṣì ẹ̀ nínú oṣù ẹ́ńbà yìí àkókò rẹ̀ láti jáwé olúborí nìyí ṣó ti káàṣì ẹ̀ mo ti káàṣì ẹ̀ káàṣì ẹ̀.
1: Kara o ji pepe ninu ekurere alaafia nikan le da village se aseyori nipa afojusun e laye nloba oke fi sagbekale alara pe online mo nisan mesan bo ba ke fi ailera bi airorunsun ara tita sangun sangun keyin o mo rin ko ge ko ge aile igbapa gbese kori o mo laago ki ko mo rin kiri ninu ara eni ifunpa giga iseto atelese kikan ni gorogo ki bata o jabo lese eni keyin o mo tabi keyin o mo ru ko mo gbe awon oniruru irinse igbalode ti won fi sayewo lodo won toju asiri bi ta ise fi se bu ba lara eda lo mu lára pé online mo nisan mẹ́sàn-án sára ọ̀tọ̀ láti jàjàbọ́ lọ́wọ́ kòkòrò inú ẹ̀jẹ̀ ọ̀rá inú ẹ̀jẹ̀ pajápajá àyà lílù pìpì àbáàdì jẹ̀díjẹ̀dí ìdákọ́lẹ̀ kọmọkùnrin ó má lè tapá kára ọmọ gbọ̀n rìrì ojú tí ń wọ̀ báibái aromọlẹ́gun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ kàn sí alára pé online mo nisan mẹ́sàn-án ní number 1 lodge street beside amazing grace school òkè àdó ìbàdàn 0813-885-5308 bó bá ń ṣe ọ́ bí òjòjò alára pé online mo nisan mẹ́sàn-án ni ó kàn sí.
2: bàbá ṣe látọjọ́ monday káwá fi weekend wa jẹ̀gbádùn lágbósá gbogbo lẹ́jọ́ nù ó wà bẹ́ẹ̀
3: ó jẹ́ sílé gbogbo ọmọ sórí máa fi ṣe àgbà wọn.
2: Ètò tó ń múnú dùn lórí ńlágelu 96.7 FM túnbọ̀ ọ̀nà àràyọ lẹ́kọ̀tún ní gbogbo ọjọ́ Friday láago kan ọ̀sán pẹ̀lú Kọ́láwọlé Adéníyì Colabex International ni yóò máa gbé wa kiri lágbo-ságbo. Abala àkọ́kọ́ labala ó wà ń bẹ̀ láti máa sọ̀rọ̀ lórí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lágbo àyíá. Abala ìkejì labala pẹ́pẹ́dẹ̀ abala tó máa sọ nípa onírúurú ọ̀ṣọ́ tá a lè máa jù tá a lè máa tẹ́ lágbo ó wà ń bẹ̀. Abala kẹta ẹ̀wẹ̀wẹ̀ ni abala ẹ̀ ọ́dà. Níbẹ̀ lẹ́ẹ̀tì máa béèrè onírúurú oúnjẹ tẹ́ ẹ nífẹ̀ẹ́ sí tẹ́ ẹ fẹ́ jẹ ní patí. Ẹ pàdé Kọ́láwọlé Adéníyì Colabex International lọ́jọ́ Friday ọ̀sẹ̀ yìí láago kan ọ̀sán. Ó máa ta lẹ́nu bíi noodles 100 naira pẹ̀lú àtàròdù 1000. Ó wà ń bẹ̀. Ó máa súpà.
4: Ó balẹ̀ gbàgẹ̀. Jàdúlàbí ọkùnrin ogun gentleman on the body system ògbóǹtarìgì àkànṣe bitters tó bá oríṣiríṣi àìsàn bí 50 nínú àgọ ara wọ̀ yáàjà 50 bitters bẹ̀ẹ̀ tí gbogbo obìnrin tó dá tiẹ̀ mọ̀ ìmùlẹ̀ àwọn boys tó fẹ́ pẹ́ lórí ẹ̀ tó fẹ́ ṣe normal round 50 bitters wà fún gbogbo sisi ológe ọmọge tó sexy bọ̀bọ́ àti bàbá tó fẹ́ wà fully active in the order room tàbí kó mọ́ lọ́mọge wọlé kó má lè ṣe normal Webs Limited ẹ̀sìnlélìlà káàkiri gbogbo bíi tí wọ́n ti ń tajà tó dójúlówó office address wa ni plot 3 light and craft building Basoro Ibadan while our head office is at Ojaja Mall Abraham Adesanya Aja Lagos PBR distributor call 0704 318 3929 50 bitters Nadaki Tolu.

0: Siri gbogbo eyin eyan wa te nbe ni agbon ti Facebook te tin ki wa ka bo sori eto. Eje ka sare ya balaye. Ka lo yin logo enu. Ato tesi waju lori eto ba mi to. Giga re poni. Ise ti aso re fun tembi. Alaba Yusuf Alaba oko ani Alaba ibi o ni pin lokan yawo e. Alaba Yusuf latolomi. Koko lo gbase latodo New Vision. Bákan náà falaye tèmi tọpẹ dúró dọlá taiwo láti bolúwàjí. Wọ́n kọrin hallelujah. Nẹ́nẹ́nẹ́nẹ́ èèyàn wa lápá bí. Mo ń gbọ́ ariwo. Adédèmí Sakio Adéwùnmí láti Burkina Faso. Létí mi kìí ṣe ariwo tó ní bá. Kìí ṣe ti bàánú ń yára o. Olùrántí Ayọ̀ Adé láti Odinjo Ìbàdàn. Kọ̀wé Kasim ìyá àbèjì ẹlẹ́gùsí láti Odò Ọba ẹ̀ka ilé màmá. Àwọn èèyàn ti pọ̀ ń bẹ̀ nítorí àbí làwọn olúwa ṣeun láti gbọ́ra. Ìmáfojì Peter ọ̀run ní apá kejì. Adéṣọlá Rufai Nurudeen Ọláyíwọlá títí ṣòfò. Mélòó la fẹ́ kà báyìí? Kẹ́mi Olúṣọlá. Rọ́mọdọ́mọ ìyá Onírú Adéṣínà Yusuf tún jí Ògún jì mí. Hussein Ahmed Adékúnlé Ismail Oduola. Àwọn èèyàn pọ̀ ń bẹ̀ ẹ̀yìn tí ń lè dárúkọ yín ẹ̀ mọ́ bínú. Ogun ayé pọ̀ púpọ̀. Lálẹ́ yìí kà sí ẹ̀. Ohun ìjà tó ń bẹ lọ́wọ́. Mo ti rin Motunráyọ̀ Adékúnlé láti Sàgárí Bolúwàjí. Ká ṣe ẹ̀ lálẹ́ yìí olóríire méjì ní ó fi 25,000 ṣe fàjẹ́. Ẹ ti mọ̀ bẹ́ẹ̀ ṣe ń tálápàá bẹ̀ yẹn. *347*1004*2#. *347*1004*2#. Bímọ. Kóòdù tẹ́ẹ̀tẹ́ nìyẹn tó gbẹ̀yìn débẹ̀. Mo jí. ₦25,000 a pè lálẹ́ yìí lórí ètò. Ọkún fún òjijì ikú nínú. Ṣeun Ìmáfojì Peter. Hamsat Bolanle ẹ̀ka alẹ́. Yóò bẹ̀rù ibì kan nítorí pé ìwọ Ọlọ́run wà ní. Ẹyin tẹ̀ ń bẹ ní agbọ̀n ti Bami Tó Group lórí WhatsApp. Ayọ̀ ayọ̀ ìtumọ̀ rẹ̀ ìró. Promise wa nípa yín àtúnṣe lálẹ́ yìí. Ariwo létí mi ariwo ayọ̀ kì í ṣe ariwo. Kẹ́ ẹ lè mọ̀ pé àmọ́ rírì yín dáadáa ni. Àádọ́dọ̀ tí yín náà lálẹ́ yìí. Ọ̀nà mẹ́ta ni àwọn èèyàn ó gbà lálẹ́ yìí láti dá sí ètò. Ìyún láti gba ẹni tó bá sọ̀rọ̀ àṣírí láti gbà lámọ̀ràn. Èyí tẹ̀ ń bẹ ní agbọ̀n ti Facebook ẹ láǹfààní láti fi kọ́mẹ̀ntì yín síbẹ̀. Àmọ̀ràn tẹ́ ẹ bá fún wọn àáká. Ẹyin tẹ̀ ń bẹ ní agbọ̀n ti WhatsApp lórí group Bámitò. Ẹyin náà ní àǹfààní láti ṣe voice note tí ò ju ìṣẹ́jú kan lọ. Kẹ́ ẹ fi àmọ̀ràn tiyín náà síbẹ̀ àágbé ẹ̀. Ayé gbogbo fun fún ogun rẹ̀ ọ̀nà. Bákan náà lórí nọ́mbà tó wọlé agbára yìí 09123708675 09123708675 àti nọ́mbà tilẹ̀ òkèèrè tẹ́ ẹ mọ̀ sí +234 814 249 1006 +234 814 249 1006 lórí nọ́mbà méjèèjì náà àgbà ìpè láti jẹ́ káwọn èèyàn ó dá sí. Àtàkàkà ẹ̀ka alẹ́.
1: Ẹ wà kálẹ̀ o. Ẹ̀ka alẹ́ kan. Ẹ̀yin atọ́kùn wa, mo sì kí ọ̀gá owó yàtọ̀ náà.
0: Ẹ ṣeun o.
1: Wọ́n mú rí bọ̀.
0: Àmì
1: ẹ̀. Adéọ̀sùn ọkọ̀ ìyàwó ẹ̀.
0: Adéọ̀sùn
1: dùn. Èèyàn Alaba.
0: Àti mo ti sọ Fálàbà. Mo ti sọ Fálàbà pé kó kọ́kọ́ lọ bá Adéọ̀sùn náà kó gba. Kó gba
1: àṣẹ lọ́wọ́ ẹ̀.
0: Torí Adéọ̀sùn náà kó lọ́wọ́ fún lórúkọ yẹn o. Ó náà ò tí ì
1: lọ nkan ti o ba da leyin o kin ba yanju o ye ka di osun gan ko fi tinu tinu yonda ni ko ri pe aa nkan to hun to hun gbe jade o se pataki lo se nbo hun je ka di osun mo ba ja le lori o adi ye yi ko ni ba je
2: ai da ta nkan esun baba mama ye mi sini rozi esun ma papi gold hello
3: ade
2: hello okay
3: ade yeye
2: ah ko si wahala se be gbo nkan tata kankan so nsi e support ara ni abi
3: oga mi akran ni ata kankan si
2: do e support ara ni
3: o kini pupo e gbo nkan ba oruko mi ni alaba oko yawo e ba beji
2: alaba alaba ba beji lati lomi
3: ade osan evangelist
2: evangelist
3: adioso
2: ti nda mo mo
3: ase bo je ina dada lo ga wo ya to de wo mo re bi
2: ati
3: ti won ko ojo bi won ti o tin jo
2: Saturday
3: adioso evangelist
2: evangelist adioso
3: evangelist adioso o wa ni mi se radio apostle kini kan
2: ah emi o kan te wa gbo debi to so de
3: ah wa la ni po e ni a e ni po
2: amọ
3: to ba je ta la ba ni e te si si la la po ada mi ata ga ko ko aji ke to ti yin gbo jo re mo bi to mo ko ba ja
2: so je re
3: la bo ko ya wu e
2: ala ba ba beji la to lomi
3: oko ya wu e
2: ala ba ba beji la to lomi
3: la to lomi oko ya wu e
2: ala ba ba beji la to lomi ala ba ba beji la to

0: ẹja farabalẹ̀ gbọ́ ọ̀rọ̀ màmá yìí.
1: Mẹ́ta.
0: Ẹja gbọ́.
1: Ó ṣẹlẹ̀ pé mo ti máa rí báyìí fún 5 years wà ní ìkọ̀kọ̀. So along the line, mo ṣe máa rí ẹ̀tọ́. Mi ò bímọ fún ọkọ mi. Mo wá pàì pé arákùnrin pọ̀ ní ilé alábìíṣẹ́ mi tó ń gbà arákùnrin.

0: ìsùpẹ́bìrin wọ́n ṣe lè pé orí ilé inú ni mò ń ṣe ni dútù pé ìyàwó tó pẹ́ sílé yẹn ó wá padà ka pé èmi àti ọkọ mi ń ní kọ̀ọ̀kan síta tó jẹ́ pé ó ní wọ́n bá mi lórí fóònù ọkọ ẹ̀ tó ń tẹ́tí mi tó ń pariwo tó ṣe gbà so kúrò yẹn má lè bá link up lọ́dọ̀ ọkọ̀ tètè mi nígbà yìí so mo wá ní láti ṣe orí yẹn mo kọ́ ọkọ̀ arákùnrin yẹn wá ṣàpàtì wọ́n wá pè mí wípé kí ni tí mo lè ṣe nǹkan bẹ́ẹ̀ yẹn tí mo ní ó dẹ̀ mọ̀ ó mọ̀ pé àti mo wá ṣe pé ìyàwó òun tẹ́tí mi nǹkan bẹ́ẹ̀ yẹn ìgbà tí má ṣe ó ṣáà ń tó ti blé mi lórí pé kí ni tí mo ṣe lè ṣe nǹkan bẹ́ẹ̀ yẹn bọ̀ mí mọ̀kọ́ tí mo fẹ́ ṣe ní àárín yẹn ṣá mo ṣáà ní pé mi ò ṣe mọ́ pé tó fẹ́ dá lé mi lórí ọkọ̀ bẹ́ẹ̀ yẹn mo wá wọ́n bẹ̀ pé kí ni ó lè fà pé mo wà nínú ọkọ̀ mi ò ṣe mi ń fún ẹnìtajọ wà nínú ilé tó wá jẹ́ aláta tó wá lọ́gbọ́n wá mọ́kọ́ mi pé àjọ lọ ṣe àyẹ̀wò ó ṣàṣẹ̀lẹ̀ pé òun ní olè ṣe olè bímọ kò kì má kò lè gbọ́n ọ̀tí kò kì fẹ́ gbọ́ ó nírọ̀ ni òun kò síkò tó jẹ́ bẹ́ẹ̀ kò síkò tó jẹ́ bẹ́ẹ̀ àákùn ìta yẹn ó lè ṣe ń distop mi náà ó ṣe ń distop mi ó ṣe ń distop mi bọ̀ kò mọ̀ pé bẹ́ẹ̀ mo lóyún kan tó ló máa ń travel wọ́n jẹ́ nìkan tó máa ń travel dàgbà kò mọ̀ gbogbo ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yẹn kò mọ̀ àákùn ìta yẹn náà sì máa ń distop mi pé kí màá tó ń jọ wà bọ̀ lọ́kọ̀ tèmi rò pé mi wàá mọ̀ pọ̀ tí mo fẹ́ ṣe bóyá kí n wá ṣùgbà fún mi kí bóyá kí n wá ní orí látọ̀dọ̀ arákùnrin bẹ́ẹ̀ mo lè gbé fún ọkọ mi àbí ọkọ mi mọ
1: Hello, mama.
0: Hello,
1: ma.
0: Mo ń bẹ́yìí sà.
1: Ẹ mọ nǹkan tá a máa ṣe. Ṣé ọkọ tí ẹ tó ẹ ní ọdún mélòó ma?
0: Mo ṣẹ̀ṣẹ̀ clock 30 years bẹ́ẹ̀.
2: Ìgbéyàwó yìí sì tuntun ọdún mélòó?
0: Márùn-ún.
2: Ọdún márùn-ún.
1: Ẹ ò dẹ̀ tí ìbímọ
2: kankan. Ọyí ò dẹ̀ kọ bí ara sí lẹ́yìn ìgbà tí ẹ ti lọ ilé ìwòsàn tó ti sọ
1: sí ṣàyẹ̀wò
0: ara wọn ni. Bẹ́ẹ̀ni ìṣàkókò ń gbọ́rọ̀ ọmọ ní ààtò sí kòkan tó ṣòro kankan.
2: Tó bá ṣeéṣe tán bá ní kán fún wọn ní bóyá oògùn àbí abẹ́rẹ́ tán lè lò gan-an òní fẹ́ lò.
0: Mo ti ṣáà láti fẹ́ gẹ́ àwọn kókó yẹn ó lò díẹ̀ ó tún gbé sílẹ̀ sí náà kíní ò dẹ̀ sì ṣe.
1: Ẹ dẹ̀ fẹ́ gbọ́n mọ bàfọ́ sùn.
0: Bẹ̀ngàn mo ti máa ń rò nìkan gbogbo àwọn èèyàn náà bí àwọn fámílì kọ̀ọ̀kan àtàwọn èèyàn náà ti máa mo wá ń rò bóyá kí n tún try ọba má yẹn gé òun ni ọ̀nìjẹ́kù mọ̀
2: bóyá
0: òun lọ́mọlọ́dún mi
2: àbí kò
0: tó mọ̀ tẹ́lẹ̀ ó mọ̀ àwọn tá a ti ṣe tẹ́lẹ̀ ó mọ̀ pé òun mú lóyún fún mi.
2: Arákùnrin yẹn mọ̀ pé ẹ̀yin pé ẹ ti lóyún fún lẹ́ẹ̀mejì.
0: Bẹ́ẹ̀ni.
1: Ṣé kìí ṣe pé ẹ̀ sọ àṣírí ilé yín? Arákùnrin yẹn ṣe.

0: ni àwọn lóyún àárọ̀ dalẹ̀ rí fún ọkọ àwọn. Ṣùgbọ́n ọkùnrin kan táwọn jọ ń so wọléwọ̀de ń ta wọ́n ti lóyún ìmíjì fún. Oyún alákọ̀ọ́kọ́ bàjẹ́ fúnra ara ẹ̀ ni.
1: Ọkọrin hallelujah ni wọ́n ti ń lọ.
0: Ẹlẹ́ẹ̀kejì wọ́n ní fúnra ara àwọn làwọn bàjẹ́. Nítorí ìyàwó arákùnrin yìí ti ká àwọn. Wọ́n ò sì fẹ́ nǹkan tí ó padà wá dalé àwọn olótọ́kọ àwọn náà sí. Nítorí ẹ làwọn ṣe bẹ̀ lẹ́ẹ̀kejì yìí jẹ́. Wọ́n ní ìgbà tí àwọn lọ ṣe àyẹ̀wò, àyẹ̀wò fi hàn wípé ọkọ àwọn ló ní pírọ́bílẹ̀mù. Òun ni àtọ̀ ẹ̀ ò lè dọ́mọ. Wọ́n ní gbogbo ìgbìyànjú táwọn ti ṣe lórí ẹ̀ ní ọkọ àwọn òkò bí ara sí. Pé kò gbàgbọ́ pé òun ò pé.

0: Ekalesa.
1: Yes, sir.
0: Agbagbogbalomagba.
1: Ami.
0: Oju mi ti wa.
1: Ami.
0: Karabirin yen, iyan ajo to fe mi yen ko ma ni o. Ero ni wu. To ba pada lo do kun yen to ba ni yen. To gbe lo fun oko e.
1: Mm.
0: Ni won ba gba ko won ti lo se aye wo lo spitu. Bo ti ni ato oko e o le di omo. O wa lo lu lati pa to wa gbe fun oko e. Toko gba oyun to bimo to to omo ti eni ti o lo gba oyun lodo e o na wa fa ki kori to wa ni asiko ri omo problem ni o o ru ko to se o kuku be pa ko ma se to ba de mo ko ma se ko ku ni oko to wa ko lo fe okunrin yen
1: dato
0: le ni free movement ni yan tori to ba lo si ru e ati o tun ato si to ba pa opo le lori wahala ni fun
1: esun baba
0: ko ro ko ti si o daru baba mi.
1: Yes sir, thank you sir.
2: Hello.
1: E ka le sir.
2: E ma fun sir.
1: Oruko yin ati bi te tin pe wa.
2: Ati lo ni bagbe o.
1: Abi yan ni.
2: Le se le do do yo.
1: Baba e dakun e ba wa pari di yin tabi ke injinu sibi to wa die.
2: Mo ti slow le.
1: E an gbo yin beyin.
2: So ti o bere oye ko ye ka lowo ba ka tabi yo ye ka so la lo soro latawe.
1: Yes sir.
2: Seri o kuku beta. Ko kuro ne ibe. Bi baba me ti won soro te ni isin si so. O se wa si mi ni okan niyan awon ni won saaju tori pe won ni nti o ba da ka fi fun mi pe ko da ai mo le ru case be yen to da bi eni pe to o ti da opolopo idile mi ru be to si da bi eni pe eni to de ru nkan be yen wo o ti pada lo fe oko mi eni to ba se nkan ngba to gbe omo ba to gbe boso ẹni tó wá ní ọmọ yẹn ń gbà tó ọmọ ẹdá ń gbà tán ló bá fagídá wípé tó ọmọ òun òun ó gbà etí wo ló mọ báyàn gbọ wọn jẹ ti nọọsì ọmọ yìí tí wọn ti gbọ ọsẹ hall tó ti lọ sí institution wọn ní ìbáṣèwọ ìwọjẹ gbà okùnkùn bẹta tó bá máa kúrò níbẹ kó kúrò níbẹ níwọ̀n bá àgbà tó dàbí ẹni pé ìrìn àjò ti rí bó ṣe rí láti sọ wípé kóhùn ó lọ gbé ọmọ ọba fọ́sọ̀ kan sára rẹ̀ o.
1: Ẹ ṣeun sir.
2: O léwu.
1: Thank you sir. Yes sir. Hello.
3: Hello.
1: Atakọ.
3: Ẹkú ètò kò ní bá ẹgbẹ́ ni ẹ̀dá àtàwọn kan àtàwọn èèyàn. Gẹ́gẹ́ bá àti ìṣe wí. Báwọn bàbá wa ṣe ń sọ yìí. Bàbá ní ká wò dáadáa. Ihun tó dáa jù náà. Àkọ́kọ́ náà nígbà tí ọkọ wọn tó já sí pé òun ti gbà pé òun ṣì ń jiyàn pé kò sí
1: tó ṣe òun kò sí ìkòkò
3: tó ṣe òun. Mi ò bá ṣe wò wípé bóyá kò ṣe mọ̀ pé tó bá gbà pé nǹkan kan ṣe òun ní ìsìn wọn á lè jọ pawọ́ pọ̀ láti wò pé kí ni solution. Ṣùgbọ́n ẹni tí ó gbà pé nǹkan ṣe òun ibi tí ọ̀rọ̀ wà nìyẹn. Torí àìbá tó wò yí pé bóyá kó túnbọ̀ bá ọkọ ẹ̀ yìí sọ̀rọ̀ pé bí ó bá jẹ́ bẹ́ẹ̀ àti pé ní obìnrin ò kì í pẹ́ ṣú. So torí ìdí èyí bí ọkọ bá ṣì wà ní 50 years léléyìí tó bá ṣì rọmọ kékeré kan tọ́nà bá kẹ tí àtọ̀ ẹ̀ bá dá padà ó ṣeé ṣe kó padà bímọ o. Now kí wọ́n bá fà á tó bá mọ̀ pé bóyá orí wípé rárá náà ṣì ni ajá sí pé ọkọ yìí nínú ọkàn ẹ̀ òun gan ni ti mọ̀ pé nǹkan ṣe òun ṣé tí mò ń sọ yé yín kó kàn máa lo ògbójú yẹn fún ìyàwó láti máa fi dá ìyàwó dúró. So now tó bá ní òun lọ gbóyún láti ibì kan náà ó ṣeé ṣe kí ọkọ yẹn gan fún rẹ kó mọ̀ wípé the play ṣé mi mo lóyún ṣé mo rò nǹkan bẹ́ẹ̀ nǹkan tán láwọn fẹ́ fi pamọ́ nìyẹn o. So torí ìdí èyí èdè ò bá wò wípé kò bá fẹ́ da tó bá dàbí gba epo bọkọ fà á tí ò bá tó bá ba sọ tọkọ ò gbà ó pé kó kúrò ń bẹ̀. ẹ yẹn ju pé kó wá di lẹ́yìn wọ́ ọ̀la kó tún wá padà wá sí bá mi tó tó bá wù mí kí n ṣe sí ọmọ yìí ẹ kú ètò.
1: Hello.
4: Hello, ẹ
1: kálẹ̀ baba.
4: Ẹ kú ètò ọlọ́run ní ìjọba yìí.
1: Ami.
4: Ẹ máa nà ẹ̀sán tó máa tọ́sọ lórúkọ mi sí ẹ̀ṣọ́ látàdé lẹ́nu.
1: Yes, ẹ bá wa dá sí.
4: Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tẹ làálẹ̀ fún wa. Ó dàbí pé ẹni ọkùnrin tí ó ń fún lóyún yẹ òun náà ò tí ì bímọ.
1: Òun náà ò tí ì bímọ.
4: Torí ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà ń bà mí ẹgbẹ́ wọn yẹn má jà ara wọn ni ìjẹ́ fún ọrọ̀ ọmọ bí kéde tó bá yà nǹkan kàkà lè má sọ ọkùnrin rẹ.
1: Wọ́n náà ti lọ ilé ìwòsàn pé ohun tó ń sọ ni wípé atọ ọkùnrin yẹn ni kò tí ì lè dọmọ.
4: Ọmọ
1: ni pé
4: ọwọ́ ọkùnrin yẹn wá ń jiyàn pé ìdúró ni.
1: Ó ní pé òun ò gbà pé kò sí nǹkan kan tó ṣe òun.
4: Pọ́ǹtì tí mo wá fẹ́ sàyọ ni pé ibi ìyàwó tí mà yẹn náà gbélé ìròyìn
1: bẹ́ẹ̀ ni. Bẹ́ẹ̀ ni.
4: Ṣé mà pé tó bá jẹ pé ọwọ́ bẹ́ẹ̀ pé ṣé àdùn sí omi tọ̀hún náà tún ni nǹkan tó ṣe.
1: Ló tún possible
4: náà. Èmi ti rí ọkùnrin tí ó fẹ́ ìyàwó bá yẹn rí. Tó jẹ pé wọn à rí ọmọ wọn à rí ọmọ fẹ́ wọn à rí ọmọ bí. Ìyàwó yẹn sì sún mẹ́lò mí ó sì bímọ ọkọ náà sì sún mẹ́lò mí ọkọ sì lóyún ó sì lóyún. Ṣé wá rí màrà tí mi ó gbà ni pé kò nídìí pé kó lóun ó gbọ́ ọmọ bàbá sùn. Nígbà tí nàìjíríà tí ó ti sọ pọ̀pọ̀ rẹ̀ tí ọkọ rẹ̀ ti yarí hùn. Ìyàwó sì ti mọ̀ yí pé òun ti rí solution sí problem tó nù ó rí sàgbà. Kọ́ra pé kọ́ra sílẹ̀ pẹ̀tọ̀ wéńtì ẹ̀ lọ ẹ̀mí rẹ̀ ọ̀pápọ̀ ọlọ́run ọ̀pẹ́ ní ọmọ àjọṣe papọ̀ owó doyún. Ẹ̀mí ọlọ́lẹ̀ wẹ́lò mi. Ìkọ́ tó bá ní òun lè gbé ọmọ yẹn fún yẹ tí lè yẹ ọ̀bá ọmọ bí lé tọ́ bá yáyọ̀ padà wá fẹ́ sí ìmọ̀ ọmọ náà. Tó bóyá ń gbàdẹ tó mọ ni ọgbà mọ̀nà kó tọ́ lọ lè pé wọ́n gbé tan fún tan o tó mọ̀ látẹ̀ nínú yẹ ojú
1: òní sí wọn bí tó bọ̀.

0: Hello.
1: Hello, Kale.
0: Kale, sir.
1: Ekuto.
0: Sir, look on you, petty, think, pay, sir.
1: Oh, got in your brain, that I had to be on Kaiki, so you hear me. Cherry. Tobasi, cigar. Ah, ma. Boy, I'll call, brain. You're my trouble. Cooperative pẹ̀lú mi kájọ wá solutions ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ so tó bá tó sì exist láti lè sọ pé kí ló sí nǹkan òun ò gbàgbọ́ pẹ̀lú gbogbo nǹkan tí àwọn dókítà sọ ó kọ lẹ́nà ọ̀kọ́lọ́ lọ́kọ mi so bí àmọ̀ràn tèmi ọlọ́run ìjọ bá jẹ.
0: Hello.
2: Alábọ̀ ọkọ ìyàwó ẹ̀ owó bàbá àdéjì. Àwọn ọ̀gbọ́n Adéọ̀sán ní abájú lọ sùn ní.
0: Adéọ̀sán bẹ ń bì.
2: Adéọ̀sán sọ̀rọ̀ ìyàwó náà tó kí wọn wò di ẹ̀dán.
0: Ọmọ mẹ́lòó ni ìbẹ́ nú ẹ̀mí. Ẹ̀mí ò sì lè máa báyọ̀ sọ̀rọ̀ kárámọ̀ tó máa sọ̀rọ̀.
2: Ìjọba yóò débẹ̀ tí ó ní máa tóbi nípa gbogbo tí máa wálà. Ṣé rí ìmọ̀ràn gidi láwọn èèyàn ti gbà wọ́n ó pọ́síbù kí ọkùnrin ẹ̀gán mọ̀ pé àtọ̀run ò lè dọ́mọ́ ìjọdíye àmọ́gbà níwọ̀n àgbàgbà àti obìnrin yẹn ti mọ̀ kó já ta fún ọ kó jó mọ̀ pé kínní yìí o èyí tó ń jókòó tí o kò lè dọ́mọ́ o ó bá bẹ̀rẹ̀ sí ní kó gbà kó wọ̀ ẹbí obìnrin yóò lọ fẹ́ lómi ìdí obìnrin ìpẹ́ sùn o lòun ò ní dárú àlábọ̀ ọkọ ìyàwó ẹ̀ báàbéjì látòjú olómi
0: ẹ
2: Adéọ̀sán ó wá sọ̀rọ̀ kí n gbọ́.
0: Ìjà lẹ̀ ń wá ìjà. Adéọ̀sán wá sọ̀rọ̀ o.
3: Hello. Adéyẹyẹ.
0: Bàbá.
3: Ìyẹn ń rè o. Àlàáfíà fún rètò.
0: Àlàáfíà fún yín sá. Ó mà dáyé pé tọ́jọ́ méjì kẹ.
3: Ẹ kó lè dáná làǹbá káàkiri.
0: Yóò kúkú da alágbọ́lọ́
3: lọ. Àmì ọmọ ọba gbẹ̀ngàn gbajúmọ̀ aṣọ pàfàtà láti dára padà. Àlàbá mi náà ṣe é sọ̀rọ̀ tán ni kò ní sọ̀rọ̀ tán láéláé. Mo kí dáadáa mo dẹ̀kí gbogbo àtàkì dá fẹ́tò. Ṣé rí bí kan bá gbé ibi tí bí kan bá gbé èèyàn èèyàn máa ń gba okòwò mí lọ ni. Èèyàn fi tipátipá tirẹ̀ mọ́ ibi tí ò bá kó tirẹ̀ mọ́. Bẹ́ẹ̀ bá ṣe sọ kó bá ọkùnrin jẹ́ kó mọ̀ pé nǹkan tó ṣẹlẹ̀ yìí ò tẹ̀hún lọ́rùn kò pé òun. Tọkùnrin ò bá ti wá solution sí kó wà ìkówẹ́lòmí-ín fẹ́. Lóòótọ́ ẹ ti ní ká má báyàn kọ ọkọ̀ kọ̀yàwó lóòótọ́ ṣùgbọ́n àwọn kan wà sọ pé kìí ṣe é dọ́gbọ́n mánéjì tó dẹ̀ pé ìpara ni ó padà mọ́ lọ́jọ́ iwájú lágbọ́n lọ́pọ̀lọ́ yàn ní dàrú gbọ́dọ̀ mi pé n gáńkọ́ ẹ̀bá ń kí wọn dáadáa Adéọ̀sán ẹ ǹlẹ́ o àlàáfíà fún ètò.
0: Àlàáfíà fún yín sà. Hello. Ẹ̀kalẹ́ bàbá.
1: Ọ̀rẹ́ ti gba òfin ẹni mọ́ ọ̀tọ̀pọ̀. Ẹ̀mẹ́yìn fẹ́ jílẹ̀ fún ìkanwòbí kan náà ọ̀rọ̀. Èyí pé ẹnìkan sọ̀rọ̀ sí òun tí ẹni tí àwọn tó kàdé ọjọ́ mẹ́rin lébi òjòjúmọ́ fúnra wa. Tọ́kọ̀lọ́ dẹ́gbò mi wò. Ó sì jìmọ̀ tí àwọn olùlọ́dẹ́ dẹ́gbò mi wò. Àwọn náà sì jìmọ̀. Ọkùnrin tó ń yarí pé ẹ̀ǹkọ̀ mọ́hún ó pọ̀ sí fún mẹ́jọ dẹ́gbò mi wò lẹ́bà tù ní pẹ́sẹ̀ tí yìnbọn fẹ́ lọ sókò lónìí láti ìbàdàn ó lè kọ́ mórí lọ́nà tiire o tó bá tẹ́ni á kẹ́sẹ́ pé ọ̀dẹ́ pé lọ́mọ lọ ìkó lọ́mọ tó bọ́ ń lọ ìṣe ìrọ́mọ lélẹ́ yìí tí ọba ti jẹun yàn yọ padà sí bọ́ọ̀sọ̀ lọ́kọ̀ọ́ ní èkó kó mi ọmọ pè é ọ pọ́ sí ju nǹkan jẹ pé èkó tó lọ ń lọ ọ̀nà pé lòmórílé á bá kọ́kọ́
0: àwọn èèyàn yẹn ti send messages to pọ si ori WhatsApp group ba mi to. A play die lara awọn messages yẹn. Share laarin iseju meji bayi a mu 25,000 naira lokoko yi te ba ti ta te ti debe te ti ye be wo anfani ni yin fun yin ka to mu ta lokoko eyin na e lo play 3*347*1004*2#code te te nu

0: that's how life be like. Yeah, Major Jean. Mo sọ pé the best thing for me ni pé kó bá wọn bọ́ yẹn sọ pé wẹ̀ tó bá ti lè wọ monopost nísìn kò sí ojú tán nìyẹn better káwọn lọ different ways you understand ó dà yẹn pé ọwọ́ yẹn mọ̀ pé òun ò lè gbogbo lè tọ́ mọ welcome to láti.
1: Nǹkan lọ Mr. Adéọ̀sùn ẹ̀kọ́ àtàárọ̀ Mr. Adéyẹyẹ ẹ̀kú ṣẹ́ o Ọlọ́run àbàbà yín tó dáadáa ni Mr. Gbẹ̀ngẹ́ ọ̀yàtọ̀ máa dé o. Ẹ̀kú ètò náà Ọlọ́run àwa pẹ̀lú yín ilé tí yín ní òní dàrú o. Ìpè Lọláyọmí ni láti là lápẹ̀.
2: Samuel Bitori ọmọ ìyá lorúkọ tèmi wòlíì tó ń kìlọ̀ ẹ̀wà. Ó tó ṣẹlẹ̀ ni pé ọmọbìnrin ẹ tó ti sọ pé òun fẹ́ gbọ́mọ bà fọ́ṣọ ẹ kò dáa. Ṣùgbọ́n kéèyàn máa ba ohun jẹ́ kì í ṣe nǹkan dáadáa. Wà á pààyàn ni.
1: Ẹ̀kú ètò ẹ̀kúṣẹ́ o, Mr. Adéyẹyẹ, Mr. Adéọ̀sùn ẹ̀kúṣẹ́. Ìmọ̀ràn tèmi fún Máyọ̀ ni pé kó wọ́n jọ bóyá máa bá ọkọ ẹja síta kí gbogbo èèyàn mọ̀ tàbí káwọn fámìlì ọkọ kó jẹ́ kí wọ́n mọ̀ bí ọkọ ni bẹ́gbọ̀n ọkọ ni bàbá búrú ọkọ kó jẹ́ sàjẹ́kẹ́nìkan wà wí ẹ̀ kó jẹ́ kó pe pẹ́rẹ́ǹtì tiẹ̀ náà kó jà síta tó bá ṣe pé ara ọkọ ni nǹkan wà tó dá tó ti jà síta tí gbogbo èèyàn ti mọ̀ ló bẹ́tà kó fọkọyẹ sílẹ̀ kó lọ rì márì bóyá àwọn àti máa yẹn náà máa jọ fẹ́ra wọn ni o ti distance wọn máa jìnà síra wọn àti ẹni tí wọn jọ ń fúnra wọn lóyún kó lọ jìnà tí ìyàwó eléyìí ò fi ní mọ nǹkan kan tó ń ṣẹlẹ̀ tí wọn máa jìnà.
3: Hello. Yes sir. Ẹ̀sìn sir.
4: Orúkọ mi ni Ọlámilé kan láti.
3: Ẹ gbá màmá yìí lámọ̀ràn sí.
4: Àmọ̀ràn tó yìí máa gbà wọ́n ní ti bí wọ́n ṣe wà ẹ́. Gbogbo obìnrin kò kí ń pẹ́ ṣù.
3: Hello. Ẹ̀kálẹ̀ bàbá.
4: Ẹ̀dẹ̀ kú iṣẹ́ o.
3: Yes sir, ẹ̀sùn sọ orúkọ yín àti bí tẹ̀ ti ń pè wá.
4: Orúkọ tèmi ni Sulaiman Lawa Anifowosi tó pè mí wá mọ́ láti orí Òkìkí Ọlọ́pàjà.
3: Ẹ bá wa gba màmá yìí lámọ̀ràn.
4: Mo kí àwọn àgbààgbà tó ti sọ̀rọ̀ ọ̀rẹ́. Hello.
3: À ń gbọ́ yín sà.
4: Mo kí gbogbo àwọn àgbààgbà tó ti sọ̀rọ̀ síwájú ilé tí wọ́n náà lè dárò lágbo ọ̀lọ́. Ìdí ni pé ṣe rí òdì yẹn.
3: Bẹ́ẹ̀ni.
4: Ṣé ń gbọ́ mi sà? Ìbẹ́sìn ni pé kò fi ọ̀rẹ́ rẹ lẹ̀. Kó lọ má rí pẹ̀lú tí ẹ̀jẹ̀ wọn ti fara hàn. Ìdí ni pé tó bá kó lọ lóyún fún ó lóyún wà gbé fún ẹni ti dì mí. Kó rẹ̀ má dọ̀rọ̀ àdídìgbò kó wà gbẹ́sẹ̀ ní máìkì. Nítorí pé kí ni bọ̀bọ́ ẹ̀ náà kò wọ́n ohun náà jẹ́ ó ti máa ṣe rí ọkọ oúnjẹ máa ṣe ara wọn. Wọ́n àgbà jẹ́ pé ẹni tí ilé-ìwé ń bá sùn ọkọ̀ yìí náà tún gorí ẹ̀. Ó lè má jẹ́ kí ìlọsíwájú dé bá ọkọ̀ ẹ̀ gan mọ́. Ìdí ni pé ẹ̀yin náà kan ti sọ náà ọ̀rọ̀ yẹn báyìí torí pé ó rí èèyàn kan ń gbà bàbá yẹn ń tọ́jú ẹ̀ bẹ́ẹ̀ kó tọ́jú ẹ̀. Ó wá wòye pé ṣé òun lè fi wà lẹ́ṣà bá kóun dọ́wọ́ pé kóun ní rìn mí kóun gbé fọ́kọ òun. Yẹ́n ọ̀f dé náà èmi la rí kò sílà tó mọ̀ la.
3: Bẹ́ẹ̀
4: sì ni pé kó fi ọ̀bọ̀ yẹn lẹ̀ kó bá kó àìfẹ́ lọ. Ọ̀nà àwọn pèsè ìyàwó ẹlòmíì tí sábọ̀bọ̀ yẹn adùnwọ̀n lára ti bọ̀ lára léjìkì ẹlòmíì kí bọ́bẹ̀ wá sí tó bá fẹ́ tó dẹ̀ máa bímọ fún.
3: Ẹ̀sìn sá.
4: Ó má torí pé òun gbádùn bí kan àwa dàbí yẹn rú àwa dà ìrìnàjò ayé rẹ̀ tàbí àjẹ́ bọ̀bọ̀ yẹn àwa dà ìrìnàjò ayé kọ̀ọ̀kan jáde lágbo ọlọ́run.
3: Ẹ̀mí ẹ̀mí ẹ̀sìn bàbá.
4: Má bí tó lọ sọ.
3: Thank you sir. Hello.
5: Ẹ̀kálẹ́
3: sà.
5: Ẹ̀kú jọ mẹ́ta o.
3: Ọjọ́ kan pẹ̀lú.
5: Ọlọ́run ọmọ ọba yín tò.
3: Àmì.
5: oruko temi ni Segun Eja lati Yana Agbala. Seri arabirin yen si po iru nkan bayi ti ba yo ri bi odun bi meje seyin lori eto ina ni be ba ranti o yato tobirin kan pe pe oko ohun so pe ko lo try nkan kan nita ekini ekiti pe alakoko driver lo n ba si bi to ti wo moto ni mo boye eran ti
3: bene
5: eleki n bo pe ni garage n bo olohun wa bo ko ni se o pada nkan re le jomo o pada le fi to ni ti omo kan nje mo pa ma akopa atekeji o pada le an jade gege bo bi ni ti so to ko re na ti wa nbe lo ba ti njo ye e bi pe o mo se ba ran ti o yato. Hello
3: hello sir beni mo na ti gbogbo n te nso yi
5: no di oko ni yi to yi mo wu ma yi pe la le o ngo mo ilera ara de bo ba lo se ase mo se lati do nkoju omo ba ko so pe kokorin pe ko dibo lati nje mo pe yo pada leyin isoro ni o pada je fun tori o ti nji oko gbogbo mo mo so pe dawo re ki bo ta lo se bi kan ko nko mo wa fun mi nipa olohun bu oko lati bi nkan re le bi omo te omo pada fe leja tawon omo njade ta o bi enjo kan ko omo ta si se rara bi o ba wu se mo eji o jade ni oko ko lo fe lu mi ibe olohun ba ti pawon papo bi pe ko ta ti bi ati e lo e mo bi tu bo olohun ba yanju
3: amen. Ẹja mú kàṣí alákọ̀ọ́kọ́ ẹ̀yìn ẹni alákọ̀ọ́kọ́ tó jẹ 25,000 naira méjì ni lórí ètò lálẹ́ yìí nọ́mbà yẹn ó bẹ̀rẹ̀ pẹ̀lú 0802 ó parí pẹ̀lú 695.

0: ṣe lẹ́ẹ̀kejì. *347*100*2#. Ẹ máa lọ bẹ̀. Ẹ lọ mọ́ ta. Àṣírí mi láti lé. Hello.
1: Hello, sir.
0: Yes, sir. Ikale.
1: Ikale, kwetu.
0: Yes, sir. Amen.
1: Sir, my question is, I need to play. I play. I don't like shopping. I don't care so. We could get keep on me come. Jadi pun aku menjadi pi inventor ribut tinggal. Komen dia pakai ekonomi dia kena pi orang fikir kau ni le. Nih ye, ibu orang nak baca surat orang untuk mula kau ni le. Ani tahu.
0: Sensa.
1: Itu jinau.
0: Amin. Sensa, Lisa. Musa seri message ma fuji Peter lori Facebook ni. Je kin sare kaka to kuro lori eleyi. Oni mewa nsele loki ipe beni. Awon ni ki arakunrin ti ato re o le di omo yen ko lo ile iwosun fun itoju. Ibe ko ma tan ara e je. Ani sugbon ti o ba wa ko to lohun fe lo ile iwosun. Ani ki obirin yen ko lo fe oko mi ko fi sile ko lo fe oko mi. Ani sugbon ko ma je okunrin ti won jo ti wole wode ti o ni emiji fun yen. Ani nitori o lewu. Evangelist Fuji Peter. Ẹ já gba ọ̀rọ̀ àṣírí mi láti lé ẹ̀yin èèyàn wa. Ẹ̀yin tẹ́ ẹ bá lọ́rọ̀ àṣírí tẹ́ ẹ fẹ́ bá wa sọ. Ohun tó ṣẹlẹ̀ sí yín tàbí tó ṣẹlẹ̀ sí yẹn kan tó súnmọ́ yín dáadáa tó wá jẹ́ ohun tí ń gbomi jẹ́ lójú yín tí ń bà yín lọ́kàn jẹ́ ní gbogbo ìgbà. Tó jẹ́ pé ìgbàkúgbà tẹ́ ẹ bá ti ronú sí i àyà yín ò já pè ní tẹ́ ẹ mọ. Ohun tẹ́ ẹ ṣe sí tẹ́ ẹ mọgbọ́n tẹ́ ẹ dá tẹ́ ẹ mọdún tẹ́ ẹ dọ̀rùn láọ̀rọ̀ yìí sí. Bẹ́ẹ̀ sì rí kì í sun tẹ́ ẹ lè sọ fẹ́nikẹ́ni torí lójú yín yóò mọ̀ dàbí ìtìjú tàbí kẹ́ ẹ wò wípé àwọn èèyàn ò fẹ́ mọ̀ fún.

tẹ́ fi fi irú ọ̀rọ̀ yìí sínú kú tẹ́ jẹ́ kó mọ ọ̀dàyìn láwọn gbogbo ìgbà ẹ pè lórí ètò báyìí ẹ sọ jáde káwọn ọmọ nàìjíríà àwọn ọlọ́gbọ́n ọmọ nàìjíríà àwọn olóyè ọmọ nàìjíríà owó àwọn tó ń gbọ́ aléwọ́ lọ́wọ́ báyìí kó fún yín lámọ̀ràn tẹ́ sílẹ̀ lórí tẹ́ ẹ bá wa ti pè ẹ mọ̀ dárúkọ yín ẹ mọ̀ sọ bí tẹ́ ẹ ti ń pè tẹ́ sọ táwọn èèyàn fi máa ń fura pé bóyá ẹ̀yìn ni ẹ mú wulẹ̀ sọ ẹ gé láàrin ohun tó bá ṣẹlẹ̀ gan ni kẹ́ ẹ lọ sí ọ̀rọ̀ àṣírí 091-23-708-675 ẹ̀yí tẹ́ bá ń pè wá báyẹn dákun torí ọlọ́run ọ̀rọ̀ àṣírí míì ni ẹja gbà láti ilé àti kúrò lábala ti màmá yìí ẹ dákun. Hello.

0: ọkọ àti ìyàwó tí wọ́n ṣe gbánkú-gbánkú sínú àwọn inú ilé. Ó lè jẹ́ ohun kékeré tí ò ní ìtumọ̀ ló fa wàhálà. Ohun tó yẹ kí sọ́ọ̀rì ló sẹ́tù. Mo ní sọ́ọ̀rì gidi ni ò jẹ́ ní wù ní kì í ṣe torí àrùn o. Torí lómi mo bó ṣe apologize tó yẹ pé ìwọ tó ń tọ́wọ́ apologize fún wa tí wọ́n rò pé a. Àbílò apology wò léyìn torí ọlọ́run. Àwọn apology bẹ́ẹ̀. Àwọn apology gbàjẹ́ ìsinmi. Àwọn apology wọ́n ní kí n apologize, mo sì ti ń apologize. Àwọn apology àrùn sí. Hello. Hello.
1: Mo dábí ẹ̀ka
0: lẹ́sà. Ẹ̀ka lẹ́sà.
1: Olùṣọ́ láti bọ̀
0: wá ṣọ́ lẹ́sà.
1: That reminds me about 2-3 years ago, obìnrin kan pè kẹ́ bá rántí. Àwọn feedback wọn látọ̀dọ̀ ẹ̀. Obìnrin tó lòun máa pọ ọ̀dà bìàbìà fún ìyá ọkọ òun ṣe rántí.
0: Bẹ́ẹ̀ni.
1: Ó yẹ ká rí fíjẹ́wé tí ọ̀gá bẹ̀rẹ̀ sí bẹ̀yọ́ yẹ tọ́gà sọ pé àwọn fún lọ́dún kan pé tẹ́lọ́dún pé ìdíwà ìyà yóò bímọ àwọn wà ṣe ń sí lọ́dún ẹ̀. Àgbọ́mọ̀.
0: Ó arábìnrin gbẹ̀bẹ̀ lọ́jọ́ náà lọ́hùn. Mo sì mọ̀ wípé ọ̀hún sí nǹkan tí wọ́n fẹ́ sí wọn.
1: You know, she wept, she was weeping bitterly.
0: Yes.
1: Only your call disappoint to because you know we are like all over your call to
0: call.
1: Your call off your bullshit before copy to buy fellow bit on your book and your law, you're that full couple. Yeah, you're married to that.
0: Then,
1: sir. So that by boy, you're keep this person going suspect. Thank you, sir.
0: You're welcome, sir. Yes, you will quite kiss him, sir.

tẹ́ ẹ bá ti ìta káàṣẹ títa lé yìí máa ń lọ lóṣù kù 25,000 naira. *347*1004*1002*#. Ẹ mọ̀ bí ní nọ́mbà dàpọ̀ ni. *347*1004*2#. Kóòdù tẹ́ ẹ tẹnu. Si gbagbe pe eni ti o ba ti pe eni odun mejidinlogun ko ni anfani ati ta esi le eyo kan titi dori ogun le lanfani ati ta le kan na.

ọrọ̀ àṣírílà ń gbà láti lé bákan náà yìí tẹ́ bá fẹ́ kàbáyín tó yẹbọlé yìí ẹ̀yìn tí ikùn sínú ń bẹ láàrin ìyìn àtọkọ yẹn tàbí láàrin ìyìn àtàyà yẹn tó jẹ́ pé kò tẹ́yìn lọ́rùn bó ṣe ń lọ́nù lé yìí lọ́wọ́lọ́wọ́ báyìí ó ṣeéṣe kẹ́ ẹ ti bẹ̀bẹ̀ kí pádùnà yín mú gbẹ̀bẹ̀ ó sì ṣeéṣe kó jẹ́ pé yìí gan fẹ́ bẹ̀bẹ̀ torí ẹ̀ ń wò wípé ẹ̀yin kọ́ lè jẹ̀bi wáyé náà wáyé tẹ́ṣe máa bẹ̀bẹ̀ yín kọ́ lè jẹ̀bi náà ṣùgbọ́n kì í ṣe gbogbo ìgbà ló mọ̀ ń rí báwọn kì í ṣe gbogbo ìgbà ló mọ̀ ń wọ̀ kìbé yẹn ìgbà míì a máa wà tó jẹ́ pé ẹ̀yin ó kàn wò pé mo ṣáà fẹ́ èmi mo fẹ́ kàlàáfíà ó jọba náà lé I want peace back to this home ṣe wá lórí situṣọ yẹn kò sí ohun tẹ́ ẹ lè ṣe kò wá ní mátà bóyá ẹ̀yin lè jẹ̀bi lálákọ̀ọ́kọ́ àbẹ́yìn lè jàre gbogbo ohun tí ó mátà sí yín òun ni kí ìfẹ́ àlàáfíà àti ìrẹ́pọ̀ kó padà sínú ilé yín ẹ̀yẹ tẹ́ bá fẹ́ ṣe léyìí ẹ pè sórí ètò lálẹ́ yìí kò sí bọ́rọ̀ ṣe rí àní bóyín torí àìbóyàn lórí ètò yín tiwa ni ká ti bá yín bẹ ẹni tẹ́ fẹ́ ká bá yín bẹ Number ti le yinu ẹyin tẹ ẹ fẹ pe wa lati le okere ẹyin pe si +234 814 249 1006 +234 814 249 1006 number ti le okere nu

0: Ashley la ń gbà láti lé. Bákan náà yin tẹ bá fẹ ká bá yin tojú bọ lé yin. Pe sori 0912370865 number ti lẹ yin ni. Yin tẹ bá fẹ pe láti lé òkèrè number ti ni +234 814 249 1006. Ẹsẹ̀ mọ́ gbàgbé pa mọ́ ń sọ lórí ètò yìí dáadáa wípé tẹ́ ẹ bá fẹ́ bá wa sọ ọ̀rọ̀ àṣírí tí ẹ̀ ń wò wípé ẹ fẹ́ pè sórí ètò torí ẹ̀yin ẹ mọ̀ wípé àwọn èèyàn ò mọ voice yín kò sọ pé tẹ́ ẹ fẹ́ dá. Hello.
1: Hello.
0: Ẹ káàárọ̀ sà.
1: Ẹ káàárọ̀ náà.
0: Yes, sir. Ṣé lórí àṣírí tẹ́ ẹ fẹ́ bá wa sọ?
1: Bẹ́ẹ̀ ni, bẹ́ẹ̀ni sà.
0: Ẹ jẹ́ àgbọ̀ sà.
1: Ọ̀rọ̀ àti rírun bẹ́ẹ̀ sọ ni pé ọ̀rọ̀ ìyàwó mi ọ̀hún ó ṣe nǹkan kọ̀ọ̀kan pẹ̀lú mi bẹ́ẹ̀ ni ó sì ṣe kan yẹn lọ sí ẹ̀wọ̀n.
0: À ń gbọ́ yín tún tó ṣẹlẹ̀ gangan ẹ fẹ́ sọ àbí.
1: Èyí máa sọ fún yín.
0: Ó yẹ ẹjẹ́ àgbọ̀.
1: Kẹ́rọ ṣẹlẹ̀ gangan ni pé ìyàwó mi ní oyún. Fẹ́lẹ̀ mi, ó sì bímọ mẹ́ta fún mi. Ẹ gbọ́, ó bá fẹ́ oyún yẹn lẹ́yìn mọ́ bá rẹ̀. Ẹ gbọ́, àwọn ti ya rẹ̀ wọ́n dá ìkọ̀ọ̀kọ̀. Àwọn àjọ wa mọ ọwọ́ àgbáyé kìlẹ́jọ́ ìdúró fún mi. Láti sọ pé àwọn ó pa irú ọmọ mi. Wípé mò ń bá ọmọ mi sùn. Ṣé ń gbọ́ sà?
0: Kí ni à ń gbọ́ yín bàbá, à ń gbọ́ yín?
1: Ó wá sí orí ẹ̀ lọ sí ọlọ́pàá. Wọ́n á ní ẹ̀dúkú pẹ̀fẹ̀ náà pé tó bá débè bá ti dà. Èmi ò ṣerú kan bá yẹn pẹ̀lú ọmọdé mi. Ṣé ń gbọ́ sà?
0: Kí ni à ń gbọ́?
1: Mo wá lo oṣù mẹ́ta ní ẹ̀wọ̀n. Ṣé ń gbọ́?
0: Ẹ má sọ̀rọ̀ yín lọ, ẹ má sọ̀rọ̀ yín lọ.
1: Báwo máa yẹ kankan ṣe ẹni tí ń papọ̀ pé ìyàwó mi ló ń parọ́ torí ọmọ mi sọ wípé ìyàwó mi ló ní kó ń parọ́.
0: Ṣé ìgbà tí ẹ dé ilé ẹjọ́ ọmọ yín sọ pé lóòótọ́ ni ẹ báwọn ní nǹkan papọ̀ àbí?
1: Ó ní rárá o, ó ní ìyàwó ló ní kó ń parọ́.
0: Ẹ̀yin ò nílé ẹjọ́.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Ẹ kí ló wá dé tó tún fún ara yín lẹ́wọ̀n nígbà tó mo sọ pé kò sí nǹkan tó jọ?
1: Ó ní wọn ò gbà, wọ́n sá ní kò tẹ́fẹ̀ mẹ́. Ó ní ilé mọ́ ti kọ́ sí ọmọ lẹ́yìn ọdún. Sá ní wọn ò gbà bá ó yáwé kan lẹ̀ lẹ́yìn ọjà ìyáwé kan ìjà. Ṣùgbọ́n bá ìgbé kalẹ̀ ta ni wọ́n wáyé pé òun lẹ́fẹ́ ló ń parọ́. Wọ́n ti wá dé láti bí oṣù kan kò mọ̀ bí mo ti dé ìgbà tí ìdí ẹ̀ padà ti lè padà. Ó wá lọ sí kóòtù, ó lọ bí ilé pé tí wọ́n fi wá ni. Wọ́n sọ pé ìròyìn ẹjọ́ jẹ́ pé wọ́n ti dání sílẹ̀. Ṣé ń gbọ́dọ̀? Ó tún wá padà wà nínú ọdún ní oṣù kẹta. Ó dùn láti wá bẹ̀bẹ̀ pé ìṣe èṣù ni. Ó kọ́ ìrìn àwà láti wá bẹ̀rẹ̀ pé èṣù ló lóhùn. Mo fẹ́ kí ara lè tó dá mi wá pé ẹgbẹ́ tí kì í gbọ́ ẹ̀jẹ̀ rẹ̀ ni. Orí àwọn mẹ́tẹ̀ẹ̀ta ni mo ti kú wọn kò lọ́dọ̀ rẹ̀. Orí first born mi ń bẹ̀rẹ̀ wọ́n lọ́dọ̀ rẹ̀. Mo rí inú ayẹyẹ tó bá wọn ti truck. Ìtúrí bí mo fi bí mi ni kú àwọn kò lọ́dọ̀ rẹ̀ bí ọdún méjì kò lọ́dọ̀ rẹ̀ nìyà. Orí 2020 ni ìpínlẹ̀ ṣẹlẹ̀. Mo wá wá lọ́dún láti wá bẹ̀bẹ̀ pé èṣù ni.
0: Láti ń bá gbọ́ yín dáadáa, n tẹ́ ń sọ báyìí ni pé ẹ ń wò ó kí bóyá kẹ́ ẹ gbà wọ́n padà pẹ̀lú ẹ̀bẹ̀ wọn tàbí kẹ́ ẹ mọ́ gbà wọ́n padà pé kó má jẹ́ pé èṣù ó tún padà tún ṣe irú nǹkan tó ṣe ń gbà náà lọ́hùn-ún àbí.
1: Bẹ́ẹ̀ni sà, ó mọ̀ jẹ́ pé ó máa fọkà pa ní yán yán.
0: Ọmọ mélòó náà ti bí fún yín?
1: Mẹ́ta ni.
0: Ọmọ mẹ́ta. Ọmọ alákọ̀ọ́kọ́ ni eléyìí tí wọ́n lò láti fi parọ́ ọmọ yẹn àbí?
1: Wọ́n lo àmì ọkùnrin ní second boy ní ẹlẹ́ẹ̀kejì.
0: ọmọ ilé kejì tó fi parọ́ yìí ó tó ọmọ ọdún mélòó.
1: Báyìí ó máa tó bí adé 10 years báyìí nígbà yẹn adé 10 years nígbà yẹn.
0: Nígbà yẹn bí ọmọ ọdún méje ni ṣùgbọ́n ti ń lọ bí mẹ́wàá báyìí. Àwọn ọmọ ọ̀dọ́ yín sì làwọn ọmọ wà. Ọgbọ́n wo lẹ dá sí ṣe lẹ́yìn ìgbà tẹ́ ẹ dé láti ibi tẹ́ ẹ lọ lẹ lọ kó àwọn ọmọ kúrò lọ́dọ̀ wọn àbí.
1: Ọkùnrin mi bí a ti dín ọlọ mo ló bá lọ́ọ́yà
0: mo
1: ní tí mo ní sàmì láti lọ kó àwọn ọmọ tó yẹ ibi náà mi wá nínú ọdún sí tó yẹ first born mi ó ti tẹ̀lé àwọn tó ti 2012
0: tó
1: yà wọ́n yàn sùn ní pé kí lọ kó àwọn ọmọ yẹn kó níbẹ̀ wọ́n á gbà ó yẹ iṣẹ́ mo wá lè mi ṣe àgbà yẹn. Gbogbo ọ̀ka dúdú gbà ló sí ìjà etí mu lọ́mọdá wọ́n fẹ́ pẹ̀lú àwọn ọmọ yẹn jù sí pé ẹ̀sẹ̀ ọkùnrin ṣe wọ́n fẹ́ jù sí pẹ̀lú àwọn ọmọ yẹn ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ tó yẹ fún wọn ó bá yẹ àwọn ọmọ yẹn jẹ́ òbílọ̀ kó àmọ́ ẹ̀kọ́ bẹ́ẹ̀ jù sí yìí mo sọ́ọ̀bù pẹ̀lú àwọn yẹn ká dé ìyàn lọ́jọ́ iwájú mo sọ́ọ̀bù.
0: Bàbá
1: ẹ̀jẹ̀ kékeré yẹn wà lọ́kàn ọmọ yẹn ǹjẹ́ kó rí ìwà rárá ǹjẹ́ kí nǹkan bí ìyá rẹ̀ ṣe tó pa ọmọ yẹn ǹjẹ́ kí ọmọ yẹn ó yíwò.
0: Bàbá o
1: hello
0: sir kó tó di wípé ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀ kí ni ìyá tẹ̀yìn àtìyàwó yín kọ síra yín ṣé ìfẹ́ tòótọ́ ń bẹ láàrin yín àbí ẹ̀yin méjèèjì kan jọ ń gbé bí èèyàn méjì ni.
1: Ní ministry of health wọ́n bí ìpèsè àjà ni ó ní àjà wọ́n ní kíni láti ẹ̀lẹ̀ ó ní ní òye wọn ó ní ìjọba ẹ̀lẹ̀ ó sà àìwé ń bẹ̀ jẹ́ ẹ̀ dp ó sọ pé ní ṣe ń kàn fọkọ rẹ ó máa dúpẹ́ ẹran ọkọ ẹ lọ ni ó ní ní ìpèsè ìjọba ẹ̀jọ̀ wọ́n lè dán wọ́n ẹ̀ takú délé ni ìyá ẹ̀ takú délé wọ́n mọ̀ nígbà ní pé ẹ̀ fún ọ́lẹ̀ o ẹ̀rẹ́ ká tẹ̀ iná di mo ṣègbè fún abẹ́jọ́ ìjọ náà mo gba àwọn tẹ̀sán àwọn àwọn pẹ̀lú àwọn bẹ́ẹ̀ pé bí ẹ kò tó sọ nípa ti kan báyìí mo ní dé o pẹ̀lú bí nípa ti kan báyìí mà á gbé mo ti gba àwọn ó di ṣe kó tẹ lọ́rùn ọlọ́dì fi àṣírí níwọ̀n pé mi ò mọ̀wọ́ mi ò mẹ́sẹ̀ ojú ẹ̀ wá já ní ìsìn mo wá sáré káàkiri ó ń bẹ́ẹ̀ òun àwọn èèyàn wá ṣe kó gbé ẹ káàkiri ni wọ́n fáyé já pé sígbó jọ pé àwọn pé ọmọ àwọn olè fẹ mọ bí gbọgàn ìwé lọọyà ìbẹlẹ ọjà bí mi ṣé ọlọpàá yìí ti hù wọn wà wíwá pẹlú ẹńdà náà ń gbé kí n lọkọ àwọn ọmọ mi.
0: Ẹ bàbá báyìí báyìí lẹ́yìn gbogbo ohun tó ṣẹlẹ̀ pátápátá ṣé ẹ sì nífẹ̀ẹ́ ìyàwó yìí.
1: Òṣèlú mi nífẹ̀ẹ́ ṣùgbọ́n kíní yẹn
0: ó ń gbẹ ọgbọ́n kan tí ń lọ́kàn. Bẹ́ẹ̀ ni kínní kan tí ń tí létí àwọn gbẹ̀gìrì ni wọ́n ní ẹja àánú kúrò ká mọ́ jẹun lọ tó ju bá kúrò bí ọkàn òde kúrò ń bẹ̀.
1: wọ́n fẹ́ sùn ní alẹ́ báyìí ọmọ sunkuntun sùn àyàfi máa ti mú kan mo ti mú kan lémo tí wọ́n wọ́n sùn wọ́n nígbà tí akẹ́rọ asùnkún máa ti wọ́n sùn ní.
0: Àwọn ọmọ yín tán ń bẹ lọ́dọ̀ yín báwo ló ṣe convenient fún yín láti tọ́jú wọn láti máa tẹ́kì ẹ wọn ṣùgbọ́n ti ń lọ ilé ẹ̀kọ́ lọ́dọ̀ yín báyìí.
1: Ọ̀dọ̀ náà wá lọ sí ní àjì máa dánjẹ fún wọn bẹ́ẹ̀ lọ́sàn-án àfàyè wálé máa lọ pèkì wọn àfihàn jẹ máa tọ́jú wọn àtúnpà fẹ́ sí padà wọ́n tún di alẹ́ àtún fàyè wálé àti wọ́n àfihàn lóúnjẹ.
0: Ó dáa ohun tí mo béèrè ìdáhùn yín ni ò tí ì gẹ̀ẹ́tì ẹ̀ ní kíkún títí di bá a ṣe ń sọ̀rọ̀ iṣẹ́ sì nífẹ̀ẹ́ ìyàwó yín.
1: Ẹ
0: sì nífẹ̀ẹ́ wọn.
1: Ó ti nífẹ̀ẹ́.
0: Ó ti tán. Ó dáa ẹ jẹ́ ká fún àwọn èèyàn bíi méjì mẹ́ta láàyè láti gbà yín lámọ̀ràn ohun tẹ́ ẹ̀ ń béèrè báyìí tẹ́ ẹ fẹ́ káwọn èèyàn ó fún yín ni wípé pẹ̀lú gbogbo ohun tíyàwó yín ṣe fún yín yìí tó tún wá padà wá tó wá ń bẹ̀bẹ̀ wípé ó da àwọn fẹ́ padà sílé kẹ́ ẹ mọ́ bínú gbogbo ohun tó ṣẹlẹ̀ iṣẹ́ èṣù ni owó ẹ̀ ò tún ní ṣẹlẹ̀ mọ́ ẹ wá ń wípé. pe se ke gba won pada ke fun won ni second chance abi ke so pe la odoodi
1: then
0: o da awon eyan gba yin la moran

0: Adeyeye.
1: Sẹ́ẹ̀rí bíbọ̀dá ẹ̀kan ṣe ń sọ̀rọ̀.
0: you know, being a big game boss, you know, radio game 440. Yeah.
1: Hey, if any, say, my pe, I want if I come what to strong if I to say, pe, eh, nearly do without you, no, no, no, no, no, matter and cut it back if
0: I'm not born. No, but get me, meaning. Low what you want to get off, start if it is true. A new white that part at eBay. Here, part at me, a job. To help you won't feed that part at Tovid, a daju.
1: Ejo bani lori koje.
0: Ejo bani lori koje. You want part at that part at eBay, pay. But a jelly pay or joke on. Go no lot of the woo. Ah, you looking here. Oh, what part at our honor wants so we pay. Show your god. Any to baba wants so go your god. Ah. Ko yo ki komo lo ton ki ni ko be pa ni ikani o.
1: Ata kan yan tun ro wi pe iya awon
0: tori awon omo e fi yen le ohun ti oru baba awon omo abi to ro ti awon omo ko fe lomi to ba ja won ti o mo toju omo ni ah koro aye yaju koro ewon lo
1: be
0: ni ku eto
1: esun jare e se ewon wa si laye ni awon yo run le mu baba bi e won tun ni ohun ata kankan wa ni tori olohun. Hello.
0: Hello.
1: Yes, I can. Eh, e da kun radio yin.
0: Hello.
1: Ehe, a ngbo yin bayi.
0: E ka le.
1: E ka ro.
0: Yes, sir. Mo ku lati lati dinjo.
1: A ngbo yin baba.
0: Yes, sir. Ah, ko ma fe woman yen o. Ah, ko ma gba pada la o fe ah. Thank you, sir.
1: Eh bo se yin ten soro yi boya e ni fe to tori ni awon ife ti mo nse ni lojojo lai sare so je pe ko si atrocities ti ololufu eyin le commit mo e kan foju fo danu ni ke mo ife mo ni fe re lai lover mi mo bi e understand ololufu ti mo nso yi. Hello.
2: Hello.
1: Hey, Carol.
2: Hello. Yes. Oko mini opeye mi lati gbolowaji.
1: Egba mama yi lamoran. Abi baba yi.
2: Okun yen ba gba obin, obin le mi na. Okun yen ba gba pada iku lo nwa. Oko pa lo ji. Ore an to mo pe, pe ko ko ju mo fun. O fe ran lo didi o mo. O wa di mo aku ni o.
1: Yes,
2: ma.
1: I'm not telling you.
2: I'm not telling you.
1: Thank you, ma. Hello.
3: Agbapo radio ti o sa ara ku ni re.
1: Eh. Eh to ba ja
3: pe agba to le dejo mi. Eh?
1: To ba ja gba to le dejo pa nko.
3: Oh.
1: Koni sa.
3: Gbogbo edo mo pa leyan le pa ban. Obirin ti dejo. Ko ya ki baba go ti e ti lo yan. Be yan baba won so ru re. Aya ki won ya da bi atakaka se wi ki won ma le ki ni pe so ti fe pa mi ni eyan ta fe pa mi to lo nyo mi to wa so o to wa pada wa bebe mo ro bi en ti ri se fa ma fe mi gugu lo ki won ma rara lo ti olon fun ki won ma gba gba pada o o be le mi na o emi o le se wi e foko mi o be bi won to ma bebe ju e ah ah ko yo ri be akorede da sola ni latago.
1: Eso mama. Hello. Hello. Yes sir.
4: Hello mi o
1: ti bro. Eh, agbo yin dada line yen break sir.
4: Tembo. So, ifu pe ru be yen.
1: lórí Facebook Abiola Akande baba ni orí ìfẹ́ wo nìyẹn kẹ́ ẹni tí bàbá yìí bá fi lè gba arábìnrin yìí padà lòun ló máa pa ní ìfẹ́ kọ́ ìfẹ́ ni ó dùn mí pé gbogbo ẹ̀yin tẹ̀ ń sọ̀rọ̀ lálẹ́ yẹn ẹ̀ mọ ìfẹ́ tòótọ́ hello
0: hello sir
1: samuel
0: ìdíjọ́ yẹ̀ wòlíì tó ń kìlọ̀ ìwà ni
1: yes sir bàbá
0: okùnrin ẹ̀gbọ́n ẹ̀yìn ẹ̀gbọ́n pa mí bí ìgbà náà bá ní ó máa máa ń wáyé
1: ìgbà
0: yẹ kó wáyé tó bá lọ oṣù máa lọ sẹ́wọ̀n ó lọ sí ẹ̀wọ̀n ògé
1: ọlọ́run ti yọ wọ́n ti dé
0: ó máa ṣe o àánú ẹ̀ṣẹ̀ mi láti ẹ̀bí ìlọ́ọ̀yàn pé ṣé kò ń gbà padà kí wọ́n sọ yẹ fún yàn ni jẹ́ kì í yé pé ọkùnrin yẹn gan kankan onígangangan lórí
1: kúkú ní kankan
0: ikú ló fi ṣeré o
1: ọba
0: àwàdà kọ́lélé òun fi kú ṣeré òun fi kú ṣeré ẹ sọ fún pé kò wọ́ọ̀kì o tó bá ti gbà á kan lọ ṣe àyè kan ní mọ́ṣúárì fún àbí kan ṣe ìgbà tó máa ṣe ṣe ìṣẹ́ ìṣẹ́ ìṣẹ́ god bless you
1: amen thank you sir hello
0: hello
1: yes sir ẹ kàrọ sir
0: hello
1: yes sir thank you sir
0: ẹ má gbé gba obìnrin yẹn o
1: kó má gbé padà
0: ẹ má gbé obìnrin yẹn ṣe obìnrin yẹn ti kà ní
1: nàkó
0: wọn rìn lọ náà ó wá dúdú wá ń bẹ̀rẹ̀ pẹ̀lú ìwọ̀n ògbà padà ní kí ló gbọ̀n padà ó bá gba ìpínlẹ̀ fún ìṣeré o ó lè padà nù.
1: Ẹ ṣeun sá. Ẹ jẹ́ àgbà méjì péré sí i. Hello. Hello.
5: Hello.
1: Yes, ma, ẹ káàárọ̀ ma.
5: Hello, ẹ káàárọ̀, ẹ káàárọ̀ sá.
1: Yes, ma.
5: Ẹ ṣe kú ẹ̀kú àtọ̀ yẹn.
1: Ẹ ṣeun.
5: Ṣé rí máa ń yẹn. Ẹ máa blame ẹ̀ gbọ́n ẹ máa blame ẹ̀ púpọ̀ yìí because kọ́sìmọ́sì ní kí máa blame ẹ̀ ó mọ̀ fún gbóníkàkù ṣe wáyé ọ̀tọ̀ọ̀tọ̀
1: ni. Ọ̀tọ̀ọ̀tọ̀ ni.
5: Bóyá nǹkan ti fẹ́ padà sọ̀rọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kan fèdè kẹwọ́ kóbìnrin wa èmi tí ìyá mi bí mi tí mo sì ní ìyá tí ìyá mi jẹ lórí mi máa wá fẹ́ obìnrin kan ó wá ní kí ilé ẹ̀wọ̀n fọláìkàláì. Mo máa jáde nínú pépà tí gbogbo Nàìjíríà máa ka nínú pépà. Màá finish family yẹn. Màá disaster family yẹn. Wá ní ojú láyà. O tún ní kí o wá wá sórí ìdè wá ń bè pé ìṣòkò ń gbà padà. Ẹ jẹ́ kó lọ gbà. Kó gbà náà. Ẹ bá rẹ̀ ṣe ń sọ pé kó máa gbà. Ẹ jẹ́ kó gbà. O ti ṣetán láti lọ. O sì máa lọ ni. Ọmọ àga o.
1: Ẹ ṣeun sir. Thank you sir.

0: 234-814-249-1006. Hello, ẹ káàárọ̀ sá.
1: Ẹ kú ètò.
0: Yes, ma.
1: Àwọn ọmọ yẹn kí bàbá yẹn kó wọn lọ sí hóòmù, ó yàtọ̀ sí gbogbo táwọn èèyàn kọntribúùtì. Kọ́ ká ọmọ yẹn sí hóòmù tó wá jẹ́ pé kí tọ́jú ọmọ ni, tí ọ̀gá lè tọ́jú rẹ̀.
0: Àwọn kan náà nítorí ìtọ́jú ọmọ mi ni mò ń wò pé possible, ṣùgbọ́n ẹ má jà pé lórí eléyìí mú ẹ dákun mò ń bẹ̀ yín ni. Ẹ má jà pé lórí eléyìí, ọ̀rọ̀ sórí mi ni ẹ já gbà. Hello.
2: Hello.
0: Yes, sir, ẹ káàárọ̀.
2: Ẹ káàárọ̀.
0: Yes, sir.
2: Ẹjọ́ ọ̀rọ̀ àṣírí tí mi fẹ́ sọ fún yín. Orúkọ mi ni.
0: Ẹ má dárúkọ yín.

0: tipi folo asiri ma daruko yin ese ma so mi tete npe. Hello eka aro baba
1: eka sa
0: yes sa se lo asiri te fe ba wa so
1: yeri sa o ni pa ile wa mi sa
0: ye ja gbo
1: yes sa ni pa ati mo mi mi sa
0: eyin ati ya to bi yin mama. I need your ruin a power to yet to be one money. Hello,
1: hello,
0: Ekaro, yes, sir. Say, no, I see it if a Baba.
1: Ọlọ́run sí àwọn ọgọ́gbé ìlú lóǹkà pé sọ́kùnrin tó pè ń ṣe Yorùbá ni àtìtápà àbímálà.
0: Yorùbá ni wọ́n.
1: Yorùbá ni wọ́n. Àkọ̀jẹ́jẹ́ Yorùbá bọ́yá ẹ̀ máa ń dára
0: ni. Yorùbá ni ó
1: béèrè fún wọn láyàn lẹ́wọ̀n. Wọ́n ni tí wọ́n rán lẹ́wọ̀n àwọn adéró tó wá ń bẹ̀ ẹ̀ wá ní kó owó tọ́ mọ́. Yorùbá ni kò sí Yorùbá tó lè ṣe yẹn. Kódà àkọ̀jẹ́ wọn bá bí Yorùbá ni adúbá ń gbé mi ọgbọ́dọ̀ ṣe yẹ. Ẹgbẹ́ ìṣẹ́ ń gbọ́dọ̀ báwọn ọmọ lọ́rí rédíò wọ́n ti ran lẹ́wọ̀n tó bá ti kú sọ̀rọ̀ kó tó dé sí àwọn ọmọ òní sáré wọn ni.
0: Ẹ ṣeun sá. Títí lè tẹ̀lé fẹ́ sọ.

0: ẹ̀gbọ́n
1: hello
0: ẹ̀gbọ́n
1: ṣe ẹ kú ètò
0: ẹ ṣeun
1: ṣe ẹ mọ̀ pé
0: ọkùnrin le provoke obìnrin kó sì wà wù ṣùgbọ́n tọkùnrin bá ti lè control ara ẹ obìnrin yẹn ò lè ṣùwà wù náà.
1: Ẹ lóòótọ́ ṣé ẹ rí nǹkan tó ṣẹlẹ̀ ní pé ìbínú nígbà míì inú ẹ̀jẹ̀ ló máa ń wà ṣojú eyín irú wípé bóyá provoke yẹn tó wá bẹ̀rẹ̀ sí ní gbé igbá tó ń gbé àwo tó ń fọ ìyẹn ti fi hàn wípé tínú bá tún bi lọ́jọ́ mi ó ṣe é ṣe kó fa ọ̀bẹ yọ ṣojú eyín torí bó ṣe fọ́ kinní bóyá ń fọ́ kinní yẹn òun náà kọ̀ so irúbìnú yẹn ó yẹ kán ti gbà lọ́wọ́ ẹ̀ láti kékeré àìwágbá yẹn òun ló bá dé lẹ́vù yẹn tó tínú bá wá bi ó ṣe é ṣe kó bínú fa ọ̀bẹ yọ ìbínú náà ni òun náà kàn ló wúwà yẹn so ìyẹn wá sí lábala tá a lè tò sí definition ìfẹ́ bẹ́ẹ̀ ṣe sọ definition of love mo gbé fóònù mi mo wá ṣáàjì fún gbé òkè what is definition of love ìyẹn wá bẹ̀rẹ̀ sí ní kà fún mi lọ́sùn lọ́sì rí gbogbo yẹn gbogbo tẹ̀ kálẹ̀ yìí mi rí bẹ̀ pé irú definition wo nu
0: ṣé
1: ìyẹn wá jẹ́ bí nǹkan tá a wúrọ́wẹ́dẹ́ tó jẹ́ pé nígbà tá a rí ra wa à ń wára wa kiri dandan.
0: Ẹṣeun sir, thank you sir. Àwọn nǹkan mi àmọ́ wà tó yẹ pé common sense ni. Hello.
2: Hello.
0: Ẹ káàárọ̀ sir.
2: Ẹ káàárọ̀.
0: Yes sir.
2: Mo ní ọ̀sọ̀ àti ibi mo fẹ́ sọ mi bẹ̀. Káàbì tí mo ní kò tó.
0: Ọjọ́ gan náà tó ti tún ń lọ.
2: Ó ṣe díẹ̀ ó gùn díẹ̀.
0: Ọjọ́ náà tó ti tún ń lọ ó tó ṣeéṣe ká mọ̀ lè rí gbà tán tá a fi kúrò lórí ètò. Bàbá ẹ mọ ohun tá a ṣe bákan méjì ni. Tẹ́ ẹ bá máìndì a fi nọ́mbà wá síta kí tuntun parí. So nọ́mbà yẹn wá lè wá pè wá kẹ́ ẹ bá wa sọ àkọ́wá bá yín narí ìtẹ̀ lórí ètò tàbí. Kẹ́ ẹ dúró di ọjọ́ ìṣẹ́gun láàárọ̀ láago mẹ́wàá kẹ́ ẹ sọ tí ẹ bá sì mọ̀ pé ẹ fẹ́ sọ láàárọ̀ ẹ lè dúró di ọjọ́ Thursday tó tún ń bọ̀ láago mẹ́wàá àbọ̀ lálẹ́ náà option mẹ́ta ọ̀hún eléyìí tó bá convenient ni. Tí ẹ bá sì mọ̀ wípé bóyá ẹ lè drop voice note ní WhatsApp nọ́mbà mi tí màá fi síta kẹ́tù tó parí WhatsApp nọ́mbà ni ẹ chaàtì mi ń bẹ̀ náà. Voice note ẹ bá drop àbá yín play ẹ bá ṣe play ti màmá alákọ̀ọ́kọ́ yẹn.
2: Okay.
0: Ẹ ṣeun sir. Yes sir.

0: Àwọn ìfẹ́ bí ìfẹ́ àsìnsó ni mo fẹ́ mọ̀ ní báyìí, ìfẹ́ tó jinlẹ̀ gidi. Ìfẹ́ Romeo and Juliet. Hello.
1: Hello, ẹ̀kálẹ́ o.
0: Ẹ̀ká ẹ̀rọ sà.
1: Ẹ máa kú iṣẹ́.
0: Yes, sir.
1: Ẹ kú ètò náà.
0: Yes, sir.
1: Ṣé rí olórin kan ló kọrin ó ní mẹ́nímẹ́ní wèrè wà nílẹ̀?
0: Ah.
1: Ṣé ń gbádùn ni?
0: Bẹ́ẹ̀ ni à ń gbọ́ yín.
1: Ṣé rí everybody ló ní mẹ́nímẹ́ni wèrè lórí? Ten ten minutes madness. So obìnrin tó ń fọgbà tó ń fàwọ̀ dẹ́mẹ́lè gbogbo ọmọ ẹ̀ ló ń yẹ.
0: Rárá ọkùnrin yìí ló ra, ó sì mọ̀ pé yóò rà mí.
1: Ṣé bó ti bímọ fọkọ?
0: Náà kò tí ì bì, ó sì wà ní, ó wà ní ojú ọ̀nà, ìyàwó ojú ọ̀nà ni, ó kàn wá lo weekend ni. Ó wà lo weekend ni.
1: Báwo ló bá pọkọ gan ni? Tí ìyá ẹ̀gán bá wà lé á ní ọmọ ẹ ṣe tí ò dáa fún mi wọ́n ni màá dẹ̀ fi dí. You don't understand me. Ṣé rí ẹrù o, kí ìyàn ro mí jinlẹ̀ o. Àṣìfẹ́ wà ní ọkọ, àṣìfẹ́ wà ní ìyàwó. Ọlọ́run mi já sì ṣe káṣíṣe pé
0: ó
1: dá láyàn lápàdé.
0: Àmì ẹ̀sùn sà. Àṣìfẹ́ wà ní ọkọ, bẹ́ẹ̀ ni àṣìfẹ́ ń bẹ ní ìyàwó. Ọlọ́run ni ká wá máa rìn bẹ̀ kó mọ̀ jẹ́ àṣìṣe ẹsẹ̀ gbé. Kọ́lọ̀ mọ̀ jẹ́ àṣìṣe yàn. Ìwádìí gbogbo ẹ̀ lọ, look before you leap. Look before you leap. Kò tó ti ọwọ́ àti ẹsẹ̀ bó, wò ó dáadáa, rò ó dáadáa, shine your eyes. Ẹlòmíì wà tó jẹ́ pé torí ẹ wà nìkan ló ṣe láìka obìnrin kò sí nǹkan mi ìwà ọ̀kan. Ó ní ẹ̀mí ìgbónára, ó ní kinní kan kò kán. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ tí èèyàn, mo gbàládùra ẹ̀ ní ṣèyàn o. Ẹ̀yin tẹ́ ẹ̀ sì ti yàn àbí kinní àwa tá a ti yàn, ẹ̀mí burúkú ò ní wọnú wọn. A dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ẹ̀ ti darapọ̀ mọ́ wa látàlẹ́ àná tá a ti bẹ̀rẹ̀ ètò yìí. Ẹ̀yin tẹ́ ẹ̀ ń bẹ́ńbẹ́ tẹ́ ẹ̀ sùn nítorí wa. A dúpẹ́ ṣé àmọ́ lórí amọ rírì ẹ̀yin. Ẹ̀jẹ̀ àmọ́ fìlẹ̀ ṣe lọ lórí ètò. Nítorí Aláàjì Abọ́ládé ọmọ méjì tí wọ́n á padà bọ́ síbí yìí lórí ètò ìrírí ẹ̀dá. Lórúkọ olóòtú ètò Bámitò ọ̀gá wa Kenneth Nwenje àti lórúkọ Gbẹ̀ngà Oyàtọ̀ Ọláyíwọlá Ọlálànà Dágbére. Àṣìṣe Adémọlá ń bẹ níbí, àṣìṣe ọmọjọ́ ẹ̀rọ ni. Ẹ pàdé wa láàárọ̀ ọjọ́ Ṣẹ́gun láago mẹ́wàá kọjá tíntínní lórí àkọ́tun ètò Bámitò mi. Olúmúyíwá Adéyẹyẹ lórúkọ ti tèmi tí gbogbo yín mọ̀ sí Radio L'Apostle.

0: tẹ ba fẹ ba mi sọrọ leyin eto tabi boyo ni oro asiri tẹ fẹ so sugbọn e fẹ so lori eto tẹ je pe eyin eto le ti fẹ so in o labe aso number ti mo fẹ pe yin ni whatsapp number mi tẹ ba pe mi je ti n ba gbe send whatsapp 0704238 3951 lẹẹkan si 0704238 3951 Infinity ọmọ ìyá àfẹ dágbére ẹja lọlé.
1: Àdúpẹ́ pé ẹ fi di bá wa pé fún Tàṣálẹ́ tèmi ọjọ́ mẹ́jọ kò jìnà kí n fi jẹ́ ká tún pàdé lórí ètò yìí bákan náà. Ọlámilékan Ọláwo Infinity Okòwò.
2: Oníyanṣẹ́ ọlọ́bẹ̀ ṣe gbogbo àwọn tó àjọṣe ti àlẹ́ àná títí di àárọ̀ yìí àmọ́ lóore ẹtún pàdé wa lọ́jọ́ Tuesday tóbi lọ́wọ́ ajayé ọmọ ìyá àfẹ́ ló ń kọ mi.
0: Ẹyin ìyẹn wa ẹ má kúrò ń bẹ o Alhaji Abolade méjì ń bọ̀ lórí ètò ìrírí ẹ̀dá tààrọ̀ yẹn yóò tún strong tẹ ẹ bá gbọ́ strong tààrọ̀ yóò tún strong ẹ ṣe tẹ̀ ń gbọ́ lágilo FM kò ní bàjẹ́.